radio fe afeju radio afede fe yo apate de oku fofo agbede amo wi ohun to ba jora won la wa bi ni won ara won nile ise radio ti wa awon eyan to dan to dalenu dalo mi pede ifaso wa pa o mejeje 92.9 awon la pede kinu elede ohun to ba gbo bo sausa la ba so ko ni sipa sipa yo awa lagba ni bi ka so didun lede igbo ọgá ni wá nínú ìjìnlẹ̀ èdè bó fẹ́ bó ṣe léde yorùbá pọ́ńbélé níbi ká má fi pọpọ yọ nínú èdè gbogbo la fi já síwájú wọn abájọ ìrírí lẹ́nu iṣẹ́ òun ìmọ̀ ìjìnlẹ̀ ló já tó gbangba lẹ́sùn lọ́yẹ bẹ́ẹ̀ bond fm 92.9 ìfẹsọwọ́pọ̀ rédíò àmìjìjì tó já síwájú oríṣiríṣi ètò àgbọ́kọ́ṣe lọ́wọ́ wa ní ń bẹ ìfẹsọwọ́pọ̀ àmẹ̀lẹ̀ ètò tó mọyán lórí aṣíwájú eléde ẹnu gbogbo ìjìnlẹ̀ ọ̀rọ̀.

lágbára Ọlọ́run ba gbogbo àdúrà wa ní ọ̀sẹ̀ yìí bá a ṣe ti bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun òun náà ni Ọlọ́run á fi àmì sí àdúrà ẹnìkọ̀ọ̀kan wa gbogbo àdúrà ẹ̀bẹ̀ tí a bá ṣe fi síwájú Ọlọ́run náà ni yóò ṣe ìtẹ́wọ́gbà ọpẹ́ wa yóò ṣe ìtẹ́wọ́gbà ní agbára Ọlọ́run ba iléeṣẹ́ Bond FM láwà 92.9 bí a ṣe ti bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun báyìí orin hallelujah kò ní kúrò

àwọn ìran yìí ìpè láti dìde fún ọlọ́run láti gbé ògo rẹ̀ àti láti mú iṣẹ́ ìjọba rẹ̀ ṣe iṣẹ́ ìjọba ọlọ́run nílò àwọn ìránṣẹ́ àwọn tó ti múra sílẹ̀ àwọn tí wọ́n mọ ohun tí ọlọ́run pè wọ́n sí àwọn ènìyàn tó ṣetán láti dúró ní ìpè wọn fún ìjọba ọlọ́run nínú oṣù ọ̀tọ́bà iye oṣù kẹwàá ọdún tí a wà yìí ìjọba Hightower Global Church ń pe ìpè òdodo fún gbogbo àwọn ìránṣẹ́ àtẹ̀jíṣẹ́ ọlọ́run nítòótọ́ sí Jumpstart Ministers and Workers Conference 2026 èyí àpapọ̀ yẹ ni the making of kingdom generals pípèsè àwọn ológun fún ìjọba ọlọ́run fún ọjọ́ méjì ni ìpara pẹ̀lú ìmọ̀gbọ́yé o bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kẹwàá títí di ọjọ́ kejì oṣù kẹwàá ọdún 2026 ti a wà yìí ìyẹn october 1st and 2nd 2026 bẹ̀rẹ̀ láti déédéé aago márùn-ún ìrọ̀lẹ́ ìyẹn 5 PM daily a ó kọra wa jọ fún àkókò pàtàkì láti kọ́ ọ̀rọ̀ ọlọ́run ìkẹ́kọ̀ọ́ ìjìnlẹ̀ ìbápàdé ìgbọ́wọ́lé àti àyípadà ọ̀tún nínú ayé gbogbo wa global prophet prophet ao ìkọ̀tún tó jẹ́ olùgbàlejò ni ó máa ṣiṣẹ́ ìránṣẹ́ pẹ̀lú apostle Femi Lazarus pastor Emeka Anselem reverend Sam Oye pẹ̀lú reverend Mrs. Rhoda ìkọ̀tún tí ń ṣe igbákejì olùgbàlejò fún ètò náà múra sílẹ̀ fún àkókò tí yóò kún fún ọ̀rọ̀ ọlọ́run ìjọsìn àti mímọ ojú ọlọ́run Hightower Global Church at Fortress Land tó wà ní 11/15 Adébọ̀wálé Close Barua Ìpájà Lẹ́kọ̀ọ́ ni ètò náà yóò ti máa wáyé èyí kì í ṣe ìparapọ̀ ìpàdé fún ìránṣẹ́ ọlọ́run lásán o ó jẹ́ àkókò ìgbaradì fún iṣẹ́ tí ọlọ́run ti gbélé wa lọ́wọ́ gẹ́gẹ́ bí ìránṣẹ́ rẹ̀ Jumpstart Ministers and Workers Conference 2026 the making of kingdom generals fún àlàyé síwájú sí ẹ pé 003-237-5708 ẹ mọ́ kò wá gbọ́ ohun tí ọlọ́run ṣe nìkan wá tó sì jẹ́ lára àwọn ohun tí ọlọ́run ti ṣe ẹ mọ́ ṣe pàdánù rẹ̀ wá pẹ̀lú ọkàn tí ó ti múra sílẹ̀ wá pẹ̀lú ìrètí wá fún ohun tí ọlọ́run fẹ́ ṣe nínú ayé rẹ̀ ọlọ́run wú àwọn ológun rẹ̀ dìde fún iṣẹ́ rẹ̀ lápapọ̀ yìí ìbá dá kó darapọ̀ mọ́ wọn kò má ṣe gbẹ̀yìn ọlọ́run wòlíì

àwọn ọ̀run sọ̀rọ̀ wu ọlọ́run àti òfurufú ń fi ṣe ọwọ́ rẹ̀ hàn ọjọ́ dé ọjọ́ ń fọ̀hún àti òru dé òru ń fi ìmọ̀ hàn kò sí ohun kan tàbí èdè kan níbi tí a kò gbọ́ ìró rẹ̀ ìró wọn la gbogbo ayé já àti ọ̀rọ̀ wọn dé òpin ayé inú wọn ni ó gbé gbàgbọ́ fún oòrùn ọba ayérayé ẹ ṣeun ọba òṣùpá ọba àràwọ̀ ọba ẹja ọba ẹranko ọba ènìyàn àánú rẹ pọ̀ jọjọ lórí ayé wa wọ́n tó pa fún ọ̀tá láti yayọ ìṣẹ́gun lórí ayé wa o jẹ́ kí ọ̀tá ó rẹ́rìn-ín nítorí ọ̀rọ̀ wa torí ẹni tí ọ̀tá bá ti rẹ́rìn-ín nítorí ọ̀rọ̀ rẹ̀ wọ́n ti ṣẹ́gun ẹ̀mí ẹ̀ o jẹ́ kọ́ta ó borí wa olúwa ẹ ṣe ogó rẹ a kì yóò fi fún ẹnikẹ́ni bàbá ológo ẹ máa gbogbo lọ ọba tí ń gbàdọ̀ balẹ̀ ọba arúgbó ọjọ́ ọ̀dá nìkan ṣèjọba lónìí lánàá títí ayérayé ìwọ ni bàbá mo ba burúkú lábẹ́ agbára yín láàárọ̀ yìí mo sọ pé kábíyèsí rẹ ìdùmarè ọba tó ní gbogbo ayé ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ ọ̀ndẹ́ fẹ́ mi tún dọ́tọ́ nílẹ̀ tí ń gbọ́ wa orin yìí lógologo rí afẹ́fẹ́ ètò elédùmarè tí gbogbo ayé ń yọnu sí ọlọ́run ẹ ṣe tẹ́ ẹ padà lẹ́yìn wa ẹ̀yin ni àbáyọ̀lẹ̀ ẹ̀yin ni adésínà ẹ ṣe o ẹ kú iṣẹ́ olúmọ̀ẹ́tì alájò olúyege fúnkẹ́ àdìsá gbogbo wa pátápátá àní jáwálẹ̀ sẹ́ndí àyàtúndé lorúkọ mi sẹ́ndí ọbẹ̀ làwọn èèyàn ń pè mí kọ́rínkọ́rín pèdèpèdè dọ́pọ́ àná ìtìn ẹ̀dọ́ àbọ̀lé bàbá tó bí mi lọ́mọ láàárọ̀ yìí àtẹ̀mí àtẹ̀yìn ìyanu lọ̀rọ̀ wa máa já sí orin ológun tẹ̀síwájú bond fm 92.9

Kí ni bàbá wí ní pariwo ayọ̀?

0: mímọ́ tí ń bẹ́ ti bímọ́ ti fà sọ mímọ́ bora. Ọlọ́run ti ń jẹ́ ayọ̀. Omi ayọ̀ Ọlọ́run ni agbára wa. Ìjọyọ̀ Ọlọ́run is our strength. Ọba tí ń gbé ní ènìyàn sọ̀rọ̀, obìnrin ní bí a sọ lá, obìnrin àdélébọ̀ ṣùgbọ́. Ọlọ́run ti ń jẹ́ èmi ni. Bẹ́ẹ̀ àdúrà wa mú ni. Omi ìwé ayọ̀ máa ń gbọ́ ní àgbẹ̀ àwọn olódodo. Mo gbàdúrà ìwé tó gbọ́ mi. Ìdàlújẹ́ ó jáde nínú ayé rẹ̀. Olúwa fi ayọ̀ rẹ̀ pè. Ẹ̀yin tí ń rẹ̀ tò lọ́wọ́, ayọ̀ ìgbàlá máa jẹ́ ti yín. Ayọ̀ àníbẹ̀bí máa jẹ́ ti yín. Ìwọ́ tí Sátánì palẹ́ fún mo gbàdúrà. Ọba tí ń sọ ibi dúró, ó yí ọtí padà sí ayọ̀. Ìdàlújẹ́ dèpò nínú ayé rẹ̀. Ìwé tí Sátánì kọ ọ̀run ṣáájú. Ayọ̀ wọ inú ayé rẹ̀. Ayọ̀ ìgbàlá wọ inú ayé rẹ̀. Ayọ̀ Jésù wọ inú ayé rẹ̀. Ayọ̀ àṣeyọrí wọ inú ayé rẹ̀. Ayọ̀ ìgbéga wọ inú ayé rẹ̀. Ayọ̀ ìrànlọ́wọ́ wọ inú ayé rẹ̀. Ayọ̀ rẹ̀ ìrírí bàtàn náà. Ìpè ní iṣẹ́ Ọlọ́run ló sọ. Àṣẹ ọ̀run fún un. Oríṣi ọ̀ṣẹ́ bẹ́ẹ̀. Jésù agbára wa. Àwọn sọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé ariwo ayọ̀ the sound of joy. Kí a tó tẹ̀síwájú nínú ìwé David is 100:1-2.
1: Ẹ̀wọ́ ìwé ayọ̀ sí Olúwa ẹ̀yin ilẹ̀ gbogbo. Ẹ fi ayọ̀ sí Olúwa ọlá àti ẹ̀yin tí ó rí sí iwájú rẹ̀. Kí ẹ̀yin kí ó mọ̀ pé Olúwa òun ni Ọlọ́run, òun ló dá wa tirẹ̀ lé àwa.
0: Bí Ọlọ́run bá sọ pé bẹ́ẹ̀ ni, kò sẹ́ni tó lè sọ pé bẹ́ẹ̀ kọ́ nínú ayé rẹ̀. Mo fẹ́ kí o mọ̀ wípé ariwo oríṣiríṣi ní bẹ ní ayé. Ayé ta wà yìí Sátánì ń gbé ọ̀pọ̀lọpọ̀ ète lórí ayé ènìyàn. Ariwo ẹkún ń bẹ, ariwo ẹ̀bí ń bẹ, ariwo ìtẹ̀jẹ̀sílẹ̀ ń bẹ, ariwo ayọ̀ ń bẹ, ariwo àbámọ̀ ń bẹ, ariwo ẹ̀sìnṣìn ń bẹ. Mo gbàdúrà ní gbogbo àwọn ariwo òkùnkùn yìí, a ò ní pariwo òkùnkùn nínú rẹ̀. Ariwo ayọ̀ tí sáriwo ìmọ́lẹ̀ lè mú ojú mi rẹ̀. Ilé mi sọ pé ìmọ̀ràn Ọlọ́run gbà ṣiṣẹ́ rẹ̀. A rí ìpàṣẹ létí pé gbogbo lẹ́sìn. Ó ní ọ̀nà rẹ̀ nìkan kò mọ́. Ó ní àwọ̀ amáridì ni. Ọlọ́run àwọ̀ amáridì ó polongo ayọ̀ nínú rẹ̀. Ángẹ́lì yẹn sọ fún Màríà. Ó ní bàbẹ̀rù wọ Màríà. Ó ní a mú ìrìn ara ayọ̀ tẹ̀léá. Èyí tí í ṣe tilẹ̀ gbogbo. Nítorí a bí ọmọ kan fún ẹni Jésù ní orúkọ rẹ̀. Mo gbàdúrà Ángẹ́lì ayọ̀ ó máa jíṣẹ́ ayọ̀ nínú rẹ̀. Olúwa èyí tí ń ṣiṣẹ́ àrà tó ṣiṣẹ́ ìyanu. Ebi tí ń sọ fún ọ wípé láti mi lọ ìwé ayọ̀ la máa gbọ́ nínú rẹ̀. Lóṣù yìí lọ́sẹ̀ yìí lọ́dún yìí ariwo ayọ̀ máa dún nínú rẹ̀. Èyí ni wípé ìṣẹ̀lẹ̀ ayọ̀ tó mú ariwo ayọ̀ dání ó máa ṣẹlẹ̀ nínú rẹ̀. Èyí ni wípé ariwo ayẹyẹ, ariwo ìṣeréré, ariwo ìdùnkún, ariwo ìmúlaradá, ariwo onídídùn. Èyí tí àwọn aládùúgbò máa fi sọ pé kí ló ń ṣẹlẹ̀ tó máa fi darapọ̀ mọ́ ọ. Ariwo ló máa ṣẹlẹ̀ lórúkọ Jésù. Ariwo ayọ̀ tí ń pa ẹ̀dàn àti ìbànújẹ́ wọn. Èyí tí wọ́n ayọ̀ àyípẹ̀kù wọnú ayé ènìyàn ó bọ́ ní ayé rẹ̀. Ariwo ayọ̀ tí ń la ọ̀nà rere sínú ayé ènìyàn. Èyí tí a ń bọ́ nínú onígbàgbọ́. Èyí tí ń gbé ayé ènìyàn sókè. Èyí tí pinnu ayé ènìyàn nínú Jésù. Ayé rẹ̀ máa dún nínú ayé rẹ̀. Ariwo ayọ̀ ó jẹ́ èrè àwọn onígbàgbọ́. Ó jẹ́ èso àlàáfíà. Ẹ̀yin nígbà tí Pọ́ọ̀lù sọ nínú ìwé Gálátíà mẹ́rin yẹn. Ó sọ̀rọ̀ nípa àwọn èso ẹ̀mí. Ó sọ̀rọ̀ nípa ìfẹ́. Ó sì sọ̀rọ̀ nípa ayọ̀. Ara èso tí a rí nínú ẹ̀sìn nínú Ọlọ́run ni. Ó gbàdúrà ẹ̀mí èyí tí èso ayọ̀ tó fi jáde nínú ilé ènìyàn, nínú iṣẹ́ ènìyàn, ní ìdílé ènìyàn, lórí ọmọ ènìyàn, ẹ̀mí náà bẹ́ ọ̀rọ̀ ayé rẹ̀. Àwọn tó rí àmì gbà àti ògbóró lọ́dọ̀ Ọlọ́run, àwọn ni ariwo ayọ̀ wà fún. Ariwo ayọ̀ wà fún àwọn tó ṣẹ́gun ọ̀tá àti àwọn tó bọ́ lọ́wọ́ ogun ayé. Ẹ̀rù nígbà tó mọ ṣẹ́gun nígbà tí wọ́n la òkùnkùn pajá. William obìnrin ni ó gbé ìlú bẹ̀ sí gbìyànjú, ó bẹ̀ sí dé, ó bẹ̀ sí yọ̀. Torí pé wọ́n ní ìjágbó kan, ogun sì tán, olùgbàlà jagó nínú, ó ní ayọ̀ ńlá máa kọ. Mo gbàdúrà ìpèníjà tó là kọjá yẹn, ó máa kọ ní ayọ̀ ní ìfẹ́. Ìpèníjà tó ń là kọjá yẹn kì í ṣe òpin ayé rẹ̀, àtẹ̀gùn lọ sí gbogbo ni. Mo gbàdúrà fún ọ, ìpèníjà tó ń là kọjá, ó máa já sí ayọ̀, ó máa já sí ọ̀run. Àwọn èèyàn tí ariwo ayọ̀ wà fún, tí wọ́n mọ orí mi rẹ̀, wọ́n jí lójoojúmọ́, wọ́n sì ń yẹ ní ìlúgbò. Torí ayọ̀ jẹ́ tiwọn, àlàáfíà sì jẹ́ tiwọn, inú dídùn sì jẹ́ tiwọn. Ayọ̀ Ọlọ́run ni agbára àwọn ọmọ Ọlọ́run. Gẹ́gẹ́ bá a ti kọ́ ní Yohana 8:10, the joy of the Lord is their strength. Mo gbàdúrà fún ọ, ayọ̀ Ọlọ́run ó máa di agbára nínú ayé rẹ̀.
2: Amen.

0: ọ̀sẹ̀sẹ̀ a ní ìsọjí nínú ìjọwa tí a pè ní ìsọjí dá ogun dúró ní ọjọ́ Wednesday láti aago mẹ́fà sí aago mẹ́wàá lọ́jọ́ ìsinmi Sunday school ní aago mẹ́jọ lẹ́yìn rẹ̀ á bẹ̀rẹ̀ sìn ọjọ́ ìsinmi ní Royal Location Event Center ní Parafa ní Itoke Road ní ọjọ́ Thursday láti aago mẹ́wàá sí aago méjìlá a ní ètò àdúrà tá a gbé kalẹ̀ tá a pè ní wákàtí àdúrà dídùn mo gbàdúrà bí ó ti darapọ̀ mọ́ wa àdúrà máa ṣe ìyanu ayé rẹ̀.
1: bó bá fẹ́ràn ètò yìí lọ́wọ́ pé ìkan nínú àwọn aago yìí a sọ fún ẹgbẹ́ òṣèlú ìran ètò yìí lọ́wọ́ bákan náà aago yìí wà fún WhatsApp bó bá fẹ́ bára sọ̀rọ̀ ó fẹ́ bèbè fún ẹ̀gbàdúrà àbí ìfẹ́ wà ọ̀nà tó máa fi débi program wa orí ẹ̀fẹ́ wà fún ọ mo gbàdúrà lọ́dún yìí wà á rí tiẹ̀ ṣe o. aago mi ni 08037040488 àti 08097532100 mo gbàdúrà ìyanu máa tẹ̀lé ọ̀rọ̀ rẹ jésù olúwa wa.
2: èyí ló fà á tí ìjọ CNA Church of Zion International Majidu ẹsẹ̀ bí àdúrà ilé ẹ̀ mímọ́ fún wákàtí mẹ́rin aago mẹ́fà sí mẹ́wàá òwúrọ̀ 6-10 a.m. ní gbogbo ọjọ́ Wednesday tá a pè ní ìsọjí ìdá ogun dúró níbi tí oríṣiríṣi iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ń ṣẹlẹ̀ lójúkọrojú ní CNA Church of Zion International 30 ayé gbajẹ́jẹ́ street Majidu ẹsẹ̀ Majidu òkòròdú. òkè síbẹ̀ tó bá dọjọ́ Thursday ní aago mẹ́wàá sí aago méjìlá ní Royal Occasion Event Center ní Along Itoke Road ní Falafa níbi tí ó ti máa pàdé wòlíì arúkòǹkò lójú ọlọ́rọ̀ prophet Alizin Májẹ̀mú Ògúnbàjò pẹ̀lú àwọn ìrántí ọlọ́run mìíràn pẹ̀lú kìkì ọ̀rọ̀ kan wòlíì ogun ọjọ́ pípẹ́ dì farahàn. ẹ̀lọ́ 08037040488 08097532100 ó yá ní wákàtí àdúrà dídùn.

0: ọjọ́ kẹjọ rabbit turning 1448 adura o gba ni agbara olooba adura to si wa waka na si to si wa to pe radio nigeria lo tin lana ba na ye wa
1: o ye wa alhamdulillah
0: asi tun lo ni ibo ni moda
1: adupe olohun
0: robili alami na obe da
1: adupe o
0: robili alami na oba to da wa saye bond fm lo si tun bo wa lola
1: agbara olohun bi izin lai bo se ma ri niyan o si ti ri be
0: ni agbara olooba won da le se bond fm sile abe ko ni ogunjo osu kesan odun 1987 taba ni ka wojo ni awa gan na ojo bigbe na wonu ara won ni odun 31 ti rede nigeria bond fm tin wa a ma wa be wa ni
1: ami
0: ku
1: ami
0: ojojumo na lo je pe a ma fulu kilala bond fm ori ara lu ko ni ku papa julo en to je oga gba patapata fun le se rede nigeria frcl Jack Jado ile wa Nigeria Malam Muhammad Bulama Nankwana o Nangori Malam Ogaba to je pe Bond FM Radio 1 Metro FM be ni kawo won baba birin Adenike Iwurola
1: Adegoke
0: apo odun live by gbe giwa ile ise yi arakunrin
1: producer ko nu be royin
0: lo to agba fun ko ruwe ben ojojumo ona ni arakunrin Gbenga Fatile headmaster lọpọlọpọ ẹka akúlúwájá náà gbàgbé yín o madam dorothy aláàlú àti ẹyìn tó tún jẹ́ ẹka akúlúwájá lọ́dọ̀ wájú àwọn náà
1: ọmọ
0: ẹ̀yẹ gbogbo pátápátá náà làákín o àti gbogbo ẹ̀yẹ ẹjì ní àwà
1: bẹ́ẹ̀ni àwọn ọmọ ojú ẹ̀rọ lọ́tún
0: ló sì
1: ẹ̀ka tó ń ka owó tó ń rí sí owó ẹ̀ka àti ìròyìn àwọn elétò lọ́lọ́kan òjọ̀ kan àtàwọn aṣọ́bodè
0: gbogbo náà làákín ìyá mi torí ogun láìka kí inú ìlú láti ẹ̀fẹ̀ ká gbogbo pátápátá àkọ́bù òkèlè tó jọ lárí kan akú ọdún bísọ́lá balógun akin o gbogbo ìyẹn pátápátá náà ni akọ ọdún pọpọ sísìn ọdún mọkàndínlógójì tí bond fm ti ń wà àdúpẹ lọwọ ọlọba bá ń fi iná kàlẹ kan lò.
1: Bismillahi alam nashra bismillahi rahman rahim alam nashra laka sadraka wa wadana anka wizraka allazi anka lazarak wa rafa'na laka dhikraka fa inna ma'ali usri yusra inna ma'ali usri yusra fa iza farakta fansa wa ila rabbika farika
0: muwali ase
1: fafia
0: muwali ase gbadura tagba
1: muwali ase ami
0: muwali ase o muwali
1: ase
0: bende fa 39 gbadura tagba
1: muwali ase ami
0: ke o le ma to nkan wakai na agba
1: muwale ase
0: ami muwale ase o
1: muwale ase
0: bende fa 39 gbogbo adura
1: tagba muwale ase ami
0: ke o le ma to nkan wakai na wa wona ni woni are maja ko si aja mo pare na ni oda re awon egbe selu apc fun dikata bi ekeji lori agbe kale ta pe ni akojopo osumar po coalition jẹjẹmọ pọpọlọpọ wọn náà tún ti sàtìlẹyìn fún yẹsan wike pé tó gbé kalẹ àwọn faramọ àwọn ọlọsìnú ẹgbẹ òsèlú mi mọ.
1: inú wẹ́ẹ́rẹ́yìn láàárọ̀ tòní kí ọlọ́run kọjọ kó bá wa bo òrò ṣùdú sí àárín gbogbo àwọn tó ṣẹlẹ̀ sí ìyẹn ti àwọn ti nsdc tó ṣẹlẹ̀ níbi àwọn tí wọ́n ń wa kùsà ìròyìn ó pọ̀ lórí ẹ̀tọ́ láàárọ̀ tòní pé ọ̀pọ̀lọpọ̀ ìròyìn tó ti ń bú jáde àmọ́ a ṣe ti
0: gbọ́. Àyájọ́ òmìnira tá a gbà kúrò ohun òyìnbó ọjọ́ kìíní oṣù kẹwàá ìjọba àpapọ̀ ní nǹkan fún wa o pọ̀lọpọ̀ ìpínlẹ̀ wa nàìjíríà lórí ìgbòkègbodò ọkọ̀ pàápàá jùlọ àwọn ọkọ̀ bíi ẹgbẹ̀rún náà ọgọ́fà 120,000 fẹ́ẹ̀kù ọpẹ́ ti yí padà sí afẹ́fẹ́ ti ìdáńtàmọ̀ sí cng ní ilé tòótọ́ lọ bí ó fọ́ ọdẹ sẹ́ńtà àkórí rẹ̀ o.
1: ní ìpínlẹ̀ mẹ́rìndínlógójì tó wà nílùú yìí ìyẹn lórílẹ̀‐èdè nàìjíríà àti ìjọba ìbílẹ̀ tó tó 774 wọ́n ní nínú àárín oṣù mẹ́rin 5.69 trillion naira òun náà ni wọ́n ti pín fúkè orílẹ̀‐èdè yìí.
0: ìjọba àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà lọ́gàálọ́gà bíi ogún fún àwọn ẹ̀ṣọ́ ààbò ara ẹni ààbò òlu táwọn sí nscdc ní ìpínlẹ̀ niger lágbo pé wọ́n ní kí wọ́n rọ́pò wọ́n suspend wọn lórí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani tó wáyé o.
1: ààrẹ bọ́lá ahmed tinubu ọlọ́jọ́ lórílẹ̀‐èdè nàìjíríà wípé ṣe rí àwọn ọmọ orílẹ̀‐èdè yìí látàrí pé kí ètò gbòkègbodò ọkọ̀ àti owó tá à ń ná kó má bàa pọ̀ jù lórí èké tó ń pè ní cng ẹ̀yìn afẹ́fẹ́ ìjálá tó ń lò sí mọ́tò wọn ò tún mú wáyà rẹ̀ bí kólúkúlùkù yóò máa rí lò dáadáa.
0: èbú àwọn táwọn tabọ́ tana rẹ̀ ìjọba àpapọ̀ ọ́fíìsì ààrẹ pẹ́sídẹ́ẹ́ ń tàpò tọrọ sí alhaji atiku abaka lórí gbogbo nǹkan tó pọ̀ ń tari síta ẹ̀ ọba gbé lọ síbi ìpolongo ìtọ́jú ìpolongo rẹ̀ náà.

0: jẹ́ pé kó mójútó.
1: Lára yìí wọ́n ní ní bí a ṣe ń palẹ̀ mọ́ ètò ìdìbò ọ̀gbẹ́ni Kánú Uzo ó ní à ṣe lẹ́sìn lẹ́yìn mi ṣe rí àwọn iṣẹ́ tí mo ti ṣe tó ti wà lákọọ́lẹ̀ òun ni ẹ máa pogo ẹ máa táàkì àwọn ọlá àwọn alátakò mi o ṣe ríṣẹ́ tí mo ti kọ́ báyìí mo ṣe nǹkan báyìí mo ṣe eléyìí yóò mú káwọn èèyàn dúpẹ́ à ẹni yìí ó yẹ lágbófin ṣùgbọ́n pé ẹgbẹ́ máa kọlọ wọn alátakò ẹ̀mí ò fẹ́ o.
0: Lórí ètò ìdìbò tó mẹ́nu gbà, Arẹ́lẹ́wà Nàìjíríà Arẹ́lẹ́wà Nàìjíríà Kánú Uzo Tinubu, kí wọ́n díje fún ìpamọ́ ẹgbẹ́ òṣèlú APC, Atiku Abubakar náà láì gbàgbé Peter Obi, bóyá ní tí wọ́n ti jẹ́ bó ni tọdún tí ń bọ̀ yóò ṣe lọ, wọ́n sọ púpọ̀ lówó ìròyìn láàárọ̀ ajẹ́ ẹgbọ́.
1: Ìgbìmọ̀ ètò ìdìbò tọdún 2027 ní ìpínlẹ̀ Gombe, àwọn aráàlú sọ pé àwọn gbé ìṣòjú bá ṣàdánkátà fún àjọ INEC látàrí pé ó ń gbìyànjú láti rí dájú pé ètò náà ní ó lọ nírọwọ́ ọ̀rọ̀sẹ̀ láláì sí wà. Ó ní pàápàá ó tó ń kọ àwọn lóminú ni pé ọ̀pọ̀ àwọn kì í jáde dìbò ẹ túbọ̀ wà ṣiṣẹ́ lórí ẹ̀.
0: Atẹ́sẹ̀ kọ́bọ̀dọ̀ iléeṣẹ́ àgọ́ ọlọ́pàá ilẹ̀ wa Nàìjíríà lórí ìbò tá a lè pè ní Aba Election lánàá àwọn afurasí 47 ni ó pẹ̀lú ẹgbẹlẹmùkù ìbọn lọ́wọ́ wọn.
1: Wọ́n ní ìpínlẹ̀ àwọn ọ̀tọ̀ọ̀tọ̀ lórílẹ̀‐èdè yìí ní pàápàá ẹkùn àwọn ìlà oòrùn lọ́hùn-ún àti ìpínlẹ̀ Èkó tó fi kan àwọn ìpínlẹ̀ mẹ́sàn-án ó ṣe ṣèkóyẹ pé ìṣẹ̀lẹ̀ omíyalé àgbáráyà ṣọ́ọ̀bù ó ṣe ṣèkóyẹ àjọ tó rí sí kúrukúru ọjọ́ òun ló ṣe lé ìlọ́tù ní.
0: Níjọ níjọ náà máa lọ àràfà lálọ́bọ̀ agbọ́n sí oyún sanoko ní kùdùkùdù àwọn àjọ náà kọ̀ ni ẹ má fi nù àwọn o lórí ìtọ́nà ti slọ́ọ̀tì ò sí slọ́ọ̀tì fún wájú ẹgbẹ̀rún márùn-ún wọn náà mọ nǹkan kan ní pọ́ńpọ́n sí ìkìlọ̀ fún àwọn tó ń gbèrò mọ́kà tó jẹ́ aládàáni.
1: Wọ́n ní eléyìí tó jẹ́ pé ìwọ̀n gógó ọkọ̀ tí wọ́n mú ètò owó epo àwọn àjọ rí sí ètò epo lórílẹ̀‐èdè yìí yẹn NNDPR ni ẹ má máa da ẹbí lu àwọn ohun tó mú lọ sókè ọjà bá ti rí ohun tó a bá rà òun la máa ta àkọ́ dédé bùlù pé ẹ̀ta báyìí ṣùgbọ́n bó ta bá ti rí òun ló máa mú èlé wá.
0: Àwọn aṣáájú ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Èkìtì wọn ni wọ́n wojú ara wọn ní ìjọba ìbílẹ̀ Adó Èkìtì ni òun ìpínlẹ̀ Èkìtì wọ́n wojú ara wọn lórí owó ìpolongo ìbò ṣe ìpolongo ìbò ajẹgbọ.
1: Ní ìpínlẹ̀ Gombe wọ́n wọ́ ẹ̀bẹ̀ sí àwọn olóṣèlú láti rí dájú pé eléyìí tó àwọn èèyàn máa dìbò yìí wọ́n ní ẹgbẹ́ iṣẹ́ gidi ṣe kéje kí àwọn kó tẹ ẹ̀wú wọn lórí ìdájọ́ pé àwọn fẹ́ jáde dìbò nítorí pé vote apathy èèbó lọ́dọ̀ wọ́n ní tó ṣe pọ̀ lónìí wọn nítorí pé àwọn èèyàn kò dá wọn lójú tó pé ẹ ṣiṣẹ́ tó yẹ kẹ́ ẹ ṣe ẹ̀yin olóṣèlú ẹ̀yí wà padà.
0: Ìfẹ́ lọ́lọ́run fàjà arábìnrin Evelyn Joshua ọ̀rọ̀ gbogbo àwọn ẹlẹ́sìn kírísì jáde wá Nàìjíríà wípé ìfẹ́ ẹ pin ká torí pé ìfẹ́ olúwa nífẹ̀ẹ́ sí.
1: Nínú ìwé ìròyìn láàárọ̀ ní King Sunny Ade wọ́n ní wọ́n ń ṣe ayẹyẹ ibi tí wọ́n pé ọgọ́rin ọdún nínú ìwé ìròyìn ọ̀pọ̀lọpọ̀ ló ránṣẹ́ ìní sí bàbá lónìí.
0: Ọba àjùtù nìyẹn bàbá ẹlẹ́sìn báyìí life and direct yóò wá lè sọ wáníkà máa láògbẹ àgbà wọn lálejò lè sẹ
1: fún ẹsùn
0: lórí láago mẹwàá àárọ ẹ má yí kó lọ 92.9 o ẹ má mi ṣe o
1: má mi ṣe o
0: gbẹngà fátìlẹ yẹ ẹdùnmọ́sà ní ẹkọ àkẹsí ẹ kókó lè sẹ fún ẹsùn ó ń tẹ síwájú. Bákan náà lórí ọrọ̀ ajé ilẹ̀ wọn dà ntọ́kọjú sẹ́nì kẹyìn lọ́kọ sẹ́lómi bíi ìlú gangan wọn ti ń rẹ́kọ̀ ọpọlá o wípé ẹ̀kọ́ ti ń sojú mú
1: ní ìpínlẹ̀ ogun wọn ní ṣe rí nǹkan tó ń ṣẹlẹ̀ ní fún tìkọ̀ nípa pé a fẹ́ yan tó máa jẹ́ wọn ló ti bẹ̀ ń pẹ́jù o àwọn tí wọ́n jẹ́ ọmọ oyè níbẹ̀ ó sì ń gbówó àrùlé àòsì lọ ni ó ń kọ̀ wọn lómi nítorí jẹ́ pé ó ti ń fún tìkọ̀ ṣé kí ló ṣẹlẹ̀ gangan ẹgbẹ́ láàárọ̀ tù ní.
0: Ní ìpínlẹ̀ Delta lórí ìdìbò abẹ́rún tá a pè ní báyìí ẹ̀ wọ́n máa ń fò lókè wà níwájú báyìí.
1: Nínú ìwé ìròyìn láàárọ̀ tòní wọ́n ní pé ní ìpínlẹ̀ tí wọ́n ti ń ṣe ìpínlẹ̀ ọ̀ṣun wọ́n ló ṣe èrò táwọn kan ti ń gbìyànjú láti pọ́n máa ṣe ìpolongo wọ́n ní ẹ̀yìn ìpolongo ìbò lẹ́tọ̀ ààbò ẹ gbìyànjú ẹ̀tà mara àwọn ń gbọ́ fínífínífíní ni pé ó ṣe é ṣe kí wọ́n fẹ́ da ìpolongo rú àwọn ọmọ abí tó ti fẹ́ wá ọkàn ẹgbẹ́ òṣèlú tó fẹ́ ṣe ọ̀ṣẹ̀ mọ́ ó ta sáwọn létí àwọn ní káwọn pariwo síta ò káwọn kí ẹ lè ti gbọ́.
0: Ní ìpínlẹ̀ Èkó ní ìpínlẹ̀ Rivers ní ìpínlẹ̀ Delta ó lọ bí ìpínlẹ̀ 15 lórí omíyalé àgbáyé ṣọ́ọ̀bù ìpínlẹ̀ àgbàrú òjò kò sọ pé òní léwó òní lé ni òní gbà fún òjò ìṣòro.
1: Ní wọ́n sọ láàárọ̀ tòní nínú ìwé ìròyìn tó jẹ́

0: ni e ma ko re ho fo agbo o agbo ni atiku lo so laaro to ni kilo nlo be to fi parowo a jiba wora
1: ojo
0: ni officers e ma fefe mi won de gbodo e ma fe ba lo fagun lori won o ati junior officer ati senior officer ni won komite e parapo e sise ni e ma ko re ho kan fo agbo o agbo ni lo so laaro to ni kilo nlo be to fi parowo a je mo biru iba wora
1: ojo ba wa saba o ye ka ma ko ojo ri wa nje je pe alaga ijoba abile Bariga, Benny, I beg you, local council development in there. That was okay, Bariga, honorable Bukola, Omope, Olorunse, Kini, Kori, Igbakeji, the governor, Doctor, Kadri, Obafemi, himself, why your job be, or do me jili, look good, they come. Yes, say some of us, but don't say me, but I'll write you a inu won do ni ipele osun nigba te ri pe awon mo won orire boya pa julo egberun meta ati egberin o le ma de ni adota 3845 won ko orire o fun ti junior osun
0: ni ipele ko ijoba ti ni pe ohun o ni pe won ka won eyan to ntaja loju titi kan ma ati pe papa ni bayi ohun lo machine oro igbani lo de to ni ta won mo ma ri pe won so wo ticket won kan ni ma ticket lo lasan lori
1: ọjà tí wọ́n ń tà nígboro. Ìjọba àpapọ̀ ìpínlẹ̀ ìjọba ìbílẹ̀ súnmọ́ aráàlú pẹ́pẹ́ kínú wẹ́rin láàárọ̀ ti tòní alága ìjọba ìbílẹ̀ pẹ́ ọmọbabirin sura animosaun òun náà gbẹ́kàngádẹ̀rọ fún àwọn agbègbè mẹ́jọ báwọ̀rọ̀ra àjẹkẹ́ ìbọn.
0: Ní ẹ̀ka ti ètò ìlera wọ́n ní ṣe ọpọlọ wa kò ń ṣe àdédé sọ pé òun ò ṣiṣẹ́ mọ̀ tá a bá ti pé bí ọmọ àádọ́rin ọdún wọ́n ní ṣùgbọ́n kí ló máa ń fà á ṣe é fẹ́ mọ́ ẹ̀tẹ́ ti lè kó inú ẹ̀rọ yìí láàárọ̀ tòní àkàtì
1: ẹ̀bí. ẹ olùgbọ́ ìsẹ́yìn òkè òbúrò ìsẹ́yìn náà wà bẹ́ẹ̀ kan mo gbà ní ìpínlẹ̀ ọ̀yọ́ ǹjẹ́ ẹjọ́ pé ààrẹ fún ẹgbẹ́ opc reform opcr ambassador dáre adésopé ọ̀rọ̀ o ọ̀pàlọ́wọ̀ fún ẹ pé kí àlàáfíà kó máa fòlò kí la káyì sáradà tó ní wọn ní oròó yóò jáde rọrọrọrọrọrọrọ ìyá ní ìlú sẹyìn.
2: agbára bá wọn jà ẹni mímọ bàtà gbogbo ìjọba èso tó dá mi dúró.
3: yàrá ìjàgùdù ogolayé fẹni tí ìyẹn rẹ bá sí ìjàkadì ọmọ ológun jacob fi òru jà orúkọ rẹ yípadà israel ọlá àkọkọ tiẹ náà rẹ máa bọ lágége stadium ní ọwọ àkẹsí àdúrà ìṣọ́ọ̀rù fún gbogbo ayé ìwé òfin nǹkan rí ọmọ ológun tí ń ṣẹrú orí adé tí ń ṣàgbé irú ìpàdé ayé rí torí rẹ ni kó o lè bá pátápátá lọ́wọ́ ẹ̀sùn orí ìjàlá torí ẹ̀ kò ní ẹ̀sìn káyọ̀ olúgbóyò lẹ́tẹ̀jì jẹ́lẹ̀ fáńdẹ́lìs nàìjíríà ló bá sí ọlọ́run fi sí ayọ̀ ìran sí gbogbo ayé ọlọ́gọ̀ má jẹ́ kí ọkọ̀ọ̀kan díẹ̀ lọ́wọ́ thursday october 1st ju friday ìṣọ̀rọ̀ alágbára aago mẹ́wàá alẹ́ agége sẹ́kọ̀ kí wọ́ndà lólórí ẹ̀mí fún ìtọ́ni 08033 9654 gbogbo ènìyàn bọ́ lọ́wọ́ ẹ̀sùn lórúkọ.

Ọ̀rẹ́ má rojí náà, má bọ̀kàn jẹ́, bí ẹ̀kún bá dalẹ̀ kan, yóò ń bọ̀ lówó.

0: FM 92.9 náà ló ń tẹ̀ síwájú. Nínú ìwé ìròyìn Sunday Tribune àárọ̀ tòní, níbẹ̀ ni àwọn tí wọ́n pé wọ́n ń wòye ètò ìdìbò ni wọ́n ti ń pè àkíyèsí àárọ̀ tòní. Àwọn bíi ẹgbẹ́ lóríṣiríṣi àwọn àjọ tí kì í ṣe ti ìjọba láwọn ni wọ́n ti kọ Impact Development Initiative KDI. Ballot Eyes and Truth Guard Election Group àjọ mi sí Enough is Enough EEI Nigeria. Owó ti ń pè àkíyèsí àwọn ìjọba àti àwọn tọ́rọ̀ kàn pa láàkó àwọn àjọ tí kì í ṣe ti ìjọba tó ń pè àkíyèsí wọn láàárọ̀ tòní wípé jẹ́rí ó ti bá ń wọ́pọ̀ jù oríṣiríṣi ọ̀rọ̀ kò gbákùngbé atọ́kùn sọ pàápàá àwọn tó jẹ́ gómìnà tó ṣe wà lórí àlééfà báyìí àtàwọn ọkọ̀ tó jẹ́ pé wọ́n jẹ́ ìfẹ́ ìjọba tó fi kọ àwọn tó jẹ́ pé wọ́n ń díje dupò nínú abẹ́ ògbé òṣèlú kan àbí mi wọ́n ní pé ọ̀rọ̀ tí wọ́n ń sọ ó ṣeé ṣe kó fa wàhálà o wọ́n ní kàn wọ́n ṣe ń pariwo ẹ̀ láàárọ̀ tó ní pé àwọn gẹ́gẹ́ bí àwọn táwọn ń wòye sí ètò ìbò kó tó bẹ̀rẹ̀ tó bá ń lọ lọ́wọ́ àti tó bá parí tán táwọn sì sọ ìjábọ̀ wọ́n ní ṣùgbọ́n táwọn tí ń rí kétò ìdìbò tó ṣẹlẹ̀ pàápàá kó tó di pé ìpolongo tún bẹ̀rẹ̀ ní táwọn ọ̀yọ́ ti ń sọ̀rọ̀ tí kò dáa síra wọn àbí kọ́ sọ̀rọ̀ fi ń dúnkokò mọ́ ni wọ́n lọ ṣe kó jẹ́ pé ètò ìdìbò tá a fẹ́ ṣe yìí tá à ń wò lọ́kọ́ yìí tọdún 2027 tá à ń fún yìí kó má di pé ó máa ní wàhálà nù torí pé tó bá lọ sọ̀rọ̀ tí ò dáa sí àbí bí tó ṣe sí ẹgbẹ́ òṣèlú ẹ̀ ó ṣe é ṣe kí wọ́n fẹ́ sọ pé wọ́n fẹ́ fa wàhálà ṣe ìlà wọ́n ṣe ń pe ìjọba ẹjọ inec àti gbogbo àwọn tọrọ kan tó fi kan àwọn àti ìjọba pàápàá tí wọn ń jà fẹtọ ọmọnìyàn pé ká máa kàwé gbéra ká sọrọ fún ọmọ lè rí dáadáa wọn sọ eléyìí ibi tí wọn ti ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn oníròyìn níbi tí ẹni tó jẹ́ abilékọ Bùlọ́lá Ìdòwú àwọn ṣe ń pe ìjọba ẹjọ inec àti gbogbo àwọn tọrọ kan tó fi kan àwọn àjọ tí kì í ṣe ti ìjọba pàápàá tí wọn ń jà fẹtọ ọmọnìyàn pé ká máa kàwé gbéra ká sọrọ yìí kí ọmọ lè rí dáadáa wọn sọ eléyìí ibi tí wọn ti ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn oníròyìn níbi tí ẹni tó jẹ́ abilékọ Bùlọ́lá Ìdòwú tó jẹ́ fún àjọ Impact Development Initiative láìpẹ́ tó jẹ́ adarí fún àjọ náà láì gbàgbọ́ Láṣùpọ̀ Abidin tó jẹ́ alága fún Ballot Eyes and Truth Guard Election Working Group bákan náà ni Akindeji Aromaye tó jẹ́ Senior Media Associate fún àjọ Enough is Enough Nigeria ni wọ́n ti panupọ̀ sí ọ̀rọ̀ yìí láàárọ̀ tòní pé àwọn tí wọ́n ń dúnkokò mọ́ra ẹni wọ́n ní kò dáa tó nítorí pé léèlè tún bí kí ìbínú wà kí ìwà fàákàjà kó lọ ṣẹlẹ̀ nípa kẹ́tọ̀ ìdìbò tó wáyé tàbí tí ètò ìdìbò kò bá lọ lọ́wọ́ tó lè jẹ́ kó lè jẹ́ kẹ́tọ̀ ní ìdìbò kó ní èsì tó dáa ní ọdún 2027 nídìí èyí làwọn ṣe ń pariwo síta pé ẹ wá nǹkan ṣe sí o ẹ bá jẹ́ ká lajú sílẹ̀ kí tàlùbọ́ kò wọ o kí ètò ìdìbò lè lọ nírọ̀wọ́ ìrọsẹ̀ òun làwọn wà fún torí pé àwọn ń wòye bí ètò ìdìbò yóò ṣe lórí ìwé ìròyìn Sunday Tribune wọn ti sọ láàárọ̀ tòun.
1: Bẹ́ẹ̀ bá ṣe ń wọ ojúmọ́ torí kájọ máa sọ ọkọ rẹ̀ tó yẹ pé bẹ́ẹ̀ lọ bá wọlé ẹnì kejì mi kò burúkú bàjẹ́ wọ́n lẹ́tọ̀ ló ní òṣèlú òṣèlú náà ló ní ètò kò sí bá ẹ̀dà sọ̀rọ̀ ní òṣèlú kora rẹ̀ wá ni o. Inú ìwé Sunday Punch láàárọ̀ bá ṣe ń gbàdì fún ìdìbò gbogbo ní ọdún 2027 kọ́lọ̀ bá jẹ́ kọ́ lọ ní ìrọwọ́rọsẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ bá gbàgbé ààrẹ ilẹ̀ nàìjíríà sọ́jú bọ́lá ahmed tinubu bákan náà igbákejì ààrẹ àtikukú abubakar ẹ tó fìgbà kan jẹ́ gómìnà ìpínlẹ̀ anambra peter obi náà fẹ́ díje fún ipò ààrẹ bí àwọn oníròyìn ṣe jáde káàkiri torí pé yọ ayé náà lájẹ́ àní di òbò wọn ní ààrẹ ilẹ̀ nàìjíríà sọ́jú bọ́lá ahmed tinubu fẹ́ lọ fún sẹ́ẹ̀lẹ̀ kejì ní ẹgbẹ́ òṣèlú apc òṣùṣọ́wọ̀ ògùn ẹ̀fọ́rí bákan náà ni àtúgbọ̀dọ̀ àgbẹ̀ àtikukú abubakar náà òun náà fẹ́ díje fún ipò ààrẹ ní ẹgbẹ́ òṣèlú adc African Democratic Congress wọn ní alàgbà peter obi òun fẹ́ díje fún ipò ààrẹ ní ẹgbẹ́ òṣèlú ndc Nigeria Democratic Congress wọn ní bọ́mọdé bá kọyá náà gba àfitànbalẹ̀ wọn ní bàbá tán yóò bá bàbá bàbá tán ní peter abago ìdìbò ọdún 2023 ipò àṣewájú bọ́lá ahmed tinubu wípé wọn rí kan pálá o tó yẹ pé àwọn ìbò tó jẹ́ pé wọ́n ní pápájọ ní ìpínlẹ̀ èkìtì ní ìpínlẹ̀ ogun ní ìpínlẹ̀ ọ̀yọ́ ní ìpínlẹ̀ kwara ní ìpínlẹ̀ ondo ní ìpínlẹ̀ jigawa ní ìpínlẹ̀ benue ní ìpínlẹ̀ niger ní ìpínlẹ̀ kogi ní ìpínlẹ̀ zamfara ní ìpínlẹ̀ rivers àti ní ìpínlẹ̀ borno ó ń lọ bíi mílíọ̀nù mẹ́jọ àti ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún

0: tó jẹ pé wọn wà lórí wípé ọdọọdún láàrún rúgbọ ọdọọdún láàrún ráwùsọ ọdọọdún láàrún ọmọ òtẹ wọn ní sẹ rí dókítà káde ọbáfẹmi àmúsà igbákejì gómìnà ìpínlẹ èkó wọn jẹjẹ ni wọn o wọn ní ta bá sì ń sọ nípa ìlọsíwájú ìpínlẹ èkó wípé wọn kọ ọmọlùbọ gómìnà ìpínlẹ èkó ni babájídé olúṣọlá sanwóolu gbára kìkì sẹ o wọn gbìyànjú lọpọlọpọ lórí ìlọsíwájú ti ìpínlẹ èkó yẹn débẹ odò pé wọn tún wá díje fún ipò gómìnà APC ní ìdìbò gbogbo ní ọdún 2007 wọn ni wọn ni pé dókítà káde ọbáfẹmi àmúsà wọn ní àṣìṣe sàmọdún àṣàmọdún sẹẹmí tó jẹ aládàgbàsókè bàrígà ọrẹbù adédèjì bukola lọrọsẹ kìnìún kò lè sí wọn. wọn jìnnà sàn ẹrìn náà kà láàárọ yìí.
1: nínú wẹ́rọ yìí sunday telegram tó ní lórí kókó ní wẹ́rọ iléeṣẹ́ bond fm 92.9 ti àjọ nigeria hydrological services agency nihs ti sọ láàárọ tè ní pé ó máa tó ìpín ẹ̀ẹ́dógún tó ṣeéṣe kan fara kááṣá omíyalé àgbàrá ṣọ́ọ̀bù látàrí iṣẹ́ ìwádìí eléyìí táwọn ṣe ó ní ìpín òun ní ọṣeéṣe kí ìṣẹ̀lẹ̀ náà bẹ̀rẹ̀ láti ọjọ́ kọkàndínlógún oṣù kẹsàn-án tá a wà yìí títí kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹsàn-án tá a wà yìí kan náà yẹn september 19 september 25 nínú oṣù tá a wà yìí wọ́n ní ọ̀rọ̀ wọn sọ eléyìí láti lè jẹ́ kan tó máa tọrọ náà kàn gbọ̀ngbọ̀n kí wọ́n lákíyèsí kí wọ́n ṣèwọ́rọ̀ kọ̀ fi ṣàtúnrí ọ̀rọ̀ yìí wọ́n ní pàápàá ṣe láwọn ìlú àbáwọn olùgbé ní ẹsẹ̀ omi tó yẹ pé ibi tó ń gbé wọ́n súnmọ́ omi dáadáa wọ́n ló ṣe é ṣe farakáṣá pé omíyalé àgbàráyà ṣọ́ọ̀bù wọ́n ní lára àwọn tí wọ́n dárúkọ òun náà ní ìpínlẹ̀ Imo Cross River Ebonyi Benue Ambra Akwa Ibom ìpínlẹ̀ Èkó Rivers Edo Kogi Taraba Delta Bayelsa tó fi kan Enugu àti Adamu tó jẹ́ ọ̀gá àgbà nílé iṣẹ́ nílé ìrìnàṣẹ́ náà ìyẹn ọ̀gbẹ́ni Umar Ahmed òun náà ló ṣàlàyé ọ̀rọ̀ nínú àtẹ̀jáde kan tó parí síta lánàá tó fi sọ wípé ọ̀wọ́n bíi mẹ́sàn-án nínú àwọn mẹ́ẹ̀ẹ́dógún yìí tí wọ́n súnmọ́ omi dáadáa ó léwu ńlá ni fún wọn kí wọ́n gbìyànjú láti lè dájú pé bóyá kan kú òbí tó wà bí àwọn ìfa tó wà ní ìpínlẹ̀ ọ̀hún kan lè dájú pé wọ́n wá ètò pé pàjáwìrì sí ìjẹ́ pé tíṣẹ̀lẹ̀ náà bá ṣẹlẹ̀ kò ní da àwọn èèyàn láàmú púpọ̀ jù wọn sì ní gba ẹ̀kọ́ ní ẹ̀mí àwọn èèyàn kò ní lọ sí o bákan náà lọ ṣàlàyé wípé àwọn elétò bíi òbúrà tigidi ẹ̀pẹ́ńdò ní ìpínlẹ̀ cross river wọn láwọn yẹn náà pé àtàwọn ilẹ̀ ló tún wá pọ̀ bámbárí jù torí pé àwọn níbẹ̀ yẹn bí ìgbà tó wà lórí omi ní ìdí èyí kí wọ́n gbìyànjú láti lè dájú pé ìjọba tó rọ̀ kàn kí wọ́n fi lórí eléyìí torí pé gbogbo ìjọba ìbílẹ̀ táwọn ìletò yìí wà táwọn ìlú yìí wà kí wọ́n wá nǹkan ṣe sí kó tó di ìgbà náà àwọn olùgbé tó wà bẹ́ẹ̀ ẹ rọ̀ wọ́n kí wọ́n kúrò níbẹ̀ gbogbo àwọn nǹkan ìgbìn èmi láti yẹ iye oko kó mi má bàa san gbogbo ẹ lọ ẹ ká wá ètò sílẹ̀ tó máa dáàbò bò wọ́n. inú ìwé ìròyìn sunday telegraph ni àjọ nihs ti sọ láàárọ̀ tòní.
2: pẹ̀lú ìwọ̀n àdúrà forídẹ̀ ọdún mọ́kànlélógún gbàgbọ́ 21 days tó sì.
1: kó mi má bàa san gbogbo ẹ lọ ẹ ká wá ètò sílẹ̀ tó máa dáàbò bò wọ́n. inú ìwé ìròyìn sunday telegraph ni àjọ nihs ti sọ láàárọ̀ tòní.
2: pẹ̀lú ọ̀wẹ̀ tó wọn àdúrà forídẹ̀ ọdún mọ́kànlélógún gbàkò 21 days tó sì ń tẹ̀síwájú lórí ìjọ ẹgbẹ̀sáàdì fankébúlà sílábùn church rainbow wonderland nípa ẹni dr olúkàyọ̀dé adélùgbẹ̀dẹ̀ rọ̀ fàṣíà tí ń pe gbogbo èèyàn síbi ìsọ̀kalẹ̀ lọ́jọ́ kẹrìndínlọ́gbọ̀n 26 september 2026 nínú ọgbà ilé ìjọsìn wọn ó àmọ̀jíjọ mọ́lẹ́rù sí ìtọ́fì jèrèdoro ìjẹ́gun ìkọ̀túnlẹ̀ kò ní wé ní kí gbogbo onímọ̀ ìròyìn kan máa bọ̀ pẹ̀lú àrídájú pé gbogbo ogun yòówù tó lè tẹ̀lé eyín débẹ̀ kò ní padà bá eré lé mọ́ ẹ má ṣe èméjì o gbogbo ẹni tó ń sunkún àrídí ìwọ́ ti bí tiẹ̀ ojoojúmọ́ ló ń gbomi jẹ lójú yìí ọ̀nà àbáyọ lọ́jọ́ àsọkalẹ̀ o láago méjìlá ọ̀sán ní ms akébù ẹ̀sẹ̀lẹ́bùn church rainbow wonderland oṣùmọ̀rẹ́ kẹwà pàdé àwọn àgbà òjíṣẹ́ ọlọ́run táwọn fi orúkọ pé ẹmí babatunde elijah ayọ̀dẹ́lẹ̀ irin evangelical ministry òkè afá kí gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run tó kù káàbọ̀ pẹ̀lú àwọn àgbà akọrin ẹ̀mí má sọ pé ọ̀gbà o wá pàdé ọba látìlẹyẹ tẹlifon 002-302-9155-0023-02-9155.
3: dúró bẹ́ẹ̀ yẹn.
4: ẹ káàárọ̀ sà.
3: ẹ káàárọ̀ madam kí ló wà nínú ọkọ̀ yín.
4: kò sí nǹkan kan sà kò sí nǹkan kan a kò ń jáde lọ ni.
3: kí wá ló ṣojú àwọn ọmọ yín tó fàrò báyìí.
4: ebi ló máa ń pa wọn sà ebi ló ń pa wọn.
5: ọ̀gá ọlọ́pàá àwọ̀ yìí máa sọ ọmọ wọn wọ́n fẹ́ kó wa lọ ọdún òjì kejì lọ fi wá ṣiṣẹ́ jù o.
3: ó yá ẹ bọ́ sílẹ̀ ṣé ẹ lọ jọmọ gbé ni àbí.
4: ó ti ọ àjọmọgbé o àwọn ọmọ mi ni wọn kàn parọ ni.
5: àìsàn ọmọ yín.
6: àjọ ọmọ ọgbẹ́ ọ̀daràn oṣì kábíámọ yẹ ṣe bímọ tó bá jẹ ọmọ rẹ ń kọ.
7: ìkéde yìí wá láti iléeṣẹ bond fm 92.9 ẹ̀jẹ̀ àmójútó àwọn ìwé wa.

bondem 92.9 náà lẹ́ńtẹ́sí tó sì ń tẹ̀ síwájú lónìí ọ̀sìnmi ọjọ́ Àìkú. Nínú ìwé ìròyìn Sunday Telegraph láàárọ̀ tòní, wọ́n ti ń sọ báyìí wípé ní ìpínlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà, nínú ìpínlẹ̀ 37 tá a ní àtàwọn ìjọba ìbílẹ̀ tí wọ́n lé ní 84 àti 84, ìyẹn 774 ló kù ní ìpínlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní láàárín oṣù mẹ́rin, ìyẹn nínú láàárín oṣù karùn-ún sí oṣù kẹjọ ní ọdún 2026 ló jẹ́ owó tó lé ní ₦5 trillion òun náà wà àwọn ìpínlẹ̀ láti rí dájú pé wọ́n tún tẹ̀síwájú nínú àwọn iṣẹ́ ìdàgbàsókè tó yẹ kán máa ṣe fún àwọn aráàlú. Wọ́n ní àjọ FAC ìyẹn Federal Account Allocation Committee àwọn náà ni wọ́n gbé ètò ìjábọ̀ tí wọ́n gbé jáde. Wọ́n ní bí owó náà ṣe ń wọlé òun làwọn ṣe ń pín káàkiri torí láti orí tí wọ́n fi ní kí wọ́n ní owó náà òun náà ni pé tó bá ṣe ń wọlé tẹ́ ẹ ti ní pé nínú oṣù yìí orílẹ̀-èdè Nàìjíríà ó payé báyìí wọlé látàrí ọjà títà bí nǹkan tàbí ná owó orí táwọn èèyàn san ẹ kó o papọ̀ ẹ wá pín sí gbogbo ìpínlẹ̀ lóbi ti jẹ́ pé wọ́n nílò láti lọ fi owó tún ìpínlẹ̀ wọn. Wọ́n ní láàárín oṣù mẹ́rin lọ́dún 2026 tá a wà yìí láti àrùn sójú kẹjọ ọdún yìí làwọn ti pé owó tó lé ní ₦5 trillion fún àwọn ìpínlẹ̀ yìí. Wọ́n ní nídìí èyí làwọn ṣe wá ń rọ gbogbo olúkúlùkù pé pàápàá yín gómìnà náà àwọn ìpínlẹ̀ bí àwọn ṣe ń pín owó yìí fún yín ẹ rí dá ẹ ń lò dáadáa. Wọ́n yan ọ̀nà náà bí wọ́n ṣe pín. Wọ́n ní ní oṣù karùn-ún wọ́n pín ₦759.14 billion oṣù kẹjọ oṣù kẹfà ìyẹn ní June ₦838.208 billion òun náà lọ pín. Ní oṣù kẹje wọ́n pín ₦943.350 billion gbà tó wá di oṣù kẹjọ wọ́n pín ₦794.3 billion. Wọ́n ní gbogbo owó yìí báwọn ṣe ń ṣoṣù rèé. Bákan náà lọ́wọ́ lọ sí ìpínlẹ̀ ẹ̀rọ ìjọba ìbílẹ̀ káàkiri táwọn taari sí wọn. Ní ìjọba ìbílẹ̀ ní oṣù karùn-ún àwọn taari ₦134.277 billion náà taari sáwọn ìjọba ìbílẹ̀ tó jẹ́ 180 àti 80 tó lé ní wà ní orílẹ̀-èdè yìí. Ní oṣù kẹfà wọ́n taari ₦509.390 billion tó wá di oṣù keje ₦673.649 billion olóṣù ₦555.142 billion ọlọ́wọ́n ṣe tarẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan lóṣooṣù rí sí ìpínlẹ̀ àtọwọ́ ìjọba ní

0: ACC by Star Stephen Tisada lọ̀rọ̀ ọkùn ọ̀nìkàkọ́ àwọn tó tó wá ń sisí alẹ́ nára wọn láti rí ASC Aliazan Muhammad guard duty Mugadi ọ̀nìkọ́ lọ̀rọ̀ ọkùn IC Abdullahi Zeda kọ lọ̀rọ̀ ọkùn IC Muhammad Zovada guard duty ọ̀nìkọ́ lọ̀rọ̀ ọkùn Liman Abubakar guard ikọ̀ lọ̀rọ̀ ọkùn Bala Usman guard duty bí àṣà wọn ikọ̀ lọ̀rọ̀ ọkùn Muhammad Jiya ipe kọ lọ̀rọ̀ ọkùn Mugadi náà lọ́nà TSC Isaiah Sulaiman lọ̀rọ̀ ọkùn wọ́n sá ka gbogbo wọn ní ẹsẹsẹ wọ́n sá lọ bí àwọn ogun ọ̀nì wọn lọ̀rọ̀ ọkùn nípínlẹ̀ Niger àti nation láti ẹ̀nà kàlà rẹ̀
1: nínú ìwé ìròyìn sunday telegraph èmi náà kí olóyege lọ́rùn ọ̀rọ̀ ọkùn bí òṣùwọ́n sọ nípa iṣẹ́ tó lè tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Niger náà ni níbi tí ẹgbẹ́ òṣèlú allied people's movement apm tí wọ́n ti ń sọ láàárọ̀ tó ni pé wọ́n láwọn gba ìjọba ní àmọ̀ràn tó nípọn tó fẹ́lẹ́ bí etí àmọ́ tó nípọn bí awerin wọ́n ní àkọ́kọ́ kí wọ́n ṣe iṣẹ́ ìwádìí tó fínífíní kí wọ́n dìjẹ́ kó wà níta gbangba kọ́ èèyàn rí pé kó wà transparent pé iṣẹ́ ìwádìí ó ní pàápàá lórí iṣẹ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ pé àwọn 37 àwọn tí wọ́n ń wa ìwà tó ń ṣe ìwakùsà lọ́nà àìtọ́ tí wọ́n pé ẹ̀mí wọ́n pàdánù ẹ̀mí wọn ní ìpínlẹ̀ Niger wọ́n ní pé díje yìí wọ́n gbọ́dọ̀ ṣiṣẹ́ ìwádìí wọ́n ní àkọ́kọ́ ni wípé ọ̀wọ́ táwọn rí òun ni wípé ẹni tó jẹ́ agbẹnusọ fún ẹgbẹ́ náà ìyẹn Abubakar Yusuf òun náà ló ń sọ wípé ọwọ́ ò gbá o wípé wọ́n sọ pé àrùn kan ló ṣe wọ́n nínú sẹ́ẹ̀lì tó kó wọn sí tó fi jẹ́ pé wọ́n kú ó ní òwò rẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní nǹkan táwọn mọ̀ táwọn sì dájú nínú ìròyìn táwọn gbá táwọn dẹ́ gbà òun ni wípé ibi tí wọ́n kó wọn sí ó níbi tó yẹ pé àwọn bíi 84 ni wọ́n kó sínú sẹ́ẹ̀lì tó jẹ́ pé èèyàn bíi 30 ó yẹ kó wà ń bẹ̀ wọ́n ní ooru àti àfúnpọ̀ yìí làwọn rí dájú kódà kó ṣe kú pa wọ́n wọ́n ní ìkọ̀lọ́ báyìí kò dẹ̀ yẹ kó wáyé rárá wọ́n ní pé tá a bá dé ìjọba tó dáa ni irú eléyìí kò yẹ kó wáyé nídìí èyí kí wọ́n ṣiṣẹ́ ìwádìí dáadáa lórí nǹkan tó ṣẹlẹ̀ yìí kó jẹ́ káyé ráyé mọ̀ kọ́ má fi sábẹ́ kábẹ́ẹ̀tì o kọ́ má jọ kọ́ lọ tọ́jú kọ́ má ṣe ṣiṣẹ́ ìwádìí yẹn báyìí kọ́ jẹ́ kọ́ ààrẹ máa mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ rèé bó ṣe ṣẹlẹ̀ yìí bó ṣe jẹ́ pé nǹkan táwọn náà ṣe ò dáa pé wọ́n lọ ń wa àwakùsà lọ́nà tí ò tọ́ wọ́n ní ṣùgbọ́n bí wọ́n ṣe pàdánù ẹ̀mí wọn wọ́n ní kò yẹ kó lọ bẹ́ẹ̀ torí pé ẹ̀mí kan àti gbogbo ẹ̀mí orílẹ̀-èdè ọmọ orílẹ̀-èdè ó ṣe pàtàkì kò yẹ pé ẹ̀mí kọ̀ sọnù láì ṣe pé wọ́n ṣiṣẹ́ ìwádìí kó sì mọ ìyà tó tọ́kọ́ fi jọ́ àwọn tó yẹ pé wọ́n fa ìṣẹ̀lẹ̀ ọ̀hún ọlọ́wọ́ ọ̀rọ̀ ìjọba báyìí o pàápàá jùlọ ìjọba tẹ́ pé ìṣàkóso ẹgbẹ́ òṣèlú APC òun ló ń ṣe torí pé táwọn bá sọ̀rọ̀ ń sìn ọlọ́run tún sọ̀rọ̀ kó ṣiṣẹ́ ìwádìí o kó jẹ́ káwọn mọ̀ ohun tó ṣẹlẹ̀ torí kò ń ṣe àrùn àbáyèsàn kan ló ṣe wọ́n tó fi kú ẹ̀kọ́ táwọn mọ̀ inú ìròyìn táwọn ń gbọ́ náà ni pé ọ̀pọ̀ èrè ló pọ̀ níbi tó fún wọn sí jẹ́ pé obi ooru àbí nǹkan míì òun ló ṣe wọ́n tó fi pàdánù ẹ̀mí wọn inú ìwé ìròyìn sunday telegraph ni ẹgbẹ́ òṣèlú apm ló ti ń pe àkíyèsí ìjọba láàárọ̀ tòní.
0: kò kọrún ilẹ̀ sábẹ́rẹ́ mẹ́rin náà lọ́jọ́ pọ́ ń tẹ̀síwájú lójú ẹgbẹ́ sunday punch láàárọ̀ ìta bá dá ìwé ìròyìn náà sí méjì ó sọ púpọ̀ lọ́rọ̀ wípé àwọn agbófinró ọ̀rẹ́ aráàlú wọn sì pàápàá jùlọ ọlọ́pàá wọn ní ìjọ tó wọn lọ́pọ̀lọ́ bọ̀ yóò sálábàápẹ́ dandan lọ́jọ́ kan látó fi rólẹ̀ lọ sí ìpínlẹ̀ delta wípé ẹ̀mọ̀ kù ṣẹ́ o iléeṣẹ́ àgọ́ ọlọ́pàá ìpínlẹ̀ delta náà dá mọ́tò kan dúró ní kòpẹ́kòpẹ́ toyota zn àti tí nọ́mbà mọ́tò náà jẹ́ kp 527AAA nígbà tí wọ́n sì máa ń wọ nǹkan tó pẹ́ wà nù mọ́tò náà wọ́n ní ìjọ olóró lọ́jọ́ pé à ń bá ń bẹ̀ yẹn ní agbègbè àṣàbà ní ojú ọ̀nà kan láàrin onísà sí ondo ẹgbẹ́ tó jẹ́ alukoro ọlọ́pàá níbẹ̀ tó rúkọ ẹ̀ jẹ́ bright edavi wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń bá ń bẹ̀ ni pé tó wáyàn lẹ́nu wípé ká kí ẹ̀ jajagun lẹ wa nàìjíríà wípé ká kí ọ̀hún kò dàbí ojúlówó àbí òye nìsín wípé ń bá nínú mọ́tò náà wọ́n sì ti mú àwọn akadẹ́ pé wọ́n fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò wípé ẹ̀tọ́ wa mọ́tò náà tó ló kẹ́ jẹ́ isaac orji ẹni ọdún márùndín ní 50 ni láti ìpínlẹ̀ abia wọ́n fọ̀rọ̀ wá lẹ́nu wò gbàá ń tàn bá nu mọ́tò yìí kọ́ lọ yẹ káwọn bá nu mọ́tò yìí tó wọ́n kà gbogbogbò núwe sunday punch lẹ́tẹ̀ẹ́ náà kà láàárọ̀ yìí
1: inú ìwé ìròyìn sunday telegraph láàárọ̀ tòní náà ni náà náà rọlẹ̀ sí ìpínlẹ̀ ọ̀ṣun níbi tí àwọn iléeṣẹ́ aléṣọ ààbò ní ìpínlẹ̀ ọ̀hún yẹn ọ̀ṣun state àmọ̀tẹ́kùn kọ̀ ni wọ́n ti fọwọ́ ṣìkún mú àwọn ọkùnrin méjì kan eléyìí tí wọ́n ní nǹkan ṣe pẹ̀lú pé wọ́n ń gbé ìwà cultism ìyẹn ẹgbẹ́ òkùnkùn wọn ni wọ́n ṣe àti pé àwọn náà tún ṣeṣẹ́ lórí pé wọ́n ń wa ìwakùsà lọ́nà tí ò tọ́ wọ́n ní wọ́n mọ àwọn ọkùnrin méjì náà wọ́n sì bá ìbọn wọ́n bá ìbọn lọ́wọ́ wọn àtàwọn nǹkan òjò olóró mi ní ìlú iléṣà àwọn tí wọ́n fara sí náà tí wọ́n fọwọ́ ṣìkún mú ni wọ́n forúkọ wọn ní miracle ìfúnnayà ọmọ ọdún 19 taiwo ogunṣọlá ọmọ 30 wọn àkọkọ àádọ́ta lọ́nà ọ̀rọ̀ tí alūkkóró ile ise olopa apapa julo ti amotekun ti o tare sita iyen CSA Yusuf Idowu Abbas ona won mejeji la won mu ni ago meji oru ojo Wednesday ni osu ta wa yi lasiko ta won wole won wode kiri ni agbegbe Adeti Road Ilesha gege bi iroyin ti awon gbo oni be la won ti fowo mu Ifunaya ati Ikeje won ni Ifunaya omo ipinle Imo ni nigbati Ogunsola je omo ipinle Kwara won si na won mejeji bayi won ti won nu moto Malake Maruwa eleyi ti won wa won si sise gege bi mechanic nibi kan ni Ilesha ni o amo won mo pe ise mi won se labele oko fi mechanic won fi boju ni sugbon ni bayi owo sikun olopa o ti mu won si wa ni ahare won bayi papa awon osun amotekun ko awon na ni won sise ti won si fowo owo sikun mo awon mejeji ni bayi won ba na ere won to kon won ma tare won so Ilesha awon olopa lati tun le tesi waju ise iwadi ni bayi won ti mu won inu be royin Sunday Telegraph royin wa laaro yi
2: on FM 92.9
3: KSA at 80 Sunday at PSA 1 at The Kings Music Entertainment pelu ajosepo Latino Lounge and Apartment tepepe ayeye ojo ibi ogori odun King Sunday Ade King Sunday Ade at 80 ni Sunday 20th of September 2026 ni Latino Lounge Social Club Abuja Ibadan Lagos

0: awon yoku ni won ma wa nbe won ni eto na omo kerese iyen bi odun adegeye ohun na ni o se agbekale eto ohun lati le mo riri baba re kon si se ayeye ikini na ati ojo ibi fun won ninu be royin Sunday Tribune na lele yi wa laaro toni
1: o ko lo le sabo de fe na lo je pe on te si waju oba giduni ye King Sunny Ade adegeye 8 years of God. Awon la se ri se ri na je apapa juro ki wa le ise yi alagba gbenga fatile headmaster woni life and die na go me wa ro bulolu ko se bon fm e ma yi ko logan 92.9 e pade
0: awon na yo celebrate baba nbi
1: koko ntesi waju loju e ke the nation la ro yi lori ijoba apapo ijoba ipinle ijoba ibile le wa naija won yan gbianju ipo raje le wa nigeria woni ka rin igboro wo papa juro ireti isodo tun as waju bola me tinubu to pe won se agbe kale ni o pa agenda won le ko tin soju mu fun rede wa nigeria won ni suru won ni pe won afele mu won fa gbara mu koko na je pe won le pe e ti o ba ti dodo re yo si pada dodo re sugbo bi ja ba wa be won e ja pare e ora ji le wa ja o fu loke lala ni we the nation Sunday Punch e na kala ro yo
0: inu we re in Sunday Tribune la ro to ni oro to ni se pelu Lake King's College na ni ni bi ti awon ajo to je Association of Senior Civil Servants of Nigeria ASCSN ti so laaro to ni pe ase ta won pa gbogbo ile eko ijoba pe ko lo ba si wa ko si tesi waju iyanse lodun won lo si wa be latari wi pe isele ile to wa lori ile eko King's College ti ipinle Eko won lo si wa be nitori pe awon o faramo igbise eleyi ti ijoba gbe awon si jo si nsoro lo bayi ati jiji igba ta won ma fi yanju oro ohun ko to di pe awon ile eko ijoba kaakire won o to wole lati ma ko awon omo ni eko won ni nkan ta won si se nso yi awon so eleyi won ba ibadan ba o ile ise iroyin News Agency of Nigeria nan ti won ba won soro nibe lo ni won tin yanan ni oro ohun pe ede igbese ti minister fun oro eto eko ti won gbe ti won so nipa ile eko King's College won gbe fun awon so pe akeko jade ni ile eko ohun iyen doctor tun ji alausa won lawon faramo to ni pe awon wo daju pe ona to le igba fun ki ile eko na ko subu ni akoko elekeji awon ati wole sile eko na o se se ko nira fun awon obi kankan nitori pe ile eko ijoba je ile eko so pe awon ti won te ri ka pon la lawujo won le mu omo won lo sibe won ni amo igbese ti ijoba gbe pe won go fun awon kankan ma sakoso won lo se se ko je pe owo eko ta won mo ma san won ma tun lo gobo yi si ati bi pe papa awon lo won se paruko pe isele yi awon o fe awon sibe ki ijoba tun ro tun ero won pa lori e ko le di pe awon mo ma wole sinu sa eko tutun ti won ma ko lo won ni de yo eyan challenge o si ntesi waju ikure ewe royin ohun o wa nu be royin Sunday Tribune
1: Kato we ran si ipinle Abia laaro itori ni ojo simi ojo Sunday o ma lade alaafia won ni ipinle Abia
0: bi pe ka traffic lona suko e pa ka do si le ni Sunday mo to bawo to lo ma lo
1: bo ba ti wa awa abado won ni ponta ko se le ni ipinle Abia o
0: so mo ro wo mi
1: la ko anda wa ta si le ni ijoba ipinle Abia ni akase adura o ma waye loni ode yato fun yen wi pa to wa awe olojo meta fun ipile abia gege bi en to ja alakoso fun etigbo ni toruko nje omoba oke kan lo pe akesi ori yen nikan ko o ni en to ja alakoso fun ijoba abile atoye jije ni ipile abia omoba uzo in wanchuku oni gbugbe le turo ti wa ni sepesepe ni ile ijoba ni uma aya lo je pe won ti se akan si adua na awe olojo meta to je pe won gba tori pe awe na o ma je ki o sumo olohun pe ki pe ki o ni we the nation e ti na kala fun ipile abia
0: inu we re Sunday Tribune to jade laaro toni na ni mo tun ro le lo si ipile osun ni bi ti lo si ile eko giga university osun iyan osun state university union osun ibi ti won ni pe awon akeko gboye ti le won din die legberun marun ohun na ni won ma akeko gboye ni epo ni ipele ti degree ati diploma ni ile eko ohun to se bi pe orisirisi eko ohun ni won ti ko papa eko nipa ti awon onisegun oyinbo awon lo fe po siju ti won ko eko nibe na en to je agbagba fun ile eko ohun ojogbon odunayo clement adeboye na ni o so leyi nibi to tin ba won oniroyin soro to salaye fun won bi eto mu yo si o lo se kan papo na le to na yo fi lo ibi ti awon akeko ti won din die ni egberun marun yo jade keko gboye ni first degree of postgraduate diploma àtàwọn master degree tó fi kan doctoral degree náà ló máa wà níbẹ̀ wọn láwọn ọgọ́rùn-ún lé mẹ́ta ló máa gba doctoral degree nígbà tí àwọn ọgọ́rùn-ún mẹ́rin wọn máa gba master degree tó yẹ pé ọ̀pọ̀ àwọn tó kù náà gba degree lọ́lọ́kan òjọ̀kọ́ ní ẹ̀ka ẹ̀kọ́ lọ́kọ̀ọ̀kan èjìjọ́ náà àwọn ètò pọ̀ jù ni àwọn tó ń kọ́ nípa ètò ìṣègùn òyìnbó eré tó yẹ kó dùn nú àwọn pé ọ̀pọ̀ àwọn tó máa jáde ọ̀nà bá jáde ẹ̀wọ̀n ò tún dá àwọn tó lọ àwọn dókítà tó máa tọ́jú àwọn èèyàn káàkiri lórílẹ̀-èdè yìí dáadáa sí ni inú ìwé ìròyìn Sunday Tribune náà ni ìròyìn wà níbi tí wọ́n ti ṣàlàyé bí ètò òun yóò ṣe lọ lẹ́sẹsẹ.
1: Kòkó lóye sí abáramẹ̀ náà lọ́jọ́ pọ́ ń tẹ̀síwájú ajá La Liga ká tún lọ sí abala ìtọ́rọ̀ ti eré ìdárayá bó ti wò kápá akẹ́kọ̀ọ́ nínú ìròyìn tó tàbá tí ìmọ̀ eré ìdárayá náà pé kò tí ì pé akọ́nimọ̀ọ́gbá wa tó tún jẹ́ olóòtú fún ti eré ìdárayá bí bàá Tunji Olalekan kóòtù ẹ̀ lẹ́fọ̀ ọ̀hún ṣùgbọ́n àwọn tó máa sọ nípa gbọ́ bọ́ọ̀lù ìdílé olùyẹjẹ adédè àgbọ̀dọ̀ máa yanra wa o bọ́ọ̀lù láì tí ikú rẹ tó bá jẹ́ pé bọ́ọ̀lù wo kí n gbà sí ọ tí a wọ̀ sí pẹ́nàìtì wọ́n máa wá sáta wa ní ìdá stroke 18 bíi rèfúrò tó tábà tí ó jìnnà sí ìta kílò yìí
0: olóòbáwọn
1: gbá bọ́ọ̀lù
0: ṣùgbọ́n
1: gbà wọn lọ́kù dàbí ìdérí báírò ìjẹun sàràbà ẹ̀ ló jẹ́ ká tó lọ sínú ìwé ìwà nígbà tí wọ́n ń pè ní gbélébọ́ lórí bọ́ọ̀lù àfẹsẹ̀gbá pé àmọ́ wà níṣọ̀kan ní orílẹ̀-èdè wa nàìjíríà máa ń wó tọdọ́ tí ẹ náà ìlú La Liga ni o wọ́n ní gbogbo ètò ló ti wà ní sẹpẹsẹpẹ o ikú omi tuntun ti rú ẹja tuntun sì ti di ó sì ti ti omi tuntun rú ẹja tuntun wọ̀ ọ́ wọ́n ní adé àárín gbùngbùn mìíràn tó ní kópa nínú ìdíje ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ̀ super eagles wọ́n ní orílẹ̀-èdè wa nàìjíríà máa kópa nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ìpele gédé ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ afcon 2027 ibi tá a ti gbọ́ pé ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè madagascar ló jẹ́ pé àgbà lálẹ́jọ́ lọ́jọ́ karùndínlọ́gbọ̀n oṣù kẹsàn-án tó jẹ́ pé a wà yìí pẹ̀lú ìrìn àjò náà lọ sí orílẹ̀-èdè guinea-bissau ní ìfẹsẹ̀wọnsẹ̀ kejì ní ọjọ́ kẹrin oṣù tó jẹ́ pé ń bọ̀ eric chelle tó jẹ́ pé ó jẹ́ akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ super eagles náà lọ jẹ́ kí ọ̀rọ̀ náà di mímọ̀ ó ní àwọn tó jẹ́ pé ó máa ń gbà àárín gbùngbùn látàrí ìfarapa tó jẹ́ pé frank oyeka tó jẹ́ pé ó ní ó ní ṣeṣe pé kò ní kópa nínú ìdíje náà níwọ̀n ìgbà nígbà ìgbélé gbọ̀dì níṣẹ̀yẹ náà kan láàárọ̀ yìí.
0: nínú ìwé ìròyìn sunday telegraph tó jáde láàárọ̀ tòní kémi náà rò lẹ̀ lọ síbi eré ìdárayá torí pé ajá La Liga leléyìí o anything La Liga spanish La Liga real madrid white angel ọwọ́ ni
1: ẹ.
0: èmi ò mọ penalty gbàgbé tọmọ olùyege já olùyege máa kọ́ mi
1: nìyẹn. ó wà kọ́ nípa tébù tẹ́nísì náà kó gbìyànjú níjọ́ tí wọ́n ní ń kárọ̀ sí nínú ọgbà ẹ̀ tójọ́ lálẹ́ kan ó lóun gbìyànjú gbogbo ẹ̀ ni mo máa ń sọ ọ̀yàn sáàfù ni ẹ̀tẹ̀ni pé ojú ìbájẹ́ sáàfù ẹ̀ báyìí tó jí fìdí jálẹ̀ rẹ̀ tó kọ́ńtẹ̀sì wa jẹ́jẹ́ mi wọ́n tó kọ́ ìwọ́n pàṣẹ èsì ọ̀kan tó kà ó.
0: fún àjọ national sports commission ìyẹn bukola ọlápàdé ó ti sọ láàárọ tòní pé ṣé lórílẹèdè nàìjíríà yóò túbọ máa tẹsíwájú nínú kíkópa nínú àwọn ètèrè ìdárayá lọlọkan òjọ kan ni wọn ni pé torí pé akànṣe ètò òun làwọn ti ń ṣe kalẹ àti pé àwọn tún láfojúsùn tó pọ wípé gbogbo oríṣiríṣi akitiyan táwọn gbọdọ ṣe àwọn gbọdọ gbé sílẹ débi wípé owó rọgùrọgù pàápàá àwọn iléeṣẹ aládàáni àwọn èèyàn kankan tó jáde yàtọ sí pápọ láwùjọ àwọn yóò bá wọn sọrọ débi pé wọn kò owó rọgùrọgù sílẹ láti rí dájú pé àjọ náà ó pèsè àwọn ọmọ orílẹ̀-èdè tó yẹ kó wọn máa fò lókè lálá nígbà ọgbọ ẹka tó jẹ eré ìdárayá wọn sọ eléyìí nígbà tí wọn bá wọn oníròyìn sọrọ láti jẹ kó mọ iṣẹ tí àjọ náà ń gbé kalẹ láti ṣe torí pé wọn ní nàìjíríà wọn ti mọ lórílẹ ẹgbàlá ayé gẹgẹ bí orílẹèdè tó yẹ pé tó bá ń gbá eré ìdárayá wọn mọ wọn dáadáa wọn ní ṣùgbọn orúkọ náà kò gbọdọ wọlú mi ìdí rẹ táwọn fi ń gbé gbogbo ìgbésẹ láti rí dájú pé àjọ náà ó bá wọn tó tó àwọn alẹnu lọrọ ó bá wọn sọrọ wọn tó jẹ kí wọn oníṣòwò tí wọn lè kówó lẹ láti rí dájú pé àwọn ọmọ orílẹèdè wa wọn tún fakọyọ sí nínú eré ìdárayá ní gbogbo ibikíbi tó bá lọ wọn sì máa gbólóké orílẹèdè nàìjíríà wọn máa gbólóké la wọn dárúkọ àwọn ètò lọlọpọ òjọ kan eléyìí tí wọn máa gbé kalẹ wọn sì bá mú ìwé ìròyìn sunday telegraph jáde láàárọ tòní ẹrin yẹn náà kà ń bẹẹ.
1: lójú wákìlì sunday punch láàárọ ti tòní jẹjẹ pé nǹkan aṣáájú ilé ìjọsìn sinagogu orílẹ̀-èdè wa nàìjíríà pastor evan joshua onídàbá ó ní ká wo bíbélì wa dáadáa láìsí májẹ̀mú lálẹ́ kò lè sí májẹ̀mú tuntun táàyè bá gbà wá nígbà tí wọ́n béèrè ọwọ́ jésù kristi wípé àwọn òfin wo ló jẹ́ kó tiẹ̀ lágbára ó ní fẹ́ràn ọmọ nìkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ ó ní ẹlẹ́ẹ̀kejì nǹkan ó ní ọlọ́run ọba tó jẹ́ kó sẹ̀dá rẹ láti inú omi lọ́gbọ́lọ́gbọ́ tọ́sọ di ẹ̀jẹ̀ láti ẹ̀jẹ̀ tọ́sọ di báṣẹ́ rẹ láti báṣẹ́ rẹ ayé ojú mi ayé orí mi ayé ọpọlọ mi ayé ẹsẹ̀
0: nígbà
1: ó ní kò fi fẹ́ ẹlẹ́dàá àti pé ó sẹ̀dá rẹ wípé ìfẹ́ lọ́rọ̀ ẹsẹ̀ òfàjà ẹ̀fín ló pe àkíyèsí pé orílẹ̀-èdè wa nàìjíríà pàápàá jù ẹlẹ́sìn kristi wípé ẹ jẹ́ ká máa nífẹ̀ẹ́ ara wa nífẹ̀ẹ́ ọmọnìkejì gẹ́gẹ́ bí bi
2: ara
1: kasi je pe a tun ko eko ewon eko to pe Jesu Christ ta ri sita oni bi fe ba ti wa laarin omo nikanji oni ko ni si wahala ko ni si bi pa fi formula jeun a le mo to je pe isoro to doju ko isoro to doju ko mi a le yanju e ni tubinu bi oni ife olorun ni fe si loporopo Sunday punch ta je na kala aro yi
2: ni wa ni Sunday tribute la ro to ni na ni agbarijopo awon olere lesson ti so la ri bi ti eto nkan to waye yen HID Awolowo Anglican Church ti won tin so wi pe eyan mo rede ile Nigeria won mu eko won ninu ewe Psalm 112 verse 6 won so laye wi pe o se pataki ke o mo rede ile Nigeria ka ni ife to da bakan na ka ri daju pe orile ede yi idagba soke ko je wa lo ka si ma ran si lore ko re wi pe ohun ta ba se sile ohun abo wa ba ni o ko pare iwa daada iwa doda isomo luabi isooto ati ni da ifaraji won lo se pataki fun omo luabi ati orile ede ni de yi won ro gbo orile Nigeria ko e gbianju e tele oro Olorun ki e si ma se bututo ati bo se ki Olorun ba tun de ma ni fe yin si ko le ma dunu si yin ko le de wa ja tun le ma po tese si pelu ife ati alaafia inu we ro yin Sunday Tribune na ni won ti so laaro toni
1: kokoru ele sa border fe na lo je pe on test waju nu e the nation laaro ti toni ko si kekere rin ajo teyan lo si balu e ko lo bomi sara ajo na ni ajo yo mo je o mo je asi je mo je asi mo je rin jo ibi n pa npo na nta wa se ta fi wo aljana bi kwala de se a mo e ri aworan direba kan omo odun 23 ni to je pe o n pepe bi pe ko mo rede naja kan o se iranwo fun lori ijaba moto je pe o se ni ko pe ko pe yi o ni je je mo pe oju orun lo n wa ko to je pe ijaba moto na sele si ijaba mo na sele wi pe eni odun 44 na ni se to ti jo mo bibi ipile adamawa ni ijoba ble abi oni ko to jina si ipile cross river olo ti lo bi odun 23 to je pe fun odi kan tabi ekeji to je pe ohun ti wa to le gba pa to le gbese olo ba ko sanu ni to eyin bu je bla te ba fe se na lo fun no edi ni sa na ka la ro ara ko le ni wa mi agbara olorun oba a tun ma tesiwaju ni ipele elekeji koko nu were ni ago mejo si ago mejo abo olootu fun taro yi
2: otunba elugbaju
1: e to wa di olootu ara koko nu wero yi ona ni arakunrin Gbenga
2: Fatile
1: Headmaster ise se pataki tori kan awon olulufe re se bonde fe na ni pe happy birthday to a wonderful leader brother and a jolly good fellow honorable Michael Babatunde Parker David, he turned 80 years today. I better call it
2: Ben.
1: Or go on your own. You pay a so liar to name Allah, Fiara. You pay as a Isamodu, Asamodu, say me, Luruko, Jesu, Christi, or my lady, Allah, Fia, Messeniki, Aje, Ishena, near Aro Tituni. Back on only a job be Pastor Femi additional.
2: Ben, Mr. Bible.
1: Ase isamo dun asamo dun se mi gbogbo na le fi se
2: ta ba lo gbodun laye ene ni ke fi se
1: olootu idije bibele ju alari kan kan ki wa patapata na la ki ati ba won ta so lo ye pe ki e mo wa ja gbagbe la go mewa ro se ago mewa bo
2: be ni
1: bi so lo ti
2: be ni
1: ki sunny ade
2: sunny ade o ma wa bi live and direct ni popo sisin ayajo ojo bi won ti o se loni e wa ko fidi le nigba na e la iswa ni lati pe wole lati gbo oro baba ke si ba won so oro
1: to e se
2: e se nte ti si wa Fauzia Salafo so
1: lo ko temi mo gbe olu egina lo ko temi je o e ku si mi

0: Ẹlẹ́ṣẹ̀ Bond FM 92.9 ẹ káàbọ̀ sí abala àgbéyẹ̀wò wa láàárọ̀ tòní ẹ ti mọ̀ pé bá ti mọ́ sí náà ní gbogbo ìgbà la máa ń gbé nǹkan yẹ̀wò bí ẹ lónìí gẹ́gẹ́ bí olóòtú ṣe tari ẹ̀ sí ọ̀yẹn Abiodun Ìlú Gbajú wọ́n ní ká wòye wípé èèyàn tó ní ìwà tútù ìwà pẹ̀lẹ́ tí kò ń ṣe onígidíjàgan wọ́n ní ṣe ìwà tútù yẹn ọkàn pẹ̀lẹ́ yẹn ǹjẹ́ ó ní nǹkan tó ń ṣe nínú ara ẹ̀kejì ǹjẹ́ kò ń ṣe pé àwọn èèyàn máa ń wọ́n máa ń fi ẹ̀tọ́ àwọn tó bá tutù dùn wọ́n rò pé eléyìí tutù tá a bá bomi sí lẹ́nu bí wọ́n ní kó dúró bẹ̀bẹ̀ náà ni yóò dúró tí wọ́n ní ṣe àwọn tó tutù tí wọ́n fara balẹ̀ tí wọ́n ṣe gànràngànràn wọ́n ní ní ilé àti láwùjọ káàkiri ṣé wọ́n tẹ̀ máa ń fún wọn lọ́wọ́ tó yẹ kan fún wọn ṣé wọ́n máa ń bu ọ̀wọ̀ tó yẹ ṣé wọ́n máa ń bù fún wọn àgbọ́n kan máa wò pé eléyìí ṣàgbéjù sébè kan kí ni ìwòye yín lórí eléyìí pé iyán tutù ṣó túmọ̀ sí pé ọlẹ́ ni o kò lákàkì kò lágbára ó tutù ní kò ọlẹ́ ni tí bá tọ́ sí kò ní jà ọ̀nìkà kí ni ìrírí wa nípa ti eléyìí ohun tá a fẹ́ gbé yẹ̀wò láàárọ̀ yìí náà rẹ̀.
1: bábá sì ti ń wọlé náà kẹ́tún máa kí iléeṣẹ́ bond fm pé àpò ọdún mọ́kàndínlógójì tí wọ́n ti dá iléeṣẹ́ rédíò nàìjíríà bond fm tó yẹ pé wọ́n ti dá sílẹ̀ tó kẹ́ máa kí àpò ọdún ẹ̀sìn máa tó pè á sí àkíyèsí ojú wo lẹyìn fi wò ó sẹyìn náà tutù bẹẹ bá yẹ pé iná tutù báà náà ṣe tutù sí rántí ẹ fi wọ sí lọyìn ọgbọn wo lọjọ pé ọdúnwó wo lọjọ pé ẹdá sí sáǹfààní pọ nu kéèyàn tutù bú kéèyàn lé koko tó sọ pé òun ọgbà nọnsẹnsì àwọn ìpalára wo ló wà bẹ àwọn àǹfààní wo lọjọ pé wà bẹ. 08169139 ẹsìn mọ kí bond fm àtàwọn aláṣẹ pé
0: àkùnrin bákan náà 07063 ok kọ́ ti wọlé bẹ̀
1: hello.
0: Ọlọ́run ló bá wá tó. Amín.
1: Ẹ kí bond fm 39 years yìí o.
2: A máa kú ọdún. 39 years. Ìgbà wàsábà o. Ìgbà ọdún ọkọ̀ fún ogun bond fm o.
0: Amín.
2: Ẹ ní kú ẹ ní sáìsàn o.
0: Amín sà.
2: Ọwọ́ yín lẹ́nu ìgbẹ́tọ̀ yín o.
0: Amín.
2: Ẹ ẹ́ ṣe 50, ẹ ẹ́ ṣe 100, ẹ ẹ́ ṣe 120.
0: Amín nà. Hello, akọjumọ sa, akọjumọ ma.
2: Hello, akọjumọ re o.
0: Akọjumọ re sa.
2: Happy birthday to Bond FM.
0: Thank you sir. E seun sir.
2: E ti ọpọlọpọ.
0: Amin sir.
2: Inú ọdún láyé. Inú owó nínú ọ̀la pẹ̀lú fún abalẹ̀ àtàlàfíà.
0: Amin.
2: Owó ilẹ̀ fi pè tọ́ yín o.
0: Amin sir.
2: Amin sir. Amin sir. Wọ́n ní yíra aṣọ ìkọjọ fún yín obìnrin bá ti gba ẹ̀rí ọ́fíìsì láyé.
0: Amin sir. Amin sir.
2: Orúkọ tí mi bá tẹ̀lé àrẹ òun kú lá ẹni méjèèjì náà lọ da àdàlù nígbà tá a wà kékeré á ní ọwọ́ á ní eré ní ìjà ní múra ìtọ́ bá mú ni ṣùgbọ́n tó dájú ni kí èèyàn ó ní sùúrù torí béèyàn bá ní ó lè kú bá rẹ̀ bí ìbínú bá pọ̀ jù kan ó lè dẹ̀rẹ̀lọ́pọ̀ hypertension ó lè fa heart attack kò sí tí ó lè fa ó lè fojú ọwọ́ ṣiṣẹ́ kọfẹ́ ìyàwó dànù tó dé èyí sú.
0: e seun go sir gbe mo ba tunde arem lata gigi hello hello ti wa nbe akojumo o
1: kini to ti wa bi
0: eh
1: o da je ka to wole ro o ya da mo lo
0: akojumo e ka ro sir
2: oruko mi ni ambassador chukwu alimo oruko ati labe okuta
0: a nto yin sir
2: le je bo nebe mo ni jona
0: ami sir
2: odun te je le ni popala jo jo duna pa
0: pa beni
2: popala ma lo ke
0: ami
2: Ami
0: sa. Illa billahi la ilaha illa azim. E shun sa. Naam.
2: Bade o bolo ko je o.
0: Tu
2: de bolo bolo. Mo wa ni mo ta wa si tu ko wa ni me je. Bolo se ko ni o.
0: O da. E shun sa. E ba ko gba be kuta.
1: Be kuta. E ma mo kala wa la ta be kuta. Ana gbe gbe ati wole. Da. Ya ka tumbe. Hello. Oruko yin o.
2: Oruko temi ni Meloju lati Orogbo.
1: Temeloju.
2: Oki gbogbo yin te wa nu agba nbe ma ki bonde FM. Agba pa te gbe yin osise be pe ako odun na.
0: Ani
2: re na se opo o.
0: Ami.
2: Bonde FM ko ni le le lai lai o.
0: Ami.
2: No ma lo.
0: Ami.
2: Suma ki aba wa kin so ni ade do won po do bi o. Sere su le le o. O ti da sugbon ko podo poju. To ba poju.
1: Ora.
3: Okay.
1: La toki ogo. E kokon wo fun God FM, odun boko di logoji.
3: Ah. Ipo odun duka o.
1: Ache, ache.
0: Ache.
3: Ina la nu kera.
0: Ache.
3: Ika oni se yan ire ma se ke.
0: Ache, ache baba.
3: Ina yo ma do.
0: Ache.
3: Ipo odun duka.
0: Ache.
3: Ida mi ke ni wo ro gbogbo wa.
0: Ache.
3: Ache ina ajo wa ta.
0: Abi. Ache.
3: Ora ma te kan.
0: Ache, jun
3: baba. Baba ki baba wa se ni ade.
1: King so ni ade.
3: Ipa do aduke o.
0: Ami.
3: Ika o ni te o.
0: Ami o.
3: O ni se gbogbo wa na o.
0: Ache.
3: Saka bi ora se wa pe wa.
0: Na.
3: Gbogbo ko ni mo ni won ni. O ni je ti ko se yi to se ma.
0: A
3: ni lowo. Ake ago. Atopo. Ṣùgbọ́n tó bá ti di wípé èyí ò lè kọjú ẹ̀ wà láti rí bá ń dọ̀. Méjèèjì kò sí èyí tó mẹ́sí ìyẹ̀ gbọ́dọ̀ má ní. Ṣùgbọ́n àsìkò ní tó bá yẹ kó lò ó lọ́lọ́run bá kú yẹn lórí ọ̀fẹ́ yẹn. Kan lá lórí ọ̀fẹ́ yẹn lọ́run kó dọ̀.
0: Ẹ ṣeun sà. Ọjẹ́ dókun Sulaimon.
1: Alastair Time Wheel ọ̀ náà ni. 08169136698 náà lójú òpó. Torí pé pọ̀pọ̀ sísìn ọdún mọ́kàndínlógójì rédíò nàìjíríà
0: bond fm 92.9
1: ogbode kan
0: ọ̀rẹ́ aráàlú
1: ogbode kan tí a bá tún ti rí mi ẹ̀ kò gún bẹ̀rẹ̀
0: bẹ́ẹ̀
1: ni wọ́n
0: ti wọlé
1: sí lọ́dọ̀ rẹ̀ àwọn ìpín já ìpín ní
0: ìgbà yóò pọ̀ ni
1: àwọn ìpín kan wọ́n ju ìpín kan ní ìgbà yóò
0: ẹ
1: já mú ní
0: jo ni ipalara so je won ton ma ni so ni ere ati pe kini iriri yin jo ti sele seyin ri bi te ti tutu te pe won ti yan je tabi bi te ti tutu te pa ni ide tutu o e ja da lola e o da kiyan mo tutu
1: e da ke o
0: ko da ke be ni
1: ile we alako bere o mo yan mi je o ngba to de gra won to temi mo ile wa to kan mi nko ah o ba ko olorun gbo olorun si leya labosi bi gbogbo se gbon ti bi subu nu asa jo pa ko ala ko wa pa ko ni bo se bo ni ye gbogbo je lo ba wa te gbo ta bo ni mo le de wa si ra wa ni o de la si wa ni yo to ba tutun ba mi to ba bi ni
0: be ni be ni a pa ton yo je ni bi ni ye ba wa bayi
1: la se ke ka ye ke ka ma lu fu ko o ti bi na mo ran ti bi
0: lo
1: da wa ni ka lo do da wa lu
0: e na ko ju mo sa
2: o mo ka lo ma
0: e ka lo sa yes sir orúkọ ẹni tẹ́tí ń pè wá sà.
2: Ọ̀gbọ́n ẹ̀ka ti dì náà rẹ̀ mọ́ láti rú rẹ̀ ṣe ìkọ́lẹ̀ bí.
0: Ok, à ń gbọ́ yín sà.
2: Ṣé rí o da ki yan ma tutu lo to amo o te no ma fi lo elomio for example ibi e di mo je wa yi elomio ma elomio ki n poro le no ri te o ma ni a ori ni di lo ri ki la ti ma n po won ko I so ko ara n lo ti e ni o tu o mo je ko ko mo pe mo po po o ma fi
1: Lori pe eyan tutu.
0: Bẹẹni.
1: Ọjọ ko da si laro ije ka mo.
0: Won ton so je pe o da ki eyan mo tutu sugbọ ko godo tutu tuju. O se godo gbona ju. Tori to ba tutu ju, omo eyan ni o mo re je ni. E mo to to ba ni mejeje ni gbogbo pa.
1: Mele ka to lo.
0: Oya.
2: Hello, araji adaraja mo ki yin o. Adaraji agba ati araji agba na a ki.
0: A ko jumo.
2: Ya ki bo de fe na. Abi anniversary.
1: Oruko yin an lo oruko yin
2: Omi ni Ajimomu ya lati Somolu.
0: Okay, anjo yin.
2: Jesu ru se da to. O da nigba ti yo ba se ta fi ye ki yo se. Gbogbo nkan ko ni suru o ma tun se. Gbogbo nkan na o te ko ni ke yo poju po. Lo ma ba je.
1: E se gan omu ya do. E se gan won tun won si na ni. E ja ma
0: lo. A ma se ni won tun won si.
1: Ko mo se so. E wa je fun kaya di sa. Won na ma tutu ni konso. Ora, a pa de lago meje se ago mejo. A du ke lo ite ti si.
0: E se o ko. Fauzia Salako so ni lo ko ti mi.

0: fẹ́ dàbí gbúlẹ̀. Bàbá òkè òwe kalẹ̀ sí Shop 10A, Oyèkọ́lá Shopping Complex, Ladojukọ Deeper Life Church, Jákàndé Gate, Egbò Road, Ìsọ̀rọ̀ Ìpínlẹ̀ Èkó, ẹ pé 080-944-71143, 080-944-71143. Bàbá òkè o, ẹlẹ́gbọ̀gì dẹ̀gbẹ̀ dẹ̀gbẹ̀.
1: Yorùbá ní igbá tó tó bá báyìí, òun ló ń ṣọba gbọ́mi-gbọ́mi. Kọ̀kọ̀ tó ń tó kọ̀ọ̀kọ̀, òun ló ń jẹ bálẹ̀ lódò. Tá a bá rí ògbóǹtarìgì tó mọ̀ nípa ewé, egbò àti oje igi iṣẹ́ tó ń ṣe. A ti mọ̀ wípé onítọ̀hún ni wọ́n ń pè ní ògbóǹtarìgì oníṣègùn ìbílẹ̀. Ẹ máa wò pé mò ń pa àṣàmọ̀, kí nìdí àṣàmọ̀ mi? Mo ti ní àlejò pàtàkì gẹ́gẹ́ bí ìṣe wa. Bàbá, ẹ bá mi kí ara lè kẹ̀sì dárúkọ yín.
2: Ẹ ṣeun Atọ́kùn, orúkọ tèmi ni Taofeek Ajibọrọ. Ẹni tí gbogbo ayé mọ̀ sí Bàbá Òkè o, òun náà ló ń kí wa pé ní àlàáfíà Ọlọ́run Ọba kò ní fi gbogbo wa sílẹ̀.
1: Bàbá Òkè o, a mà tún rí yín.
2: Ẹ ṣeun Atọ́kùn, bẹ́ẹ̀ náà là á bí mi. Bó ṣe jẹ́ pé bílẹ̀ bá ti ń sú, bẹ́ẹ̀ náà ni ilẹ̀ mọ́. Òun náà ló fà á tó fi tún rí Bàbá Òkè o lákọ̀tàn nípa ìlera ara wa. Nítorí pé ẹ mọ̀ pé nípa ìlera ẹ̀dá, ó jẹ Bàbá Òkè o lógún púpọ̀. Ẹ sì mọ Bàbá Òkè o lórí pé Bàbá Òkè o kì í ṣe àmúlùmọ́là o. Lórí nǹkan ẹyọ kan ṣoṣo, òun náà ni iṣan ara.
1: Kí ni àwọn nǹkan tó máa ń fa ìpèníjà iṣan ara?
2: Ẹ ṣeun Atọ́kùn, ìwákàyí yìí ò ní dàrú. Àkọ́kọ́ ń bẹ̀, òun ni pé téèyàn bá ní àrùn tá à ń pè ní àrùn gbajúmọ̀ rí, a máa ṣàkóbá fún iṣan ara. Ẹlẹ́ẹ̀kejì, òun ni kẹni tó ń bá obìnrin ṣeré lásìkò tó ń ṣe àládà rẹ̀ lọ́wọ́, a máa ṣàkóbá fún iṣan ara. Ẹlẹ́ẹ̀kẹta, òun ni ká máa ṣẹ̀yọ́ bí ẹ̀mejì bí ẹ̀mẹta kílẹ̀ tó mọ́, a máa ṣàkóbá fún iṣan ara. Ohun tá a ṣàbápàdé rẹ̀ látara ilé ìgbọ̀nsẹ̀, gbogbo àwọn nǹkan wọ̀nyí a máa ṣàkóbá fún iṣan inú ara tí kò ní jẹ́kẹ́jẹ́ oríbi lọ dáadáa. Tó bá sì ti kóbá iṣan ara ò ní ṣe dáadáa mọ́. Gbogbo àwọn èèyàn sì mọ̀ pé Bàbá Òkè o mọ nǹkan méjì ju iṣan ara nìkan náà lọ. Lórí àìsàn iṣan ara yìí tó bá ti wọnú ara, a máa fa àìlèṣe déédé fún ọmọkùnrin tá ń pè ní ìdákọ́lẹ̀. Ìwọ ọmọkùnrin tó wúra ẹ dáadáa tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì ara rẹ̀ ó ti wálẹ̀. Àbíwọ tó jẹ́ pé ọtí ẹ̀ nílé ìbá obìnrin rẹ ṣeré lẹ́ẹ̀mejì bí ẹ̀mẹta kílẹ̀ tó mọ́. Àbíwọ tó tiẹ̀ jẹ́ pé ní ara ti ò tiẹ̀ ní gbéra dáadáa dépò pé ọ lè ṣe ojúṣe rẹ. Mo nítọ bá ti nípa ìníjà nípa iṣan ara tí máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin. Dìde lẹ̀ máa bọ̀ wá bá Bàbá Òkè o ní Shop No. 10A Oyèkọ́lá Plaza opposite Deeper Life Church ní Jákàndé Ìsọ̀lọ̀ Road. Ibẹ̀ ni Bàbá Òkè o wà báyìí. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó lè pe Bàbá Òkè o sí 080-944-71143. Lẹ́ẹ̀kan sí 080-944-71143. 080-221-3442. 080-221-3442. Ọmọ ọdún mélòó ni wọ? O tí ì ju ọmọ 40 years lọ. O tí ì ju ọmọ 50 years lọ. O tí ì ju ọmọ 70 years lọ. Tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì, ọ ti da tọwọ́ ẹlẹ̀. Mo ní tọ bá wá bá Bàbá Òkè o, ìwọ gan ó mọ̀ pé ní Ọlọ́run bẹ lẹ́yìn Bàbá Òkè o. Àwọn ò mọ nǹkan méjì o, bí iṣan ara tí máa fa ìdákọ́lẹ̀ fún ọmọkùnrin, tí kì í jẹ́ kí ọmọkùnrin lè sojúṣe ẹ̀ déédé lọ́dọ̀ aya rẹ̀. Lórí iṣan ara tí Bàbá Òkè o ń sọ̀rọ̀ nípa yìí, nǹkan tó ti ṣẹlẹ̀ sí mi gan fúnra mi rí ni. Tí mo sì lo oríṣiríṣi oògùn lórí nǹkan yìí, tí nǹkan yìí ó lọ yóò tún padà wá. Nígbà tó yá ni mo pàdé bàbá kan. Bàbá yìí ló ṣètọ́jú àrùn ìdákọ́lẹ̀ ìfun mi. Òun ló fi jásí pé ní gbogbo èèyàn tó ń wá sọ́dọ̀ Bàbá Òkè o lórí ìdákọ́lẹ̀ tí mo sọ ọmọkùnrin dọ̀lẹ́, àwọn náà gbà pé Ọlọ́run bẹ lẹ́yìn Bàbá Òkè o. Pẹ̀lú àṣẹ lọ́dọ̀ Ọlọ́run Ọba tó mú tiwa tó mú kú ńbẹ, tọba dọ́dọ̀ Bàbá Òkè o ní Shop No. 10A Oyèkọ́lá Plaza níwájú Deeper Life Church ní Jákàndé Gate ti Ìsọ̀lọ̀ Road. Ibẹ̀ ni Bàbá Òkè o bàbá yìí pẹ̀lú àṣẹ lọ́dọ̀ Ọlọ́run tiẹ̀ náà ní sọ̀rọ̀ sí. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Bàbá Òkè o 080-944-71143. Lẹ́ẹ̀kan sí 080-944-71143 àbí 080-221-3442. 080-221-3442.

0: baba oke o nipa aisan onibeta to ma nbara won rin ojura arabeku ati dakole kini iyato to wa laarin meteta
1: o seun atokun idakole ran tin ba obirin re sire to jaji pe ni yo le se ndede bo si yo ko si sugbon ko ni lagbara lati se elekeji arabeku aro dide laarin seju kan si meji ara ti wale ojura nti te aro dide ke yan fe ba obirin re sire yo da igba to ranti nkan kan ara re ba wale ti o ba ti ri be ndele ko ma bo wa kan si baboke wo lase lodo olohun lagbara lodo olohun to ba dodo baboke wo o gba pelon be lodo wa olohun si ba wa si
0: baboke o ti to si pe nkan olomokunrin aiso ise ara yi se o ni bi to tin ko ipalara ba obirin atokunrin lapapo
1: e seun atokun be ni gbogbo alamo ipe ni se ni waya ninu ara nigba ti eje o ba ti ri bi lo bo si ye ko ma lo to ninu ise ninu ara yo bere ma mu awon ipenija kokan wa akoko ninu ipenija o se se o je ti kwa rin laarin seju kan si meji ka bere si mo mi elele elomi yo ma rin gege bi ani ti bata fe boyo ninu ese re ka rin ka ma terin elomi yo da bi gba to te igbo mole ni tori pe atele se o ma kan gorogo abi kinu ara bere si tayan kori ma fu elomi elomi ese re yo bere si wu ni ka te bayi abe kelomi o ti e ni ri bo ese se dede dada eyin yo ma fa elomi so ise ese ko ma fa elomi so ise apa ko ma fa yan so awon nkan yi ipenija isan inu ara ti ejo ori bi wole to ninu awon isan yi awon yi lo n sakoba fun awon isan yi pelu ogo lodo olohun to ba dodo baboke o iwo go gba pe ni olohun be leyin baboke o itori baboke o mo nkan meji du isan ara yi ti ma so omo okunrin di ole ti ko ni je ki omo okunrin lo soju se dede abi to ma so ara di ole ti ko ni je ke yan rin dede dada ti ko ni je ke yan le gbese dede ki sale nu ma kanyan kẹyìn máa fàyàn ọpẹ yìí kó máa ro ni gorogo eruku kó bẹrẹ sí rọ ẹlòmíì tó bá ti ní ìpèníjà yìí pẹlú àṣẹ tọlọrun tí mo fi ń sọrọ yìí tó bá dọdọ bàbókè o ìwọ náà gbà pé ọlọrun bẹ lẹyìn bàbókè o ní ṣọọbù nọmba 10A oyekola plaza níwájú deeper life church ní jakande gate ní ìsọlọ road ibẹ ni bàbókè wà ẹrọ ìbánisọrọ mi 08094471143 lẹ́ẹ̀kansi 08094471143 àbí 08022613442 08022613442.
0: Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ẹjọ́ wà nílànà kan náà máa ń sọ wípé ẹ wá fún ajẹ́gun wá fún ajẹ́gun ṣùgbọ́n mo rí i pé èyí máa ń fi nǹkan kan kún ajẹ́gun tọ̀dọ̀ tí pé ajẹ́gun àdáyébá ṣé ìyàtọ̀ ń bẹ láàrin ajẹ́gun lásán àti ajẹ́gun àdáyébá ni àti pé kí ló bí àdáyébá tó wà nínú ajẹ́gun tọ̀dọ̀ tí.
1: Atọ́kùn ìbéèrè tẹ béèrè ìbéèrè tó lágbára púpọ̀ ni ẹ máa tọkùn tó púpọ̀ ajẹ́gun àdáyébá tí mo ń sọ̀rọ̀ yìí pé bàbá tó bí bàbá bàbá mi ló ní ajẹ́gun yìí nítorí pé ọdẹ ni wọn nípa ìmọ̀ lọ sóko ọdẹ ibẹ̀ náà ti bá pàdé wọn ti ṣàtọ́ tẹ́lẹ̀ pé tí ọmọ ọmọ mi bá ti bímọ ọkùnrin nìkan gbélé lọ́wọ́ àdìtú tó ń bẹ nínú ajẹ́gun ìdáyébá tiwa tó fi yàtọ̀ tó fi jẹ́ pé ní ajẹ́gun ìdáyébá ònìyàn pinnu.
0: Kábíyèsí elédùmarè.
1: Ló fi já sí pé ní mo ti lẹ́gbàrá mo ti lẹ́gbòrò mo ti lọ́wọ́ mo ti lẹ́yìn tó bá dọ́dọ̀ bàbókè o. Àwọn náà máa rí i pé ọlọ́run bẹ lọ́dọ̀ bàbókè tọ̀rọ̀ ló ń bá wa ṣe.
0: Ẹ bá wa pé àdírẹ́sì ọ́fíìsì yín lẹ́ẹ̀kan sí kẹ́ẹ̀dẹ̀ sọ ojú òpó. Ẹ wá farabalẹ̀ pé.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ lè pe àbókè o sí 08094471143 lẹ́ẹ̀kan sí 08094471143 àbí 08022613442 08022613442 shop number 10E Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jakande Gate ní Ìsọlọ Road ibẹ̀ ni bàbókè wà. A sì ní ẹ̀rọ ìgbàlódé yìí tá a máa fi ṣe àwòṣẹ̀wò fún àwọn èèyàn tí wọn náà máa fojú rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nínú ara wọ́n sì máa rí àwọn ìpèníjà tó bá bá iṣan kọ̀ọ̀kan pẹ̀lú àṣẹ lọ́dọ̀ náà ọba tó mú tiwa tó mú kó ń bẹ̀ nígbà ògbó tiẹ̀ ní ìṣòro ṣe. Bàbókè ó ti wá wà ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jakande Gate ti Ìsọlọ ibẹ̀ ni Bàbókè wà.
0: Òun lẹ ti gbóyẹn gbogbo ènìyàn tó bá ti dé Jakande Gate pé shop meji si meta o ti ri Oyekola Plaza ni waju church nla ke Deeper Life Church to wa nbe iwo se ati wo be bere shop number 10A ibe ni baboke o kale si ero bani soro won le kan si 00 94 47 11 43 o tun le pe 080 22 61 34 42 aisan ko ni fi agbo ara wa se bugbe o di gba kan na aisan ti o ju wa na ya ko ma le ba wa da da ke
2: ari te ri te inu de to roju koko bayi
3: oju mo siri ti awon ti ma bo je
2: ah inu mo so
3: eni ba le bo se ni furu koko bi eni pe le sokidi le ka to wo busu ya ro pe ni se kidi lo nko lo se de re lanu beke o ke te o ni ti to sade da di ona ti o ti kari wo ni bi ko lo to fenu kan
2: ah ai sa ta ru yo mo se kan e wa ni ti se ba o bu fremi
3: se eni ma se so fun pe ka lo muju to ara yin bra ta o fo ga ma kari o le mo gi baba o ke ho
2: Wala for a soke, shall I you say shabba? Okay, come on, I can be jaler for the jet. Oh, pay it over the go, and I tita, and I tita, and you can but all my bonus for me, you can swan. For the national citizen, that you put up on you. He shall not do so, but okay, little Gatura, really, two yards of a gown to fed that you do it. But okay, we can see shop 10A, or you call a shopping complex, land to Kodipa Life Church, Jack on the gate, a bureau, in solid blade, and pay 080 944 7114 080 944 7114 Baboke.

0: pọ̀ ní tàwa. Èmi àjọbí ẹwé ló sọ fún yín pé ẹ máa gbọ́ wa o.
1: Olúmúkẹ́ Sọlọ́mọ́ tún ti gbé ọ̀tọ̀ tó ètò mìíràn dé.

0: ni abala eso kini nkan ti a ma mu enu ba odu na ni kin se aimo fun oloko eh awon oloyinbo a ma pe ni Catholic vegetable eh elede pidgin adapo mo ede gesi won a ma pe ni hospital too far iyan ile ewosan jinaju eleyi ti awa yoruba n pe ni efo iyana paja ani o je efo ti o dara pelu anfani ti o po fun ilera o je efo ti o dara lati ma je amo agbodo se daada ki a to je niwon won a ma lo lati ma fi se itoju awon arun bi aito eje ito sugar ati awon arun to ba je mo okan ni ilana ewe ati egbo anfani ati ise ko ni ye rara o ni awon akonu bi phosphorus zinc iron vitamin b and c potassium ati be lo efo iyana paja to wo 100 gram ni metadeladorin o le ni calories ajinde ara a ma je fun enikankan wa ni agbara olohun oba e je ka lo sodo onimo nje ka mo pataki efo iyana paja ki a to ma pada bo si odo baba oke o lati so fun wa pe isun ara wa ko gbodo dimeri o gbodo ma wa ni alaafia ni gbogbo igba
1: e ka bo pada eto baye gbadun te si waju le se bond fm 92.9 onimo nje to ti wa nile agbara e ka aro ma e ba wa daruko yin lekun rere
2: buko mi ni nutritionist mosti mabale magret
1: efo iyana paja si amu enu bayi se efo ti o se je ni abi ago nikan ni o wa fun
2: efo to se je ni o de dara fun ago ara o de ma se ara ni awon nkan to da gan
1: bi e se ba so pe efo ti o se je ni se bi a se nje awon yi to ku na ni a se le je abi o ni iwon eleyi ti a le je ni efo iyana paja yi
2: o ni iwon ta gbudo je ta ba fe gbe gba ilana o e pe ona to e pe ka ma je ounje to le sara lanfani too much of it o se be da fun ago ara but efo yen da o da gan fun ago ara
1: o wa ni ohun ti won pe ni hypoglycemia
2: eleyi efo yi o ni tendency le ti control sugar level so efo yo da fun awon to ni to sugar lara
1: je ise ti eroja yen se niyan o ma mu ito sugar wale abi o ma se sakoso e
2: o ma ati so ma o ma control e
1: orisirisi nutrients lo wa ninu efo yi bi a se ka ani o ni bi selenium o ni zinc se o ni ise ti awon eroja yi se fun apo isale awon okunrin
2: o po ise akoko ti a ma ta ma wo ni nkan to yibo pe ni oxidative stress efo yi o ma work against oxidative stress ni apo isale awon okunrin ti ti a ba so pe development of male reproductive tissue deficiency re boya diselenium ko se daada lara o ma affect idagbasoke ago ara okunrin yi o tun tun pe ni spermatozoa selenium yi bo ma da daada for the production of spermatozoa because spermatozoa yi awon lo contain ni awon nkan ti o je pe tokunrin ba ba obirin lo to le di omomo obirin lara
1: iyen o je ara okunrin ise a je pe ise ti efo yin se lara okunrin o po gan niyan
2: o po gan
1: se efo iyana paja se ohun na ni won tun pe ni ewe lapalapa abuja to sira
2: o yato sira die mejeji family kan ni won belong to but e ba ri ewe lapalapa yi color re ko se de wa deep green bi ti iyana paja yi iyana paja yi te ba ri ohun domonomono lara de ti iyana paja yen ohun ma ni eso o ma mu eso jade but eleyi o ki mu eso jade eyi to ki mu eso jade ni science n pe ni jatropha tandoresis ple le se je gege bi efo ti se je yen egudo se egudo je ro se mo ni awon efo kan ta ba ti ese daada le je but eleyi o gudo egudo se egudo se why ni pe o contain nkan ti science n pe ni cyanide wata ba ranti awon chemical awon kini to wa ni kasaba ka so pe tropha meti kasaba ti won to je yen so efo yi na o ni ta ba se ta ba je ro ko da fara so agudo
3: arike erike eni lo de to roju koko bayi ojú lo ṣiri ṣe mo tun abo je
4: ah ohun mo ṣe
3: anybody abo ṣe le furu kokọ bi eni bi o le so kidi le ka to wo busu
5: yo gbe ni ṣe kidi lo nko lo se de re lanu
3: beke o kete e o ni titan sade dadi ona ṣe ti kari bo mu bi epo lo to fenu kan o
4: ah ai sa ta ru mo ṣe nkan o ibi wa ni fi ṣe bayi o mi fe mi
3: ṣe emi ma ṣe so fun pe ka e moju to ara yin bere ta o fe ga ma kari o le mo gi baba o kehu
4: kini yin Ìwọ́lẹ̀ sọ̀rọ̀ sókè, ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o. Kọ́ máa ráyé tó gbé ìjà lẹ́ẹ̀rẹ́ fún ìgbò jẹ. Ọ̀pọ̀ ẹ̀yìn tó ń rori gbogbo, ara títa jẹ, ara títa ara yíyí. Kí bàtà ó máa bọ́ lọ́sọ̀ ọmọ ènìyàn kò sún ọ. Bàbá òkè ò lè nígbò jẹ́ àtúrà. Lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dá mi gúnlẹ̀, bàbá òkè ò kalẹ̀ sí 944-71143 Bàbá òkè o, elégbògì bèbè bèbè.
6: Àlàáfíà Ọlọ́run kó máa bá gbogbo wa, mo kí ọkùnrin bẹ́ẹ̀ ni mo sì kí obìnrin. Èmi ọmọ yín bàbá òkè o, gbogbo àwọn èèyàn náà ti mọ bàbá òkè o lórí nǹkan ẹyọ kan. Òun náà ní iṣẹ́ ara tí máa fa ìdákọ̀lẹ̀ fún ọmọkùnrin, tí kì í jẹ́ kí ọmọkùnrin lè sojúṣe rẹ̀ déédéé lọ́dọ̀ aya ẹ̀. Àwọn nǹkan tó máa fa àwọn kan yìí, àkọ́kọ́ ń bẹ̀ òun ni tọkùnrin bá ti ní àrùn gbajúmọ̀ rí, a máa ṣe àkóbá fún iṣẹ́ ara. Ẹlòmíì kó máa bá obìnrin ṣeré lásìkò tó ń ṣe àládà lọ́wọ́, a máa ṣe àkóbá fún àwọn iṣẹ́ ara tí máa sọ ara di ọ̀lẹ. Àbí àrùn tá a sábà pàdé látara ilégbọ̀nsẹ̀, a máa ṣàkóbá fún iṣẹ́ ara tí máa sọ ọmọkùnrin di ọ̀lẹ. Ìwọ ọmọ ọkùnrin tó jẹ́ sí pé láàrin ìṣẹ́jú kan sí méjì, ara rẹ̀ tó bá ti dìde yóò ti sáré wálẹ̀. Abíkọ́ ti ẹ̀ mọ́ lè ṣe bí ẹ̀mejì bí ẹ̀mẹ́ta kílẹ̀ tó mọ́. Abíkọ́ jẹ́ sí pé ara àti ẹ̀ ò tiẹ̀ ní dìde dáadáa, dépò pé ọ lè bá òbí lólùfẹ́ rẹ̀ ṣeré dáadáa. Ìwọ tó o bá ti ní ìpèníjà nípa iṣẹ́ ara tí máa sọ ọmọkùnrin di ọ̀lẹ́. Mo ní kọ́ dìde lẹ́kọ́ mọ́ bọ̀ wá bàbá òkè o ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jakande Gate ní òkè apá ìgboro. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá òkè o 08094471143 08094471143 lórí àìlera ọlọ́mọkùnrin tí mo ń sọ̀rọ̀ pa yìí ó jẹ́ nǹkan tó ti ṣe mí gan fúnra mi rí tí mo sì lo oríṣiríṣi nǹkan kọ́lọ́n tó gbé mi pàdé bàbá tọ́lọ́n lò fún mi. Òun ló fi já sí pé ní gbogbo àwọn èèyàn tó ń wá sọ́dọ̀ bàbá òkè o lórí ìdákọ́lẹ̀ tí máa sọ ọmọkùnrin dọ̀lẹ́ àwọn náà mọ̀ pé ọlọ́run fún ẹnìkan sì ju ẹnìkan lọ. Ọmọ ọdún mélòó wá níwọ̀ ọtí ju ọmọ 40 years ọtí ju ọmọ 50 years ọtí ju ọmọ 60 years tó jẹ́ pé láàrin ìṣẹ́jú kan sí méjì irú ara rẹ̀ ó ti wálẹ̀. Mo ní lọ́dọ̀ bàbá òkè o ọlọ́run fún ẹnìkan sì ju ẹnìkan lọ. A wà ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jakande Gate ní òkè apá ìgboro. Tí n gbèsè ara ẹ̀ tó bá wa lágbára a máa fà á kéèyàn mọ́ lè dẹ́sẹ̀ gbé kárìn láàrin ìṣẹ́jú kan sí méjì ká bẹ̀rẹ̀ sí máa mí hẹlẹ́lẹ́. Ẹlòmíì yóò máa rìn gégé bí ẹni tí fàtà fẹ́ bọyọ̀ lẹ́sẹ̀ rẹ̀ kárìn ká máa tẹ̀rìn kí nǹkan máa rìn káàkiri inú ara àbí kí ara bẹ̀rẹ̀ sí máa tani. Ẹlòmíì yóò dàbí ìgbà tó fẹ́ pọ̀ nǹkan tí kò ní rí pọ̀ nínú ara. Mo ní tọ́ bá ti mọ̀ pọ́ nípèníjà àwọn nǹkan tí mò ń dárúkọ yìí a ní ẹ̀rọ ìgbàlódé èyí tá máa fi àṣẹ àyẹ̀wò tí wọn náà sì máa fojú gbogbo n tí ń ṣe ọ nínú ara. A sì ní ajẹ́gùn àdáyébá èyí tá kọ́kọ́ fún àwọn èèyàn ná ó tó di pé yóò bẹ̀rẹ̀ sí lògùn pẹ̀lú àṣẹ tọlọ́run ọba tó mú ti wá tó mú kúrò níbẹ̀ tí ẹ gangan náà ní sòro ṣe. A wà ní shop number 10A Oyekola Plaza níwájú Deeper Life Church ní Jakande Gate ní òkè apá ìgboro. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá òkè o 08094471143 08094471143.
0: Òun náà ni ẹ ti gbọ́ yẹn àti ẹ̀fọ́ ìyànà pàjà ẹ̀rí bẹ́ bá láǹfààní láti jẹ́ ẹ̀jẹ́ níwọ̀nba kí ẹ̀yìn náà lé ẹ̀tọ́ sí àǹfààní tó wà nínú ẹ̀. Ìwọ tó wá jẹ́ ọkùnrin tí o mọ̀ pé irinṣẹ́ ẹ̀ ò múná dóko ó jẹ́ àkóràn.

0: náà ló ń tẹ̀ síwájú sọ́bùrù sọ́bùrù sọ́bùrù alájì àbí sùúrù.
1: Ẹni kẹjẹ náà ló kò sá kéésì.
0: Inú wẹ̀rọ yìí Sunday Telegram jáde láàárọ̀ ọ̀tọ̀ ni mo rọ̀lẹ̀ lọ sí ìpínlẹ̀ Edo níbi tí àjọ kan tó ń jà fẹ́tọ̀ ọmọnìyàn tí wọ́n pè wọ́n ní Conference of Civil Society for Transparency and Accountability ni wọ́n ti ń pe ìjọba ìpínlẹ̀ Edo pé ẹ wá ṣàlàyé tẹnu yìí o. Ṣé rí àwọn allocation tẹ́ ń pín fáwọn ìjọba ìbílẹ̀ abẹ́kẹ́ wa sọ fún wa bẹ́ẹ̀ ṣe pín wọn. Ẹ̀kejì àwọn owó tẹ̀ ń ná sórí àwọn ètò ìlera pàápàá ilé ìwòsàn ni o àbí láti pèsè omi ní ìpínlẹ̀ ọ̀hún afẹ́kẹ́ wa ṣàlàyé fún wa pé báyìí báyìí òun lè ṣe ná wọn. Àjọ náà wọ́n sọ eléyìí nínú àtẹ̀jáde tí wọ́n tẹ̀ jáde níbi tí ẹni tó jẹ́ ẹni tó rí sí ètò ọrọ̀ ajé ní ìpínlẹ̀ ọ̀hún ìyẹn dókítà Elizabeth Ebosele ni wọ́n taari sí i pé ẹ gbìyànjú afẹ́kẹ́ wa ṣàlàyé fún wa ẹ sọ pé ilé báyìí lẹ̀ ná a sì fẹ́ mọ ohun títẹ́ náà sí àwọn nǹkan tẹ́ ẹ ṣe ibi tẹ́ ẹ gbé wọn sí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ owó rọ̀gùrọ́gú òun náà níjọba àpapọ̀ ń pé sílẹ̀ pé àwọn ń pín bí allocation sí àwọn ìpínlẹ̀ àwọn afẹ́ káwa mọ̀ ni àbá yín jà o ṣùgbọ́n afẹ́ múrẹ̀ rí dájú a lè fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ lóòótọ́ ní ìpínlẹ̀ Edo táwọn ti ṣiṣẹ́ táwọn ti wo iṣẹ́ táwọn èèyàn ń ṣe táwọn ń ṣàbẹ̀wò táwọn ń ṣiṣẹ́ ìwádìí káàkiri nǹkan báyìí òun lè sọ pé ẹ̀nà iye báyìí lẹ́nu sọ́tò ìlera ilé ìwòsàn ẹ fi ń ṣètò omi ẹ fi ń pèsè àti ilé tẹ̀ ń ta ilé tẹ́ àwọn ìjọba ìbílẹ̀ ń gbà tí wọ́n fi ń ṣiṣẹ́ wọ́n ló ṣe pàtàkì pé eléyà lè ran iṣẹ́ àwọn lọ́wọ́ ayékẹ́yìn náà kẹ́ ẹ wẹ̀ kẹ́ ẹ yán kànkàn kó mọ wípé iye tẹ́ ẹ sọ òun náà ní nítorí pé bí 1.3 billion naira eléyìí táwọn gbọ́ pé ẹ lọ sórí ètò ìlera àwọn fẹ́ kẹ́ wá ṣàlàyé kó lè ba ìyá àwọn ní yeke yeke ìwé ìròyìn Sunday Telegram òun náà ló gbé ròyìn láàárọ̀ tòun ní.
1: Àríṣe làríkà ríkà bàbá rè ègbó tó kárúgbá ṣe lọ́nà ọ̀rọ̀ tán náà ni ó dà lẹ́yìn wọ́ọ̀la. Nínú ẹ̀dì nation láàárọ̀ ti tòní jẹ́ dáhùn pé ìjọba ìbílẹ̀ Sobo ló máa gbé àwọn ìgbésẹ̀ kan tó yẹ pé kò ṣe fọwọ́rọ́ sẹ́yìn bó tiẹ̀ jẹ́ pé wọ́n ní kókó náà ló jẹ́ pé akúńkà. Lórí ìtọ́nà tí àwọn iṣẹ́ àkànṣe lóníkọ̀ọ́ ọ̀jọ̀kan àti àwọn ẹlẹ́rìí tẹ́pẹ́ àwọn olóṣèlú tó yẹ pé wọ́n ṣe wípé wọ́n ti bẹ̀rẹ̀ sí múṣẹ́ o. Wọ́n á gbé oríyìn fún ìrètí ìsọdọ̀tun ìtajẹ́ pàṣípàṣípà láàmì ẹ̀ tinubu tó yẹ pé wọ́n ṣàgbékalẹ̀ yẹn nìkan kọ́ o. Ìtọ́nà ti ìrànlọ́wọ́ fún ti olóúnjẹ dé tamọ̀ sí renew hope palliative ní ìjọba àbílẹ̀ Sobolo honorable Latif Azimi náà jẹ́ pé wọ́n ń gbé òṣùpá sàdákàtà fún pé ọkùnrin ó ń gbìyànjú lọ́pọ̀lọpọ̀ láti ìgbà tó ti wà gẹ́gẹ́ bí alága ìjọba àbílẹ̀ Sobolo pé ẹ̀rín gbòròwò ọ̀pọ̀lọpọ̀ ọmọ ayédọrùn ìtọ́rọ̀mọ̀tì ètò ẹ̀kọ́ education ìtọ́rọ̀mọ̀tì ètò ìlera health care àti ìtọ́rọ̀mọ̀tì kéèyàn tiẹ̀ dá síbi kan ṣẹlẹ̀ bá ṣẹlẹ̀ wípé gbogbo nǹkan wọ̀nyí wípé ó ń gbìyànjú tó jẹ́ pé àwọn olùgbé Sobolo wọ́n ń fẹ̀mí ìbúre hàn wọ́n ní ta bá tún ní ká wo àwọn àgbàlagbà lọ́kùnrin àti lóbìnrin pé bá fẹ́ dàgbà kan gbọ́dọ̀ pọ̀pá sọnù lọ́wọ́ arúgbó wọ́n ń gbádùn bí ayanu sálángà ní agbègbè náà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ló jẹ́ pé ó pín ní kòpẹ́kòpẹ́ fún àwọn àgbààgbà ìyẹn àwọn arúgbó tó yẹ pé wà ní agbègbè Sobolo títí dé ẹsẹ̀ kúkú wọ́n ní ìyẹn débi òdúró tó sì ẹ̀kọ́ náà sì ń dúpẹ́ wípé oúnjẹ tó jẹ́ pé ó tari síta àwọn ìdí oúnjẹ ìbí bá ti kú ní ìṣẹ́ ìṣẹ́ ti bù ṣe ni o wípé inú àwọn dùn sí bí ó ṣe ń ṣe náà ni kí ọmọ àṣẹ wípé ilé ayé wípé ó dùn sẹ́rẹ́sẹ́rẹ́sẹ́rẹ́ fún àwọn àgbàlagbà ní ìjọba ìbílẹ̀ Sobolo àti ìtọ́rọ̀ wọn ti ọrọ̀ ajé tó pẹ́ ẹ̀kọ́ sojú mu fún àwọn olùgbé ìjọba ìbílẹ̀ Sobolo wọ́n dúpẹ́ o lọ́wọ́ alàgbà ìṣàkóso Asini wípé bó ṣe ṣe bẹ́ẹ̀ ni ọmọ sí pẹ̀lú àwọn ohun ètò wípé ọmọ ibi tí bàtà ti ń táwọn èèyàn lẹ́sẹ̀ ní ìjọba ìbílẹ̀ Sobolo tí wọ́n sún mọ́ èdè nation láàárọ̀ ti tòní ìròyìn ìjọba ìbílẹ̀ okun fọ́fọ́ ni o ìtọ́rọ̀ wọn ti ẹ̀pẹ́ náà ó tó wà níbẹ̀ pópó ń tẹ̀síwájú lá máa dájú rẹ̀.
2: Super Elegugun àti Àlàáfíà làwọn ọmọ ẹgbẹ́ Road Transport Employees Association Nigeria Lagos State Lábẹ́ State Chairman Alhaji Kọ́mi Samson Àjàlá Kásárà tọrọ fún ọlọ́dún ẹbí òní Dr. Bafẹ́mi Kari Hamzat Deputy Governor Lagos State wípé bàbá wa Hamzat ẹ kú oríire ọjọ́ ìbíyìí tẹ́bù yìí ọ̀dọ́dún ni Lásogbó ọ̀dọ́dún lẹ̀wà ń wà ọ̀dọ́dún ni ṣùgbọ́ lórí ebi ìwọ̀n gúlugú wọn kì í kú ní rèwerèwe ẹ ò ní ṣubú ara ẹ ò ní ṣubú ẹ̀mí àjíǹde ara yóò tún bẹ́ẹ̀ máa jẹ́ fún yín o kẹ́gbìn lẹ́mìí pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ àti ẹ̀yìn àtayá yín kẹ pẹ́pẹ́pẹ́ bí ọmọ oúnjẹ ṣe nílé àárọ̀ nígbà wọn ẹgbẹ́ rí tẹ̀lékó mọ rírì yìí happy birthday sir long life and prosperity olùkíni retail Lagos state members Lábẹ́ state chairman Alhaji Kọ́mi Samson Àjàlá Kásárà ọ̀pọ̀ super.
0: Kókó onú ìwé ìròyìn
1: ọlọ́lẹ́ke
0: káfílẹ̀ sọ́bùrù sọ́bùrù alúpọ̀lọpọ̀ ẹ̀jẹ̀ ń darapọ̀ mọ́ lórí ètò kókó onú ìwé ìròyìn tèmi ẹ bá yí kó ẹ bá gbàgbé aago mẹ́wàá olóyege afẹ́ ṣíṣọ́ lójú bàbá wa king. Sunny Ade fupo ko sisin 80 odun eleyi ti won se e wa coffee dile e gbadun wa
1: papo ma mi se o ago mewa aro ni eto na won bere ni pere life and direct na ni king sunny ade oba dudu ah baba lesson ni bariga e ba won pade ma ru wonu ege na lo ko temi je baba dupe lo to gbo talido na atere so ni dun olooto agba koko nu we except product ara ko ni gbenga fatibe eke eti basta wa pelu wa laaro si tori olowo bo ti
0: awon
1: mo ko re
0: wa gba e ko se se e pa lai bobo te konse ohun na olowo bo ti to da wa bo ti awente eh garela ta shiru ohun na wa le agbara mi fauzia salako so ni loruko temi e seun be yen tedi si wa
3: band fm 92.9
4: Eku dede asiko yi gbogbo bi ti e ti lanfani ati mo gbo mi oriko mi la kan o ti gbogbo aye pe ni baba gbe ora olochu sara ti le se wa wa ni number 13 Akinwale Street off Thomas Salako ogba bus stop ogba ni keja ni Eko nbe ni le se wa arun sara nkan le mi loju to ati mu odogun ati bere ko deje gbo ka duro ka mo le duro ka bere ka mo le bere gbadun paja paja owo paja paja ese ti ba to si bo lese le mi ko Hello, me a mari tage tage bi a ni to fe subi tabi bi omode to se n ko yin tabi ara kuku tai tai tabi ko da bi pe ko si eje ninu ese tabi gbogbo ara mo arun sara yi ti se elomi bi arugbe osan gangan tabi ko ri egbe ara kan kudele tabi ko ri die ko mo wa bi ti lo fudile be ri arun sara yi le fa airorusun tabi apele bi ara tita ara jijaje tabi ki nkan ma rin kaakiri ago ara elomi ti oju o ma pa tabi ke gbe ara kan wo ori fifa abadi ni tele mi tabi se ni tete dide fun ya bayi ko mo bo wa si office ya ni number 13 Akinwale Street off to ni salako ni ogba bus stop ogba tabi ke ko ni so ni 08036 39 26 11 08036 39 26 11 ti e ba de a fun la jegun be ni asaye wo fun pelu ero ayewo balode to mo so bi ta won kan yi bi go si lo agu ara re opa mo si eyo lati ju tabi ke lo yi mi jade dada ko mo se sere sere ati si awari lori ogun iseto to je pe laarin ojo marun e ti lo dupe fun olorun pelu aro iseto otori iseto be ni otori to suga eyi te yi ti o ba je o dupe fun olorun ni sara ni olorun fi gbe ni ateje kaakiri agu ara omo eniyan ti o ba lagbara tan o le ko da eri ni eniyan ti o mo irukuruku ni tabi ri bi oye tabi ko fa idakole fun olorun okunrin se kan sun lo siga siga tabi ko ma le se rara tabi ki nkan ti e kere otito inu ati ododo ta fi se ise ninu ise wa lo so wa di asiwaju ti won ni ba dodo ni akanwo baba agu ara olochu sara o dupe fun olorun tasi ni ni number 13 Akinwale Street off Thomas Salako ogba bus stop ogba nikeja rimo okonbi tabi ko ko mu sori 08036 39 26 11 08036 39 26 11 olorun ko ni fi arun ede wa mole o a o ma reti o dabo

0: ọ̀rọ̀ náà ti ẹ̀dá báyìí ni ti LFF Hour ti ìjọ LFF Agriculture tí wọ́n wà ní nọmba 1 Bàbáyọ̀jẹ́ Street Oṣòdì ṣe onígbọ̀wọ́ rẹ̀. Ẹni tí ó máa bá wa sọ̀rọ̀ ni Àlùfáà Ìjọ Ajíhìnrere Agbaninímọ̀ràn àti Ìránṣẹ́ Ọlọ́run The Venerable Tọ́pẹ́ Tàpẹ́.
1: Lẹ́ẹ̀kan sí ní ọjọ́ mímọ́ yìí, a kí gbogbo olùgbọ́ wa ní orúkọ bàbá bíṣọ́ọ̀bù wa àti ìyá wa nínú ti Ọlọ́run ní Diocese ti Lagos West, the Right Reverend Dr. James Olúṣọlá àti màmá Dr. Mrs. Lydia Odedeji. A gbàdúrà pé orí ọ̀fẹ́ Ọlọ́run tó wà ní orí ìránṣẹ́ wọn yóò mú ìmọ́lẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tàn sí gbogbo orílẹ̀-èdè yìí àti sí ìlú yìí lórúkọ Jésù, àti sí gbogbo olùgbọ́ wa láàárọ̀ yìí. Ọ̀rọ̀ iye, ọ̀rọ̀ ìmọ̀, ọ̀rọ̀ Ọlọ́run yóò ṣe tiwa ní àṣepé. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá Olódùmarè, ẹni tí ọmọ rẹ̀ Jésù Kristì ti kọ́ wa pé ohun gbogbo tí a bá ṣe láìsí ìfẹ́ ó já sí òkú, fi ìfẹ́ orúkọ rẹ sí wa náà kan. Mo kí ẹ̀mí òtítọ́, ẹ̀mí òdodo máa bí sí nínú wa. Mo kí iṣẹ́ rere rẹ gbogbo kí ó dàgbà nínú wa, àti nínú àánú rẹ ńlá ní wa wà ní dúró ṣinṣin ní ìṣọ̀kan ní ohun gbogbo tí ń ṣe ti ìfẹ́ nípasẹ̀ Jésù Kristì Olúwa wa. Àmì máa kà láti inú ìwé mímọ́ Ìyìnrere ti Lúkù orí kẹta bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ keje. Ìyìnrere ti Lúkù orí kẹta bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ keje. Ẹgbẹ́ ọ̀rọ̀ Olúwa. Nígbà náà ni ó wí fún àwọn ọ̀pọ̀ ènìyàn tí ó wá láti ṣe ìtẹ̀bọmi lọ́dọ̀ rẹ̀ pé ẹ̀yin ìran paramọ́lẹ̀, tàbí ó kìlọ̀ fún yín láti sá kúrò nínú ìbínú tí ń bọ̀. Nítorí náà kí ẹ̀yin kí ó so èso tí ó yẹ fún ìrònú pàdà, kí ẹ má sì ṣe wí ní ọmọ ara yín pé àwa ní Abrahamu ni bàbá. Jòhánù sọ wípé kí èmi kí ó wí fún yín, Ọlọ́run lè gbé ọmọ dìde fún Abrahamu nínú òkúta wọ̀nyí. Àti nísinsìnyí pẹ̀lú, a fi àkélé gbogbo igi náà, gbogbo igi tí kò bá so èso rere a ó gé lulẹ̀, a ó sì wọ́n wọn jù sínú iná. Àwọn ènìyàn sì ń bi pé kí ni kí àwa kí ó ṣe. Ó dáhùn, ó sì wí fún wọn pé ẹni tí ó bá ní ẹ̀wù méjì kí ó fi ọ̀kan fún ẹni tí kò ní, ẹni tí ó bá sì ní oúnjẹ kí ó ṣe bẹ́ẹ̀ pẹ̀lú. Àwọn aburú òde sì tọ̀ wá láti ṣe ìtẹ̀bọmi lọ́dọ̀ rẹ̀. Wọ́n sì bí pé olùkọ́, kí ni kí àwa kí wá ṣe. Ó wí fún wọn pé ẹ má ṣe fi agbára gbà ju bí a ti ràn yín lọ. Àwọn ọmọ ogun sì bèrè lọ́dọ̀ rẹ̀, àti àwa kí ni kí àwa kí ó ṣe. Ó wí fún wọn pé ẹ má ṣe wá ipá sí ẹnikẹ́ni, kí ẹ má sì ṣe ka ẹ̀sùn èké sí ẹnikẹ́ni, kí owó ọ̀yà yín tó yín. Bí àwọn ènìyàn sì ń retí, tí gbogbo wọn sì ń ronú ní ara wọn nítorí Jòhánù bí òun ni Kristì tàbí òun kọ́. Jòhánù dáhùn, ó wí fún gbogbo wọn pé lóòótọ́ ni èmi ń fi omi baptisí yín, ṣùgbọ́n ẹni tí ó lágbára jù mí lọ ń bọ̀. Okùn bàtà ẹsẹ̀ ẹni tí èmi kò lè tú, òun yóò fi ẹ̀mí rán àti iná baptisí yín. Ẹni tí àtẹ rẹ̀ ń bẹ ní ọwọ́ rẹ̀ láti gba ilẹ̀ pákà rẹ̀ mú tótó, kí ó sì kó àlẹ̀kámà rẹ̀ sínú àká. Ṣùgbọ́n ìyànbò ni ó fi iná àjọ òkú sùn. Jòhánù lọ oríṣiríṣi ọ̀rọ̀ púpọ̀ láti gba àwọn ènìyàn níyànjú àti láti wàásù ìyìnrere fún wọn. Èyí ni ìyìnrere Kristì, ọ̀pẹ ni fún Olúwa. Ní gbogbo ọ̀sẹ̀ yìí àti gbogbo oṣù yìí, ní àwọn ẹ̀kọ́ ati eto ijo wa gẹgẹ bi oro Olorun ti gbe kale la nso pataki ife Olorun ati ife si omo ni keji wa lọsẹ to koja mo so wipe ta ba ni ife omo ni keji ife ara ife aladugbo wa ife ara ilu wa ife awon aba nisise wa ife awon to ju wa lo ife awon ara wa ife awon ti ko to wa ti a ba fi ife ba awon eniyan ti a nfi oju nilo bi so pe kana wo le so pa mo Olorun rara rara rara akoko ni ekeni wa ikeji oni agbe ninu iku ekeni ti o ba mo Olorun nipa ife re ati enikeni ti o ba fi ife Olorun ba elomiran lo ibe yi so pe ngbe ninu iku mo fi enu kan oro naa lose to koja pe looto ni awa fẹran isin paapaa lorilede yi ati ni agbegbe yi esin ati Olorun won se nkan kan naa esin ti o ba ti fe lati buwa awari ife Olorun ati lati se o ti di wipe a n lo esin lati fe lati fe ife ara wa ati lati te ife ara wa Olorun ati lati se ife ara tiwa iyan lo po lode oni awon eniyan kan lo esin ni won o wa Olorun won o de fe ninu ife Olorun bebi ti won ti se ife ni akoja ofin ni bebi so pe laisi ife ko le si igbagbo tori igbagbo a maa sise nipa ife nipa ife ni igbagbo se n sise laisi ife ko ni igbagbo tori ife lo n sise igbagbo ife la le fi mo Olorun lọsẹ to koja naa a so wipe Jesu ni fe Olorun fe omo ni keji re ati wipe ninu eyi ni ofi ati woli iromo gbogbo ofi ati gbogbo woli iromo ka fe Olorun ka fe omo ni keji o tumo si wipe lai si ife Olorun ati ife omo ni keji wa gbogbo ofi owulo gbogbo woli owulo gbogbo ofi ti a ko ti a nko ni gbogbo woli gbogbo ede gbogbo ahon gbogbo asotele ko ni itumo nitori pe ko ni ni ohunkohun ro mo ti o ba de ri ohunkohun ro mo it will fall to the ground o ma sefo mi o ma gbofo Olorun o ni je ki isin wa ati esin wa ko ni gbofo ṣùgbọ́n a gbọ́dọ̀ fetí sí ní tọ́lọ́run ń sọ àwọn ohun tó ṣe pàtàkì ní ọkàn àyà Olorun tí Jésù fi hàn wá tó kọ́ wa tó ṣe àlàyé ẹ̀ nípa ẹ̀mí mímọ́ ó ṣe dandan fún ẹ̀dá àlàyé tí a dá ní àwòrán Olorun tá a rán wá sí ayé nípa ìgbékalẹ̀ Olorun kó wá àwọn ohun wọ̀nyí kó mọ̀ ọ́n kó sì ṣe é The destiny of every man is to find God on the earth. Nta awaye wa se ni o. Awaye lati wa Olorun ati lati mo Olorun ati lati pada sodo re. Ko de nse ni pa esin nikan. Papa igbe kale owo wa loni. Idamo okan eniyan loni. Bo ti ye wa bo ti wu wa ta tin se elomi lo mu sapa elomi lo mu gbiyanju ki se nipa isapa ki se nipa igbiyanju igboran o sun ju ebolo ati ife ti sile ju orabo eko oro Olorun wa titi lailai a o fi pamo fun yin kini awon niwa asun wa awon akoni koni o wa titi lailai ìdí ni ìdí ní ọgbẹ́ àṣìwò ló sọ pé Olorun ò sí ó ní kò sí ẹnikẹ́ni tí ń wa Olorun àwọn èèyàn wa Olorun ìfẹ́ ọkàn wọn ni wọ́n ń wa oúnjẹ òòjọ́ wọn ni wọ́n ń wa but nobody to you will join a thought not to my own your chola, or my own your jomery, on your second, on your shukon, a limit of value in your dukon, a cosino, a car, on my own your dunawa, a limit in the bone jet on my jet, you will go dry ye. To our near thought, I best my wound jet tea, and on my jet, go dry ye, no bubble. To what to me, I thought I was in love with going to tea and one more day. Oh, could you cook on she? What do? I can't call Joe. Papa, lady. Johanna, you be a car. Lonnie. Once only by Runo Poada. Also, if any car won't see alone, fecade, she won't walk, caught your own fanny bit a car in the kulukuluku wa kuru ni kade pa iwa wada ibo ni puwada kuru ni kade yipada kuru ni eshe ati eke bubu taba fiolon tolipe yi fiolon ni ye taba ni yi fiolon kari ibo ni kako eshe sile kako lirare kade yipada ka fisile ta ba fe olorun awon ni o wa sodo Johanna woni awon fe iribomi awon fe ibaptisi dawon yon wa kele ni eto ijo eto esin ko sin to buru ninu e ko lodi si fe olorun sugbon ki se pataki fe olorun ni o ma kokoko ni yen. Baptism is okay. It's a Christian ritual. Ibi boni, ite boni, ito ibika ijo, ati ti koni, esimi. Elano lodi si,

0: mọ tí o bá dẹ̀ ronú padà kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ ọlọ́run ò wẹ̀ ọ́ ọlọ́run ò wẹ̀ ọ́ àwọn kan máa ń lọ sí Jerusalem lọ ṣe baptism àti bí lọ sí Jerusalem wá lọ ṣe baptism àti Nigeria níbí lọ sí Jerusalem ní ilẹ̀ Israel láti lọ ṣe ìtẹ̀bọmi a ní ló ṣe pàtàkì níbi tí Jésù gangan ti ṣe tiẹ̀ ṣùgbọ́n ìkórira ọmọ ni kejì wà nínú ọkàn wọn àwọn tó ti ṣẹ̀wọ̀n wọn ọ̀daríjì ohun tó tọ́ sí gbogbo ènìyàn wọn dá nìkan kó wọn jalè wọn ní ohun tí ò ń ṣe tiwọn síbẹ̀ wọn ní ìtẹ̀bọmi wọn ní ìrìbọmi Johanu sọ pé rárá ìgbà tí wọn wá bá a tí wọn béèrè fún ìrìbọmi kò sọ pé òun ò ní ṣe fún wọn ṣùgbọ́n wọn sọ ohun tó ṣe pàtàkì ó ní kí wọn ronú púwàdà kí wọn yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ ohun tó sọ fún wọn nìyẹn ó ní kí wọn má ṣe gbé ada nítorí ẹ̀sìn ẹ má ṣe pé ara yín ní àwọn abrahamu ẹ má máa tẹ̀síwájú nínú tí kí n ṣe ìfẹ́ ọlọ́run kẹ̀dẹ̀ máa sọ wípé ẹ̀yin gangan lẹ́ni ìgbàgbọ́ nítorí pé ọlọ́run lè sọ òkúta ti ara òkúta yìí nìyẹn ọmọ fún abrahamu wọ́n tó túmọ̀ sí wípé ọlọ́run ò ní kọ̀ wá gbàdúrà olúwa ò ní kọ ẹ̀ olúwa ò ní kọ mi ọlọ́run ò ní kọ̀ wá ṣùgbọ́n Johanu sọ wípé ọlọ́run béèrè ìrònú púwàdà ó ṣe pàtàkì àwọn ènìyàn oríṣiríṣi bẹ́ẹ̀ sí bá wọ́n ń béèrè lọ́wọ́ rẹ̀ kí ni káwa kó ṣe nípa ìrònú púwàdà kí ló ń jẹ́ ìrònú púwàdà kí ni káwa kó ṣe báwo ni káwa ṣe ṣe ìrònú púwàdà tiwa àwọn ènìyàn bí ó sì ra wọn lóhùn ẹni tí ó bá ní ẹwù méjì kó fi ọ̀kan fún ẹni tí kò ní ìfẹ́ to consider your brother to consider the other person more than yourself ẹni tó bá sì ní oúnjẹ kó ṣe bẹ́ẹ̀ má kó jọ má dání kan kò dání kí bí máa pa àwọn èèyàn nítorí iṣẹ́ àti tó ṣe owó iṣẹ́ àti òṣì tó wà lórílẹ̀‐èdè yìí lónìí torí pé àwọn tí wọ́n ní àǹfààní ètò ìṣúná àwọn tí wọ́n ní àǹfààní láti mọ ibi tí ọrọ̀ àti orílẹ̀‐èdè yìí wà wọn kò dání wọn kò fún ara wọn nìkan wọn kò fún àwọn àti ìdílé wọn kò fún àwọn àti àwọn ọ̀rẹ́ wọn you can look at what is happening in CBN àwọn owó tí etí ò lè gbọ́ tí ọkàn èèyàn gan ọ̀tẹ̀ nínú iye tó túmọ̀ sí làwọn èèyàn ń jí àwọn èèyàn máa jí ohun tí wọn ò nílò ní gbogbo ọjọ́ ayé wọn torí pé wọn ò mú ọlọ́run bí ó tilẹ̀ jẹ́ wípé gbogbo wa pátápátá lórílẹ̀‐èdè la lẹ́sìn la fẹ́ràn ẹ̀sìn ṣùgbọ́n a ò mọ ọlọ́run a ò fẹ́ràn ọlọ́run a ò bẹ̀rù ọlọ́run a mọ ètò ọlọ́run a dẹ̀ tẹ̀lé ó ń kó yà jẹ wá àwọn abẹ́rẹ́ òde wọ́n wá sọ́dọ̀ Johanu olùkọ́ ni kí ni kí àwa kí ó ṣe ó wí fún wọn pé ẹ má ṣe gba ẹ má ṣe fi agbára gbà ju bí a ti ran yín lọ the tax collectors the law enforcement ẹ má gbà ju bí a ti ran yín lọ ẹ má gbà ju bí ó ti yẹ lọ àwọn ọmọ ogun tọ̀ wá pé kí ni kí àwa kí ó ṣe ó sì wí fún wọn pé ẹ má ṣe ìwà ipá sí ẹnikẹ́ni the soldiers the police ẹ má ṣe ìwà ipá sí ẹnikẹ́ni kí ẹ má ṣiṣẹ́ ka ẹ̀sùn èké sí ẹnikẹ́ni ó ní kí owó ọ̀yà yín kó tó yín owó ọ̀yà yín kó tó yín go to the civil service and tell them that pé kán jẹ́ kó owó oṣù wọn kó tó wọn go to every sectors of workers offices everywhere wọn jẹ kí owó oṣù wọn wọn jẹ kí owó iṣẹ tí wọn sọ fún wọn kó tó wọn ní òun ibi tí wọn ti ń ṣe yẹn nsìn rìbá abẹtẹlẹ àfipágbà exploitation everywhere demands that are illegitimate everywhere and yet we carry religion on our heads. Oluwa gba wa ta ba fetisi Oluwa gba wa ta ba se ti wa Oluwa gba wa ta ba se igboran Oluwa gba wa ta ba wa Olorun ta ba fetisi oro re awon eyan ba jo anu ni wa su yi ngo se won ni Christiano o le niko o se nbo eyan to fi ẹkọ ìrònú púwàdà ìfẹ́ ọlọ́run yàtọ̀ sí ìfẹ́ ara ẹni tó fi hàn nínú ayé oníwàásù ẹni tó ń wàásù yìí òun àwa táwọn wàásù jẹ́ ká kọ́ ẹ̀kọ́ àwa tá a jó ní wàásù ẹ jẹ́ ká kọ́ ẹ̀kọ́ jọ̀ọ́nù ni pé èmi kọ́ ni kristi kristi ń bọ̀ kristi tó ń bọ̀ yìí gan-an bàtà ẹmi ò tó ẹni tó ń tú okun bàtà ẹ meekness and humility nígbà pẹ̀lú ọlọ́run ìfẹ́ rẹ̀ àti àṣẹ rẹ̀ àti iṣẹ́ rẹ̀ àti láti mú ara wa kúrò ní ipò pàtàkì àti láti má máa gan apá pa wà ní àwa la wà ńbẹ̀ nígbà tí àwọn ìfẹ́kúfẹ́ ara wọn yìí ìfẹ́kúfẹ́ ayé yìí bá ń darí wa ìfẹ́ ọlọ́run ò lè gbé nínú ọkàn wa nígbà tí ìfẹ́ ọlọ́run ò bá lè gbé nínú ọkàn wa ìfẹ́ ọmọnìkejì wa ò lè wà nínú ọkàn àti ayé wa tí ìfẹ́ ọlọ́run àti ìfẹ́ ọmọnìkejì ò bá sí nínú ayé wa gbogbo ẹ̀sìn asán ni a sì wà nínú ikú síbẹ̀ ní bíbélì sọ nígbàdúrà láàárọ̀ yìí gbogbo ọ̀fẹ́ láti jáde kúrò nínú ikú ni wa yóò fún wa ọ̀rọ̀ rẹ yóò yé wa ẹwọ́ ìfẹ́ ọlọ́run kẹsì ṣe é ìgbà yìí lẹ ní iyè nínú ti jésù kọ wà nìyẹn ti gbogbo òfin àti ìwòlíì kọ wà nìyẹn ká wá ìfẹ́ ọlọ́run ká wá ìkọ́ni ọlọ́run ká wá àgbékalẹ̀ ọlọ́run ká lè gba oore ọ̀fẹ́ láti ṣe bẹ́ẹ̀ nínú èyí làwa ní iyè nígbàdúrà iye kristi jésù yóò bá ìwọ olùgbọ́ mi gbé yóò sì jẹ tirẹ̀ wọn yóò kọ wàá sí mọ̀nà wàá ní iyè wàá ní òtítọ́ jí jésù sọ nìyẹn nítorí fẹ́ fún gbogbo wa láti ní nìyẹn ká ní ìmọ̀ ọlọ́run ká ní iyè ọlọ́run ká ní òdodo ọlọ́run ká sì ní ìmọ̀lẹ̀ ọlọ́run ó dára lórúkọ jésù àmì.
1: ìrànlọ́wọ́ àdúrà ìgbaniníyànjú àti àtìlẹ́yìn fún iṣẹ́ ìránṣẹ́ yìí ẹ lè pè sórí nọ́mbà yìí 08062574809 fún àwọn tí wọ́n fẹ́ darapọ̀ mọ́ ilé ìjọsìn wa All Saints Anglican Parish tó wà ní nọmba 1 Mọ́bàyọ̀jẹ́ street Oshodi. Àwọn ètò ìsìn ilé ìjọsìn wa ni wọ̀nyí. Ní ọjọ́ ìsinmi ní dédé aago méje òwúrọ̀ a máa ń ní ìsìn èdè tòyìnbó English service at 7 a.m. ní agogo mẹ́wàá òwúrọ̀ a máa ń ní ìsìn èdè Yorùbá. Ní ọjọ́ ajé a máa ń ní ìdánilẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ Ọlọ́run ní aago 6 ìrọ̀lẹ́ Bible study at 6 p.m. on Monday. Ní ọjọ́ rú ní dédé aago méje òwúrọ̀ a máa ń ní ìsìn ìdàpọ̀ ẹ̀mí mímọ́ holy communion service on Wednesday at 7 a.m. ní agogo 6 ìrọ̀lẹ́ ọjọ́rú bákan náà a máa ń ní ìpàdé àdúrà tí à ń pè ní ìpàdé aláṣeyọrí 6 p.m. on Wednesday as well. We have special prayer section titled breakthrough prayer meeting. Ní ọjọ́ àlàmísì ní dédé aago 7 ààbọ̀ òwúrọ̀ a máa ń ní àkànṣe àdúrà fún àwọn oníṣẹ́ ọwọ́ àti oníṣòwò tí à ń pè ní kúkú iṣẹ́ mi Thursday morning at 7:30 a.m. we have special prayer section for the businessmen and businesswomen titled Bless My Work. Kí Ọlọ́run kí ó bùkún fún yín bi e tin darapo mo wa ninu awon eto won yi eto te sese gbadun ton yi ni eto oro olorun ti All Saints of Hour ti ijo All Saints Agriculture 201 number 1 Mobile Oje Street Oshodi ti won se onigbowo re nigbati eni to ba wa soro ton ni afa ijo ajinrere agbani nimoran ati iranse olorun the venerable topa tapere atu pade lose to nbo fa kan to to yi jesu loluwa.

bẹ́ẹ̀ni ó yí biribiri ó kọ̀ wà nílẹ̀-iṣẹ́ bonde fm 92.9 àwa ń sọ pé à ń ní ọlọ́run ọba lórí kíni. Ìbáwa náà rí ọmọ ọdún kan, ọdún méjì, ọdún mẹ́ta, ọdún mẹ́rin, ọdún márùn-ún, àti wá pé ọmọ ọdún mọ́kàndínlógójì. Ọmọ ọdún mọ́kàndínlógójì wa náà lé àwa náà kọ́ ọlọ́run ọba ló ń fún wa ṣe nílé iṣẹ́ bonde fm 92.9.

lápẹ 100 pẹ̀lú ògùn tí ọlọ́run ọba àwa dúpẹ́ àdúpẹ́ lọ́wọ́ ògùn ẹ̀tẹ́ ìgbọ̀ wá nílé iṣẹ́ bond 92.9 bákan náà jẹ́ kí súnmọ́ kí ọlọ́jọ́ òbí tóun náà tún bá bond fm ìgbà tó dá bond fm mú nínú òbí ṣé bẹ́ẹ̀ ni òun tiẹ̀ jí bond fm lọ ni ojú bond fm lọ fífi ọ̀rọ̀ ni ọ̀gbẹ́ni bíbélì mr fẹmi adésínà táwọn náà ń ṣe ọjọ́ òbí wọn lónìí tó ẹ̀kú ọdún ẹ̀kú ìyẹ̀dún èmi ẹ̀ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé láàyè àti láàfíà ra jẹ́ kí n túbọ̀ kí ẹni tó yẹ pé òun àti bond fm táwọn náà jọ ń pín oṣù yìí mo ti yẹ pé aliko sọ a sọ pé ní òun àti bond fm ta ló jura wọn lọ ó kàn kò sọ ó ní kèmí máa lọ bèrè lọ́wọ́ ìyá nua adùnwásí ọmọ tó bọ̀ kọ́ lọ ó jẹ́ kóhun tí ó ti ṣe ti tiẹ̀ kọjá ní friday tó kọjá lọ́hùn-ún ó dẹ̀ fi pàdé sí orí tọ́gbìnà bridge mọ̀ káwọn tọ́jọ lọ sáyẹyẹ àwọn náà wọ́n á máa sọ bó ṣe rí adùnwásí sàlàyé ọmọ tó bọ̀ kọ́ lọ ó ní kí a máa bóun kí landlord òun grandpa fọlá jìmì adéyẹmí dádì fọlárin dádì pẹ̀lú mi dádì bolu ó fẹ́ lè kọrúkọ gbogbo ọmọ wọn tán ó ní gàmbá harun ọkọ àbọ̀sẹ̀dé ìjàṣà òṣèré onílẹ̀ òbí ọmọ alẹ́ ní àtẹ́ka ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ wọn ní pé ẹ̀ṣọ́jọ́ òbí lónìí ẹ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún bàbá tẹ̀ bá ṣe gba ọdún ẹni ní kẹ́ ẹ fi ṣe ọlọ́run yóò jẹ́ kẹ́ ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ láyé láàyè nínú àlàáfíà àtúwó àti ìdẹ̀ra ẹ bá ń gbọ́ nǹkan nínú àwọn tẹ́nà àti yín tó yé èèyàn wá ń bí abdulwasu salaudeen ọmọ tó mọ̀ kọ́lọ̀ òun ló ní kí a máa kí yín láìpẹ́ láì jìnà a máa lọ sórí ètò yín ètò wa ètò ìdíje ẹ̀kọ́ bíbélì pẹ̀lú mr fẹmi adésínà ẹni ọlọ́jọ́ bí wà ó wà ó ọlọ́jọ́ bí wà ó bí wàá tó bá ṣe tọ́ ló máa gbé wa jáde báyìí àti wà mọ́ o mr fẹmi adésínà ti wà rí agudẹ láti máa tún kètò yín ìdíje ẹ̀kọ́ bíbélì bilikis ayepola ibrahim lorúkọ tèmi lágbàgbọ́ olúfúnkẹ́ àdìsá lájọ máa tún kọ àwọn ètò wa láti sìnsìn yín títí di aago méjìlá àbọ̀ kọlẹ́lẹ̀ láfi kí n pẹ́ káàárọ̀ sàyẹ káàárọ̀ mọ̀ ẹ́ káàárọ̀ gbogbo ìtẹ̀sí ń gbọ́ ilé iṣẹ́ bond 92.9 dá wà ní 1A adékunlé fàájì ìwé onígbòǹgbò ìlú ẹ̀kọ́ ẹ ṣe 10:30 sí wẹ́ má bàbọ̀ lórí àkàntún ètò yín ètò wa ètò ìdíje ẹ̀kọ́ bíbélì.

0: ẹṣe o ẹṣe ẹ jà lọ sí Bible Society of Nigeria à ń padà bọ̀.
1: The Bible Society of Nigeria. We are committed to breaking any known barriers that make the Word of God inaccessible to people. The complete Bible is now available in 27 Nigerian languages, while translation and revision are ongoing in 10 different languages. It costs a minimum of 120 million naira to complete a Bible translation project if achieved in 8 years. The Bible Society of Nigeria invites you to partner with God to translate the Bible into more Nigerian languages, provide free Braille Bible for the people with visual disability, and sign language Bible for the deaf. Email us at info@biblesociety-nigeria.org or visit www.biblesociety-nigeria.org. BSN, making the word available.
0: Ibi tí a ti ń tú àwọn ọ̀rọ̀ tí ó bá ta kókó tí ó sì fi sápamọ́ láti inú ìwé mímọ́ bíbélì. Abala Bible Society of Nigeria tá a wà yìí tí ẹ bá fẹ́ lọ sí Bible Society of Nigeria, wọ́n ti kúrò ní nọmba 150 Ìkòròdú Road, Onípaanu Bus Stop ní Adébọ̀wálé House. Wọ́n wà ní nọmba 202/204 Ìkòròdú Road, Palm Grove Bus Stop, lẹ́gbẹ̀ẹ́ Redeemed Church. Ibẹ̀ ni wọ́n kalẹ̀ sí, ẹ̀bẹ̀ náà wà. Tẹ bá nílò bíbélì, bíbélì tí ẹ bá nílò ẹ ó wà ńbẹ láti máa fi kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run mọ̀ mọ̀nà. Hello, ta ló wà lórí afẹ́fẹ́ o?
2: Hello sir.
0: Ẹ káàárọ̀ o.
2: Ẹ mà káàárọ̀ bàbá.
0: Yes sir o. Àpọ̀
2: ọjọ́ ibi ẹ̀ ni o.
0: Yes sir o.
2: Èmi á sọ pé o.
0: Àmì o.
2: Adẹ̀tún kí Bọ́ndẹ̀ FM náà pé àpọ̀ ọjọ́ bí o.
0: Àbí o.
2: Àwọn ọmọ Sẹ̀tẹ́mbà pọ̀ so èmi kò ju yín lọ 15 lèmi.
0: Ah, 15 bẹ́ẹ̀ni ó ga jù.
2: Ẹ ṣe ga ẹ̀kọ́ ètò.
0: Yes sir.
2: Àárín yín pẹ́ o.
0: Àmì o. Ẹ pẹ̀lú ọmọ yìí fún mi.
2: 080-0805-35-070-00-241.
0: Nọ́mbà orí ká fún yín sáà.
2: Ẹ fún mi nọmba 3.
0: 3 ìwé mímọ́ bíbélì wo ló parí májẹ̀mú láíláí?
2: Láíláí.
0: Tó parí májẹ̀mú láíláí tó parí Old Testament. Ìwé wo ló parí ẹ̀?
2: Ìfihàn.
0: Ìfihàn májẹ̀mú tuntun rẹ̀ ń sọ yẹn o.
2: Májẹ̀mú tuntun ni ìfihàn.
0: Bẹ́ẹ̀ni. Ẹ̀rọ tí. Ó simple o.
2: Ó simple.
0: M ló bẹ̀rẹ̀. M. Ma. Ma. Ẹ parí ìtókù ma.
2: Malakai.
0: Bẹ́ẹ̀ Malakai ni o. Ẹ ṣe gan. Ẹ lóun lórí afẹ́fẹ́ o. Hello.
2: Hello, ẹ káàárọ̀ orúkọ ètò.
0: Ẹ káàárọ̀ orúkọ yà tí ti ń pè wá o.
2: Tó yà ṣẹ́gun ló ń pè láti ẹgbẹ́dá. Ó yà ṣẹ́gun.
0: Tó yà.
2: Bẹ́ẹ̀ni.
0: Ṣẹ́gun láti ẹgbẹ́dá. Tàbí.
2: Ẹ̀kọ́ ọdún o.
0: Ẹjọ́ ẹ pé nọ́mbà yín fún mi ẹjọ́.

0: orí atẹ́gùn.
1: Number 8.
0: Ẹ parí gbólóhùn ọ̀rọ̀ yìí nínú Bíbélì tó sọ wípé lóòótọ́ ni ẹ̀mí ń fẹ́. Ṣùgbọ́n ṣe àìlera fún ara. Lóòótọ́ ni ẹ̀mí ń fẹ́. Ṣùgbọ́n ṣe àìlera fún ara. Ẹ máa bá a bọ̀ ṣe ti gbọ́. No problem, kò sí wàhálà ẹ máa bá a bọ̀. Gẹ́gẹ́ bí mo ti ń sọ lórí ọ̀rọ̀ Bible Society of Nigeria, tẹ bá nílò Bíbélì ìròyìn ayọ̀, wọ́n á gbé wa débẹ̀. Bíbélì mímọ́ tuntun. Gbogbo àwọn Bíbélì tẹ máa fi kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ lọ́rùn, ó wà níléeṣẹ́ Bible Society of Nigeria. Èyí tẹ bá wò mí, born 929 live, a stream live o. Born 929 live, ẹ subscribe kẹ́ ẹ máa wò wá kété kété. Lórí ẹjẹ́ Adé, Bible Society of Nigeria, àmọ́.

0: ìmọ̀lẹ̀ tán sáyé ó kúnkún kankan kò sì lè borí rẹ̀ ó pè mọ́lẹ̀ lọ́sàn-án ó pọ̀ kúnkún ní òrùn o.
1: Ẹ ṣe púpọ̀ o, gẹ́gẹ́ bí òní ti jẹ́ ọjọ́ ìbí Bond FM. Bond FM pé 39 years kì í ṣọmọdé ọdún o, bọ̀ èmi àti Bond FM àti ń ṣẹgbẹ́ ṣe mọ éèjì mi ni. Mi ni sọ éèjì mi ṣùgbọ́n àkí ń ṣẹgbẹ́. Bond FM ni mo fi táàgì ọjọ́ ìbí tèmi náà lọ́jọ́ tèmi. Àti gbogbo àwọn ọmọ September ọmọ tó mọ kọ́lọ̀ ó darapọ̀ mọ́ wa. Gbẹ̀ngà arójèjì ìyàwó náà wọ́n darapọ̀ mọ́. Àwọn èrò pọ̀ tí wọ́n darapọ̀ mọ́ Bond FM tí àjọ ń ṣe ọjọ́ ìbí ní September. Ní ní kẹ́ni lè ṣe mí ni o. Tá a bá dúpọ̀ orí àná ká lè rí mi ìgbà ni. Ẹ jẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn. Lákọ̀ọ́kọ́ ná mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó jẹ́ kí n jí láyà tàlàáfíà. Béèyàn ò bá jí wá ṣètò gbogbo àwọn tó wọ́n ètò ti close ni ó ká ń sọ lọ ni. Ṣùgbọ́n Ọlọ́run ni wàá lọ ṣètò ó mú mi jí ó ní ogo mo dá ogo ògo yẹn mo dá padà síbi tó ti wá lọ́dọ̀ Ọlọ́run torí mi lè gbà á kò sẹ́ni tó lè gbà á Ọlọ́run nìkan náà ló lè gbà á gbogbo ògo Olúwa ó ṣe o Kristi mo dúpẹ́. Láìgbàgbé olóyè Olúṣẹ́gun Babátúndé Oyènúgà Ayẹ̀rẹ̀ Mákọ̀ Atúnlùṣe of Motionland gbòòrè ẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe o. Èèyàn bí èèyàn ẹni bí ẹni Madam Taiwo Adéogun ìyá ìgbàgbọ́ ìyá bread láti àjà mo kí yín o ẹ ṣe púpọ̀ o. Láìgbàgbé bàbá wa Alàgbà Ọlálẹ́ Yẹru Ben Ọ̀físà bàbá iná láti Ifakọ̀ Agége mo dúpẹ́ lọ́wọ́ yín o. Reverend Dr. Samuel Olúwọlé Ọ̀nà Tóyìnbó mo kí yín ẹ ṣe púpọ̀. Láìgbàgbé olóòtú ètò yìí the charismatic presenter wọn ní charisma tó pọ̀ dókítà tí yóò fi lọ Tunji Ọlálékan JP láti tábà wo ètò yìí tó bá di February ní agbára Ọlọ́run a pé 20 years tí dókítà Tunji Ọlálékan tán ti ń pọ̀ mí bọ̀ mí ìjábọ̀ ọmọ mi ló máa jábọ̀ wá ní kí yẹ ẹ̀kọ́ lọrin ní ọjà ni ó Tunji Ọlálékan rè wò lórí programu mi torí ìhòòhò bẹ ni pé NBC ó gbé yóò sọ ṣáájú ṣùgbọ́n mi ìdáràn sí lọ́rùn rí ọ̀pẹ ẹni fọlọ́ àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ ṣé o. Láìgbàgbé Mr. Joseph Gbẹ̀ngà Arójòjòyè mo kí yín o. Engineer Samuel Olúfẹ́mi Ṣótáyọ̀ láti ọ̀dọ̀ màmá wa ṣé Mrs. Y.O. Ṣótáyọ̀ JP màmá Túnde Onígèlè Lérékò wọ́n jẹ́ ọkọ wọn. Ẹ ṣé púpọ̀ Kristi yóò sọ yín ní ẹ̀sán rẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín o àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ pè mí tẹ́ ẹ kí mi tẹ́ ẹ fi àdárùn mi lọ́wọ́ ẹ pọ̀ mi lè dárúkọ yín tán ṣùgbọ́n àwọn tí mo dárúkọ wọn yìí mo fi tag orúkọ yín mo dúpẹ́ lọ́wọ́ yín o Kristi yóò sọ yín ní ẹ̀sán rere o tẹ́ ẹ celebrate mi àmì lórúkọ Jésù Kristi. Nígbà yìí ká kọjá lọ sí tanks ká dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ràn wá lọ́wọ́ ìdíje ẹ̀kọ́ ibeli ó ti ń tẹ̀síwájú.

0: kọjá lọ sí France.
1: Kadupẹ lọwọ àwọn tí wọn ràn wá lọwọ. Ìdíje pẹbẹlì ló lọ lọwọ lọwọ.
2: Ade Busola kalẹ jaye Baale Otumara Ilufemi Oyewa tí wọ́n wà

ẹgbẹ́ tí sí ìkéde pàtàkì tí yóò ṣe yí ní àǹfààní fún ìlera ara wa àti àgọ́ ara wa. Onifit tí ó wà ní number 1 Owó Lẹwà Street, Tabọ́tabọ́, Agége, Lagos. Ó fi àsìkò yìí pé gbogbo ènìyàn tí ìlera ara wọn bá ti ní ìdojúkọ tàbí àìlera tí ò péye, pàápàá jùlọ àwọn ará agbègbè Agége, láti máa bọ̀ sí gbọ̀ngàn jíìmù ìdárayá tí pẹ̀lú owó tí kò gani lára, pàápàá àwọn tó bá ti sanra jù láti fi ìdárayá jíìmù mú ara wọn bọ̀ sípò. Pàápàá jùlọ àwọn wọ̀nyí: Cutting Edge Equipment, Group Fitness Classes, Personal Training, Nutritional Guidance, Modern Facilities. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 070-18-16-0223 tàbí 081-31-81-9010. A ó máa retí yín o.

0: Ǹjẹ́ òun ni àwọn ìrírí ìrora ọkàn kan kọjá bí?
1: Tàbí òun dojúkọ ipò tí o fi ń ní ìmọ̀lára pé o kò ní agbára kankan mọ́?
0: Èyí gan ló mú kí ẹgbẹ́ Bíbélì Nàìjíríà ṣe àgbékalẹ̀ àkọ́tún ètò ìwòsàn ìrora ọkàn. Darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí kan náà ni 100.92.9
2: ní gbogbo ọjọ́ Àìkú Sọ́ńdè ní déédé aago 5 títí di aago 6 ku ìṣẹ́jú 15.
0: Lórí ètò ìrora ìwòsàn ọkàn láti máa ṣàfihàn àwọn ìlànà inú Bíbélì yìí tí ó yẹ sí ìwòsàn tí ó tún lè jẹ́ kí o gbégbé ayé rẹ lẹ́kùnrẹ́rẹ́ sí i.
1: Eré aládùn àti sọ̀rọ̀wúrọ̀ la fi ṣe àgbékalẹ̀ àwọn ìlànà inú Bíbélì yìí léyìí tí ó ràn ọ́ lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọkàn rẹ.
0: Ètò ìrora ọkàn lórí
2: ní gbogbo ọjọ́ Àìkú Sọ́ńdè ní déédé aago 5 títí di aago 6 ku ìṣẹ́jú 15.
1: Ẹgbẹ́ Bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà PSN ló ṣe onígbọ̀wọ́ ètò yìí.
3: Kí n tó kí àwọn ọlọ́jọ́ ìbílẹ̀ jẹ́ kí n sáré sọ̀rọ̀ lórí ìwòsàn ìrora ọkàn tó bá di ní ìrọ̀lẹ́ lágbára Ọlọ́run ní aago 5 títí di aago 6 ku ìṣẹ́jú 15. Ìpàdé mi pẹ̀lú àwọn ọ̀jọ̀gbọ́n Bible Society of Nigeria lórí ètò ìwòsàn ìrora ọkàn. Ẹ ṣe púpọ̀. Àwọn ọjọ́ ìbí September ń tẹ̀síwájú Ṣọlá Kaka Monday Ọ̀lani 24 September 2026 Apostolic Mother Abiola Adenuga Taiwo Mama Delight Tuesday 22nd of September 2026 ni. Then happy birthday to you in advance Mrs. Abidemi Dele Ebony Zuzi Production 22nd of September ni ọjọ́ ìbí. Ẹni tó ní ká máa kí yín ni Ìyálóde Adébùkọ̀lá Rally Art Adéwálé. Ìyẹn náà ti lọ bẹ́ẹ̀. Bákan náà Taiwo Akinde Kaka 24th of September 2026 jọ Thursday ni ọjọ́ ìbí. Ìyẹn náà bọ́ sí ní agbára Ọlọ́run. Gbogbo àwọn ọlọ́jọ́ ìbí tẹ darapọ̀ mọ́ wa àtàwọn àtàjọ sọjọ́ ìbí papọ̀ ẹ̀mí wa ṣe púpọ̀ ọdún láyé ní agbára Kristi àmì lórúkọ Jésù Kristi. Nípa ti kíni Bíbélì gbémì ẹ̀yin tí Olúwa pè sí ìdíṣẹ́ Olúwa ẹ nílò láti ní ìwé kíni Bíbélì gbémì lọ́wọ́ apá kìíní àti apá kejì. Ẹ pè mí tẹ bá nílò rẹ̀ 08032229979. Ẹ jẹ́ a lọ sí iléeṣẹ́. À ń bọ̀, à ń padà bọ̀.
4: Ìnáwó àti àlàálẹ̀ rẹ̀ FSRCC àti àjọṣepọ̀ pẹ̀lú àjọ tó ń ṣàkóso ìgbóhùnsáfẹ́fẹ́ NBC ń lo àǹfààní yìí láti pe àkíyèsí aráàlú sí ìkọ́ninú wọn nípa ìtànkálẹ̀ àwọn tó ń ṣòwò ìyánilówó lọ́nà àìbófinmu IFOs èyí tó ń ṣàkóbọ́ fún ìnígbẹ́kẹ̀lé àti ìdúróṣinṣin ẹ̀ka tó ń ṣàkóso ètò owó níná nílẹ̀ yìí. Àwa ń fẹ̀ yín gbà yín nímọ̀ràn pé kẹ́ ẹ yẹra fún ìbáṣepọ̀ pẹ̀lú èyíkéyìí nínú àwọn ayédèrú ayánilówó yìí. Ẹ ṣe ìwádìí ipò tí ìwé ìforúkọsílẹ̀ irú ilé iṣẹ́ bẹ́ẹ̀ wà lórí àwọn alátagbà yìí www.cbn.gov.ng www.nacom.gov.ng www.fencom.gov.ng www.sec.gov.ng www.fsrcc.gov.ng Ẹ̀pẹ̀ CBN sórí 0707-338-4828 SEC sórí 0209-462-1168 àti 0916-772-3240 Olùkéde FSRCC.
5: Èyí láti fi tó gbogbo ènìyàn létí pé àwa ọmọbìnrin kan Abíbá Adédèjì ọmọ ọdún 13 tó ń gbé pẹ̀lú arábìnrin alátiṣe Mary ní number 1 Prince Kola Olawuyi Street NNPC Lafẹ̀nwá Ìtìlẹ̀ Àwórí Ọ̀tà Ogun State. Ó ti ń gbé pẹ̀lú arábìnrin alátiṣe láti ọjọ́ 18 oṣù keje ọdún 2026 ṣùgbọ́n ó kúrò nílé látàrí ìyàwó kékeré kan. Gbogbo ìgbìyànjú ni wọ́n sì ti gbà láti wá ọmọdé náà rí ṣùgbọ́n ó já sí pàbó. Kódà àwọn ti fi tó iléeṣẹ́ agbófinró létí ní ọjọ́ 16 oṣù kẹjọ ọdún 2026. Ẹnikẹ́ni tó bá wá rí Àbíbá Adédèjì ó lè sọ Yorùbá dáadáa. Ó dúdú láwọ̀ ọmọ ọdún 13 ni. Ẹ máa pe àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 08090633022 tàbí 08033932853. Ọmọ wa ò ní sọnù.
3: Ètò àwọn tí a máa fún ní ẹ̀bùn tó máa pè mí ní arákùnrin Innocent Cletus láti Ẹ̀gàn, arákùnrin Sunday Rashid láti Ìbèsè, Àlàgbà Tajudeen Àrẹ̀mú láti Ìbèsè bákan náà, Alhaji Bintin Láyé láti Ìkòròdú, Olúfúnmi Láyọ̀ Àjàní láti Ìdímù, arákùnrin Gbẹ̀ngà Adé Arójòjòyè láti Mosin, Tóyá Ṣẹ́gun láti Ẹgbẹ́dá, Olúbọ̀mi Isaac láti Ìdímù, olutoyin oyekunle lati ma foluku omo lara belo lati ikorodu ta ba woju ago wa a ri pe akoko ba wa so re je ka so re to ko di ojo mejo ope mi lo sodo gbo awon nibo wo eto yi o ata to fun alegun lori eto yi e seun christi yo so yin lesson rere loko gbo wa lase ile se rede nigeria lapapo mo dagbere fun wa lori eto toni olooto eto yi doctor theophilus tunji olalekan jp nigba ta won lo button ati akede eto arabirin funke aya adisa ati alaja balikis ibrahim lagbagbe giwa le ise wa mr gbenga fatile esepo ati olufemi ojikutu ti won gbe wa sori afefe ati arabirin ganiyat ashiru belu ba ko do botuki alaja fausiat salako soni gbogbo yi bara tata jo wale agbara bara bata gbogbo ye laki o esepo bi ki se ba five boys eyin kan to pade emi omo yin abro yin ati arakunrin ninu oluwa lojo mejo pelu ase olorun michael oluwafemi adesina jp mr bible lo dagbere fun wa pe ose ye lo se ma je gbogbo wa o won ti rete wa ni church o dabo ni ko christian

àti tó fún ojútùú látọ̀run wá. Ìjọ onígbàgbọ́ Christ Apostolic Church Ọlọ́run Ṣọ́gbọ́n Assembly PS Regional Headquarters Mushin ìpínlẹ̀ Èkó ló tẹ́ pẹpẹ àkànṣe ètò àdúrà alágbára Divine Solution olóṣù mẹ́ta mẹ́ta wọn pẹ̀lú àkòrí ìṣàmì fún ògo Marked for Glory Exodus 33:18-19 ẹ̀yin náà darapọ̀ mọ́ gọ́rọ̀ àwọn ènìyàn tí oore ni ó máa lapa nínú ayé wọn ìgbàlà àsọtẹ́lẹ̀ ìtúsílẹ̀ àlùyọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti ọjọ́ Wednesday ọjọ́ 16 oṣù kẹsàn-án sí Sunday 20 oṣù kẹsàn-án ìsìn àárọ̀ aago mẹ́sàn-án àárọ̀ sí aago 12 máa wà lọ́jọ́ Wednesday sí ọjọ́ Friday nígbà tí ìsìn ìrọ̀lẹ́ máa wáyé láago mẹ́fà ìrọ̀lẹ́ sí aago 8 alẹ́ lọ́jọ́ Wednesday sí Thursday ọjọ́ Friday ọjọ́ 18 oṣù kẹsàn-án àkànṣe iṣẹ́ òru láago 12 sí aago 4 ìdájí ètò àṣekágbá lọ́jọ́ Sunday 20 oṣù kẹsàn-án àjọyọ̀ ìsìn àṣeyọrí bẹ̀rẹ̀ láago 6:00 àbọ̀ àárọ̀ 6:30 a.m. gbọ̀ngàn ilé ìjọsìn Christ Apostolic Church 1/3 CSC Street Ọlọ́run Ṣọ́gbọ́n Mushin ìpínlẹ̀ Èkó ló ti máa wáyé lábẹ́ ìgbàlejò bàbá wa Pastor S.O. Aluko PS Regional Superintendent wá pẹ̀lú ìgbàgbọ́ rẹ kó o sì ní ìrírí ojútùú láti ọ̀run wá Jésù ń dúró dì ọ́.

share.

0: gbẹ́gẹ́ ní aago mẹ́wàá lù ẹ kú ìyálẹ̀ta ìròyìn ìyálẹ̀ta ló ń dé sí etí ìgbọ́ yín láti iléeṣẹ́ bond fm 92.9 onígbòǹgbò ìkẹjà olúfúnkẹ́ àdìsá lorúkọ tèmi iléeṣẹ́ ìkólẹ̀kódọ̀tí lọ́mà títí àwọn àyè kan fún dída ìdọ̀tí sí ojú ọ̀nà àgọ́ palace way àti mú ènìyàn mọ́kànlá fún dída ìdọ̀tí nù ní ọ̀nà tí ò bá òfin mi ní apá lagos island ọ̀gá àgbà iléeṣẹ́ lọ́mà dókítà muyiwa gbadegesin ní ètò ìmúṣẹ yìí wà lára ipa láti rí i dájú pé àwọn olùgbé àti àwọn oníṣòwò tẹ̀lé ọ̀nà tí ó bá òfin mu nípa ṣíṣe ìdọ̀tí wọn lọ́jọ̀ káàkiri ìpínlẹ̀ èkó dókítà gbadegesin sọ ọ́ di mímọ̀ pé iṣẹ́ tí wọ́n ṣe lójúnà àgọ́ palace way dé ilé ìtajà àwọn plaza ilé ìtura ilé ìgbafẹ́ lounge àti ilé ìkẹrùsí warehouse tí wọ́n rí i pé ó ń dákún pípọ̀ ìdọ̀tí ní ojú ìrìnsẹ̀ lẹ́bàá títì àti àwọn àyè tí ò bá òfin mu ó fi kún un pé iṣẹ́ tí wọ́n ṣe ní lagos island dé agbègbè tinubu apọ́gbọ̀n òkè arín àti cmc níbi tí wọ́n ti rí ènìyàn mọ́kànlá mú fún ṣíṣe ìdọ̀tí lọ́nà tí ò bá òfin mu ọ̀gá lọ́mà wá kìlọ̀ ó ní ṣíṣe ìdọ̀tí lọ́nà tí ò tọ́ lè ṣe àkóbá fún agbègbè lórí ètò ìmọ́tótó àyíká ìpínlẹ̀ ó wá rọ àwọn olùgbé ọlọ́jà oníṣòwò láti dẹ́kun dída ìdọ̀tí sí ojú títì inú kòtò ìdaminù àti àwọn ọ̀nà tí ò tọ́ dókítà gbadegesin ní iṣẹ́ yìí wà lára ipa láti mú ìpínlẹ̀ èkó wà ní mímọ́ tónítóní iléeṣẹ́ bond fm 92.9 ti ránṣẹ́ ìkíni sí àwọn alákòóso òṣìṣẹ́ àwọn tí ó ti fẹ̀yìntì àti àwọn olólùfẹ́ wa fún pọ̀pọ̀ṣìṣe ayẹyẹ ọdún mọ́kàndínlógójì gíwa iléeṣẹ́ bond fm 92.9 ọ̀gbẹ́ni gbẹ̀ngà fátìlẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ààbò lórí iléeṣẹ́ bond fm 92.9 láti ọdún mọ́kàndínlógójì sẹ́yìn láì gbàgbé àwọn olólùfẹ́ iléeṣẹ́ bond fm lórí àṣeyọrí bákan náà ni wọ́n dúpẹ́ lọ́wọ́ àwọn lọ́balọ́ba baálẹ̀ ọkọ̀ ìlú ní ìpínlẹ̀ èkó àti àwọn alẹ́nulọ́rọ̀ gíwa iléeṣẹ́ bond fm ní àwọn ètò kan ti ń lọ lábẹ́nú lórí ayẹyẹ ogójì ọdún iléeṣẹ́ bond fm lọ́dún 2027 nípasẹ̀ àtìlẹ́yìn àwọn olólùfẹ́ àwọn alákòóso àjọ lọ́balọ́ba àti àwọn alẹ́nulọ́rọ̀ ọ̀gbẹ́ni gbẹ̀ngà fátìlẹ́ ṣe àdúrà lórí àṣeyọrí ayẹyẹ ọdún mọ́kàndínlógójì iléeṣẹ́ bond fm pẹ̀lú ìfọkàntán pé olúwa yóò ṣe àtìlẹ́yìn fún iléeṣẹ́ bond fm 92.9 láti ṣe ayẹyẹ ogójì ọdún lọ́dún 2027 lọ́nà tí yóò lárinrin ìròyìn ìyálẹ̀ta kò ní jù báyìí lọ ẹ tún darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ wa tó bá di aago méjìlá ọ̀sán ọ̀pẹ lọ́wọ́ olóòtú chidima ọ̀pára ochiekwe olúfúnkẹ́ àdìsá lorúkọ tèmi akú ìsinmi òní ọ̀pẹ láṣẹ lókè ìpẹ ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa.
1: Ìdìmọ̀rẹ́ lójú rí ẹwà fákùkọ o.
2: Ìdìmọ̀rẹ́ lójú rí ẹwà fákùkọ.
1: Ọba òkè lójú rí.

ọlọ́dún ní mọ́dún ẹ̀ lọ́dún. Ení tere èjì tere lọ́jà fẹ́kún. Bí ẹni ni ọ̀nà ọmọdé ń kawó. Bí èjì ń làgbàlagbà tayò. Ṣùgbọ́n ẹni tí ọlọ́run mi bá ṣe ní ẹni tí ó lẹ́mi gígùn ní máa darúgbó láyé. Èèyàn tí ọba sì dàgbà kì í jolúbàdàn. Lògbólògbó mi ìrànlá ṣe òye ìbàdàn kì í kọni lẹ́ẹ̀mejì o. Ẹni ọlọ́run bá ń dá ní ẹlẹ́mi gígùn náà ni máa pẹ́ láyé kí ọlọ́run bọ́ lọ́jọ́ ẹni kò ṣe gba ní ẹni tí ó pẹ́ láyé. Èyí la fi ń kí bàbá wa King Anthony Adeniyi Ìṣọ̀lá Adégeyi Adégori Oyoma Aládé tí ò tèrè nìkan. Happy birthday to you, bàbá. Gbogbo ọjọ́ kejìlélógún oṣù kẹsàn-án ọdún náà ni àyájọ́ ọjọ́ ọdún bàbá. Tí ọdún yìí wá yà lára ọ̀tọ̀ torí pé wọ́n máa pé ẹni ọgọ́rin ọdún 80 years lọ́jọ́ Ṣẹ́gun Tuesday. Àwa la ètò yìí kalẹ̀ gẹ́gẹ́ bí àkànṣe ètò láti fi mọ rírì ìparibiri tí Kingson Adeniyi kó nígbèsè ayé àwọ ọmọ Yorùbá nídìí orin. Bàbá kan ti ń sọ fún mi pé kì í ṣe ọmọ Yorùbá nìkan gbogbo ilẹ̀ aláwọ̀ ni. Bàbá kan tún wá sọ pé gbogbo àgbáyé pátápátá lọmọ Kingson Adeniyi. Gbogbo náà ló sì jẹ́ pé wọ́n gbádùn orin Kingson Adeniyi. Torí ìdí èyí kákó máa sọ pé mímọ rírì ìparibiri tí Kingson Adeniyi kó nígbèsè ayé gbogbo àgbáyé. Ẹni ọlọ́run mi bá pè náà lóyún ẹni ó bá yàn náà ló ṣe lógo. Ìdáhùn tí ọlọ́run bá ṣe lógo náà máa ń ṣe àṣeyọrí o. Aláṣeyọrí ni Kingson Adeniyi. À ń bá Kingson Adeniyi yin ọlọ́run ọba lógo torí pé bàbá pé ẹni ọgọ́rin ọdún lókè pẹ̀. Ọwọ́ àṣẹ pẹ̀kín rẹ̀ kí pẹ̀lú iléeṣẹ́ Bond FM. Torí lẹ́ni tí ṣe ogún ọjọ́ nínú oṣù kẹsàn-án náà iléeṣẹ́ Bond FM pé ọdún mọ́kàndínlógójì 39 years. Ogún ọjọ́ nínú oṣù kẹsàn-án ọdún 1987 ni wọ́n ṣe ìdásílẹ̀ iléeṣẹ́ Bond FM tí wọ́n pè lórúkọ Radio Nigeria 3. Kó tó di pé àwa ti gbàlódé ngbà tá a wo sọ̀n tá a wo sọ̀sẹ̀ àní okọ̀ yóò yẹ ká tó lè blend bí àṣà àwọn iléèbò. Àwa rebrand ẹ̀. Ọjọ́ kínní oṣù kínní ọdún 2005 náà la yí orúkọ Radio Nigeria 3 padà sí Bond FM. Ìgbà tá a ṣe rebranded Bond FM ní inú oṣù kejìlá ọdún 2004. A kó àwọn orin iṣẹ́ tuntun a kó dé inú ọgbà iná ńlá wa. Nígbà tó di ọjọ́ kínní oṣù kínní ọdún 2005 tí a yí orúkọ padà sí Bond FM. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìdí tá a fi pè ní Bond FM. Ìdí rẹ̀ náà ni pé iléeṣẹ́ Bond FM jẹ́ iléeṣẹ́ Radio Nigeria èyí tó jẹ́ pé ó so gbogbo Nigeria papọ̀. Lóòótọ́ ni a ní àwọn rédíò oríṣiríṣi o tí iléeṣẹ́ ní Nàìjíríà ṣe àkóso rẹ̀ àwọn míì gẹ̀ẹ́sì pọ́nbélé ni wọ́n ń sọ. Àwọn míì wọ́n ń sọ àdàmọ́dé gẹ̀ẹ́sì mọ́ gẹ̀ẹ́sì. Àwọn míì sì ń sọ èdè abínibí láì fi nǹkan kan là. Ṣùgbọ́n ní iléeṣẹ́ Bond FM a mọ̀ pé bẹ́yẹn yìí bá ṣe Haúsá tó bá jẹ́ ọmọ Nàìjíríà yóò jẹ́ Yíbò. Bẹ́yẹn bá wá ṣe Yíbò tó jẹ́ ọmọ Nàìjíríà yóò jẹ́ Yorùbá. Torí ẹ̀ la fi ń sọ Haúsá tá à ń sọ Ìgbò tá a sì ń sọ Yorùbá la fi pe Bond FM ní Nàìjíríà kékeré. Nígbà tá a yí orúkọ Radio Nigeria 3 padà sí Bond FM tá a sọ dọ̀tun. Lábẹ́ àkóso bàbá wa tí wọ́n jẹ́ olórí iléeṣẹ́ Radio Nigeria ẹ̀ka ìkóngbani ọmọọba àti Ládé Atóyèbí kọ́lọ̀ ń bá wa délẹ̀ fún ọ. Ọjọ́ kẹwàá nínú oṣù kejì ọdún 2005 la kó àṣà wa kúrò níbi tá a padà sí ibùba wa ní Ìkòyí. Ibẹ̀ náà la sì wà tó yẹ pé a dàbí ẹnu tá a rọ̀ bí òwe láti ọdún 2005 kó tó di ọjọ́ kẹtàlá nínú oṣù kejì ọdún 2014 tá a tó kó àṣà wa tá a padà wá síbí.

ṣeré tí a ti gbọ́n bàbá wa kíńsàn ní adé lórí ètò láàárọ̀ yìí máa pa màmú là bá lọ sójú ogun ó ní ìkẹta bá ní àwọn síbẹ̀síbẹ̀ náà ó yẹ kí máa sọ ìtàn nípa wọn ṣùgbọ́n mo fẹ́ ṣe ní ọ̀rọ̀ látẹnu lọ́rọ̀ ni táwọn bá ní àmọ́ fẹ́ sọ̀tọ̀ ń pa kíńsàn adé ọmọ ọdún mélòó ni wọ́n tó fẹ́ máa sọ̀tọ̀ ń pa ọgọ́rin ọdún ìròyìn ní iṣẹ́ tiwa ní iṣẹ́ ìwádìí àti tí a lọ kọ́ ni gbogbo ẹ̀ náà láti papọ̀ àjáso àjárò lọpọlọ ayé àti gbogbo ẹ̀ papọ̀ a máa ná sórí atẹ́gùn ẹnu iṣẹ́ ìwádìí náà ni ṣùgbọ́n ọ̀rọ̀ kì í sábà dùn lẹ́nu ẹlòmíì tí kì í bá ṣẹ̀nu ọlọ́rọ̀ ìrètí wà wípé bàbá wọn á darapọ̀ wà láìpẹ́ láì jìnà.

àwọn tá a lè fi ṣeré léṣe bọ́ndẹ̀ fẹ́ òun náà ni bàbá wa tí wọ́n jẹ́ ọba alayé ìlú Èkó bàbá a tó jẹ́ pé àwọn ni ọlọ́run ọba ló kó gbogbo àṣẹ ìlú Èkó lọ́wọ́ lásìkò tá a wà yìí ọba lè wà ní bàbá tòde oṣù ọlálẹ́ àrẹ̀mọ akí olórí first olówó Èkó bàbá forward bàbá wọn nínú àwọn ọdún ayọ̀ wọn kún láti ṣe àjọ̀dún òun àjọyọ̀ pẹ̀lú wa bí bọ́ndẹ̀ fẹ́mi ṣe ń pé ọdún mọ́kàndínlógójì wọn ní bákan náà làwọn ń ké ọ̀rẹ́ àwọn king sunny ade pẹ̀lú wọn ní ó kó ọdún márùn-ún àwọn ò tí ìjọba ọdún márùn-ún sí àsìkò táwọn àjọba ni wọn kọrin fáwọn pé àyọ̀jọba léwánú àìjọba kọ òyọ̀jọba wòlíì òun náà ni king sunny ade wọn ni wọn kọrin fáwọn wọn ní ó sì rí bẹ́ẹ̀ táwọn ò ti ẹ̀rọ lọ́kàn pé bóyá àwọn ọmọ àjọba torí pé kò sí ọmọọba tí ò ní wù kó dé orípò wa balẹ̀ ṣùgbọ́n ẹni ọlọ́run bá mi báyàn náà ló ṣe lógo wọn ní king sunny ade kọrin fáwọn gbà ni pé yọ̀jọba tàìjọba kọ òyọ̀jọba lọ́dún 1998 àbí bóyá 2003 wọn ní báwọn ṣe jẹ ọba nìyẹn

ori gbogbo oja fun wa tori ori ti ba je gunogun baba fun lade ko ni fe eda ti ba je ko ro ba fun lobi yoko ayan mo ogogun laye eni ori ba fun se ni sorire eni ori e ba ja fun na ni ma sorire ori wa ko ja fun wa eyin mo ndaruko awon ti won gbe ile ise radio nigeria tiri ro ko to di bond fm ti asin tesi waju mo ni awa ti gbalode laye oko radio nigeria tiri si bond fm ni ojo kini osu kini odun 2005 awon ti won wa tin tesi waju pelu ise ito pe awon na o je ko tori enikan ni o bere ise mo ni enikan ni lana igbe ni ni to awon kan ni won bere awon kan ni won gbe ngba to dari awon kan tun tesi waju pelu re an lati mo riri awa na to je pe a tesi waju pelu ise yi adupe lo gbogbo wa lokun ojokan oreluwo ognaike akinwo bisola balogun akinwo tunje olalekun emi na kera bi o barikisu aya buremo omo ayepola mo ki o ganiatu omo belo aya bashiru ashiru mo ki o temi to pe agoro aya kan mo ki o abi odun folorun so mo ki o blessing na luko mo ki o gugu opata no sise takun takun lai gbagbe monsuru karo wi obo karo mo ki o ade oluokun ade mr pilot mo ki o bukumele so mo ki o ajala lega fausatu salako mo ki o omo soni omo salako aya soni abi mo ki o gugu opata gugu wa na la sise takun takun lati ma mu ki bond fm tesi waju mo ni gbagbe gbo adedeje oluyege ah mo ru fade ni pe mo ye lekun badan o ki o abdatai abdafar fakaru fakaru islam mo ki wona funke adisa o ki o mr bible mo ki o olumide olale mo ki o gbogbo yin patapata gbogbo en to npede to nsoro to nse ti ilo siwaju ni babon defe gbogbo patapata na laki gbogbo yin patapata laki o ori to ke mojisola omo adeniji mo ki wona o ati gbogbo en ti n ba le daroko patapata gbogbo na mo ki e ku ise o gbogbo a ku ise bond fm te siwaju bo se nlo siwaju awa na o ni rele a ma te siwaju pelu re lase ni mari ba se se ajodun odun mokandinlogoji leni lagbara olorun ba a se ogoji odun lodun to n bo iyan o la pepe daada lase ni mari gẹgẹ bi giwa le se bond fm iyan baba wa gabriel gbenga fatile won se fi n tumi leti pe odun to n bo lagbara olorun ba yoo dun yoo larin ti a ba se ogoji odun a pe yin lagbara olorun ba a pe yin bi ise wa a pe yin te ba wa dasi aye se ajodun kankan lodun yi tori pa ngbara de fun bi odun to n bo ni lagbara olorun ba bo se ma jenu se wa ri ti baba kingson ni ade baba ni kin so fun pe laipe laijina bi ileri tawon se awon se n bo wa ba wa lalejo ile se bond fm pe gbogbo wa pata pe ka ma mi kan pe awon ma wa ba wa mo wa ri opolopo atejise latori oju iwe facebook ni o latori agboro kaye ti whatsapp ni ti opolopo awon eyan ti won sa nke wa baba kan ti e soro won ni won gesin o kon olohun san ya shamsuddin akurede ke comrade otito koro one from okirodo community won ni inu awon dun lati se ajodun pelu ile ise radio akoko to je ile ise radio awon to wa ni nigeria pe awon ofi radio osere bi ti wu omo gbogbo yin patapata e se o awon toju iwe facebook won po repete ti won ti ba wa soro laaro yi tinu won dun tayo won kun lórí àjọ̀dún ọdún kọkàndínlógójì ilé iṣẹ́ bond fm bákan náà ni wọ́n pè bá wa king anthony adeniyi ìṣọ̀lá adégẹyẹ adégorí oyè tá a mọ̀ sí king sunny ade pé wọ́n kó oríire pọ̀ ṣe ọdún ọgọ́rin ọdún tí wọ́n ṣe lókè ibẹ̀ gbogbo yẹn ṣé o àdúpẹ́ lọ gbogbo yín ọlọ́run ọba lójú ẹni agbẹ́rẹ́ àti àdúrà wa mélòó afẹ́ sọ tá a bá fẹ́ sọ nípa orin tí king sunny ade kọ tá a bá fẹ́ sọ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹbí báwa ṣe mọ̀ nínú iṣẹ́ ìwádìí wa ọkọjà sísọ ìwọ̀n bá tá a gbọ́ tá a rí tá a gbọ́ ni àwọn kan ń bẹ tọ́ pé àti ẹ̀gbọ́n rárá tí wọ́n ti ṣe sẹ́yìn pẹ́pẹ́ tẹ́yìn náà bá gbé pa ṣe kingson adé náà ló sì ṣòrin yìí àmì ìlú lẹ́fẹ̀ẹ́ sọ ọ̀pọ̀ jù ṣùgbọ́n àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bàbá yẹn ṣe ń tẹ̀síwájú wọn ò kó ọ̀rọ̀ nàìjíríà wọn kò yan rẹ̀ kéré wọn kọrin fún nàìjíríà náà wọn kọrin pé ká fọwọ́sowọ́pọ̀ torí pé ìlọsíwájú òun náà ni ìmọ̀ àmú kí inú ẹ̀dá ó dùn

kí àwọn tí wọn di Bond FM mu tí wọn jẹ kí Bond FM máa ní ìlọsíwájú àwọn ojú ẹrọ wa ògbẹyìn o gbogbo àwọn onímọ ẹrọ pátápátá gan náà lakí ẹyìn bàbá wa engineer Akànbí Akínwọn bàbá wa engineer Kọ́ládé Akínwọn o gbogbo engineer wa pátápátá engineer Báyọ̀ Nlé ni Akínwọn ọmọ Égún engineer Lọ́nà Akínwọn engineer Adéṣínà engineer Tíó gbogbo yín pátápátá ẹ kú iṣẹ o engineer Paul gbogbo yin laki o ani gbagbe awon ti won gbe ati oju iwe awon onimo ero wa ti won gbe wa to ye ko won gbe oro wa kaye to ye pe awon ni mo mu awon ti igbalode wonu ile ise wa aki akintola baba femi ati ikeji re to ye pe o mu ise re lokokudun ti ma nji kutukutu wa ti bi ise iyan ade femi ojikutu gbogbo yin patai ku ise o e je kin sare wo oju iwe boya mo le ka awon nkan die ti awon yan ko olorun so ya samson ni aja e to ti debi na ah o to e fe ran bo de fe lo to e ti wa soju e seun isaac ibrahim akande won ni e ko odun ase samodo abdullah faruk lola won ni congratulations olajumo ke musmola won ni e ka re pe to sa igbe adu oluwa mama wa adini kasali sunu lati ofin gbogbo won ni oga ati omo se ah e ba mi fi ibadan sile iti un wa so fun mi pe adeleji ni mo daruko un no won ba wa dasiko oga ati omo se e ba mi fi ibadan sile o boya ko gboroko re ti e o gboroko ibadan gbolopolopo mo mo ni ibadan gbolopolopo gbogbo yin pata e se o eh agbola kinbuwa won ni congratulations to a unique radio station e se o olajumo ke musmola won ni e ko odun ase samodun lagbara olorun gbogbo yin patapata e se o ẹ ṣe ọ̀dà náà ẹ̀ẹ́jẹ́ kí a máa dọ́gbọ́n ṣẹnu nídé síbi níbi tí a wà yìí ní agbára ọlọ́run ọba àṣẹ ọdún ọdún àtúnṣe mi bẹ́ẹ̀ náà ládẹ kí bàbá wa king sunny ade ìpè ẹ̀kọ́ orí àjọ̀dún ọgọ́rin ọdún yìí o bàbá wa olówó èkó bàbá wa ni wọ́n ní kákìnyín pé èèyàn dáadáa ni àwa náà sì mọ̀ bẹ́ẹ̀ torí pé láti bí mo rántí pé mo nígbà tí bàbá ṣe ogójì ọdún african beats àwà ní kò yín gbà yẹn mo gbé ohun ogun wá sórí rédíò àtijọ́ yẹn láti ra gbẹ̀yìn síbẹ̀síbẹ̀ bàbá sùn rántí mi níbi ta ti pàdé ní òde ayẹyẹ kan ló mọ àrùn wọn tún kọ àtúnjì látọdún yìí ọlọ́run ní bọ̀pọ̀ lọ́nà jẹ́ bàbá kingson ní adé ẹ ti bọ̀ pẹ̀ fún alágbọ̀n ọlọ́run ọlọ́run bá lọ ẹ̀mí yín mo kí ọ̀rẹ́ mi adédayọ̀ adégẹyẹ orí ọ̀fẹ́ ẹkùṣẹ́ takuntakun láì gbàgbé charles ogundípẹ̀ gbogbo àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ bàbánú ẹ ṣeun a máa tun mu baba akinson ade wa si eti igbọyin lagbara ọlọrun ọba nigbati won ba de lati rin ajo ti won lo koda igbiyanju won lati pe ki won pe sori ategun laare lati ba soro ni ibi ti won wa boya oju opo ati ategun o na lori bakan bakan sugbon baba se ileri pe laipe laijina gbogbo eyin olulufe won patapata gbogbo eyin olulufe le se Bond FM baba ni awon ma wa nibi tara susi pelu wa ni agbara ọlọrun laipe laijina ọlọrun baba wa lora emi baba a tun bo ni won pe won pe fun wa lase mare gbogbo e ti n gbadu le patapata gbogbo na mo ki o mo ri pe gbogbo le nife ati baba da si eto yi ni aro yi mo dupe opo lowo gun e seun ọlọrun ba n dupe fun yin ọlọrun ba n duro ti yin ge mo ye so ge baba wa ti won je gbe wa le se Bond FM baba Gabriel Gbenga Fatile se so won ni todun to n bo won ni yo tun ni kini ju bayi lo mo ti ka ọlọrun se ajayi samsudin ni otito koro won ti so won si soro won ti kiwa won ni a no so pe number 1 registration ni gbogbo aye báwo o náà ni Bond FM ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ àgbà tí wọ́n mú gbà mí wọ́n ṣùgbà mí tán bá mi ṣètò tájú wa ń bí mo dúpẹ́ lọ́wọ́ ganiatu bello ayabaseru aseru àtìdájú ló débi ọṣáájú èmi gan débi mo kí ẹ o mo ṣe ìrànlọ́pọ̀ kúndùn ọpọ olúfúnkẹ́ àjà olúfúnkẹ́ ayé àdìsá mo kí ẹ o ìdúró ẹ̀ gan ọjọ́ta jẹ yóò gidi olúwọ́pọ̀ bákan náà ajá barikisu Olabinpe ọmọ Ayépọlá Ayaburemo kùṣẹ́ o ẹkùṣẹ́ takuntakun láì gbàgbé Ajala Liga Fausatu Salakọ Sanni mo kí ẹkùṣẹ́ mo kí Ojikutu lẹ́ẹ̀kan sí Bàbá Fẹ́mi Adéfẹ́mi Ojikutu ẹkùṣẹ́ o ló kọ gí wa lè ṣe Bond FM bàbá wa Gbenga Fatile àti màmá wa tí wọ́n jẹ́ olórí oko fún gbogbo olóṣèlú Nàìjíríà tó ń bẹ ní Èkó ìyẹn màmá wa ọmọọba Dénìkẹ́ Wúrọ̀lá Adégòkè Nàmófinkè Tójí Ọlálékan ló kọ mi lágbára ọlọ́run bá aṣẹ ọdọọdún yìí

ìfọ̀kànbalẹ̀ àti ẹ̀yìn àtayà yín kẹ pẹ́pẹ́pẹ́ bí ọmọ orí ṣe ṣe nílé àárọ̀ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ rí tẹ̀lékó mọ rírì yìí happy birthday sir long life and prosperity olùkíni rítẹ̀ lagos state members lábẹ́ state chairman aliadi kọ́lé samson àjàlá kausara ọ̀pọ̀

0: aṣàdúrà fún iléeṣẹ́ rédíò bond fm wípé ẹ̀mí gúngùn àti àlàáfíà òun náà ni gbogbo wa fi lògbà
1: àmì ẹlẹ́dàá
0: látòrí ọ̀gá pátápátá débi tó dé nítorí àkókò bákan náà bí bond fm ṣe ń ṣe celebration 39 years lénìí ká máa kí deputy governor dr ọbáfẹmi hamzat kadri báwo náà wọn kú oríire ọjọ́ bíi tèmi ire wọ́n tọrẹ ni o olóríire ń bó olóríire tòwò pọ̀ àwọn retail lagos state road transport employers association of nigeria lábẹ́tẹ́ chairman alhaji kasara wọ́n ní ká máa kí deputy governor pé wọ́n kú ewu oríire ọjọ́ bíi tèmi bí wọ́n ṣọ̀pọ̀ ọdún wọ́n tún wọ́n ní ká kí bond fm náà wípé wọ́n kú oríire táwọn náà pé 39 years ṣe rí i pé ire ń wọ́n tọrẹ ni ká má fàmí fàágùn sí orúkọ tèmi ò yí padà ààrẹ musba alade baba ezi ẹ kù sí mi tòní ẹ máa bá a ká lọ lórí ètò.
1: ẹ bá wa dúpẹ́ o ọdún kọ́kọ́ ní ìlọ́wọ́jì lórí afẹ́fẹ́ ẹ má ẹ bá wa wẹ́wọ́ máa bọ́ńdẹ̀ bẹ̀ gbígbín láàgbín gẹ̀ẹ́dẹ̀ ìlọ́lá lọ́rọ̀ èké ó jura wọn lọ. ẹ àbàdé olórúkọ tèmi jẹ́ mustapha suleiman gbogbo ẹ̀ náà lọ́dọ̀ àmọ́ra wọlé ní ọdún kọkàndínlógójì ṣíṣọ́gbọ́
0: araba ọlọ́run ti bẹ́ẹ̀ ṣe jí ẹ̀mú àní àwọn ànítòsí tó bá ṣe tán
1: kó ìwọ ká mọ̀ pé
0: eléyìí tí ìwọ compost yẹn o ìwọ dìsáàfù kankan o n tó bá wá dìsáàfù lẹ́yìn èmi ò mọ̀ ẹ̀ka tẹ̀síwájú ní orí ètò lẹ́nìí ní abala àmọ̀ràn ìwà àlàáfíà gbarawa lámọ̀ràn àti barawa sọ̀rọ̀ lọ́sẹ̀ tó kọjá wípé ìwà láàrin àwọn onílé ìjọsìn àwọn ọmọ ìjọlẹ́yìn àwọn ọmọlẹ́yìn jésù òun la fi bara alámọ̀ràn wípé bí wọ́n ti ń ṣe sí àwọn adarí wọn tá sì ní irú ẹ̀ kò dáa stop ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe
1: bẹ́ẹ̀ mọ́
0: láàrin àwọn olùṣọ́ àgùntàn lónìí ìwà àwọn ẹlẹ́sìn kejì tá a mọ̀ sí mùsùlùmí ẹ jẹ́ kí agbẹ̀yẹ yẹ̀wò lónìí nítorí ìlànà tí ànábì tó filẹ̀
1: lónìí
0: wọ́n ń tẹ̀lé ẹ̀sìn islam kan náà ni ṣùgbọ́n lóríṣiríṣi la ní ìjọ lábẹ́ ẹ̀sìn islam a ní nawarudeen a ní azarudeen a ní nazrat a ní korib a ní gari islam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nítorí àkókò gbogbo àwọn ọjọ́ wọ̀nyí lábẹ́ ẹ̀sìn islam náà ni wọ́n wà mùsùlùmí òdodo sì ni gbogbo wọn ṣùgbọ́n àwọn ìwà kan jẹyọ tá a rí wípé kò yẹ kó máa rí bẹ́ẹ̀ láàrin àwọn ọmọlẹ́yìn àwọn pápá jùlọ àwọn tí wọ́n ń kírun lẹ́yìn àwọn imam fún àpẹẹrẹ nínú ìlú tí wọ́n bá yan imam ẹ wò wípé ó ṣeéṣe kó jẹ́ ọmọ ìlú gangan òun ni imam a wà rí inú ọmọ tó ń kírun bóyá òun náà ó mọkéwo ó wá mú ìjọ wá sínú ìlú yẹn bó ṣe wá mú ìjọ wá sínú ìlú yẹn ó ṣeéṣe kó jẹ́ wípé òun náà ní ẹ̀ka ibì kan tóun náà fi ń ṣe mọ́ṣáláṣí tó bá di báwo èèyàn fẹ́ kírun ó máa gbọ́ èmi ò lè kírun lẹ́yìn síkírù èmi ò lè kírun lẹ́yìn síkírù èmi ò lè kírun lẹ́yìn síkírù ṣé síkírù jọ mọ̀ọ́dún ni ṣé síkírù ó jọ mọ̀ọ́dún wa ni irun ọlọ́run lẹ́ ń kírun fún ọlọ́run náà ni gbogbo yín tẹ̀lé awòye yìí wọ́n mọ̀ á sọ pé síkírù kì í ṣe ọmọ ìlúwa síkírù kì í ṣe ọmọ ìlúwa tó bá jẹ́ pé ọlọ́run àlá ni gbogbo wa ń kírun fún tó bá jẹ́ àgbékalẹ̀ tí àná mọ òsàlálẹ̀ òsàlà tó gbé kalẹ̀ òun náà là ń tẹ̀lé ìbá àmàjọ ọmọ ìlú tó bá ti mú ẹsẹ tó mú ìjọ wa
1: mọ ìyá yín ni
0: gari islam ló mú wá ni o nawarudeen ló mú wá ni o kọríbù ló mú wá ni o ẹja kírun ní ẹyin ẹyin ló bẹẹ èyí tó wàá ṣe kàyéfì ibẹ ni wọn bá pàdé lóde wọn bá pàdé lóde bá a bá lọ ṣẹ́ǹsì wọn máa gbọ́ àfàsúlẹ̀ àní fún níṣẹ́ àfàsúlẹ̀ àní fún níṣẹ́ àní fún níṣẹ́ nǹkan báyìí ló ṣe ń jẹta gbogbo eléyìí àwọn tó sì ń tẹ̀lé yín wọ́n ń wò yín ó máa gbà ṣáwọn èèyàn tó pera wọn ní èèyàn ọlọ́run ni wọ́n ń ṣe báyìí tó kọ́ lọ́wọ́ bá láàánú kò fi wá mọ̀nà ni àwọn àbá alágbára sọ pé ìdí náà
1: ṣèwádìí tàbí mùsíkì
0: ọba afinimọ̀nà
1: lọ́lọ́run
0: ẹnìkan ò lè gbèjà ọlọ́run ọlọ́run fún rẹ̀ òun ló lè gbé ìjà rẹ̀ àmọ́ràn ni o òun làwọn ń gbà yín ní orí ètò ní abẹ́ bẹ́ẹ̀ ní àná òde yìí àwa ní orí ọ̀fẹ́ láti wà nílùú abẹ́sán state ní ìpájà lọ́dọ̀ bàbá wa aládùá èjìdé tó ń pè ní ògòsíénì tó ń ṣe 50 years ní ministration wọn ìyẹn fún iṣẹ́ ìránṣẹ́ awon eja ko ja ko wa nkale aba baba wa pade agba pede pede baba wa habe fagboro achief odoka erijiyan of ekiti ati achief ifawe mimo ayide ajanaku araba ojokoro loni egbohun araba ojokoro nigbati o ba ti to asko aki baba wa lekan baba wa abe fagboro nitori ngba ton riwa yi se awon mayi na omo ni e a mo ni be ni baba oju ona lewa aregba pede mo ni be ni baba oko amura ma gbon bi kan na ni aja ya ba kan na ko so ni awule ni okoju e ka lo gbohun araba ojokoro e ka lo gbohun araba ojokoro
1: agbawo ifawe mo ide aja mi mo je araba ti dipo ojokoro abe kabisi oba rile wa oluwa la be tai oba ti ojokoro mo je kabisi mo ri abi bakon na rin

0: ayẹyẹ ọdún méjì nípa state chairman ẹgbẹ́ retail eko iṣẹ́ owó ọlọ́rọ̀ ọba láàrin alhaji kọ́mi samsudeen ajala kansara pé ọdún méjì lórí pé state chairman ẹgbẹ́ retail eko alhamdulillah monday 28 september ní àkàsí àdúrà yóò wáyé ní retail secretariat office akẹsàn pẹ̀lú àdúrà fún àwọn ọmọ ẹgbẹ́ retail láago méje àárọ̀ 7 a.m. pẹ̀lú àwọn ètò ọlọ́pàá special prayer fún àwọn akọni ẹgbẹ́ retail tó ti papòdà bíi comrade adéfowópẹ̀ ọlọ́rọ̀dé àti ẹjọ́fẹ́mi ajẹ́wọlé lọ́jọ́ náà ni wọ́n fi orúkọ olóògbé adéfowópẹ̀ ọlọ́rọ̀dé sọ orúkọ retail house akẹsàn pẹ̀lú pípín ẹ̀bùn fún àwọn ìyàwó àwọn ọmọ ẹgbẹ́ retail tó ti papòdà àgọ́ mẹ́wàá àárọ̀ ni wọ́n sì ó mọ ìròjù látẹnu ṣe ìwà bí lágbájì gbogbo retail southwest leaders ni ó máa wà níkàlẹ̀ lọ́jọ́ náà lábẹ́ leader alhaji titilayo akínbùyẹ fẹlẹ àti retail southwest chairman comrade olúwàgbẹ̀ngà àgbẹ̀dẹ chairman of the day honourable pastor cornelius ojalabi lagos state apc chairman 2 years anniversary councillor in office iṣẹ́ ọlọ́run ni operate super.
1: Ọ̀rọ̀ balẹ̀ ó dì tán. Ìparíri iṣẹ́ àkàṣe ńlẹ̀kẹ̀lẹ̀ léyìí tá a fẹ́ ṣèkú jáde ẹ̀. Ó yẹ kájọ gbé e lárugẹ ni o. Invite our esteemed guests and well wishers to the historical good lord by high chief Ajibose Ndadele Melamu. Balẹ̀ fún Lọ́sàlàn. Titled Forge in Silence. Ṣé ni àṣírí bí Faransé sínú ìwé náà? Tá a fẹ́ ṣíṣọ lójú ẹ̀. Ìpàdé di October 1st, 2026 at Success Event Hall. 82 Old Water Road, Ẹ̀kọ́rọ̀ Ogun State. Time 11 p.m. Seed Chairman of the day, Engineer Vincent Chigoro, guest speaker, Honorable Barrister Nurdin Akinbello, Baron of Ofata, Woodland, and Commissioner for Justice of the State. Royal Fathers of the day.

Super, Enigugu àti Àlàáfíà làwọn ọmọ ẹgbẹ́ Road Transport Employees Association Nigeria Lagos State Lábẹ́ State Chairman Aladi Kọmi Sáfsì State Àjàlá Kausara tọrọ fún ọlọ́jọ́ bí òní Dr. Bafemi Kadri Hamzat Deputy Governor of Lagos State wípé bàbá wa Hamzat ẹ̀kú oríire ọjọ́ bí i ìtọ́dún yìí ọdọọdún ni Lásogún ọdọọdún lẹ̀wà ń wà ọdọọdún ni ṣúyọ lórí èbì ìwọ̀n ogúnlógún wọn kì í kú ní rèwerèwe ẹ ò ní ṣubú ara ẹ ò ní ṣubú ẹ̀mí àjíǹde ara yóò túbọ̀ máa jẹ́ fún yín o kẹ́gùn lẹ́mìí pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ àti ẹ̀yìn àtaya yín kẹ pẹ́pẹ́pẹ́ bí ọmọ oúnjẹ ṣe nílé àárọ̀ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ rìtẹ̀n nìkó mọ rírì yín happy birthday sir long life and prosperity olùkíni rìtẹ̀n Lagos State members Lábẹ́ State Chairman Aliadi Kọmi Sáfsì Àjàlá Kausara Up Road

0: mọ baba wa olóògbé Alhaji Isaka Saliu Ayinde ti gbogbo èèyàn mọ̀ ní olówó Súlè tó jẹ́ ààrẹ Adílé ìlú Ìjẹ̀bùn nígbà ayé wọn wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fúgbé ayé bàbá wọn tí wọ́n fọ ayé sílẹ̀ níjọ Thursday ọjọ́ kẹtàdínlógún oṣù kẹsàn-án tí wọ́n sì sin wọn ní sílànà ti mùsùlùmí nílé wọn tó wà ní pápá bọ́sọ̀bù Ìjẹ̀bùrú àwọn ọmọ bàbá wa látòrí alàgbà Shakiru Saliu Shèkì Shèkì Fadiu Kọ́dírì Ibrahim Oríyọmí àti àwọn ọmọ yòókù wọn dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹbí gbogbo afẹnipẹ́re ẹbí ilé ìyá ẹbí ilé bàbá láì gbàgbé gbogbo àwọn tó wá pátápátá wọn wá gbà ládùúrà pé àwọn ìyá àwọn tí bàbá fi sílẹ̀ ọdún ajì síra wọn ọ̀pọ̀ ọdún la máa ṣe láyè ní ọdún 24 la máa ṣe fìdá pẹ̀yà bàbá tí ẹ bá wá ń gbọ́ alàgbà Shèkì Shèkì òun ni tó ṣojú fún gbogbo ọmọ bàbá yòókù àwọn ni wọ́n ń kéde pé a ó gbẹ̀yìn arúgbó wa o.
1: A gbẹ̀yìn arúgbó wa ní àṣẹ Èdùmàrè ní kó tó di pé a ti lọ sí ibi àmú ìdáhùn ìbéèrè wa wá jẹ́ kí a sáré mú eléyìí Saturday tó ń bọ̀ yìí Saturday 26 òun náà ni àṣekágbá ìsìnkú Alhaji Fatah Adio Mátànmí ti gbogbo èèyàn mọ̀ sí bàbá Ikí mọ́ nílùú Ọ̀tà ní iwájú Palace Ọlọ́tà Saturday tó ń bọ̀ yìí ni àwọn ọmọ tí wọ́n ní ká máa kí gbogbo èèyàn pé wọ́n kó ìpalẹ̀mọ́ Kọmre Wayidi ọmọ Alájà tó wà ní ìlú Tòtó First Caterpillar ní Tòtó òun náà ló ní ká máa kí gbogbo èèyàn pé wọ́n kó ìpalẹ̀mọ́ Yèyé Oge Ikímọ́ Aya ìlú Akírẹ̀mí nílùú Ìjẹ̀gun àwọn náà ní ká máa kí gbogbo èèyàn kó ìpalẹ̀mọ́ pẹ̀lú White gbogbo wọn pátápátá ọmọ Alájà Adoni Alápẹ̀ni lábẹ́ bẹ́ẹ̀ Kọmre Àbáyọ̀mí Bẹ́ẹ̀yí Òkú Kausara ọmọ Ràbà nílùú Ìkọ̀tún Wọ́bẹ̀s ní gbogbo èèyàn pé wọ́n ní ká kí ọba Gbadabi Aziz wọ́n kú dédé àsìkò yìí wọ́n dẹ̀ kí gbogbo NURTW nílùú Ìkọ̀tún lábẹ́ bẹ́ẹ̀ náà mú kí bàbá wa ọba Mudashiru Salaudeen Alade Ọ̀dẹ́jọbí láì gbàgbé Baálé Òtúmọ́ra àti Baálé Òkí nílùú Ìyànàpájọ́ Baálé Òkí GM ní kínkín dáadáa wípé ẹ ṣáà máa bínú ní.
0: Ní báyìí àbí àwọn òkè ọ̀gbẹ́ni Wasiu tí gbogbo ẹ̀mọ̀ ní church tó ṣèrántí bàbá rẹ̀ olóògbé Adélaní Àyìnlá ọmọ àti ọmọ wọn ní ìlú náà pé fún ìrántí bàbá tí ó ṣe ọ̀pọ̀ ọdún nìwọ náà ó ṣe láyé ọmọ tọ́jú ìwọ náà lágbára Ọlọ́run a ó gbẹ̀yìn arúgbó wa.
1: Tí àbá fẹ́ rí ẹni tí ó gba ìbéèrè wa lónìí àgbààgbà mẹ́ta ọkú sórí àpàtà àrégungun wọn Èkó lónìí Abdulsalam jarunpá títí jarunpá okùn díẹ̀ kó gbà Èkó lónìí ìtumọ̀ ni Yorùbá dùn lẹ́wà Yorùbá dùn dédé àwọn alájì wọn tó bá ń da Yorùbá lẹ́wà àwọn akẹ́ ìbàdàn bọ́ lọ́pọ̀lọpọ̀ ó ti gẹ̀gùn gẹ́rin bí ẹlẹ́gbìn ṣọ́gbọ́n. Lórí ètò lónìí ọba lálẹ́rìn àgbẹ̀ adúpẹ́ bàbá ànífi ń ṣàwátì àárí pẹ́pẹ́pẹ́ Alájà Fátímọ̀ Fátís ọmọlára Àlàkẹ́ you are welcome you are back to Lagos State Alájà Fátís ẹ bá mi kí ṣe Hamzat dada bákan náà ká máa kí gbogbo ẹ̀yìn rẹ̀ pọ̀dù ọmọ ìlú lérò ní Ìjẹ̀gun pé ní ìpàdé bàbá Adéwọ̀yà kìíní olórí ètò
0: yìí ń bọ̀ látòkè ni o
1: ànífàmì fagun sí ẹ fẹ́ pè mí 09030597512 òun ni kí ẹ pèsè
0: alábẹ́rẹ́ ọdún à ń bọ̀ ní Ìjẹ̀gun àti fẹ́ẹ̀ dé bàbá

0: ẹkù dédé àsìkò ìgbogbo olólùfẹ́ tó wà ètò yín
1: lágbègbè wa
0: gẹ́gẹ́ bí ìse wa tó ti kalẹ̀ rẹ́bà gbàgbé níjẹjọ́ adágbére lórí ètò yìí àwàláyà wà láàyè
1: ara rẹ̀
0: ọ̀pẹ́ náà láàmàdù lọ́wọ́ ọlọ́rọ̀ ọba àwọlé pẹ̀lú king sunday the way forward náà ni tipa aṣọ ọgbà náà lọ́jẹ́ pé
1: a máa ń dá fún ìgbà
0: ọlọ́dọọdún láàárọ̀rọ̀gbó
1: kí ilẹ̀ wí bẹ́ẹ̀
0: ọdọọdún
1: làárà òsà ọdọọdún làárà mòbí lórí àtẹ láti lábọ̀dọ̀ kárí àyíra.
0: King Sunday Ade ọba àjùjú ayẹyẹ ọgọ́rin ọdún 80 years tó jẹ́ pé gbòde kan aláàdọ̀ ẹ̀ jákèjádò àgbàlá ayé dáadé bàbá ẹlẹ́sìn ní bàrígà àṣeyí sàmọ́dún
1: bàbá ẹlẹ́sìn fọ̀fọ̀ ẹ̀ṣẹ̀ fọ̀fọ̀ ní bàrígà
0: àṣeyí sàmọ́dún àṣàmọ́dún sẹ̀mí
1: ìgbọ́dún ìgbọ́dún ọdún kan ni
0: báwo lè fọ báwo lè fọ
1: wúre ọdọọdún ní bàbá wọn máa bẹ nínú owó ọlá ẹkú tí í ṣe baálẹ ọrọ lágbára ọlọrun elédùmarè àìsàn àrùn tí kìí jẹ kí yàn gbádùn ọjọ ogbó ọlọrun yóò lè jìnà sí wọn yóò wá fi àlékún àlàáfíà ara ìfàyàbalẹ yóò fi rọpò kátó bàbá rí bàbá nínú ayọ nínú ògbó nínú ọlá wọn ni wàá lọ sí orí kan ní ẹpẹ bóyá ldc kò sáà tí ìpẹ púpọ ní a tó ń dàlú ibolẹ bí ọdọ làwọn àti àwọn ọ̀nífẹ lọ́jọ́ ń jẹ̀wọ́ ọ̀rọ̀ láàrin ara ọgbà ọdún yóò sọ pé bàbá onírù ló jókòó ẹ ní kí onírù onírù wọ́n ti fẹ́ kí onírù mo rò pé ẹni tó kọ orúkọ yẹn bóyá kò yẹmọ sáà mi wọn tún fi wọn bá fún bàbá ṣe yẹ pé bàbá sọ pé ilẹ̀ àwọn èkó lẹ́wà yìí wọ́n á mú ilẹ̀ wọn oníjẹ́ lọ́lé bàbá rẹ̀ èmi á dé lè lára àwọn àánú tó lọ ní kí bàbá wa king sunday ade kí wọ́n rí gbà nìyẹn pẹ̀lú bí ọjọ́ ṣe ń lọ lórí ọlọ́run tó ní kí làákàyè kọpọlọ yẹ kó tó máa jí pépépé lágbo ọlọ́run elédùmarè ọpọlọ náà kò ní dì mẹ́rí ẹ kú ọdún bàbá ẹ kú yẹnu bá a ṣe ń kí bàbá náà lábàá kí bọ́dẹ fẹ́ bẹ̀rẹ̀ sí lọ sí láàyè pé ọlọ́dún àwa náà ọdún mọ́kàndínlógójì 39 years kò rọrùn tí iléeṣẹ́ bọ́dẹ fẹ́ tí ń dábí ẹdún tó rọ̀ bí òwe kò sígbà tí a máa ń kí bọ́dẹ fẹ́ síta pé báàsì ìfikàgbà pẹ̀lú àwọn rédíò tó kù ewé olúborí tọ̀nà iléeṣẹ́ bọ́dẹ fẹ́ ló máa já tó gbogbo gbà
0: wàsí sọlá ní ọmọ tọmọ kọlọ bẹẹ nara bá ní bàbá ẹni abálábà náà ni bàbá ìdúró ń ṣubú láyọ náà ni oríire wa ń gorí ríire ọlọrun ṣe o torí pé abánikàmá wo ni ẹsẹ fẹ bọ́ọ̀dẹ fẹ tó mẹ́nuba ikọ́ gidi lòun wú ogúdọ̀ oṣù kẹsàn án ọdún 1987 náà lọ́jọ́ pé múlẹ̀ tọrọ gáfà ikọ́ oríire lòun wú nígbà sọ́ọ̀dìnk bá ti wọ rútì bisikíìtì náà wọnú ẹ gbẹgbẹ́lọ̀ mọ mú nǹkan jáde ni ọmọ pa àwọn ejò olúwa yìí tọ́jọ́ olú bá sí tọ́ ajẹ́ pé nǹkan tó jẹ́ dànù tẹ́jọ́ olú rẹ bá ti yẹ pé ọkọ̀ ọ̀rọ̀ kábi tó wà wọ́n jẹ́ pé
1: torí
0: jẹ́
1: wọ́n ní ká ti pẹlẹpẹ ká fi bọ́ọ̀lù jẹ bóyá ìjọ náà máa gún ọ̀la kó jẹ pé
0: wọ́n
1: máa jẹ́ ìbá fẹsẹ̀ lù kó yẹ jọ jẹ àwúrí bá di ọ̀tún la ó lè jẹ́ ìbèrè pọ̀ àti ìfọkọrẹ́ bá adijọ́ mẹ́rin ìjọ wednesday kọ́ nìyẹn wọ́n nílò mú mi ní oúnjẹ orí tó wà mẹ́rin náà apọ́nrán káfí ẹ̀sẹ̀ tàwọn padà gírì bá a sì máa ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ táyì kásẹ̀ gbẹ́lẹ̀ ni ìyàwó awúrọ̀ ládẹ́rẹ́gà dégòkè
0: gà
1: ìyá ti lọ fàpẹ̀lú bọ́ tilẹ̀ pé ewédú pẹ̀lú gbẹ̀gìrì
0: ni ranpe la se tele yo to ba di odun to nbo
1: yes
0: ti bon le fi o pe
1: ogoji odun 40 years
0: Allah be
1: wa ko ja be bi aje lo ni ama ha moto lojo yi
0: oye na nu
1: pe awon ti aje listeners bod fm mu bod fm pe so ogoji odun kokoro moto re moto ayokele ti oye re do ma kita tata ama gbe eyin le se danla ka ma kan sara si awon market awa ni lati ibada Dorothy Arelu wa sodo madam omoye wa sodo awon motu oyedoko awa lati ogusoya awon shakiru aloba loki gbe bi lawa fi suru won ti kawo
0: mo se nda ko e to so ko e fe ri pipo ju ibadan o ran ti aburo mi ayo dele hollight o ran ti re de ina se pataki o ran ti ore wa spanos baba na ina se pataki
1: awon eropo repete eropo repete e ba nda ko spanos baba e a mo nda ko uchama olufemi Rachel don wa be lara won bucketers wa na ni e to do ri o bi da re ko yi
0: Se maketa wa na ga maketa to je ko wa ni Ibadan ko. Omo yen ni.
1: Omo yen ni. So bo ti kan lu feed by bo to yen ma ja ko do bo. So ka ta wa ba foro lo Bola bo ibi PS media. Ko bo de bo to yo owo lo jari lo do tin bo. Ta fi ta won te n bo bo da fem lore o. Wo mo jari wo mo ni so won.
0: Aba me kuro na lo nki wa na. Akima Musa lagagbe ambassador yinisa aye ni roma alaga beautiful egbe apede won ni akose apopo se odun kokadi logoji 40 years todun tin boy ni pe alade ni agbara mo tun wa lala kan sugbon ko ye kin ti be ni mo so fun management ni pa yin ibi ta won lojo ti tori ko ma je pe awon order radio won to lo jin ye mo ko to ni pa yin sugbon ti mo la yen ko seto ye tan pe ni fetra broadcaster ye ta ba sa gbe kale re awon pupo awon to je pe awon ile se alada ni ina ogba na la ma lo ni agba sugbon ma je ki nbe
1: se ki sabe ki bi agba ibadan fe mu imoran wa pe ki won lo se inawo ni oke mo po nbadan
0: ira won o
1: to re di ko le loyin o
0: ele gan won wa gba form ni
1: oke
0: ko le do to je pe wa na je wa gba form to je pe owo to ti be wole si ile apo re do nigeria ko se to ti leto yen lowo ko se to ti leto lowo ma ko so fofo
1: e pa te o fa ba le ti gbo eto yen e lo wo pe be lo gbo egun ololuwa o
0: ye ko owo Come on, Idowade bi pe emi na kere nu aye
1: ah so pe kere baba
0: so ti so ti
1: aye la do 1984
0: so ti emi se
1: o re ti wa 84
0: o mo kan ta to wa
1: ni bele ko ni bo da bo de
0: yo ko ro re Abiola Peter to je GM Radio 1 Mr. Perspective una ru e ga dede wo wa ni Bond FM wo ni Radio Nigeria Mule FM ni kure kwa je ka gbo re na ni Radio 1.5 number to wo so so bi pe ami o atoma lola o ati idowu sobi o ago mesan lese ago mesan abo lale odo amande mo ba to fun mi ni tututu kan be sugbon ibadan ni ti so yen na to ba wu yen lo mi se be ba mi se bi gba to ni pe e so nkan mo ni
1: o ti sa ago o so ta
0: mo e ti sa ko leto yen fun yen so ti eni se sugbon e ma da to bi le mo se nse
1: ni a je pe itu be lori ko ni di ni yen
0: I'm not doing it.
1: Ati wa farada bayi o fe da be ni pe o ti fe ma lewu tori ta ba fe paro tara wa je loku oro ile okiti ile ni ipinle Eko yi o ti wa kun wonu yara kaluku o ti kun kan kaluku ledo o ti wa fun yan concern wa wo pe abo ti fe ma dictate home package fun awon governor ni ipinle Eko to wa ti pe to was di ambo di 2019 abi 2018 na de ni lati resume fi idoti we de pele ko ni to je pe ọdún 2027 tó ń kalẹ̀ kò lọ́dà tó fẹ́ kó sọ́rọ̀ onídọ̀tí ilé tó ti fẹ́ di take home package fáwọn gómìnà ni pé ìjọba àmúlò nínú ilé yìí kò láyẹyẹ onídọ̀tí yìí ó mo wá wo àwọn òkìtì ilẹ̀ láwọn agbègbè irú ilé ọ̀dọ̀ mi nísìn odidi ṣakaṣaka tó látó fi gbé sí ọwọ́ ìsàlẹ̀ meanwhile báwọn ọ̀dọ̀ tí yìí ṣe ń pọ̀ sí nítorí àwọn tó fi yọ wá díẹ̀ ni pé òjò yẹn ò fi bẹ́ẹ̀ ó rọ̀ o but rírọ̀ yẹn kì í ṣe kókó yá rírọ̀ oní àmúlelele tó yẹ pé òjò yẹn bá fi bẹ́ẹ̀ pọ̀ dàbí alára ni ọlọ́mọ jẹ́ ká rogun àjàkálẹ̀ àrùn ní ìpínlẹ̀ èkó látó fi rawọ́ ẹ̀bẹ̀ sí wọn pé a gbọ́dọ̀ bá owó kíní yìí ríran báyìí mo rántí íńtẹ́víù kan tí igbákejì gómìnà tó jẹ́ dókítà kádúró bá fẹ́mi hamzat tí wọ́n ṣe ní iléeṣẹ́ rédíò kan lẹ́nu oṣù july ni wọ́n ti sọ fún wa pé àbíṣe july ni àbí june pé nígbà tábà rí august september àwọn mọ́tò àkúlẹ̀ kó dọ̀tí tí ìjọba àpẹẹlẹ èkó tí wọ́n ọ̀dà fún yóò tó dé wáwo september náà sọ fún bá dé september rí onínàdé 20 so mọ́tò tí ó bá dé ní september èmi lérò pé yẹ láti bí on the 5th or the 10th september ká ti fọ́ rí bí ẹyọ kan bí méjì so ìdọ̀tí ti wá fẹ́ pọ̀ jù àbá ò ló ṣe rí
0: tí wá sọ aládé ọmọ tọmọ kọlọ gbẹdọ láti sọ ni pé ẹ bá gbálẹ nílẹ mọ fún à ń kan sásì ìjọba ìpínlẹ èkó wọn gbìyànjú àwọn akọlẹ kódà títí ìpínlẹ èyí táwọn sí lọba náà ṣe tiwọn àwọn ìtọ́wọn tí aládàá táwọn sí psp náà tún ṣe tiwọn náà ṣùgbọ́n wọn lómi tó bá mọ níwọn láàrẹ lásì bẹẹ ṣe ń kó kínní bẹẹ ló ń pọ sí.
1: wàsádùúgbò tí wàá wà orí wọn.
0: ìyẹ ní oṣù òdì ń
1: bí. ní oṣù òdì àwọn ọmọ ṣe ń kó ló ń pọ sí n tí yẹn bá kó ni wọn ò kó eléyìí o.
0: ìyẹ ní òpópónà bẹlú
1: àdìgbò gbogbo ládìpọ̀ yìí yóò ti fẹ́ tó oṣù káàbọ̀ tí àwọn ọlọ́mà ti dé àdúgbò yẹn gbẹ̀yìn o pé màdúgbò tí yín o ọmọ ládùúgbò àdúgbò ti wà.
0: ṣùgbọ́n tó wà ní psp lọ́mọ máa wọ bẹ̀rẹ̀ yẹn kì í ṣe lọ́mọ àdúgbò ló ṣe rí lọ́dọ̀ yín bẹ̀rẹ̀ yẹn
1: ní òpópónà yín yẹn ṣe bí lọ́mọ àdàbí parent dábẹ́ ministry of environment ẹ̀sọ́ àwọn psp àwọn ẹni agbaṣẹ́ṣe tí wọ́n ń ṣojú láti ọba wọn kò.
0: tó wà lábẹ́ ìjọba tó tó wá lọ́mọ tí òpópónà náà máa lọ́mọ ṣe ń kó kílẹ̀ tó mọ́ mo rò pé olórúurú mi yẹn tó ń dà ó ti wá
1: kò sí ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀
0: ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ lórí ètò àti lágbègbè wa fún ti ọjọ́ títò nítorí pé ìjọba àbílẹ̀ ogún ìdàgbàsókè mẹ́tàdínlógójì náà la ní ìpínlẹ̀ ìkọjẹ́ 57 bó ló ṣe rí lọ́dọ̀ tí kílọ̀nà àbáyọ torí olóògbé sí gbọ́dọ̀ èdè báyìí sọ ní kílọ̀ yìí bó ń pè ní fataláísà àwọn òkìtì ilẹ̀ yìí tó yẹ pé a bá rí sáìkù rẹ̀ àbí ẹ̀yìn ìta náà rinṣẹ́ wọ́n tún lè máa lò ó fún ajílẹ̀ fún àwọn àgbẹ̀ nílẹ̀ wa nàìjíríà ní wọn láti tún ní ká máa wípé ká máa fi gbogbo kanlẹ̀ fún ìjọba náà ọ̀pọ̀lọpọ̀ àwọn tó tún rí kakán lánàá wọn ò fẹ́ dá ilé iṣẹ́ bẹ́ẹ̀ náà sílẹ̀ kí ló lè fa sábà bí àbí nǹkan tí wọn bá lọ wá network wá network alhaji kamoru yaya
1: sọ
0: ní network wà tẹ̀ ń wá káàkiri ẹja wọn àbáyọ o tó òkú tí wọn gbà wọlé.
2: ọ̀rọ̀ tó kẹnu ni kò síbi tí ò sí ẹ má jẹ́ nìkan lẹ́bi pé nìkan gbélẹ̀ síbi kan gbélẹ̀ síbi kan o.
1: kò ṣe dálẹ̀ bí mọ́.
2: ló sí ọ̀dọ̀ wá bí ní ìsì ṣéṣọ́ ti ẹ̀jẹ̀ xx ọbẹ̀ tóbi pé òkété ilẹ̀ yẹn wọ́n ti wá ní ìsì kejì oṣù méjì mọ́. bẹ́ẹ̀ ló ní ẹ̀wà káàkiri káàkiri tó bá ń kólẹ̀ ní ilé ojú títì tó wọn àwọn ẹlú sí bí ẹni kó wọn kólẹ̀ ni o. ẹ bá wọn sọ̀rọ̀ tó bá kólẹ̀ lójú títì tó wọn ò kólẹ̀ nínú c
0: Ẹ̀rọ
1: ẹ̀pàdé yìí. orúkọ yí àdúgbò rẹ ti ń pè.
0: Lákòótán wọn ní ká máa lásìkò yìí ká fi máa kí ọ̀nàrẹ́bù Michael Babatunde Parker Davis òní ní pé ọgọ́rin ọdún ayọ̀jọ́ ọmọ tó pé ògbòdè kan ọjọ́ ọmọ ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ ọdún àti ní àlàáfíà sí sàbọ̀dọ̀ àsàwọ̀ ọdún sẹ́ẹ̀mì ìgbà ọdún nínú àjẹjẹ pé ẹ̀fì sí ọ̀nàrẹ́bù Bọ́lá Hailérò àti ọ̀nàrẹ́bù Isaac Abdulrasheed ló ní ká máa kí
1: wọ́n ní òkè àgbàtẹ́ ohun ọlọ́run sí ní ọ̀rọ̀run ìjọba ìrọ̀sálẹ̀ ọ̀rọ̀ àwọn ẹjọ́ ìwọ̀n executive chairman apá àgbàwọ̀n ìjọba ìrọ̀sálẹ̀ ọ̀rọ̀ lọ lórúkọ ọ̀túnba gbẹ́dùn ìlú gbajú àwọn olóòtú wa lé ní náà tẹ̀kọ́ pé ajá yìí ànígbàgbé Fúnkẹ́ Àdìsá Bíkúsáyé Bọ́lá Ibrahim
0: Abdulrahman àwọn lẹ́mọ̀dá ẹ̀ẹ̀nì dáhùn agbègbè wa ẹ̀jẹ̀ kó mọ́ tónítóní ò àníràjà kàlẹ́ àrùn.

aago méjìlá sọ tìlú ẹka sọ o adẹkù ìsinmi sunday tìní mo sì gbàládùn àkùnrin jàre mọ wà ìròyìn àpapọ̀lá mú afẹ́ láti iléeṣẹ́ wa bond fm 92.9 ẹ̀ka rédíò nàìjíríà tó fi kalẹ̀ sínú onígbòǹgbò ní ìkẹjà lẹ́kọ̀ọ́ ibẹ̀ náà láti ìròyìn àmọ́ ṣáájú náà ẹja farabalẹ̀ gbọ́ kókó tó léfò nínú àwọn ìròyìn ọ̀hún náà bí iléeṣẹ́ rédíò tó súnmọ́ ará ìlú pẹ́gbẹ́gí bond fm 92.9 ṣe ń ṣe ayẹyẹ ọdún kọkàndínlógójì lẹ́ni ó ti ránṣẹ́ ìkíníkù ọdún sí gbogbo ìṣàkóso òṣìṣẹ́ àtàwọn olólùfẹ́ pátápátá àjọ elétò ìlera nípínlẹ̀ èkó ti rọ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tó ń ta oògùn òyìnbó láti ṣàmúlò ẹ̀bùn àti ẹ̀kọ́ tí wọ́n ti rí kọ́ fún ti àṣẹ

bẹ́ẹ̀lù ń fẹ́ ní bond fm 92.9 wà nígbà yìí ó ti wá kí gbogbo ìṣàkóso ẹ̀ òṣìṣẹ́ òṣìṣẹ́ látẹ̀yìnwá tó fi mọ́ àwọn olólùfẹ́ ẹ̀ bó ṣe ń ṣe ayẹyẹ ọdún ìkọkàndínlógójì tá a dá iléeṣẹ́ rédíò yìí sílẹ̀ lónìí sunday lábẹ́ àkórí àkórí bond at 39 years of connection service and excellence iléeṣẹ́ rédíò yìí wá ṣe ìlérí pé òun ò ní jara ìlú àtàwọn olólùfẹ́ kalẹ̀kulẹ̀ lábẹ́ bó tilẹ̀ wò mọ́ ẹni tó jẹ́ ọ̀gá àgbà iléeṣẹ́ bond fm 92.9 lọ́wọ́lọ́wọ́ ọ̀gbẹ́ni gbẹ̀ngà fátìlẹ́ ó dúpẹ́ gidigidi lọ́wọ́ ọlọ́run fún ìpamọ́ ẹ̀ ìdúrótì látẹ̀yìnwá nínú ìrìn àjò ọ̀hún títí tí bond fm fi pé ọdún mọ́kàndínlógójì tó fi mọ́ àwọn lọ́balọ́ba àtàwọn baálé ọkọ̀ ìlú ọ̀gbẹ́ni fátìlẹ́ wá dúpẹ́ gidigidi lọ́wọ́ àwọn tó jẹ́ olólùfẹ́ wọn fún ìgbàgbọ́ tí wọ́n ní àti ìfọkàntán tí wọ́n ní lórí bond fm títí di àkókò yìí ó sì gbàdúrà pé kí ọlọ́run kó túbọ̀ bùkún wọn àtàwọn ìdílé wọn pẹ̀lú bákan náà ó tún ń bèrè fún ọgbọ́n ìṣọ̀kan àti ojú rere fún iléeṣẹ́ bond fm bó ṣe ń tẹ̀síwájú láti kó ipa tó jọjú láàrin àwùjọ wa ó sì sọ wípé ìwúyẹ ọdún tó ń bọ̀ bond fm yóò pé ọmọ ogójì ọdún pẹ̀lú ètò amáyédẹrùn ọlọ́kan ọ̀jọ̀kan àti ayẹyẹ tí ayé á gbọ́ tí ọ̀run á sì mọ̀ àwọn ìgbìmọ̀ tó ń ṣètò àmì ẹ̀yẹ fáwọn tó bá kópa nínú ìdánwò ètò ẹ̀kọ́ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ lọ́dún yìí bece ni wọ́n ti rọ̀ láti jẹ́ kí gbogbo nǹkan kó lọ létòlétò láì fìgbà kan bọ̀kan nínú rárá nípa mímọ iye gírèdì àti àmì tí akẹ́kọ̀ọ́ kọ̀ọ̀kan tó gbọ́dọ̀ gbà rẹ́gísítà fún àjọ tó rí sí ìdánwò ní ìpínlẹ̀ èkó ọ̀gbẹ́ni adébáyọ̀ ọ̀rúnṣolú ló mú àwòrán náà wá lásìkò tó ń ṣíde ìpàdé 2026 bece award meeting èyí tí wọ́n ṣe nínú yàrá ńlá àjọ ọ̀hún níbẹ̀ náà láti rí àwọn alẹ́ńlọ́ nípa ètò ẹ̀kọ́ tí wọ́n ti ń ṣe àyẹ̀wò fínífíní sí bí àwọn akẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe ṣe dáadáa sí àti láti finúkonú fikùnnukùn lórí iye gírèdì àmì tí ẹnì kọ̀ọ̀kan gbọ́dọ̀ gbà nínú ẹ̀kọ́ kọ̀ọ̀kan ọ̀gbẹ́ni ọ̀rúnṣolú ni alága ìgbìmọ̀ tó ṣètò àmì ẹ̀yẹ ọ̀hún òun náà ló sì rọ ọmọ ẹgbẹ́ láti dojú èròǹgbà wọn kọ àwọn akẹ́kọ̀ọ́ tó bá ṣe dáadáa jùlọ ní ti ìlànà ètò ẹ̀kọ́ tó múnádóko nípínlẹ̀ kọ̀ọ̀kan tó gbé kalẹ̀ tí kò fi ní mú àkóbá ńláńlá bá ìlọsíwájú ètò ẹ̀kọ́ fún ogunlọ́gbọ̀n akẹ́kọ̀ọ́ tó jẹ́ ọ̀dọ́làǹgbà àwọn tó ń bẹ káàkiri ìpínlẹ̀ èkó bákan náà ni ọ̀gá àgbà rẹ́gísítà náà tún rọ ọmọ ẹgbẹ́ lẹ́ẹ̀kan sí láti má ṣe ojú ṣáájú nígbà tí òun náà yóò tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ẹ̀ ọ̀gá àgbà ní ọ́fíìsì tó ń fi àrídájú ètò ẹ̀kọ́ hàn dókítà Sulaimon Ogunmuyiwa òun náà ṣàlàyé wípé ìlànà yìí wà ní ìbámu pẹ̀lú èròǹgbà ìjọba ìpínlẹ̀ èkó láti lè jẹ́ kí pé kò sí ọmọ kankan tí kò ní lẹ́tọ̀ọ́ sí i wọ́n ti gba àwọn akọ́ṣẹ́mọṣẹ́ nípa títa oògùn òyìnbó lábẹ́ àjọ tó ń ṣètò ìlera ara nípínlẹ̀ èkó lọ́mọ pàtàkì láti tayọ ní ẹkùn tí oníkálukú wà bákan náà kí wọ́n lo oore ọ̀fẹ́ tí wọ́n ní láti fi jẹ́ kí èròǹgbà wọn kó wá sí ìmúṣẹ òun sọ̀rọ̀ àmọ̀ràn náà nínú yàrá ìgbàlejò ńlá dókítà Olúmúyíwá Ṣọ́làńkẹ́ conference room èyí tó wà ní Lagos Island maternity hospital tó wà nílùú Èkó lábẹ́ àkòrí tó lọ báyìí pé gbígbájúmọ́ ọjọ́ iwájú ṣíṣètò ìrànwọ́ fún àwọn ògùn ọ̀la tó kọ́ ẹ̀kọ́ nípa ògùn títà láti ipasẹ̀ iṣẹ́ ìwádìí ipò adarí àti fífọwọ́sowọ́pọ̀ lọ́nà tí ètò ìlera yóò fi so èso rere kọmíṣánná kẹta lábẹ́ àjọ tó rí sí ọ̀rọ̀ ètò ìlera ara dókítà pharmacist Moyo Ṣọ́rẹ́ Wúràọlá Adéjùmọ̀ òun ló mú àmọ̀ràn náà wá níbi ìṣíde ètò ọ̀sẹ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tó mọ̀ nípa títa oògùn òyìnbó ọdún 2026 tí wọ́n ṣe nípínlẹ̀ èkó ibẹ̀ náà ni dókítà Adéjùmọ̀ ti ké sí àwọn ọ̀dọ́làǹgbà tó jẹ́ pharmacist láti má ṣe lọ jókòó tẹtẹrẹ o bí kò ṣe láti ṣàmúlò àǹfààní tí wọ́n rí tí wọ́n fi tayọ nítorí pé gbogbo ìgbà ni ìyàtọ̀ ń dé bá àgbáyé bákan náà ojú ọjọ́ ń yí padà bákan náà ni ọ̀gá àgbà nípa

òyìnbó títà hsc pharmacist modupe bakari òun pàpà ó tún rọ àwọn ọ̀dọ́ tó jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ nípa títa oògùn òyìnbó láti rí ìdánilẹ́kọ̀ọ́ náà gẹ́gẹ́ bí àǹfààní àti ìwà ìmọ̀ kún ìmọ̀ kí wọ́n sì ṣàmúlò ìmọ̀ ẹ̀rọ tó múnádóko nítorí pé gbogbo ìgbà ni ayé ń yí ṣáájú nínú ọ̀rọ̀ ìkíni tiẹ̀ akọ̀wé àgbà dókítà olúfẹmi ọmọlólú ó fi ìdùnnú hàn sí báwọn akọ́ṣẹ́mọṣẹ́ ọ̀dọ́langba náà bí wọ́n ṣe ń tẹ̀síwájú láti mú ìgbà ọ̀tún dé bá àárín àwùjọ wa ó sì ṣe àpẹẹrẹ wọn gẹ́gẹ́ bí ìbẹ̀rẹ̀ pẹpẹ ìjíǹjí ayé wọn ò jẹ́ kí wọ́n mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wọ́n gbára lé òbí ẹbí àti àwọn tó ń tọ́ wọn sọ́nà fún ìdí èyí ó jẹ́ kó yẹ wá pé irú àkókò bẹ́ẹ̀ ti lọ kò sí bẹ́ẹ̀ mọ́ fún ìdí èyí wọ́n gbọ́dọ̀ ronú jinlẹ̀ dáadáa kí wọ́n tó ṣe ohunkóhun ìjọba ìpínlẹ̀ èkó láti pàṣẹ ẹ̀ka ètò ìlera kẹta wọ́n ti pín àwọn irinṣẹ́ tó gbé wura dáadáa tó wúlò fún iṣẹ́ ìwòsàn káàkiri ẹ̀ka tó ń ṣètò ìwòsàn sí àyẹ̀wò ìlera ara lọ́nà tí àgbègà yóò ṣe bá ìtọ́jú àwọn ìyálọmọ àtàwọn ọmọ kéékèèké wọ́n pin dé igun ẹfọ̀n primary health center igun ẹfọ̀n ajá ara irinṣẹ́ tí wọ́n pín náà ni irinṣẹ́ tí wọ́n fi ń wọ̀n bí èèyàn ṣe tóbi tó àti bí èèyàn ṣe ga tó èyí tí èèyàn fi lè yẹ ọmọ wò bó ṣe ń mí sí nínú oyún pẹ̀lú maṣíìnì tí èèyàn á fi yẹ olóyún wò àti ipò tí ọmọ òun wà nípò tó wà nígbà tó wà ní oyún àti irú oúnjẹ tí ó bá bá aláboyún lára mu dókítà adeleke ó tẹ̀síwájú pé gbogbo irinṣẹ́ yìí ni wọ́n gbọ́dọ̀ ṣàmúlò dáadáa bó ti tó àti bó ti yẹ akọ̀wé àgbà náà ó tún sọ di mímọ̀ pé ìtọ́jú àwọn aláboyún àti ti ọmọ ìkókó ó ní í ṣe pẹ̀lú irú oúnjẹ tó bá bá wọn lára mu àwọn olùgbé sọmọlú ti bẹ̀rẹ̀ sí ní tẹ́wọ́ gba ẹ̀bùn tó jọjú látara ètò àyípadà ìrètí ọ̀tún láti fi ṣe àtìlẹ́yìn fún àwọn tí nǹkan òfin tọratọra jọra fún láwọn agbègbè kan ní nílùú sọmọlú nígbà tó ń léwájú ikọ̀ ọ̀hún ẹni tó jẹ́ alága ìjọba ìbílẹ̀ sọmọlú mayor abdullatif hashimi òun ló lọ káàkiri àwọn wọ́ọ̀dù tó wà lábẹ́ ìjọba ìbílẹ̀ náà tó sì lọ pín ẹ̀bùn tó jọjú ń gbèsè fún àwọn àgbàlagbà tí kò láǹfààní àti kúrò nínú ilé wọn pẹ̀lú àwọn ọlọ́jà worobo náà bákan náà tún ni mayor hashimi ó tún ṣe àbẹ̀wò lórí ètò àyíká káàkiri wọ́ọ̀dì orílẹ̀ sọmọlú pẹ̀lú wọ́ọ̀dì sí ní ìjẹ̀bú tẹ̀dó pàpà jùlọ agbègbè tó wà níbi oríta fadípẹ̀ anífowóṣe àti àpáta adéọlá junction ó sì rí pé ọ̀pọ̀ ìdọ̀tí táwọn èèyàn dà sójú kòtò ìdóminù ló ń fa wàhálà omíyalé ọ̀gbọ̀nrẹ́yà ìgboro tó tún ń ba ọ̀nà jẹ́ àtàwọn ilé tó súnmọ́ pẹ̀lú alága ìjọba ìbílẹ̀ sọmọlú ó wá fi dá olùgbé náà lójú pé ìjọba ìbílẹ̀ yìí yóò gbé ìgbésẹ̀ akin lórí ẹ̀ kíákíá ó sì rọ̀ wọ́n láti mú àyíká àti agbègbè wọn wà ní ìmọ́tótó bákan náà wá ké sí àwọn adarí ẹgbẹ́ cda láti mú ètò ìmọ́tótó àyíká lọ́kúnkúndùn ó sì rawọ́ ẹ̀bẹ̀ pé kí wọ́n fún òun lásìkò díẹ̀ sí ó ní iṣẹ́ ń lọ lábẹ́nú láti ṣe àtúnṣe sí ọ̀nà anífowóṣe kó tó di pé ọjà ultra modern alade market tó di ṣíṣí kó tó di pé wọ́n ṣí ó sì ṣe ìlérí àti lọ kàn sí àwọn àgbààgbà tó ń ṣàkóso ìjọba ìbílẹ̀ náà láti yanjú ìṣòro tó bá ń bẹ lágbègbè ọ̀hún pátápátá ìpọ̀pọ̀lẹ́ńgbọ́lá tí iléeṣẹ́ wa bond fm 92.9

0: ekude de asiko yi gbogbo eyin lolufe le se bond fm 92.9 eyo dide ra wa ti de tohun ti kode awon ko wa ti de tohun ti gba oro ati de gege bi se wa ile se bond fm 92.9 lori eto wa lejo bond ni eto pataki ti ati ma gbe awon lolufe wa wa si ori eto awon ti won ni fe wa ti won ba wa da seto wa lojojumo ma gbe wa sori eto lati wa so iriri won gani ati beru loruko temi alejo wa ti wa ni kale gege bi se wa alejo wa oju ni won won kin se aimo fun loko alejo aba wa daruko yin fun awon ara ile
1: adupe ni owo olohun opo ojo lo ro ti ile ti famu o ni gbogbo iko ta ba wa ka ma dupe oruko mi ni oluwa segun gbele inagije je Shege Ventures tu gbe yan mo
0: alagba oluwa segun gbele awon ni an gba lalejo lori eto alejo bon ti gbogbo aye pe won ni Shege Ventures ise wo ni en se
1: adupe ni owo olohun ise recording ni mo ti bere kata cassette kata record ti we wa di aye ni cd nisin
0: tawon olorin nikan ilebe wo le lo lati odun wo si odun
1: mo je omo ilu samora nipinle kwara ni recording local government oba ilu yen sin je oloyo chief idowu matthew ajiboye oni eleju of ileju apapo so mo je omo ilu samora ilu yen je samora benu ti ka primary school ti mo de jade 1974 to aji pe mo wa si ilu eko
0: aba ti wa to odun medo te tin gbo le se wa bond fm
1: ah mo ti gbo le radio nigeria 3 nigba yen o ojo ti pe o ati le ni odun medogbon seyin gan mo gba yen awon teto ohun ojuri egbe ohun ojuri gan mi le ma gbo wa di pe mi na je ni to darapo lati ma ba won se ajosepo ohun ojuri ikini lohun ewi kini lohun orin leta ni kini lohun orin o pada de
0: kini lohun ewi yen ta lo ma nse
1: ikini lohun ewi ngba yen gba tun ji olale kan ni owo ale gan lo ma nse ngba yen so pe a le ma gbo awon to ba ra request card gan lo wa ngba yen ani ikini lohun ewi le fe na bi ikini lohun orin ani ikini lohun ewi ni ka ti je kan ba wa ka
0: e seun lati odun te ti wa ngbo ile ise yi se anda si ni abi bawo ni awon eto wa se n lo si
1: raja lori yan giga giga la bojo ni on jojumo jojumo le n toto si omo ara yo de ni ko ohun yin ile ise radio nigeria bond fm ko ni jona
0: ni soki eso iriri yin lori ile ise bond fm ko ti e mo nipa lori ede ati asa ti a n pe
1: won ma n so pe ede asa wa ede wa ka ma je ko parun awon ta ba je n gbo tun je olale ko ma n tenu mo pe ka ma je ka asa wa parun ko ma je pe awon oyinbo nu to ma ko awon omo wa ni ede wa kan je ka ma ko awon omo wa lede wa gbogbo ede te n lo o n je ki ile ise bond fm ko ko ma lo si iwaju de le ma ma lo
0: ami ase bi awon eto ile ise bond fm bi won se wa po to awon eto wo le fẹ́ràn jù láti máa gbọ́.
1: Ìgbà ni sí àṣàánú wà nú àwọn ètò yín báyìí kò sí àṣàánú bẹ́ẹ̀ o àti àwọn tó ń fi kún.
0: Bí irú àwọn ètò wo lẹ fẹ́ ka fi kún.
1: Àwọn kan wà tán ti ń ṣe tipẹ́ yẹn ara àṣà wa náà ni. Irú ìkíni lóhun ewì yẹn kán bá wa dá padà àti kíni lóhun orin yẹn náà kán bá wa dá padà àga kíni lóhun ewì yẹn kán bá kí ẹlòmíì báyìí orí ẹ máa wo ara àṣà wa náà ni. Lukin lohun ewu yen kan ba wa da pada
0: ese ohun alagba segun gbe nle ti gbogbo aye pe ni Shege Ventures awon ni an gba lalejo lori eto ohun alagba segun gbe nle ti gbogbo eyan pe ni Shege Ventures ohun won le n gbo lori eto alejo bond ti le ise bond fm tonight ti an gba won lalejo loni a ki wa mo rin kori o mami awon kan o le ro pe a le tun fi se awon atunse si awon eto wa
1: gẹ bi a se sumo yin nkan ta ma n gbo ju ni pe ipolowo ma n po nu koko ta ma ka yen
0: Ìgbọ́n àwọn máa ń sọ
1: pé ìpolówó ni agúnmu òwò kájé kó máa wọ gbá. Ẹ bá dúró àwọn kan míì tí àwọn èèyàn tún máa láìkì ṣùgbọ́n ojoojúmọ́ ni wọ́n ń gbọ́ ti bond fm ti ẹ̀jẹ̀ nílọ sẹ́yìn.
0: Àmì o ẹ ṣeun olórin wọn lẹ wá nífẹ̀ẹ́ àti máa gbọ́ jù.
1: Mo láìkì òbí ti Alhaji Barrister àti àwọn olórin àtijọ́ yẹn máa ń gbọ́ orin àtijọ́ ó kọ́ ni lẹ́kọ̀ọ́.
0: Ẹ ṣeun a lọ fẹsẹ̀ rajó tá a bá ti padà dé a tẹ̀síwájú lórí ètò àlejò bọ́ọ̀lù.

0: kí n kàbọ̀ padà sórí ètò àlejò bọ́ ti iléeṣẹ́ bond fm 92.9 kí ni ìmọ̀ràn yín fún àwọn ìjọba orílẹ̀-èdè yìí.
1: Tàṣìkò ìrò àwọn ìjọba wa nǹkan ọlọ́run má jẹ́ kó le mọ́ wa, kán bá wa ṣe bó ṣe le dẹ̀rọ̀ díẹ̀, kán má jẹ́ kọ́lọ́run kó gbà fún wọn, nǹkan le díẹ̀ bẹ́ẹ̀ bí mo ṣe sọ, kọ́lọ́run má jẹ́ kó le mọ́ wa.
0: Àmì kò ní le mọ́ wa láṣẹ Ẹ̀dùmarè. Àwọn ọ̀dọ́ ilẹ̀ yìí ń kọ́ kí ni àmọ̀ràn yín fún?
1: Ìmọ̀ràn pọ̀ fáwọn ọ̀dọ́ ilẹ̀ yìí, ọ̀rá kan sọ díẹ̀ ni o, torí gbogbo àṣàkáṣà tá à ń rí nsìn ó mú ẹ̀rù ba èèyàn ọjọ́ iwájú Nàìjíríà. Abẹ àwọn ìjọba wa kan bá lè bá wa ṣe aṣọ wọ kí wọ, wọ́n máa ní à ń sà, à ń ṣe kinní kan irun sórí bí ọkùnrin á máa ṣe irun sórí, ọkùnrin á máa fi yarin ṣetí. Kán bá bẹ àwọn ìjọba wa, kán bá lè bá wa ṣe sí, kó tiẹ̀ kúrò nílẹ̀ díẹ̀, kọ́lọ́run kó fún wọn ṣe.
0: Àní ọlọ́run máa fún wọn ṣe lágbára ọlọ́run bá. Bí a ṣe wá ń lọ ní ọ̀sán tòní, ẹ dárúkọ yín àti iṣẹ́ tí ẹ̀ ń ṣe.
1: Orúkọ mi ni Olúwaṣẹ́gun Gbérégbé, èèyàn mọ̀ sí Ṣẹ̀gẹ́ Ventures. Gàtà nínú ẹgbẹ́ Man gan, wọ́n mọ Ṣẹ̀gẹ́ Ventures bẹ́ẹ̀ ni mo wó ni. Ìṣàkó yìí náà kí gbogbo ẹgbẹ́ Man, Upman Fine Music. Mo fàṣìkò yìí dúpẹ́ lọ́wọ́ Radio Nigeria tá a mọ̀ sí Bond FM, iwájú lọ́pọ̀ ibi tí wọ́n máa rí sí. Gbogbo àwọn tó ń ṣètò ńbẹ̀ àtàwọn adarí wọn ò ní sì wọ́n darí. Gbogbo àwọn tó wá ń sọ̀rọ̀ ńbẹ̀ náà ò ní tẹnugbó lọ bí ọwọ́. Òkè òkè là ń bọ́jọ́, òkè òkè ni wọ́n máa lọ. Agbára Elédùmarè.
0: Ẹ ṣeun gan àlejò wa lórí ètò àlejò Bond ti iléeṣẹ́ Bond FM. Bí a ṣe wá ń lọ ní ọ̀sán tòní, a dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin aráalé. Bákan náà la dúpẹ́ lọ́wọ́ àlejò wa pé a fi ẹ̀pẹ̀ mú wọ́n jẹ wa. Ẹ ṣe gan. Ìpàdé di ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run bá.
2: Lẹ́yìn náà bá jẹ́ olólùfẹ́ wa tẹ fẹ́ ká wá fi ọ̀rọ̀ wa yín lẹ́nu wò. Ẹ̀yẹ ṣáà pè mí 07087492118 07087492118. O lè máa láǹfààní láti fi wá kópa lórí ètò yìí. Ètò yìí sì ṣí sílẹ̀ fún ìpolówó ọjà. Fẹ́yìn tẹ bá fẹ́ ẹgbẹ́ ìpolówó ọjà yín wá sórí ètò yìí, ẹ rí pé wàràwàrà bí ọmọ ẹ̀ta ṣe ń tà lẹ́ẹ̀mẹta 07087492118. Mo dúpẹ́ lọ́wọ́ olóòtú ètò yìí
0: láìgbàgbé Túnjí Ọlálékan.
2: Bákan náà mo dúpẹ́ lọ́wọ́ àwọn akéde ètò fún ti sáà àti àsìkò yìí. Lọ́jọ́ mẹ́jọ á fi ayọ̀ àti àlàáfíà láti fi pàdé iléeṣẹ́ Bond FM 92.9. Awo òní kú, ẹ̀yin náà sì ní kú láṣẹ Ẹ̀dùmarè.
0: Ǹgá ní àti ọmọ Bello Ayashiru orúkọ tèmi, ẹ ṣe tẹ̀ ń tẹ́tí sí wa. Ire o.

0: courir à ce.
1: Ẹ ṣeun 10:30 sí wa ní ṣe bond 92.9 tá wà ní 1A Adékunle Fajì ìwé ní gbòǹgbò nílùú Èkó.

0: on the 92.9
1: on FM.
0: Bond FM.

Ah,

Kalau kita ni.

I'm not going to be able to do that.

Come on, come on, come on.

¡Vámonos!

नहीं, मैं तो मेरे आधा दिन खुद ही भुगताना।

I'm sorry.

decibel. Kò jẹ́ bó ṣe lè máa jẹ́ ẹ láti yí kúrò ńbẹ̀ iléeṣẹ́ Bond FM 92.9 àgbálẹ́tù ọmọdé làwó ẹ̀ka ìdí ọmọlúwàbí òun náà rèé láti ìsìtẹ́fìdí aago mẹ́jọ alẹ́ ẹ̀yìn náà máa wò pé Bond FM Bond FM ọ̀pọ̀lọpọ̀ àwọn rédíò yòókù náà máa pera wọn lórí gbogbo ìyá ló ń pe ẹ lórí Bond FM ń pe ṣé ọjọ́ ìbí lè ní ara ṣe níwọ̀nba àpariwo aláwùjọ ẹ̀ ṣùgbọ́n kẹ́lẹ̀ báyìí mọ̀ pé ojúra wọn lọ Bond FM ń ṣe ọjọ́ ìbí ọdún kọkàndínlógójì lè ní tí wọ́n ti dá Bond FM sílẹ̀ 39 years anniversary èyí náà ti rí pé ojúra wọn lọ àgbálẹ́tù kánípò bá ṣe é ṣe ni ọ̀yẹ̀ kan máa àwọn rédíò yòókù kan máa pé Bond FM bọ̀dá wa àwọn míì rèé bàbá ni ọmọ 39 years kódà yóò ti bímọ ọmọ inú ẹ̀ tán o kó tiẹ̀ wá jẹ́ obìnrin yéyéyéyéyé o tí ò bá ti bímọ tó mẹ́wàá ṣùgbọ́n àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó pa àsàn òun náà la ṣe ń sún Bond FM èmi kí yí o mo kí ẹ àbúrò mi ló jẹ́ mo kí ẹ ìgbà ọdún kan ni àdẹ̀kí gbogbo ìṣàkóso náà àti àwọn tó ṣe foundation Bond FM àwọn tó gbé Bond FM yí kalẹ̀ àwọn tí wọ́n ti ń tukọ̀ ẹ̀bọ̀ láti ìgbà tí wọ́n ti ṣe ìdásílẹ̀ gbogbo yín pátápátá tẹ́ ẹ bá ṣì wà láyé ọlọ́run túbọ̀ lọ́rọ̀ ẹ̀mí yín o tó fi di àkókò yìí gbogbo yín pátápátá àti gbogbo àwọn tó ti gba abẹ́rẹ́ iléeṣẹ́ rédíò yìí kọjá gbogbo yín náà là ń kí torí pé gbogbo wa náà àjọ ń gbẹnu sí máìkì ni ṣùgbọ́n àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé àwa náà fọwọ́ mẹ́wàá jẹun òun náà làwa náà ṣe bá táwọn náà fi ń jẹ inú ẹsẹ̀ àwa náà sì ní fọwọ́ mẹ́wàá jẹun torí àwọn tó ń bọ̀ lẹ́yìn náà káwọn náà kún lè bàá rí nǹkan tí wọ́n á dé bá àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọmọ 39 years náà rèé kọlọ́run túbọ̀ lọ́rọ̀ ẹ̀mí ẹ̀ gbogbo ìṣàkóso Bond FM pátá gbogbo òṣìṣẹ́ àti gbogbo ẹ̀ ń tẹ jẹ́ alátìlẹyìn wa náà olólùfẹ́ Bond FM gbogbo yín pátápátá ṣe wo láìsí ẹ̀ kò sí àwa àdúpẹ́ ẹ̀yin náà lẹ́ ń tì wá lẹ́yìn ẹ̀yin náà nígi tí a fẹ̀yìntì lẹ́yìn ọlọ́run ẹ̀yin ni rí pé ẹ̀yin náà lẹ́ ń fún wa lóúnjẹ ẹ̀yin náà gbé ìyàwó ẹ̀kẹ́ Bond FM ojúra wọn lọ òun náà fi ń gbé ìpolówó wá a sì dúpẹ́ lọ́wọ́ yín kó yẹn kéré o àjọṣe wọ̀ ní bàjẹ́ bákan náà kí n máa lọ àkókò yìí kí n máa kí ẹ̀gbọ́n mi dáadáa ẹ̀wá bínú pastor Mr. Bible mo lè pọ̀ wọ́n ní pastor Mr. Pastor Evangelist àwọn pastor máa ń gba àdúrà àdúrà àwọn ọdẹ máa ń pọ̀ ẹ̀fọ́ kí n máa sọ̀rọ̀ àgbà àdúrà sílé oúnjẹ ẹ̀rọ àwọn church báyìí tó ní ẹ̀rọ bá a bless oúnjẹ àbí bíi kó mọ fàágùn ni o pastor Michael tí gbogbo èèyàn mọ̀ sí Mr. Bible èmi náà ni ọjọ́ ibi tiwọn náà abọ́lọ́njọ́ kọ náà nàbọ́ Bond FM jó kọ ọjọ́ ń ṣe bẹ́ẹ̀ dé náà ọjọ́ ìbílẹ̀ ni àti gbogbo ẹ̀ńtẹ̀ ń ṣe ọjọ́ ìbílẹ̀ ni ẹ̀ńtẹ̀ ń ṣe nǹkan ọrẹ gbogbo pátápátá nǹkan ọrẹ kò ní wọ́n lọ́dẹ oníkàlùkù lágbára ọlọ́run ìgbà ọdún ọdún kan ni Mr. Bible àti Bond FM náà congratulations Bond FM at 39 ẹ̀ka ìdí ọmọlúwàbí náà rí láti stop the aago mẹ́jọ alẹ́ bá a ṣe máa ṣe kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ rí ẹ̀ńtẹ̀ bá ti mọ̀ ti mọ̀ ẹ̀ńtẹ̀ bá ti mọ̀ ẹ̀ dákun ẹ̀ jókòó ti rédíò yín kan ẹ̀gbọ́n àgbẹ̀ gbogbo ń tẹ́ bá ti ń lọ ní ìkànnì yìí tó fi di aago mẹ́jọ alẹ́ tí mo wà ń kalẹ̀ gẹ́gẹ́ bí akéde àti ọlọ́wọ́ bọ́tì fún ti sáà yìí tí máa ti ṣe nílẹ̀ sí bí díẹ̀ orin àtẹ̀lé láti fi dúpẹ́ lẹ́yìn ẹ̀ ètò ìwòsàn ìrora ọkàn òun náà ni yóò gorí afẹ́fẹ́ èyí tí ọ̀gbẹ́ni Femi Adesina ọmọ ọlọ́jọ́ ìbí Mr. Bible ti àti àwọn àlejò wọn láti inú àjọ Bible Society of Nigeria BSN tí dẹ́màgbé gbogbo àwọn nǹkan tẹ̀rí pé ó ń gbìn lọ́kàn tẹ̀ lè bẹ́ẹ̀ nìkan sọ tó ń dà yín lọ́kàn ràdúradà tẹ̀dẹ̀ wí pé ta ni mo lè bá sọ ẹ̀mọ̀ kí n tẹ́wá sọ fún ọ̀rẹ́ yín àbẹ́ sọ fún àwọn alábàágbé yín wọ́n lè máa fi ṣi ẹ̀yẹ́ ẹ̀wà bá ọlọ́run sọ kẹ́lẹ́kẹ́lẹ́ bá àjọ Bible Society of Nigeria sọ máa gbà yín lámọ̀ràn bẹ́ẹ̀ ṣe máa rìn tí gbogbo ẹ̀ yóò fi jọra wọn lẹ́yìn àwọn ètò wọn ní aago máa mẹ́fà kún ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún gbogbo orúkún bá ṣe ń lọ dago mẹ́jọ ẹ máa gbọ́ níléeṣẹ́ Bond FM 92.9 ọmọ ìrì ọmọ nílùú ìṣẹ̀mílé èmi lọ máa tẹ́ẹ̀tẹ́ òbínú èmi lọ máa kógí àlàpà ọmọ òbínú bínú forísọgbá òwú ọmọ òbínú wọ odò lẹ́rùn gọgàn àpáta le olóko dà sí ọmọ nílùú ìṣẹ̀mílé lókè ogun olúmìíde ọ̀làlérè lórúkọ tèmi o bẹ́ẹ̀ sì pè mí ní olúmaìtì omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni ẹ máa jó ẹ máa yọ ọlọ́run ti gbèjà wájà.

sórí ètò jẹ́ olùlànà gbogbo mẹ́ka àkàṣe ètò ọlọ́sọ̀ọ̀sẹ̀ láti inú òjíṣẹ́ olúwa ẹni tí ọlọ́run pè tó yàn ẹni tí ọlọ́run yàn tó ṣe lógo olùṣọ́àgùtà tolúwa ni tàlàbí olùṣọ́àgùtà fún iṣẹ́ ìránṣẹ́ believers in intercessory apostolic church number 18 sri lanka street ìsàlẹ̀ haruna ifakọ ijaye

0: You ibobi ìtìjú gbà wọlé ibobi ìtìjú gbà wọnú ayé rẹ gẹgẹ bí ọlọrun ọmọ ọlọrun máa mú ìtìjú kúrò ẹ máa ṣe abẹ dára dára the plan of God for your life you are supposed to be a victor not a victim ọmọ ọdọ jẹ aṣẹgun ni o ọmọ ọdọ jẹ ẹdijọ gbúrú orí ẹ you must lead a life you must lead a life that bring glory to God daily. Dókòjúmọ́ lòkó rẹ̀ lọ́dọ̀ máa tọ̀sọ̀. Gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run. Wọ́n ṣe kọ́ gbọ́dọ̀ ẹ̀ṣẹ̀. Òkò rẹ̀ lọ́dọ̀ máa ti mú òkò rẹ̀ bí òkò rẹ̀. Mo máa gbà tó à. Gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ́ gbọ́ mi. Ẹ máa ti mú òkò dé ní òkò ní òkò. Kí ló pè ní òkò? Òkò ní ìdákẹ́jì ìtìjú. It is the shining beauty of God. Upon a man or woman. Glory in the supernatural nature of God and the ability of God in man. Let me tell you something today. Your background doesn't matter at all. Your family background doesn't matter. Are you a Muslim? Are you a Christian? Are you a pagan? The moment you give your life to Christ, the glory will transfer. Gbogbo àwọn tá a sọ̀rọ̀ náà lónìí. Inú ìtìjú la wà tẹ́lẹ̀. Inú ẹ̀gàn la wà tẹ́lẹ̀. Ṣùgbọ́n kí ọlọ́run ṣe gbogbo àwọn ọmọ òkú rẹ̀. Gbogbo àdúrà ìwọ tó ń ṣe àyè àdúrà. Àwọn ọmọ òkú ọlọ́run lọ lé òkú. Wọ́n tó ń gbé òmí gbàgbọ́. Tó ti ṣe òkú ni bí Ádámù ṣe sùn. Nínú ọgbà Édẹ́nì. Jésù ti padà wá. Ó dá òkú padà fún Adéká Gbárí. Ó dá òkú padà fún Èrèéká Gbárí. Ìwọ tó ti ṣe òkú nù. Ìwọ tó ajé òkú rẹ lọ. Ìwọ tó òkú rẹ ti sọnù. Ó gbàdúrà lónìí. Ọ̀rọ̀ adé òkú rẹ padà. Your background doesn't matter. You can live a glorious and honorable full life. It is your life. Do not dedicate yourself to background. Do not resign yourself to faith. Exercise your faith. Exercise your faith. God gave glory back to you at Calvary. Hey, do not hand it over to the devil again. Enemy at your brother, son of Satan. Nígbà tó lọ́run jẹ́ òkú gbọdọ̀ fún ọ. Mo gbàdúrà. Ó ní padà sọ́dọ̀ Sàtánì. Jẹ́ sọ fún ọlọ́run o. A máa jí òkú lọ. Ògo wọn lè ajá kògo. Wọ́n lè manipulate ògo. Mo gbàdúrà ká yóò ní manipulate ògo rẹ. Ó máa ṣàbí dára dára o. Ògo rẹ tá a jí lọ, a ó dá padà fún ọ. Mo ní ògo rẹ tá a jí lọ, a ó dá padà fún ọ. Mo bá kó fi ajé rẹ bí Jésù lórí o. Mo bá kó súnmọ́ ọlọ́run ju dàpọ̀ wálá o. Mo gbọ́dọ̀ máa tinú ògo tó ní ògo ni o. Ìtìjú yẹn gbọ́dọ̀ kó ìdálé rẹ o. Ẹ pariwo. Onígbà tí mo dé tí mo sọ òkú ni. Olúwa sọ wá gbára rẹ dá padà. Onígbà wo ni mo dé? Tó òkú sọnù lọ́wọ́ mẹ́. Olúwa bí ọwọ́ agbára dá padà. Àtúgbà tí àbá yí wípé. Olúwa bá a ṣe èérí. Tó bí a ṣe òkú mi mọ́lẹ̀. The moment you give your life to Christ, ọlọ́run àwọn ẹ̀ láṣọ òkú. Ṣùgbọ́n ìwọ́n tó bá ti dọ́wọ́ bẹ́ẹ̀ ṣẹ̀. Aṣọ ìrírí àpò aṣọ òkú ẹ̀ mọ́lẹ̀. Ṣùgbọ́n torí pé o ti wà níwájú ọlọ́run lónìí. Ọwọ́ ọlọ́run tó bá aṣọ ìrírí kúrò lára òkú Joshua wòlíì Joshua. I pray for you, ọwọ́ ọlọ́run yẹn. Àpò aṣọ òbí rẹ kúrò ní orúkọ yẹn. Lápẹ̀rúwọ́ wà ní Olúwa. Démi ní adé òkò. Dé àwọn ọmọ mi ní adé òkò. Dé ìṣẹ̀dá mi ní adé òkò. Lápẹ̀rúwọ́ ẹ̀ṣẹ̀ wo ni mò ń ṣẹ̀? Kí òní jẹ́ kí n rógolo. Olúwa gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀ náà. I reject the desire for sin. I reject spirit of sin. I reject all willful disobedience to God's word. I break the yoke of perpetual for this sin. I break the yoke of begging. I'm continually getting lost all my life. Shall it be in the name of the Father and of the Son and of the Holy Spirit? On your Saturday, Laro, your Saturday, Laro, Monday morning, we have gone to Sinai. Obadua, no shoot to Tomori, Waria Anuba, just Oluawa.
1: He said, I said, let's put on that on Baba Wanilua. Pastor, you are Nitalabi, aka, ya, Ubulana.
2: I go, man, who said you may, don't go on, eh? No, but your Sunday little, why yet? Nile shall read the Nigeria Bond 92.9 FM.
1: Bama Cassette, Nile shall say, believers in Intercessory Apostolic Church, number 18 in Sholan Kestrit, is an Arunai Fakoi Dari, Lagos, Tisholari, you, Covenant of Mercy, little thing, why you, Lagomasa, that you. Gbogbo ọjọ́ kìíní oṣooṣù nínú ọdún náà ìṣòro já já next video ó di ọjọ́ jímọ̀ kẹta lóṣooṣù rẹ̀ látago mọ́kànlá alẹ́ tí bá dọjọ́ sátidé kejì oṣooṣù abiyamọ gbàdúrà nílé tuntun wáyé lábẹ́ àkóso màmá wa nínú olúwa pastor mrs ọmọṣadé tọ́lábí bẹ̀rẹ̀ látago mẹ́sàn-án òwúrọ̀ gbogbo ẹ̀gbùgbùn nínú ọjọ́ believers in intercessory apostolic church number 18 Sholanke Street ìsàlẹ̀ Haruna Ifakọ Ijaye Lagos ló ti ń wáyé ìpàdé tó dọ̀sẹ̀ tó ń bọ̀ nígbà tá a máa pàdé lórí ètò jáà olùlànà.

0: number one in Gabby, Otiro.
1: On FM 92.9
2: Ati Daraba, Ati Bori Bobo, 92.9
3: Tàbí ẹ̀ ń dojúkọ ipò tí o fi ń ní ìmọ̀lára pé o kò ní agbára kankan mọ́.
4: Èyí gan ló mú kí ẹgbẹ́ bíbélì Nàìjíríà ṣe àgbékalẹ̀ àkọsùn ètò ìwòsàn ìrora ọkàn. Darapọ̀ mọ́ wà lórí ìkànnì yìí kan náà ni. Pọ́ńdẹ̀ fẹ̀ láti tún pé náà
5: ní gbogbo ọjọ́ Àìkú Sọ́ndè ní dédé aago márùn-ún títí di aago mẹ́fà kù ìṣẹ́jú márùndínlógún.
4: Lórí ètò ìrora ìwòsàn ọkàn láti máa ṣàfihàn àwọn ìlànà inú bíbélì yìí tí ó lé sí ìwòsàn tí ó ti lè jẹ́ kí gbèdé ayé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ sí i.
3: Ewé aládùn àti fọ̀rọ̀wérọ̀ la fi ṣe àgbékalẹ̀ àwọn ìlànà inú bíbélì yìí léyìí tí ó ràn ọ́ lọ́wọ́ láti rí ìwòsàn sí ọgbẹ́ ọkàn rẹ.
4: Ètò ìrora ọkàn
5: ní gbogbo ọjọ́ Àìkú Sọ́ndè ní dédé aago márùn-ún títí di aago mẹ́fà kù ìṣẹ́jú márùndínlógún.
3: Ẹgbẹ́ bíbélì ti ilẹ̀ Amẹ́ríkà pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà PSN ló ṣe nígbà owó ètò yìí.

0: ni jejo
1: javere pelu
0: ka tun bere tori awon baba wa to wa ni kale ka ti kokoko je ki introduction wole na pe kini won pe ni rogbodiyan ija eja mu be yen na eja mu lati be yen baba mu lati be awon ma
1: re si ipele karun
0: be ni so be n te wa le na anfani wa fun yin lati pe wa tori nti a fe gbe yewu ni ki lo fa rogbodiyan ija ninu ile olorun ninu ilu laarin egbe laarin ebi ati ni ibugbe teyan gbe ki lo le fa rogbodiyan kini bawo la se le yanju e se ka ma ja lo ni ta ba nja lo kini ya le lo ma ja para wa tan ona abayo wa fun wa tori e ni awon baba wa se wa ni ikale lati tu pere pere oro na fun wa 091 2834 1367 fun eyin te ba ma pe wa lati le pe eyin na niru idojuko be ta baba wa ma ba wa yanju oro yen sapa kan na lojo ti ni 091 2834 1367 bishop o ti ya o
1: okay I kabo baba wa sori eto yi
2: deku
1: oro ilu wa yi na rogbodiyan ilu yi gan to loto
0: beni awon yan ti pe wa hello awon flash e ma ti flash wa o e bere bere yi lo wa baba wa hello e ka so o
3: ka se ni la wa
0: la wa kini
3: la wa ya mo la so ni
0: la wa amo lati orile ki le ni fun baba wa ninu akori ta ko gbe jade pe rogbodiyan ki le yin doju ko an baba wa nbi kale mi
3: mo je gba program
0: o da ni suru e ja ko lu agba mi eto na ke tu wa pe se gbo ya e se gan
1: bibeli wi pe alabukun fun ni onilaja tori omo olorun la ma pe won so e je ka fi be yen mu pe ki le an pe ni rogbodiyan ita e
2: a se olotu rogbodiyan a ma waye nigbati ede wo baye ra won nigbati rogbodiyan le waye la yen nikan
1: ede ayede
2: ede ayede be ni o pe fun eyan meji tabi awujo kan si awujo kan nigbati ede won baye ra won nigbati ero won ba papo
1: idile na o se
2: o sele nigbati nǹkan olóyìnbó ń pè ní interest ìfẹ́ ọkàn ẹnìkan tí ò bá ti bá tẹnìkejì mu tí wọn ò sì ṣetán láti tẹríba fúnra wọn ohun tí ó yọrí sí náà ni
1: ṣọ́ọ̀ṣì ńkọ́
2: ó pọ̀ nù chọ́ọ̀chì ó pọ̀
0: ó tiẹ̀ pọ̀ nù jọgàn ju
2: nítorí ìfẹ́ ọkàn oníkálukú àti tẹ́mìfẹ́ tí ò bá ti jẹ́ ni gbogbo èèyàn gbà ẹlòmíín yóò fẹ́ kí tiẹ̀ ó borí
0: láti dominate ó fẹ́ ju ló jẹ́ gaba
1: ẹran ara kọ́ yẹn
2: òun gan lórí sun rògbòdìyàn
1: ẹyàn nana ẹran ara
2: ṣe nígbàtí ẹran ara bá jẹ alága nínú ayé èèyàn ẹran ara ni àbúdá rẹ ni pé tiẹ nìkan nìkan kọkọ gbọ
1: máìmáì mímí
2: ẹni tó bá dídí ẹyìn ara ó mọ jẹ onímọ̀tà rẹ nìkan níbi tí onímọ̀tà rẹ nìkan bá dẹ̀ ti ń jọba rògbòdìyàn ó bẹ̀lẹ̀ torí àwọn tó ní ẹran ara bíi tiẹ̀ náà wọ́n fẹ́ fẹ́ wọ́ná kí ló ń ṣẹlẹ̀ sí wọn nìkan náà ń dáyé fún ni òun sọ yóò wá mú kí lásìkò bẹ́lẹ̀.
1: ok ẹ jẹ́ kí n wá rí sí ibi pé báwo ni kristiani 5 pé kristiani tó ṣe ìhàwó náà máa kọ sí rògbòdìyàn àbí pé inú ni bí ni hatred
2: ok
1: báwo náà ṣe kí ni wọ́n á ṣe
2: báwo ni christians le
1: fèsì sí ìkórira
2: tàbí àhesọ ẹṣẹ olóòtú ṣe ohun tí a ń pè ní christiani ó yàtọ̀ sí lọ sí church
0: ó jù bẹ́ẹ̀ lọ
2: ohun tí a ń retí lọ́wọ́ christiani òun ni wípé nígbà tí àwọn èèyàn bá dá tí rògbòdìyàn bá ṣẹlẹ̀ bóyá láàrin ẹ̀yà kan sí ẹ̀yàn kan láàrin àwùjọ kan sí àwùjọ ìgbésẹ̀ tó wùn ó pe ipa tí ó kò yóò jẹ́ ipa tí jésù ó kò tó bá wà láyé kò ní dúró lẹ́yìn ẹnìkan kó ṣègbè lẹ́yìn ẹnìkan
0: gẹ́gẹ́ bí aṣojú kristi
2: ẹ̀ yóò dùn gẹ́gẹ́ bí aṣojú kristi
1: aṣọ bí ọkàn ọlọ́run.

0: bene. So don ti yo se ninu iko ko bo je ni ti yo bere si ninu polongo ikorira e ri pe ninu aye ta wa yi nte n pe social media ero aye lukara bi ajire o ran awon eyan lowo lati gbe iroyin eleje o duro ko duro ko jolo to o iroyin tin fo lo
1: are ti tan kale
0: e so en to wa je onigbagbo to to lo je christiani yo bere re lowo re pe se o to ni iroyin yi eh se mo mo ibi ti iroyin ti jade wa so je orisun re eh se mo si mo mo ti sayewu e fini fini so nigbati iye irogodiyan ba sele nilu christian yo de ni tin bo mi pa yo bo mi pa na ja nta bi lowo wa
1: ni bawo ni a se le feran won ota wa se ni fi fe awon ota wa se kan le pa wa ni abi bawo la se le feran ota wa kefa
0: seri jesu to pa ase fun awon olutele re pe ki won feran ota wa
1: àwọn tó kórira yín tó ṣe inú ni bí ni sí yín
0: torí òun fúnra rẹ̀ fi àpẹẹrẹ lélẹ̀ nígbàtí àkókò rẹ̀ kò tí tó tí rògbòdìyàn bá fẹ́ ṣẹlẹ̀ lẹ́ni bí yóò sọ fún wa pé ó sì yẹra kúrò níbẹ̀ ṣùgbọ́n nígbàtí àkókò tó ó fi hàn wá ìhùwà tó yẹ kí kírísítẹ́nì kò ní ìhà tó yẹ ká kọ sí tí à ń pè ní rògbòdìyàn en to darogbodiyan le ati mo pe esu lo wa ni charge so gege bi onigbagbo oduse ti wa oni number 1 ka fi ife han awon ka je ki ife jesu ko koko je jade ninu what is oro wa tori jesu pase fun wa pe ka ma gbadura fun won si awon nu we mati ori ke awon se kerele ni ogoji o ko wa nipa iwa ti okan wa si awon eniyan pe fun gan wa ero wa ba ba so sita gan ero wa to ba ti lodi si ife jesu o a gbegbe aye christiani so christiani le so pe okay o mi o ne korira alagbaja iha to ka kon mi o si ni loto nkan tan se idun mi e je fun ni apere kan nigbati awon germany pinra won si meji east berlin abi east germany ati west germany eh won ni kankan sele ti awon east awon iwo ila orun germany ti won ko idoti gbogbo panti ti won da si odo awon west germany ki la awon west germany se laaro ojo kiji won lo ra ohun kan jije o
1: awon ilu won ko ran
0: se won wa da won na da pada si eyin fence gbàtí àwọn east germany jí wọn bá ìdọ̀tí àwọn bá oúnjẹ ìdọ̀tí làwọn dà sí àdọ̀ àwọn pípò ikẹ́
2: oúnjẹ lẹ́gbẹ̀ẹ́
0: oúnjẹ àwọn n ti ń gbénú àwọn ilé ìyàtọ̀ ó ṣe ọ̀kan lára tó jẹ́ kí ìjà tán láàrin àwọn germany ohun tí jésù ń béèrè lọ́wọ́ wa nìyẹn pé ní téèyàn ò bá ní èèyàn lè fún yàn tó bá jẹ́ ọmọ àlàáfíà tí wàhálà bá ṣẹlẹ̀ wà á máa
1: ẹ̀gbọ́n bí orin yẹn wọ́ tó ń bẹ́ẹ̀bẹ́ fọ tálẹ̀ lórí igi àgbélébù pé bábá darí jí wọn jésù sànà so ọ̀rọ̀ méjì orí igi àgbélébù ni orin yẹn ẹ̀rí pé ó ń bẹ̀bẹ̀ fún ọ̀tá rẹ̀ ẹ̀wọ̀n mọ nǹkan tó ń ṣe ni.
2: ẹ ṣe níbi tá a bá dé yìí ná ẹ̀yin tẹ́ wà nílé ẹ ti gbọ́ báwọn bàbá wa ti ń yànnàná fún wa lórí rògbòdìyàn àti ìjà bó ti ṣe ń lọ lọ́wọ́ àti bí èèyàn ṣe lè bomi pa náà tí ò ní ràn débi pò pé a fa ogun ìdílé ọmọ mi ò gbọdọ̀ kọjá báńdìrì yẹn àwa àti ìdílé yín à ní sọ̀rọ̀ mọ́ a mọ̀ bá bẹ́ẹ̀ lọ ni àwọn bàbá wa ló fi lọ́lẹ̀ bàbá mi bá bàbá yín sọ̀rọ̀ ọ̀tá àtayébáyé ni wá wọ́n tún máa design ẹ̀ ẹ̀yin tẹ́ wà lé 091 2834 1367
1: oya bishop e je ka tun gbele iwo pe kini iyato to wa laarin idariji ati reconciliation that's
2: ibalaja
1: ati alaafia lepa alaafia
0: e se seri awon mete ta won fe adora won mo iyato die wa nbe se idariji ni keyan yonda ninu okan re pe mo fi lagbada le ni to se fun mi dun mi ṣugbọn mo fi lagbada le ko ni ikoro ko fi ra e mo en ti to ba se mi ti mo ba ti mi o ba ti idariji awa meji la wa lewon
2: be ni o na ti fi
0: se lo de won ati mi ti mo
2: to se ti sinu
0: en ti mo di sinu mo wa lewon ṣugbọn ti ba pepe se idariji o tumo si pe mo se gini mo ni mo ya fi e bo awon elomi olohun dariji ti o ni gbe graduate si igbese keji ti se ibalaja ibalaja yen onise wa elomi ni ah ija ti pari sugbon e ma lo nlo re ale jo se mo o ti de level keji niyan o dariji n toto sugbon ko ti de ibalaja se ri to ba de ibalaja oni yo be si ni wo pe ọgbẹ́ yìí ó ti sàn ìrora yẹn ti kú ń bẹ̀ ìgbà yẹn ni ó wà bọ́ sí ìpele kẹta tí ó bẹ̀rẹ̀ sí ní lépa àlàáfíà ìwé mọ́ sì pa láṣẹ fún wa pé ẹ mọ́ lépa àlàáfíà
3: ìwé ènìyàn gbogbo láìsí èyí
0: kò sí ẹni tí ó lò olúwa tó bọ́ pé láàrin ọkọ̀ àtayá ni láàrin ọ̀gá sọmọṣẹ́
3: àbí ní ṣọ́ọ̀ṣì ni
0: ìjọ ohun tó yẹ kó jẹ́ kókó ìlépa ẹnìkọ̀ọ̀kan wa o ni bí àlàáfíà ó ti jọba ìwọ̀n tí ìjà bá ṣẹlẹ̀ kákan wá rò pé ìjà yóò lè parí láíláí ìjà lè parí tí a bá gbé ìgbésẹ̀ tí ìwé mímọ́ lálẹ́.
3: Ìbálàjà yẹn ibi tó ti ń bẹ̀rẹ̀ bíi ká pe ìpàdé kan gbọ́ra rẹ niyé
0: bẹ́ẹ̀ni
3: bíi gbọ́ra rẹ niyé ìkọ́ tó bá sọ tiẹ̀ ẹ̀wọ̀n ìgbọ́ra rẹ niyé náà ló fa rògbòdìyàn so ìgbọ́ra ẹni ibi bá ara ẹni sọ̀rọ̀ gbọ́ ti àtọ̀dọ̀ ẹkẹ́mi náà gbọ́ tèmi ẹ̀sẹ̀ ẹ̀hìn bó ṣe rí ni ẹ̀rí pé ibẹ̀ náà ni ọkàn àti túkàtì ìdáríjì tòótọ́ tó sì máa wà tí àlàáfíà náà yóò ṣe kíni o tó ṣe
0: jọba. Ìgbésẹ̀ rí ìdí nìyẹn tí ìjọba wa náà fi máa gbégbèsẹ̀ ẹ rí pé àwọn ìjọba kọ̀ọ̀kan wọ́n gbégbèsẹ̀ wọ́n pè kan ní kọ́ńfà pé ẹ jẹ́ àjíròrò ká sọ̀rọ̀ nípa àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà so gbogbo ẹ̀yà dáyànjọ nígbà àwọn bá wá sọ gbogbo ẹ̀tàn ẹja gbèsè bá àwọn tí ó wà bẹ́ẹ̀ wọn ní pé ní tí ò jẹ́ kálàáfíà ò tí ì fi jù múlẹ̀ dáadáa so a lè pé òkè o mo ti darí ẹ̀sẹ̀ ti ẹ̀jẹ̀ àti fojúbọ̀ àì gbé ìgbésẹ̀ ẹ̀rí kan ìbàlájà yẹn tán tó ń bá bẹ̀rẹ̀ sí ní ṣe àmúlò gbogbo àwọn èdè àwọn èèyàn sọ pé ẹjẹ́ á ṣe báyìí kí àlàáfíà lè jọba ìlú wa yóò sì tẹ̀síwájú.
3: Ok ẹ jẹ́ ká gbélé wò ní kẹsàn-án ṣé a lè mọ lépa ìdáríjì nígbà tá a sì tún ń béèrè fún ìdájọ́.
0: Méjèèjì o sẹ́ni méjèèjì olóyìnbó nídìí mutually exclusive wọn ò jọ rìn papọ̀ tí mo bá ń béèrè fún ìdájọ́ a jẹ́ pé ọkàn mi ò tí ì yọ̀ǹda ṣùgbọ́n sẹ́ni tí èèyàn bá ti mọ ẹjọ́ bíbélì yóò bá fúnra rẹ̀ pé wọ́n ní tẹ́lẹ́jọ́ bá ti mọ ẹjọ́ rẹ̀ lẹ́bi kò ní pẹ́ púpọ̀ lórí
2: ìpínlẹ̀
0: bẹ́ẹ̀ ẹni tó ṣẹ̀ tó bá gbà kóhùn sí tó sì gbé ìgbésẹ̀ àlàáfíà kò ní àní bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ nípa
3: ìdájọ́ bẹ́tẹ̀ yá wò ó báyìí èèyàn fipá báyàn lò ẹ sì ti dáríjì sọ mí pé kò gbọ́dọ̀ jìyà ìdájọ́ ara ìdájọ́ ara ṣùgbọ́n nítorí bá méjì ni
0: ìyẹn yìí ṣe ìjà kìí ṣe conflict èyí tí mo ẹ̀yẹn crime yàtọ̀ sí ìwà pa.
3: Irú sìn ẹni tí ó dáríjì yàn ó ti dáríjì ṣùgbọ́n táwọn agbófinrin bá wá gbé ó ti kúrò lọ́wọ́ tiẹ̀.
0: Ẹni tó bá fipá báyàn lò pọ̀ ìjọba ló ṣẹ̀sì èèyàn méjì ló ṣẹ̀sì ó ṣẹ̀sẹ̀ torí ṣùgbọ́n ìfò tí ẹni tí ó fipá bá lòpọ̀ bá ní
3: àwọn
0: èèyàn ní àṣẹjọ́ mọ́ lọ́dẹ̀
2: ó lè jọba jọba jẹ́
0: bẹ́ẹ̀ni
2: ó lè jọba jọba jẹ́
0: ẹni tí wọ́n fipá bá lòpọ̀ yẹn làwọn yàn bẹ́ẹ̀ torí àwa ò lágbára láyọ̀ pé ìjọba ẹ̀mọ́ bá lẹ́jọ́
3: o ìyẹn ò dẹ̀ túmọ̀ sí pé àdáríjì
0: òun náà sì mọ̀ pé ìfò tí wọn ò bá bá lẹ́jọ́ kò ní jẹ́ kí ìwà apá lọlẹ̀ torí àwọn ẹlòmíì ó tó pé eléyìí ó mọ̀ jẹ́
2: ẹ ṣe ká tó lọ sókè lọ́hùn tí èèyàn bá ṣẹ̀yàn gẹ́gẹ́ bíi pé èèyàn ò yọ̀ǹda tán tó ń tọ̀ lọ lo language àbí èdè kan pé mo fà ẹ̀ sí kóòtù ọlọ́run so ko ti gbe lo court no o gbe lo court high court lo ti gbe lo se so you understand no
3: supreme ni eh
2: supreme ni tori o le pe yen to le o ai ma so pe ma ba wa ma ba mo dure lo sinu idajo tori ko se ko ma du waju re to ma ta ma da lare o de keni o ti handle ma case fo lo so you understand no ni sir
0: ara you understand
2: no sir okay we si da
0: se ri intent o ti won so fun wa
2: e ma so ro ni lo
0: o ni pe ki a mo idajo lo wa ara wa come on, say that don't know what
2: no what I want in bed.
0: That's a little cut it back as you become a common.
2: Castle, I don't know what you're
0: bed. I become a village of a lot of job. I know this would do see the old man who kicked out.
2: Then,
0: but no matter about for all, and it told that darling, Rudy. Now, but the cool for you,
3: good for you, can't be
2: last year.
0: And where you're going, eh? To ba di join na to mu elomi to se o ma mu yo wa bo mi si wala no iwa lo wa fon na suju so yen la fi mo so pe looto en to ba ti wo pe mo fa si ko do lo olorun na lo da gugu oluto be
2: be ni a mo
0: be ju ko fe si dajo lo wa
2: olorun lo ma yoju e laarin
0: so en ja fa si ko do olorun ni o wa lo so do olorun pe mo se lagbaja o dariji bi o alaanu si lo
2: Yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, ye

0: nipa ẹgbẹ bíbélì ti Nàìjíríà ni láti mú gbogbo àwọn ìdíwọ́ tí kò fún àwọn ènìyàn ní àǹfààní sí ọ̀rọ̀ Ọlọ́run kúrò. Lọ́wọ́lọ́wọ́ báyìí ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà ti ṣe ìtumọ̀ bíbélì sí àwọn èdè abínibí 27 languages nínú 550 languages tí ó wà ní orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà, à ń ṣiṣẹ́ lórí ìtumọ̀ àti àtúnṣe ìtumọ̀ sí èdè 9 lọ́wọ́lọ́wọ́. Ó kéré tán mílíọ̀nù ní ọ̀nà 100 naira 120 million naira ni ó ná wà láti parí ìtumọ̀ bíbélì sí èdè kan bí iṣẹ́ náà bá parí ní àárín ọdún mẹ́jọ. Nítorí náà, ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà ń pè ọ́ láti bá Ọlọ́run dòwòpọ̀ kí a lè ṣe ìtumọ̀ bíbélì sí ọ̀pọ̀lọpọ̀ èdè abínibí ní orílẹ̀-èdè Nàìjíríà, kí a sì lè ṣe ìpèsè bíbélì aláfọwọ́kà Braille Bible fún àwọn tí ó nípèníjà ojú àti bíbélì aláfọwọ́júwe fún àwọn tó nípèníjà etí. Láti ran iṣẹ́ ìtumọ̀ bíbélì tàbí ìkéyìí àwọn àkọ́ṣeṣe wa lọ́wọ́, ẹ lè fẹ̀bùn yín ránṣẹ́ sásùwọ̀n ìfowópamọ́ sí orúkọ The Bible Society of Nigeria, Zenith Bank, account number 10101109 50. Lẹ́ẹ̀kan sí The Bible Society of Nigeria, Zenith Bank, 10101109 50. Ẹ lè kàn sí wa lórí ìfìwéránṣẹ́ lórí ayélujára info@biblesociety-nigeria.org tàbí lórí ìkànnì alágbàtà wa www.biblesociety-nigeria.org. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́, ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0815-909-4126 0815-909-4126 BSN àmúrò Ọlọ́run wà ní àrọ́wọ́tó.
1: 0912834-1367 ẹ̀yin tẹ́ wà nílé 0912834-1367 lórí ọ̀rọ̀ rògbòdìyàn ni à ń fọ́, ni àwọn bàbá wa ń fọ́ pẹ́rẹ́pẹ́rẹ́ ká má bàa ṣubú sínú ìdààmú àti wàhálà. Bíṣọ̀bù,
2: oyá ìbéèrè tí ó kàn láfẹ́kẹ́ bá yànnàná ò ní kí ni ojúṣe ìjọ àti àwọn kìrìsìtẹ́nì nípa ọ̀rọ̀ rògbòdìyàn?
3: Ẹ ṣe olóòtú. Ṣé ojúṣe ìjọ ó pọ̀ nígbà tí rògbòdìyàn bá ṣẹlẹ̀? Ọ̀kan lára rẹ̀ ò ní pé àdúrà kò sí tàdúrà ò ní ṣe. Àdúrà ní ọ̀pá kìrìsìtẹ́nì, àdúrà lákọ̀ọ́kọ́ ni kò ju ẹ̀. Èkejì, láti bo ohun sùúrù fún àwọn láti pẹ̀tù sí
2: ìtùnú
3: láti
2: túnú ẹ̀mí
3: tú wọn nínú. Ó ní ẹtù sí ó ní ìdúnú ẹ̀tù lára ní ẹ̀mí Ọlọ́run. So ìjọ láti rí nínú ọ̀rọ̀ wọn, nínú àgbékalẹ̀ wọn, wọ́n gbọ́dọ̀ pèsè ìtùnú fún àwọn tí wọ́n ti rí ojú iná
2: rògbòdìyàn.
3: Bóyá dáná sunlé wọn ni o, àbí apá ẹnìkan lẹ́yìn ṣàkà ni wọn. Ọkàn wọn gbọgbẹ́ sí ìjọ láti ṣiṣẹ́ ìránṣẹ́ ìtùnú. Èkejì, ó gbọ́dọ̀ ṣe ìtọ́jú, ó gbọ́dọ̀ kúrò ní ìtùnú nìkan. Tó pàdánù dúkìá, ẹ̀tọ́ bá pé tẹ́jú àwọn tó jẹ́ ọmọ ìjọba dáǹkanjọ yóò ràn lọ́wọ́. Ètò wọn pè ní palliative tàbí ìjọba máa pín yẹn tí wàhálà náà bá ṣẹlẹ̀. So ìjọ náà lè gbéṣẹ̀, ó gbé ìgbésẹ̀ yẹn. Àdíkán fún wọn nírètí pé tó kò tí ì parí sí.
2: Òní Jésù nínú ìwé Mátì orí karùn ẹsẹ̀ kẹtàlá sí kẹrìnlá, ó ní àwa ni yọ ayé, àwa dẹ̀ tún ni ìmọ́lẹ̀ ayé. Ó dà pé sí ìjẹjọ kọ́ la ń tọ́ láti sọ̀rọ̀ lórí ìmọ́lẹ̀ ayé àti
1: ìmọ́lẹ̀ ayé. Bẹ́ẹ̀ tá a sọ pé a máa sọ tó kù di
2: òní. A rí pé iyọ̀ ó ń dáàbòbò, ó mú nǹkan dùn.
1: Pé kí la fẹ́ ti sí iyọ̀ gangan fúnra rẹ̀, báyìí ọ̀sìn fẹ́ pìṣàbọ̀ ara ti ẹ̀.
3: So ẹsẹ̀ rí ojúṣe ìjọ pọ̀, ìjọ gbọ́dọ̀ tún sọ̀rọ̀ jáde, sọ̀rọ̀ lòdì
2: sí ìkórira
3: tó tàbí rògbòdìyàn. Wọn ò gbọ́dọ̀ dákẹ́. Àwọn ni ohun aráàlú
2: àtohun Ọlọ́run,
3: agbẹnusọ fọ́lọ́run, wọ́n láti sọ̀rọ̀ jáde. Ní ẹni àwọn èèyàn fi ń bínú sáwọn adarí wa, àwọn pásítọ̀ wa, náà dá olókùnrin tí rò àwọn èèyàn fẹ́ gbọ́n tí wọ́n wù
1: bẹ́ẹ̀
3: lórí ọlọ́run fi wọ́n síkò
2: wá tó a máa pọ́n àwọn olórí
3: so ẹni tí ó wá dá wàhálà nígbàtà bá wá ń pọn pé nǹkan tó ṣe ó wà ráìtì ó máa jẹ́ kí rògbòdìyàn
2: ó tún máa gbilẹ̀
3: ó fàná sójú nǹkan míì ni pé nǹkan lè dáàbò bo iyì àti ọlá àwọn ènìyàn kan jẹ́ ká mọ̀ pé èèyàn ọlọ́run pọ́n àwọn ènìyàn lé ọlọ́run bọ́lá fún so ẹ máa wo àwọn orílẹ̀-èdè tọ́lọ́run bọ́lá fún torí ẹnìkan wọ́n ń ná bílíọ̀nù láti lọ wá ṣàwárí bóyá wọ́n gbé pamọ́ síbì kan wọ́n lọ wá jáde ṣùgbọ́n tí wàá bí báyìí yìí
2: ó sọnù sọnù
3: bójú 100 náà ni mo kó tí ò bá di kan
2: fún mi
3: àwọn adarí wa
2: 100 ni àwọn tán pa níbẹ̀ ní èdè àbí ní
3: so ìyẹn ni ìjọ láti sọ̀rọ̀ jáde láti sì ṣe àtìlẹ́yìn ó jẹ́ àwọn ojúṣe tí ìjọ lè ṣe
2: ẹ jẹ́ ká tún wọlé torí ìbéèrè pọ̀ báwo ni ìjọ ṣe lè dènà rògbòdìyàn tàbí kórìíra kó tó di violent kí lè pè
1: kó tó di ńlá
3: kó tó di wà pa
1: kó tó di wà pa
2: ńlá àfipá mọ̀ nínú ìyẹn violent.
3: ẹ ṣe rí àti sọ lẹ́ẹ̀kan pé ìjọ ó jẹ́ agbẹnusọ fọlọ ó sì tún jẹ́ agbẹnusọ fún
2: ìlú.
3: Tí kí nǹkan tó bomi kó tó di pé ó fọná sójú tí àwọn tó wà nípò bá lè gbé ìgbésẹ̀ tó ẹ kán gbé náà pé ìpàdé ìjíròrò àlàáfíà ẹ mọ̀ ìjọba náà wọ́n sẹ́ẹ̀tì kọmitì kan wọ́n pè wọ́n ní interfaith àwọn láàrin gbogbo
2: ẹlẹ́sìn
3: so muslim wà bẹ́ẹ̀ christian wà bẹ́ẹ̀ pé tó ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí o ẹ bá wa
2: lọ sí
3: àwọn ọmọ ẹ̀yìn yín o ẹ ṣe àgbékalẹ̀ tí ò fi ní di wàhálà tí ò fi tún ní di tọrọ fún kalẹ̀ tẹ tíjọba lè gbé àwọn ìgbésẹ̀ yẹn ìdè ìwà pa kò ní tètè ẹ̀kọ́ sì ṣe pàtàkì kíkẹ́kọ̀ọ́ lórí wa sì lè yanjú ìjà bó la sì lè pẹ̀tù sí àwùjọ ífún gan nínú ìdílé ó yẹ kí àwọn ẹ̀kọ́ yẹn kó máa jáde lóòrèkóòrè nínú ìjọ nítorí pé ahán àtẹnu ó jà kò sí bí a ti lè ṣe ṣùgbọ́n bá bàjẹ́ àwọn òní kó jáde fúnra wọn
1: bẹ́ẹ̀
3: ni
1: wọ́n yanjú ẹ̀ ni
3: wọ́n yanjú ẹ̀ ni wọ́n rọra máa tura wọn lára títí tí wọ́n fi gbàgbé so ìyẹn ló yẹ ìjọ yẹ kó gbé ìtọ́ni kalẹ̀ ìkẹ́kọ̀ọ́ kalẹ̀ ìdí tíjà fi ń ṣẹlẹ̀ àti bá a ṣe lè bomi paná rẹ̀ kó tó di pé ó fọná sójú bóyá láàrin ọ̀rẹ́ láàrin ọkọ àti ìyàwó àti láàrin ètò ń fa ìyà ìjìyà tó ìjà tó pọ̀ jùlọ ọkọ náà ni ẹ̀sìn ẹ̀yà
1: bẹ́ẹ̀ ni òun ló jẹ́ kó jẹ́ ló le jù
2: àti politics
1: òṣèlú àwọn òṣèlú ẹ̀ náà wọnú ara
2: àwọn òṣèlú ètò ẹ̀sìn tàbí ẹ̀yà
1: bẹ́ẹ̀ ni àwọn náà dẹ̀ fara sílẹ̀ ẹjọ́ sà gẹ́gẹ́ bí ibi tí a ti wà bàdé mo ní ìbéèrè kan láti béèrè ìmọ̀ràn owó gan ló ní ẹ fẹ́ fún àwọn tó jẹ́ bí alákòóso lórí ìjọ wa bí Christian Association of Nigeria tó ní ìsàwọn náà ti pín sí méjì àwọn kan ní PFN àwọn kan kan ok so wọ́n mú ọmọ jáde ni wọ́n bí ọmọ jọ ẹ̀ka jáde látara wọn àwọn ọmọ tó wá jáde látara wọn náà sọ̀rọ̀ ìyá tọ́ọ̀gì ok nísìn àmọ́ jáde wọn lọ ń gba bribe àmọ́ jáde wọn ọ̀dún ní torígbà tí àwa sì kéré káàlù nìkan là mọ̀ pé má sọ̀rọ̀ bí ti káàlù wà o ìjọba gan tábà wò tọ́ba dẹ́kọ̀ káàlù wọn ti bìlí pé gbogbo christian ló ń jẹ́bẹ̀ ṣáwọn àwọn ọmọ tí wọ́n ń bì yẹn ṣáwọn ni wọ́n ń gbẹ̀bọ̀dé ni àti pé kí ni káàlù gangan lè ṣe débi pé pé bọ́yá wọ́n máa kọ́ ìyá àwọn ọmọ tí wọ́n ní wọ́n jáde látara wọn pé ẹjọ́ ẹjẹ́ àṣàánú káàlù náà kí káàlù kí wọ́n lè káwọn náà kẹnu tọrọ.
3: ẹ ṣe olóòjú sẹ́rí ẹ tí ò bá súnmọ́ yàn
2: kò lè mọ ìtànsí
3: bẹ́ẹ̀ ló ní àgbékalẹ̀ sẹ́rí tí nǹkan bá ti ń pọ̀ tí ń fẹ̀ lójú ìgbésẹ̀ tí ká ń gbé orí láti pé ok ìjọ ti ń pọ̀ ẹ jẹ́ ká pín sí bí ọ̀nà márùn-ún tó dàtí nǹkan ò lè yan aṣojú wá ìṣàkóso
2: fi láti ṣe ìdarí
3: àwọn tí wọ́n jẹ́ pentecostal blọọkù kan náà ń pè wọ́n àwọn ccn blọọkù kan náà ń pè wọ́n
1: àwọn ccn yẹn àwọn ọ̀ndàwò àwọn wo ni táwọn ni white garment church
2: náà àwọn
3: white garment náà ń pè ní ois
2: OIC
3: so awon sise ni ni Baptist Anglican
2: Church of the
3: Lord Methodist so won po ba yen ti
1: won wa ni olori lati sakoso aro awon
3: so o ka lo ni olori lori blood lori blood so awon olori yen ni won wa para po si ipade
2: na pe ni kan
3: but enga to ba won wa yan laarin ara pe to sise lo se
2: lo se adari loni
3: Baptist ni ni kan tupo me baba yo sise lo ti ko
2: ero ya si lo bo si
3: so but di ten o ti won pari se gigi ija e mo pe ija na lo je ko de be so
2: ka o tele tele awon kan na kan dominate
3: awa ni so ka awa o pe
2: an bi meji na to
3: paro e ko wa leko pe ko ye ki ja wa so e je ka pin na ara ka si mo ro
2: ka mo ko mo yi po
3: mo yi ko to mo ko mo en ti o kan ti mo re to ba ti ku
1: to ba ti ku nbe
3: ni wa mu idada ni mo
2: ara bi ti kristiani gba yanju
1: to nba lo ti won ni yen
2: so
3: so n to fi ye ede mo wo pe igba ti awon oloselu na ti won ba ni tele mo ngbe ba ti ni sonu le fe se iwo orun lo kan
2: ke ni kan ti di dibo mi
3: te yi po se an pe ni mo fa wahala ni mo wa rugo
2: to na fi lo nda party mi le tori pe agbore ni ye
1: agbore ni ye rugo
3: ati jo gba pe kan ta fe se ṣugbọn gbo to be tan a ti bere ballu e wa yi ile go
2: wa
1: se
2: wa
1: paro le ojule e se mo ko oro legbo eyi te wa ni o ti yan na ti jo fun wa daada adugo te ngbe laarin inu ile e wa wole face me and face with us baba awon kon wa nbe okunrin mi na wa te pe aro ma lo to we dari wa o soju won gba ti ya ke mi bu mi to la ke mo mi lori won ko do wa pa awon rogbodiyan to soju awon ibi ti o ye ko ma soju bawo le yan se le yanjo bawo lo se ri lodo ti yin to de la se ni ke pe sori eto ka baba wa le ba yin yanju e 0912834 1367 te ba lu lai pe nija tabi isoro to ntinu okan yin wa e nilo en kan lati ba soro o e le kan si ile ise egbe bibili ti Nigeria to ba wa ni arowo to yin tabi fun alaye lekunrere ete atejise yin si ori ero ibanisoro WhatsApp line yi 090 26 33 9945 WhatsApp line ni koni o nibe ni o ti ri ona abayo si isoro to ntinu okan yin wa e je adoke lohun ta ba pada de a pada bo
4: At the Bible Society of Nigeria, we are committed to breaking any known barriers that make the Word of God inaccessible to people. The complete Bible is now available in 27 Nigerian languages, while translation and revision are ongoing in 10 different languages. It costs a minimum of 120 million naira to complete a Bible translation project if achieved in 8 years. The Bible Society of Nigeria invites you to partner with God to translate the Bible into more Nigerian languages, provide free Braille Bible for the people with visual disability, and sign language Bible for the deaf. Email us at info@biblesociety-nigeria.org or visit www.biblesociety-nigeria.org. BSN, making the word available.
1: Kaabo pada sori eto iwosan loro okan awon baba wa n kale o ade n reti pe yin mo ki igbo ba ti wole bishop lawon bere ti won ti fe bere o ya e tesiwaju
2: e se o kini e ma so fun awon onigbagbo to n gbe laarin bi ti rogbodiyan ti n sele o ya ilu ni ile to ni abi ipinle kini imona te fe gba won
3: Ah,
2: ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah, ah,
3: ìgbésẹ̀ àkọ́kọ́ kan gbàgbọ́ pé ọlọ́run
2: kò gbàgbé wọn
3: ìkejì tó nínú gbogbo ọlọ́run ṣiṣẹ́ pọ̀
2: pẹ̀lú àwọn tó fẹ́ ràn án
3: so ìkejì ó ní pé àwọn ọkọ̀ gbọ́dọ̀ gbòdú tó àti dáti dáàbò bara wọn ọlọ́run gbà mọ́ dáàbò bora wa ọlọ́run sì ní ká mọ́ ṣe àmójútó pàápàá jùlọ fún àwọn tí ó wà lábẹ́ wa tọ́lọ́ ní amójútó ìgbàgbọ́ kò sọ fún wa pé ká mọ́ ṣe kí ni o ká mọ́ ronú pé ewu ń bọ̀ ká dẹ̀ wà bá ṣe wá bò
2: ìwé róòmù orí kejìlá ẹsẹ̀ kejìlógún ó ní bó bá ṣe é ṣe as far as it depends on you that live in peace with everyone.
3: Mo ní bó bá ṣe máa lépa máa
2: lépa
3: láti máa
2: lépa àlàáfíà pẹ̀lú èèyàn gbogbo jẹ no yòó lásàápọn ni so bọ́n ṣe ń gbé bẹ̀ yẹn wọ́n á sábà kọ́ bí wọ́n á ṣe gbé lálàáfíà pẹ̀lú àwọn.
3: sẹ́ni ẹni ẹ̀ńtàkùnrin ni tàṣọ abẹ́rẹ́ lẹ́ẹ̀kan pé ta ni o ní kìrìsìtẹ́nì. Kìrìsìtẹ́nì ni ẹni tí Jésù ti jẹ ọba nínú ayé rẹ̀ ẹni tí Jésù bá ti rága jókòó nínú ayé rẹ̀ kò lè gbé ìgbé ayé tí Ọlọ́run béèrè fún wa lórí àkókò tíjà bá ṣẹlẹ̀ tí rògbòdìyàn ṣẹlẹ̀ ẹ̀mí ẹran ara yóò sọ pé ìwọ náà gbẹ̀san ìwọ náà mọ́ wù wọ́n ràn bí adìẹ bá dẹ̀ lóògùn fọ lẹ́yìn ṣùgbọ́n tí ẹ̀mí Jésù bá ti jẹ alága nínú ayé ènìyàn ẹ̀ yóò béèrè lọ́wọ́ rẹ̀ pé kí ni kí n ṣe nírú àkókò tí wà á ṣẹlẹ̀ so ìgbésẹ̀ míì tí ó yẹ káwọn kìrìsìtẹ́nì gbé ó ní láti má ṣe dá ara wọn sọ́tọ̀ kíjọ kankan ká sura wa pọ̀
1: pásítọ̀ ọlọ́kan
3: lóṣùṣù ọwọ́ ẹ̀wọ̀n wọn ní òṣùṣù ọwọ́ kò ṣeé kan ṣùgbọ́n ìgbà ẹyọ ìgbàlẹ̀ kan ó ṣe kí ni o ẹ̀rù sí wẹ́wẹ́ tí ìjọba tí àwọn onígbàgbọ́ bá ṣera wọn ní òṣùṣù ọwọ́ àwọn tí ń dárògbòdìyàn
1: lẹ́nu ní ìwà rí wọn
3: pé
1: á nira
3: àwọn pípọ̀ ìbọn tó bá ti rí pé ẹyọ kọ̀ọ̀kan ni wọ́n rìn bí yorùbá ti ní tẹ́jọ gbẹjọba
2: káìfọwọlọwọ
3: tẹba kọwọ rìn
1: iṣẹ tó máa dúró
3: iṣẹ tó ń dúró
1: sí
3: gbogbo yẹn ló fọwọ gbó ṣùgbọn ń gbàtọ pé bọ́nà ti dá wọn kónkó jabele ni ó mọ jẹ kí àwọn èèyàn ráyè ṣe tó wù wọn sí wọn so a gba àwọn kìrìsìtẹ́nì nímọ̀ràn pé kí wọ́n ìgbà yìí ni kí wọ́n sera wọn lóṣùṣù ọwọ́ kí wọ́n sì kọ́kàn wọn kó kán mọ́ jẹ́ kí ìkórira ó dókòó
1: gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹ bèèrè lẹ́ẹ̀kan yẹn pé tí ọba tiẹ̀ ń lépa àlàáfíà náà tẹ́ pé ìjà làwọn ẹlòmíì tó máa fi ń yipò tẹ bá wo bàbá wa dávidi lo psalm 120 verse 6 to 7 ó ti pẹ́ tí ọkàn mi ti ń báni tó kórira àlàáfíà gbé ìpè ń mánéjì wọn náà ni ó ní àlàáfíà ni mo fẹ́ ṣùgbọ́n nígbà tí mo bá ń sọ̀rọ̀ ìjà ni tiwọn àárín yẹn wà ó ti pè dávidi náà tún ní sùúrù ó farada gan ó ní farada gan
2: orí yọyọ ta ẹ tí o fa
3: kò yí sí o nígbà tí ẹ máa ń dàgbà nù gbàgbọ́ àwọn àwọn ọ̀pẹ̀rẹ̀ kan láti mọ̀ pé àbá yìí dàgbà nù gbàgbọ́
1: àjẹyọ
3: ọ̀kan lára rẹ̀ ni tí èèyàn bá dókè tán kí ló ń ṣe fún àwọn tó ti ṣe ọ nísàlẹ̀ ìgbà tí dávidì dókè tán pé kòkó tó dókè tó rí sọ tó lu ọba tí ń lépa rẹ ẹ̀mí ọlọ́run ni mọ̀ ó kàn gé ẹsẹ tí a sọ rẹ ńgò tún dé tó
1: àyà ẹ tún já
3: pé
1: kí ni mo ṣe kò yẹ kí n gbàsọ yìí náà
3: ńgbà joseph dókè tó di igbákejì ààrẹ kí ló ṣe fún ìyàwó ẹni tó parọ fún
1: kò tí ẹ ṣe dájú
3: ẹ tó bá jẹ ọpọlọpọ nù wa kí la ṣe a pe àwọn
1: alásìlẹ
3: wá ṣàlàyé fún gbogbo ayé ojú àgbàgàdì láwa yìí
1: sọ tó ṣẹlẹ ṣé lóòótọ́ ni mo ní kó má gorí bẹ́ẹ̀dì ọ̀gá mi ìwọ mi nígbàlẹ ni o
2: àti ọkọ àti ìyàwó ni bá lopò lé lórí
1: ọ̀hún
3: ti dà àwọn tó tàsókò ẹrú gan wọn gbọn
1: báyìí wọn gbọn ni ẹrùkọ bàtọ kú tọ bàbá kú tọ wọn lọ wọn lọ pé àwọn yẹn pé ẹ bá lọ sọ pé bàbá wà ti sòfin lẹ
3: o
1: pé kó mọ gbẹsọ lára wa o
3: ó ti dàgbà kọjá
2: ìdọbalẹ tán náà wò ní dọ wọn dọ
3: ẹyin rò pé ẹyin lẹta mi
2: ni ìbílẹ̀ yín rò sí mi ṣùgbọ́n ọlọ́run mọ̀ ọ́ sí rere
3: bí a ṣe paná ìjà ni
1: ó ti dàgbà kọjá
3: ẹ̀sán ó ti dàgbà débi pé kó mọ̀ wípé inú gbogbo tó bá ṣẹlẹ̀ sí ìyàn ọlọ́run lọ́wọ́ sí ó si le lo fun igbegbe
2: then atun godo gba won ni moran kan mo se padanu igbagbo won
3: be
2: should not lose their faith igba ti bi tan gbe bi ti rogo yi won kan ni tori e ma compromise iyan gan o je koko
3: be
2: because ma tan ba ri bo se nle won kuku so ko si
5: a so oro alaafia sinu afefe wo inu ile wo inu ijo wo inu awujo wa pe nibi kibi ti rogodiyan tin joba ki alaafia gba koso
2: amen
5: ninu okan ti rogodiyan ti dogo to je gaba alaafia olorun to ju ogbon imoye eda gbogbo lo ko gba isakoso
2: amen
5: ki alaafia olorun ko bo inu ilu wa wa
2: amen
5: ko bo orilede Nigeria ki ara tumutumu wa
2: amen
5: ogo ni foruko yin o
1: haleluya
5: adupe torugo e ti gba adura Jesu Oluwa wa
1: amen to ba tun ni ojo mejo pelu aso Olorun bishop a mo reti bore je mama wa na ni o wa ka sa yanju oro rogbodiyan ti si apa kan inu mi dem je pe baba wa na ni won tun gbe wa because imo wa imo jile o jile Michael Oluwa Femi Adesina JP Mr Bible lo dagbere fun wa pe iwosan rora kan Christi yo la kan wa koja yo si gboro tura soju ogbe wa o dabo loruko Christi

0: sẹ́ni tí ọlọ́run dá sí ayé gẹ́gẹ́ bí alárìn kiri akọ lẹ́mi lọ́wọ́ gẹ́gẹ́ bí iṣẹ́ ìránṣẹ́ tá a gbé lẹ́mi lọ́wọ́ ara mi láti ara mi fún iṣẹ́ àtúnṣe
1: Kristi
0: wí fún mi pé
1: gbọ́
0: ọmọ ẹ̀mẹ́ àwọn ohun tí sàtánì bàjẹ́ ara ọlẹ́ àtúnṣe torí náà bí nǹkan bí ogójì ọdún sẹ́yìn ohun yẹn ti ń fọ ohun láti tú àwọn ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀dá ṣe ara mi gẹ́gẹ́ bí ohun sí ayé rẹ lónìí ohun tí sàtánì bàjẹ́ tí ò jẹ́ kó fulfill destiny tí ò jẹ́ kó mú ìpínṣẹ́ gbogbo ilé orúkọ olúwa àwọn ọmọ ogun lórúkọ jésù ọyá gba àtúnṣe lórúkọ jésù kọ gba àtúnṣe ògbó ní fọlọrun lókè ọrọ ọgbà sílé ayé fún ìdí kan pàtàkì ìdí àkọ́kọ́ láti mú àyànmọ́ ṣe kí ló ń jẹ́ àyànmọ́ àyànmọ́ túmọ̀ sí ohun tí ará wá láti wá ṣe lé ayé ohun tí ará pàtàkì láti wá ṣe lé ayé èkejì kí ni àyànmọ́ àyànmọ́ túmọ̀ sí ìpolongo ìwàláàyè rẹ ìmú àyànmọ́ ṣe túmọ̀ sí wípé orí ayé wá
1: fulfillment of destiny means that you came to this life and you achieve your aim.
0: Àwọn ọ̀rọ̀ méjì kan ló ṣe pàtàkì.
1: There are two words that are important.
0: Ìwàláyè.
1: Your existence.
0: Àti ìwàláyè.
1: And your position.
0: Ẹni bó fẹ́ jọra wọn.
1: You see they look alike.
0: Ṣùgbọ́n wọ́n yàtọ̀ sí ara wọn.
1: They are different.
0: Ènìyàn lè wà láyé.
1: You can be alive.
0: Kọ́ mọ̀ sí láàyè.
1: And you're not the
0: right position. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wà láyé nítòótọ́.
1: A lot of people are alive truly.
0: Ṣùgbọ́n kíyè sí.
1: Wọ́n
0: ò wà láyè.
1: I'm not right in position.
0: Kí nìdí?
1: Why?
0: A dà wọ́n mọ́ èrò.
1: They have been mixed with the
0: crowd. A dà wọ́n mọ́ èrò.
1: They have been mixed with the crowd.
0: Èrò yàtọ̀ sí ènìyàn sí ẹ̀jẹ̀ sí ẹ̀jẹ̀ àwọn ọmọ ológun.
1: The crowd are different from the glorious ones.
0: Gẹ́gẹ́ bí òhun ti máa yọ.
1: Just like the sun appears.
0: Orí gbogbo ìràwọ̀.
1: Over all
0: that. Bẹ́ẹ̀ ni ògún àwọn ọmọ ológun rí.
1: So is the glory of the glorious
0: ones. Láàárín èrò.
1: Among the multitude.
0: Àwọn bàbá wa wí pé.
1: Our father say.
0: Tí a bá ń da gbogbo obì pọ̀ ní ọjà.
1: When we mix all kola nuts in the market.
0: Kò lè ṣe kí a má dá ìfimọ̀ wọn láàárín wọn.
1: You will always be able to differentiate them.
0: O máa mọ ife láàárín àwọn obì.
1: You will know that if in particular kola.
0: That is to say, that is the right kola. Bọ́ mi dáadáa o. That is to say, àwọn kan wá wọ́n rí ògolo.
1: Some people came, they were able to maximize.
0: Èrò wọn sì dá wọn mọ̀.
1: And their generation
0: was better. Àwọn kan sì wá bí alárìn kiri.
1: And some came as wondrous.
0: Ṣùgbọ́n ìbéèrè ni èyí.
1: But this is the question.
0: Ṣé ìpinnu Ọlọ́run ni?
1: Is that the mind of God?
0: Ni wípé kí àwọn kan wá sí ayé.
1: For some people to come to the world.
0: Kí wọ́n dàbí egò tó dàbí tó gba orí àpáta tí ẹnìkan kò rí tí ò rí àmì wọn.
1: And be like a snake that moved through the mountain.
0: Bọ́ọ̀mù sọ fún kì í ṣe ìpinnu Ọlọ́run.
1: It is not the will of God.
0: Ayé ló fà á.
1: It is the evil one that comes.
0: Ayé gbé èpò sínú àlìkámà wọn.
1: It is the evil one that so tas among the
0: world. Wọ́n sì jẹ́ alárìn kiri.
1: And they became wondrous.
0: Ǹjẹ́ solution wà bí?
1: Is there a solution?
0: Ǹjẹ́ ọ̀nà àbáyọ wà bí?
1: Is there a way out?
0: Bẹ́ẹ̀ni ọ̀nà àbáyọ wà.
1: Is there a way out?
0: Kíkẹ́ bẹ́sẹ̀ bá lè já kúrò ní ọwọ́ wọn.
1: Our best can be free from
0: that. Torí ògo tirẹ̀
1: lò. I was able to maximize
0: it. Kíkẹ́ bẹ́sẹ̀ bí a bá lè gbà kúrò lọ́wọ́ ogun ìṣẹ̀báyé ìdílé.
1: Our best can be free from the ancient family battles.
0: Tí ẹni tó dáni tó bá lè gbani kúrò lọ́wọ́ ogun abíni.
1: If the creator can save from the battle of those who bettered you.
0: Kíkẹ́ bẹ́sẹ̀ sì fọ́hùn
1: àlàyé. And Jabez spoke.
0: Tí ògo rẹ̀ sì fọ́hùn iyè.
1: And his glory spoke life.
0: Tó sì wà láàyè láàrín àwọn ọmọ ológun.
1: And he was alive among other glorious children.
0: Ẹni tí ògo ti kú lánàá mọ́ lára.
1: Someone whose glory had died
0: yesterday. Mo tó dìde lóde rí ògo lò lónìí.
1: O arose today, I was able to
0: rest yesterday. Dájúdájú ìwọ náà yìí lè ṣakọ ìgbàlà.
1: For sure you can also make fun.
0: Fọ́ mi dáadáa. Ó léwu pé kí ènìyàn kára wá sí ayé láti wá mú ìpèsè ṣùgbọ́n kó pòfo rẹ̀.
1: It is very dangerous and risky to be set to hear at the word to fulfill your destiny and yet fail.
0: Tó ní ènìyàn ò bá mú ìpè rẹ̀ ṣẹ.
1: Because if you don't fulfill your destiny.
0: Gbọ́ iye àwọn tó kùnà.
1: As many that misled.
0: Ìwọ́ kùnà.
1: You fail.
0: Àwọn tá a rán o sí láti fà lọ́wọ́ sókè wọ́n kùnà.
1: The people you are set to uplift, they fail.
0: Ọlọ́run gan fún ara rẹ̀ ó kùnà.
1: Even God. He lost.
0: Torí wípé.
1: Why?
0: Ó dá kankan nǹkan yẹn kò mú èsì wá bá.
1: He created something and that thing didn't bring returns back to him.
0: Ìwé mímọ́ sọ fún mi.
1: The Bible tells me.
0: Màá kà á ní èdè Gẹ̀ẹ́sì.
1: I will read it in English.
0: Tàbí kẹ́ bá mi kà á.
1: Or you ask me.
0: Ní èdè Yorùbá.
1: In Yorùbá.
0: Genesis 49 verse 26.
1: Ìwé
0: Genesis orí kọkàndínláàádọ́ta. Yes. Ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n. Yes. Kí ló wí ní Yorùbá ń bẹ̀?
1: Genesis 49,
0: yeah.
1: Verse 26.
0: Aha.
1: O kabayi.
0: O kabayi. Kilowi.
1: Ibukumba bare.

0: àwọn olùgbọ́sọ tó kù nítorí wà kò lórí ẹ̀ kárùkù abínímọ̀ ẹ̀rọ lóòrèkóòrè àsìkò wọn sásìkò rẹ̀ kọ́ni sọ̀rọ̀ ìgbà ní ìbáda lórí kọ̀kọ́ àrùkọ́ pọ̀ lọ́wọ́ aláwọ̀ ọba ní yàrá rẹ̀ fún ṣọ́lálé olówó èkó akérè the first fún àdúró tí wọn lórí tó rẹ̀ nígbà ọlọ́run àtìgbà àti àgbà wọn ọlọ́run ṣe kẹta ní ọjọ́ ìlera wọn fi ọjọ́ ayé pàfi dàrú lánàá wọn sì ń wọ́n rà rí ọkọ̀ ìlera lára rí ní gbé dúkìá tí wọ́n ní ètò bí àti tí òmù láhùn ọ̀rọ̀ àpọ́tà ìlà ìlà ìlà ìlà ìlà ìlà ìjọba láti láfàá láti pàdé ìlú ìtòjú náà wọ́n láṣẹ àpàṣẹ ìkànnì bọ́ọ̀dù the family of the sky yóò sanáhùn dì àjọ àbí fún bí àpò ìdá àwọn tó wọ́n sì ń sanáhùn dì lọ́wọ́ ìkọ̀ tó lọ́jọ́ أعطوا قليل إن شاء الله من يتوي
1: وتمت كلمة ربك صدقا

aago meje ala ti lu eka le o adeku faaji ope ose mo si gba lodun aku simi ni teni o ni jari mo gbogbo wa iroyin agbaye la mo wa fun lati le sha bond fm 92.9 e ka radio nigeria to fi kale si inu onigbongbo gro ikeja leko ibe na lati iroyin saaju na e je farabalẹ gbọ koko to lefo ninu awon iroyin ohun na amọ̀rọ̀ ti lọ sí ti gbogbo ọmọ orílẹ̀-èdè yìí láti kó ipa tó jọjú nínú àgbéga orílẹ̀-èdè yìí àjọ akọ́nirìnrìn àjọ ilẹ̀ mímọ́ arch nàìjíríà ti kẹ̀yìn sí ìròyìn kan tó ń lọ ní ìgboro pé ìwọ̀nba ààyè ẹgbẹ̀rún márùn-ún tó ṣílẹ̀ gbagada pé òun ti taari ẹ̀ síbòmíì ukraine ó ṣe ìkọlù tó lágbára sílùú moscow ó sì pa èèyàn méjì ìròyìn náà rè lẹ́kùnrẹ́rẹ́ ẹja farabalẹ̀ gbọ́ látẹnu olúmìdé ọlálẹ́rẹ̀ wọ́n ti gbọ́ gbogbo ọmọ orílẹ̀-èdè yìí lámọ̀ràn pàtàkì láti kó ipa tó jọjú nínú ìlànà tí ọlọ́run ti là kalẹ̀ láti mú àyípadà gidi àti láti gba ògo orílẹ̀-èdè yìí padà látara àwọn ètò oríṣiríṣi tí wọ́n ti ṣe òjíṣẹ́ olúwa ni reverend father emmanuel ozogu ló pè ìpè yìí nínú ọ̀rọ̀ ìwáṣọ ètò ṣe lónìí sunday nínú ìjọ st john the evangelist church tó ń bẹ ládìpọ̀ òṣèlú lẹ́kọ̀ọ́ father ozogu ó sọ wípé ó ṣe pàtàkì kí gbogbo ọmọ nàìjíríà kó ipa ribiribi lọ́nà tí orílẹ̀-èdè yìí yóò fi máa gòkè àgbà sí lójoojúmọ́ òjíṣẹ́ olúwa náà tẹ̀síwájú pé ó jẹ́ ohun ìyàlẹ́nu lágbára pé fún ara ọmọ nàìjíríà ló ń fi ọwọ́ ara wọn fa rọgọjì wàhálà tó sì fa ìfàsẹ́yìn fún wa jákèjádò nàìjíríà wa ké síjọba kó gbìyànjú gbogbo ọ̀nà láti yanjú ìṣòro ètò okòwò tó ń bá orílẹ̀-èdè yìí fínra iléeṣẹ́ rédíò tó gbilẹ̀ tó milẹ̀ tó jẹ́ gbòógì nínú gbogbo rédíò tí aráàlú ń fẹ́ òun ni bond fm 92.9 ìbáyìí ó ti wá kí gbogbo ìṣàkóso ẹ̀ òṣìṣẹ́ látẹ̀yìnwá tó fi mọ́ àwọn olólùfẹ́ ẹ̀ bó ṣe ń ṣe ayẹyẹ ọdún ìkọkàndínlógójì ìtaadá iléeṣẹ́ rédíò yìí sílẹ̀ lónìí lábẹ́ àkòrí bond fm at 39 years of connection service and excellence iléeṣẹ́ rédíò yìí wá ṣe ìlérí pé òun ò ní já aráàlú àtàwọn olólùfẹ́ ẹ̀ kulẹ̀ lábẹ́ bó tilẹ̀ wò mọ́ ẹni tó jẹ́ ọ̀gá àgbà iléeṣẹ́ bond fm 92.9 lọ́wọ́lọ́wọ́ ọ̀gbẹ́ni gbẹ̀ngà fátìlẹ̀ dúpẹ́ gidigidi lọ́wọ́ ọlọ́run fún ìpamọ́ ẹ̀ ìdúrótì látẹ̀yìnwá nínú ìrìn àjò ọ̀hún títí tí bond fm fi pé ọdún mọ́kàndínlógójì tó fi mọ́ àwọn lọ́balọ́ba náà àtàwọn baálé ọkọ̀ ìlú ọ̀gbẹ́ni fátìlẹ̀ wá dúpẹ́ gidigidi lọ́wọ́ àwọn tó jẹ́ olólùfẹ́ wọn fún ìgbàgbọ́ àti ìfọkàntán tí wọ́n ní lórí bond fm ó sì gbàdúrà fún pé kí ọlọ́run kó túbọ̀ bùkún wọn àtàwọn ìdílé wọn pẹ̀lú bákan náà ó tún béèrè fún ọgbọ́n ìṣọ̀kan àti ojúrere fún iléeṣẹ́ bond fm náà bó ṣe ń tẹ̀síwájú láti kó ipa tó jọjú láàrin àwùjọ wa ó sì sọ wípé ìwòye ọdún tó ń bọ̀ bond fm yóò pé ọmọ ogójì ọdún pẹ̀lú ètò ayẹyẹ tí ó yà ọ̀tọ̀ tí ayé á gbọ́ tí ọ̀run yóò mọ̀ àjọ tó ń tẹpọpọ ètò mọ̀dàndófò nàìjíríà the nigerian deposit insurance corporation ndic ó ti jáwé di mímọ̀ pé àtúntò tó dé bá fífi owó pamọ́ ó wà fún láti mú àgbéga ńláńlá bá iṣẹ́ iléeṣẹ́ ìfowópamọ́ ni o lọ́nà tí yóò fi ṣe àtìlẹ́yìn tó lọ́rìn fún àfojúsùn owó kan tó lọ bí tírílíọ̀nù dọ́là tíjọba àpapọ̀ ti là kalẹ̀ tó ní lọ́kàn igbákejì ọ̀gá àgbà àjọ ndic ní ẹ̀ka ìkànsíra ẹni àti bíbá ará ìlú sọ̀rọ̀ ọ̀gbẹ́ni adégbèǹga fábuyì òun ló yìnbọn ọ̀rọ̀ náà nílùú èkó níbi ìpàdé àpérò èyí tí àjọ̀dún ọdún ìkẹrìndínlógójì ẹgbẹ́ finance correspondents association of nigeria tá a mọ̀ sí fikar ọ̀gbẹ́ni fábuyì ó ṣàlàyé síwájú pé ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè yìí ni kò mọ̀ wípé àjọ ndic ti fi kún iye mọ̀dàndófò láti ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà sí mílíọ̀nù márùn-ún náírà
oje ka mo pe ile ifopamo o fi aye le ka won onibara eko ma yawo sugbon ko ke nse latara owo to je ere ti won o nitori e le fi se pataki ki ara ilu ma lo si banki lati ma lo ifopamo to si ni ofititun to le igbele

pẹ̀lú báńkì ayánilówó náà láti ṣe àtìlẹ́yìn fún àgbéga àwọn ẹ̀rọ tó ń pawó wọlé ó wá kọ sára sí àjọ fican tó sì ń tẹ̀síwájú láti bí ọdún mẹ́rìndínlógójì sẹ́yìn. Àjọ tó ń ṣètò ìrìnàjò hajj ní nàìjíríà nacon ó ti kìlọ̀ fún àwọn tó ní ìwé àṣẹ àdáni tó ń ṣe iṣẹ́ akóni ìrìnàjò hajj láti yàgò fún ìwà à ń gbé ìròyìn òfegè jáde ìròyìn tó sọ iye ààyè tó wà nílẹ̀ fáwọn tó fẹ́ lọ fún hajj ọdún 2027 jáde nínú àtẹ̀sódò ìròyìn èyí tí agbẹnusọ àjọ nacon tó sọ ìyá ọ̀gbẹ́ni shafi mohammed òun ló ṣàwàyé ẹ̀sùn ọ̀hún gẹ́gẹ́ bí ìwà láti ṣí ọkọ̀ àwọn èèyàn kúrò lórí ààyè ẹgbẹ̀rún márùn-ún tó wà nílẹ̀ fáwọn arìnrìnàjò hajj ìdí nìyí tí àjọ nacon fi tètè fèsì sí ìròyìn ọ̀hún tó jáde lọ́jọ́ etí friday tó pe àkòrí àtẹ̀jáde ìròyìn ọ̀hún pé hajj ọdún 2027 àwọn akóni ìrìnàjò iléeṣẹ́ àdáni pè fún ìwádìí tó lọ́rìn lórí ṣíṣe àwọn èèyàn lọ́kàn lórí ààyè ẹgbẹ̀rún márùn-ún tó ṣí ní gbẹ̀gbẹ̀dà ó sì ní kò tí ì sí ẹ̀rí tó dájú láti ọ̀dọ̀ pé iye ààyè ọ̀hún tako òfin àti ìlànà ilẹ̀ saudi arabia tàbí ti àjọ yìí ó wá ṣe àlàyé kíkún pé ààyè ẹgbẹ̀rún lọ́nà 50 ló wà nílẹ̀ fún wa nàìjíríà tí wọ́n buwọ́ lù nínú oṣù mẹ́ta tí wọ́n sì pín sí ọ̀nà 35 fún ìpínlẹ̀ kọ̀ọ̀kan àti fct tó jẹ́ olú ìlú wa nílùú abuja bákan náà wọ́n tún fi ààyè 15 lẹ̀ fún àwọn iléeṣẹ́ akóni rìnrìn àjò tó jẹ́ ojúlówó lábẹ́ iléeṣẹ́ 2 ọ̀tọ̀ọ̀tọ̀ tíjọba tó buwọ́ lù lára ìgbésẹ̀ yìí ó wá rọ àwọn iléeṣẹ́ akóni rìnrìn àjò tó ń fapá jánú ọ̀hún láti wọ́ ọ̀nà tí ìpẹ̀tùsáwọ̀ yóò fi wà láàrin ara wọn ju bí wọ́n ṣe ń gbé ìròyìn òfegè kiri ìlú lọ ìròyìn àgbáyé lẹ́nu gbọ́ láti iléeṣẹ́ wa bond fm 92.9.

a quit at this year, you know, and gratulation bonded from 92.9. I get to Shalabu, Laoko, Lodino, to get Drapapo, FRSC. What is a kilo kilo for? I want to borrow a tea for Kale, making a lot of tea by kilo, where you figure near in to one tow. No real to Ibansisha or don't 2026. I draw FRSC. Nínú àtẹ̀sọ́dọ̀ ìròyìn tí wọ́n gbé jáde ni wọ́n ti yá ń ṣe ìkìlọ̀ fún àwọn akópa tí orúkọ wọn ò tí jáde tàbí pé wọn ò tẹ́wọ́ gba àtẹ̀jáde àtẹ̀jíṣẹ́ láti wá fún àyẹ̀wò finifini lórí ẹ̀ ìròyìn òfegè yìí ni wọ́n ń wòye tí wọ́n sì ń pa láṣẹ fún àwọn tí ìgbésẹ̀ yìí bá báwí láti tètè lọ sí ibùdó àjọ FRSC tó wà nítòsí wọn láti lọ gbọ́ bí gbogbo nǹkan bó bá ṣe ń lọ sí kó tó di ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù tá wà náà ṣùgbọ́n bó ti ẹ̀jẹ́ wípé àjọ FRSC ní òun ò tí pàṣẹ fún ìdí èyí ó kó wá rọ àwọn akópa àwọn tó ń forúkọ lẹ̀ láti má ṣe lọ sí ọ́fíìsì òun ibùdó tàbí ibi ìdánrawò tí wọ́n bá ti mọ̀ wípé irú ìròyìn báyìí ni wọ́n fẹ́ wá bá wọn sọ ní báyìí àjọ yìí ti wá rọ ará ìlú láti má ṣe gba ìròyìn òfegè báyìí gbọ́ mọ́ bákan náà kí wọ́n sì ṣọ́ra kí wọ́n má bàa bọ́ sọ́wọ́ àwọn oníjìbìtì ẹ̀dá tó ń sọ fún wọn pé iṣẹ́ ń bẹ lóde. Obìnrin àkọ́kọ́ ńlẹ̀ yìí tó tún jẹ́ ìyàwó ààrẹ wa jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà ó ti rọ gbogbo ọmọ orílẹ̀-èdè yìí láti yé máa da oúnjẹ nù mọ́ ká sì kọ́ bí a ṣe ń mú ètò ààbò àwọn oúnjẹ wa gbogbo bá ṣe mọ́ ètò ààbò bá àwọn oúnjẹ wa gbogbo ìgbésẹ̀ yìí wà lára ìgbìyànjú láti mú kí àyíká àti agbègbè wa kó wà ní ìmọ́tótó. Arábìnrin Tinubu nínú ọ̀rọ̀ ìwúrí tó kọjáde fún ti ayẹyẹ World Clean Up Day 2026 tí wọ́n ṣe lẹ́ni Sunday. Ibẹ̀ náà ló ti sọ̀rọ̀ lórí àyípadà ojú ọjọ́ ìjà àti àwọn ìṣòro yòówù tó ń kó bá oúnjẹ wa gbogbo. Eléyìí ló fà á tó fi dàbí pé ọ̀pọ̀ èèyàn àti ẹgbẹ́ òkè ń fi wọn ò fi ń da oúnjẹ nù mọ́. Ìtú ọdún yìí ìlú wáyé lẹ́nìí ti ṣe ogúnjọ́ oṣù kẹsàn-án pẹ̀lú àkòrí látara abọ́ tó mọ tónítóní

0: ti ilu to wa ni imototo obirin akoko nle yi o tenuboro pe mimu oro eto imototo ayika lokukudun o gbodo ni nkan se pelu mimu adikun ba idoti ati onje ajekun to njade lat wa lati inu ile okowo wa ati laarin agbegbe wa gbogbo o wa ro omo Nigeria lati kiyesara lori owo ti won fi ra onje sile ka to wa so eyi ti won se ni isekusi ti won danu to si nfa urun kakiri adugbo iro lati le okiri wa ohun ta gbo ni pe orilede Ukraine ti se ikolu to lagbara gan sinu ekun Moscow igbe bi olootu ilu Moscow Sergei Sobyanin to se se lalaye ohun gan na lo fi gbe ta pe ikolu na ko ba ile ifopo ohun to je ti ilu e to si gbara leju o tun ba ara ogiri ile igbe koje sugbon o je ka mo pe on lo bi ado loro iriwo ati adota to nbo tarata sinu ilu Moscow ti awon ti dalule wi bo ti eje wipe gomina okun na so pe eyan meji lo ti gbe mimi nigba ti ogun eyan si farapa yana yana ni bayi ewe are orilede Ukraine Volodymyr Zelensky o fi idi e mule pe ibi ti Ukraine momo fe se ikolu si ni awon ibi ifopo orun nla to je ti orilede Russia ati awon ibi ikarusi nla ila won o si ni awon ibi ti ohun to n so yi owo e o n lo bi billion dollars leyi to si je wipe latara oja yi ni Russia ti ri owo ti won fi ra awon nkan ogun amo awon ise Ukraine je odimo pe eyan mesan toto lo ti gbe mi lara mesan ohun lati ri omo kekeke meta nigba to se ikolu si Russia ni ekun Kyiv ati ekun Sumy lati igba ti ja ogun naa ti bele laarin orilede mejeji naa awon ibi ifopo orun ati ibi ti owo ti n wole ni awon mejeji ni won se ikolu si to o to lanu sugbon okunkun kin to danduro ẹni farabalẹ̀ gbọ́ kókó ìròyìn náà lẹ́ẹ̀kan sí i àmọ̀ràn gidi ti lọ sí etí gbogbo ọmọ orílẹ̀-èdè yìí láti kó ipa tó jọjú nínú àgbéga orílẹ̀-èdè wa nàìjíríà àjọ akórìnrìn àjò ilẹ̀ mímọ́ arch nàìjíríà ti kẹ̀yìn sí ìròyìn kan tó lọ ní ìgboro pé ìwọ̀nba ààyè 5,000 tó sílẹ̀ gbàgàdà pé òun ti taari ẹ̀ sí ibòmíì bákan náà mú àfihàn pé orílẹ̀-èdè Ukraine ti ṣe ìkọlù tó lágbára sílùú Moscow ó sì pa èèyàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ tó ọ̀pẹ́ àbàǹdẹ lọ sí ọ̀dọ̀ olóòtú ìròyìn àgbáyé alẹ́ òní ìyẹn chidima ọ̀pàrà òṣèkùẹ́ òun náà ni olóòtú ìròyìn àgbáyé alẹ́ òní ìmí ti ń tòótọ́ olúmìdé ọ̀làlérè ló ń sọ fún yín pé ẹ ṣeun tẹ́ǹgbọ́ bond fm àjọṣe rẹ̀ níbàjẹ́.
1: ejimare lodi ri ewa fakuko o.
2: ejimare lodi ri ewa fakuko.
1: ọba oke lodi ri ewa fakuko o.
2: ejimare lodi ri ewa fakuko. ibi ka kede ati po lọwọ.
3: 92.9 fm karawo.
2: mọ̀ọ́dẹ́ ẹ̀fẹ̀ àwa máa lọ bá.
4: síkò ní bọ́ọ̀nù ṣáínà nílùú ẹ̀. ẹ mọ sọyẹrì ìdánsọ kókọlà tó parí ẹyin olólùfẹ́ mi ń fi àsìkò yìí sọ fún yín pé bond fm oní rédíò tó yẹ kẹ tẹtí sí dáadáa ibẹ lẹ́ẹ̀tì rọgbọ́n kọtẹ́ ìròyìn kọ táwọn ọmọ wa náà tún máa rí àṣà àti ṣe kọ bond fm 92.9.
5: Christ Apostolic Church agbala itura oke odu agege lepo lo pe gbogbo eniyan lati wa gbare o ire owuro kutukutu ni bi akanse eto ta pe ni jigbare gbogbo idaje odo omode lo ma nwaye lati ago marun abo idaje si meji aro ile ijosun wa to wa ni Lagos Abeokuta Expressway ile epo bus stop oke odu agege leko iwo na wa teri gbare ibere ose fun bere akotun serere ninu aye re ogun lojo pipe ase patapata agwa dolomo onirobinu ja dalayo gbogbo oke isoro ni yo wo tutu opo iranse olorun lo ma wa nibe bi pastor Olayemi Adeniyi coordinator Pastor Isaac Abiala, DCC Superintendent, ati ọ̀pọ̀ ìránṣẹ́ Ọlọ́run lábẹ́ olùgbàlejò àgbà, Prophet Dr. SK Abiala, Prophet and Evangelist Worldwide, tó bá tún fàlàyé sí pé 0708666 9943 tàbí 0803321 9077. Ọ̀pọ̀ ló ti gbà wípé Jésù Lọ́lúwa.
3: Bond 92.9 FM Karawo.

ìwádìí mi ní olúwa mo kúkú rọwọ yín pastor adeniyi adeyemi ti ikọ̀ jígbare nínú ìjọ cst àgbàlá ìtura òkè odò wọn ni àwọn rọwọ mi olúmọ ti kúṣẹ́ bákan náà kó tó di pé a lọ sórí ètò mi blessing aluko ti iléeṣẹ bond fm wọn ni ká máa bá àwọn kí àwọn ìjọ celestial church of christ ccc ìyanu olúwa parish fún ti ìkórè àwọn ọ̀dọ́ tí wọ́n fẹ́ ṣe tó jẹ́ ọdún kọkànlélógójì 41st adult harvest thanksgiving èyí tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ láti ọ̀la tí ṣe ọjọ́ ajé monday ọjọ́ kọkànlélógún oṣù yìí tí wọ́n á parí gbogbo ẹ̀ lọ́jọ́ sunday ìyẹn tó ń bọ̀ yìí sunday 27th of september tí wọ́n á ṣe ní number 26 tapa street ibute meta east nípínlẹ̀ èkó bẹ́ẹ̀ bá ń gbọ́ blessing aluko ti iléeṣẹ́ bond fm ló máa ní oníkàwá bá àwọn kí wọn.

5,000 naira.

0: 89 FM Karawumba lu kajue kogiri
1: ero yawa wo beni iru ni wo la tun ko si bebe leyin ero yawa wo ero ya ma bo e wa wore ero ya ma bo e wa wa do ero ya ma bo e wa gba iwa ni pe kun lodo ti wa RSK the law beni RSK the rock venture number 9 Ajisha Fair Close Kansu Power Line Road Idiru Lagos ile lati nda bi odun ta wa nro bi owe egbege igbalode meta ototo to gbe ote igbaba na wa fi so ma araye lure mo fi to ka dupe lowo awon ojogbo oruwun ti o so ti wo ti gbe ibile de tewo gba fun gbogbo araye RSK the raw eyin dollar eyin laye laye ope iwaju iwaju bayi nipa ibi ti wo se ibi ti awon lade yi o ebi to jade ti kuro lori kan ki ni o gbogbo oro mo je gbo pata oro lo wa nibe mo fi to fun gbogbo eni to ba gbo lati lo so fun gbogbo eni ti o gbo oye fun gbogbo eni to ba mo lati lo salaye falaimo pe aye ope ti yo lori awon gbogi meteta ti o gbo ote ijoba won yi ayo ni ti gbogbo wa se gbagbe atekan le gbogbon ni ta koko ka le bo lowo gbogbo wa hala ibalopo takotabo bi isuki ojura idasi idakole awodo ku egbe siga siga ati se kan sun lo ikeje ni terminate prostate ka le bo lowo oto atoju to je atoku wa hala le ranla ninu ara takotabo iketa ni kata glanco to wa fun abo to daju lowo glaucoma awon oju to le so ni de tan wole gbogbo eni bada ni loju a fi gbari ni eyi lo fun wa lanfani ati ni pe ile ise RSK the rock venture fun alaye lori ibeere gbogbo to ba ru wa loju ero bani soro won ni 0804 186 6422 0804 186 6422 ele moju ajeko ni so egbogbo akoko to je ko se ni fun gbogbo okun lapata mo ko ni atekan le gbogbo beni o ti gbe mi dada atekan le gbogbo gbon ni fun gbogbo okun to ba fe dara ni waju abo e kuku mo pe ode oni ti yato si taye ojo si laye awon baba nla wa awon ki jeje ku je be ni won ki ni mu ku mu oje ojo ni ti won ewébẹ̀ òòjọ́ ni ẹ̀rùn ọ̀gbọ́ tó sásẹ́ ní ẹ̀gbẹ̀tì tàbí ti gbóró gbé kódà títí lórí omi odò tàbí ti ìbílẹ̀ ohun gbogbo tòǹbọ́niláyé àwọn bàbá ara wa yàtọ̀ sí èyí onírúurú egbògi pẹ̀lú àbíyẹn tí wọn láti gbàdégbà ọ̀tọ̀ la gbé ìdájí ọ̀tọ̀ la gbé ọ̀sán ọ̀tọ̀ ni talẹ́ pátápátá èyí ló mú wọn náà gùn lẹ́mìí nínú okùn rẹpẹtẹ pẹ̀lú àlàáfíà tó jíire èyí ló fi yẹ ká dúpẹ́ pé ibi táyé borí kododé lọ́jọ́ òní ọ̀gbọ́nṣẹ́kù ìmọ̀ òtí ìtàn lọ́wọ́ àwọn ẹni fi ṣe lóore egbògi àtẹ̀kánlẹ̀ gbàgbàgbàn kì í bara jẹ́ kì í jẹ̀fun kì í jẹ̀dọ̀ kì í sọ ní dákúrẹ́ tẹ̀mígbà kankan torí pé eré àti gbòògbé ọ̀pọ̀ abúlé ni ó sì lóhùn dì ó ní nílò tẹ́lẹ̀ kì í fi ń lò kọjá bó ṣe yẹ.

0: owo jekuje ode oni mo sakoba fun baba abeji gbogbo emi kuro na koko yi le lesu lehun pa agbara omo kunrin mo fi je dada fun wa lati ba ewe ati gbo ibile se nile bo se wa gege aye awon baba nla wa o wa lori ba kaakiri oja o wa kaakiri adugbo kankan o si wa lori awon itaja pelu awon isowo atekanle gbogbo ko si gba ta mi mu nigba kun igba ti o ba dere ori papa ka le fakoyo gege bo se yori waju abo ko si ri rara owo re o fa ni lapeya ko kun owo eni atakere yo du ni eni fa o to si ni ipin aramu eni ti o ba mu debe ko le mo bo se lo atekanle gbogbogbon ije ya ni ije yi oro oro eni kan ni joro bo ba di to po ni o bi gbogbo oro ṣùgbọ́n inú gbàgbé àyẹ̀wò ìlera ṣe pàtàkì nígbàkúùgbà ká lè yàgò fún fífọ́ oògùn ẹ̀tẹ̀wò làpálàpá ẹgbìyànjú ẹ̀wò lónìí tẹ̀ lè já mi nírọ́ torí pé òpùrọ́ ènìyàn ní pẹ́lẹ́ ní òun wà ní jìnnàjìnnà ṣe ẹni tí pé kókó leegun ṣe ìgbàgbé pé ṣòkò leegun àgbàdo ká sọ̀rọ̀ kó rí bẹ́ẹ̀ ni iye ẹ̀dá ènìyàn àti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé gbogbo ìbílẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fi ń ṣe ọmọ ènìyàn láǹfààní ní rsk the rock venture egbògi kejì ni wọ́n pè ní terminate prostate ń sọ lórúkọ gẹ̀ẹ́sì ó lè nítumọ̀ sí gbogbo ènìyàn tòyìnbó ti ìbò pẹ̀lú haúsá ojú kékeré lọ́pọ̀ ènìyàn fún wíwo ṣùgbọ́n tó bá dàgbà tán ló ṣẹ̀ṣẹ̀ ń yí wọn pé nǹkan wa ni ìtọ̀ títọ̀ yà ní gbogbo ọgbà ó lè púpọ̀ fún ìlera ènìyàn ṣùgbọ́n wẹ́rẹ́wẹ́rẹ́ ni níjó lọ́rọ̀ tiẹ̀ tó bá lókè tán níbú yàyàyà ìgbà tó bá dàgbà tán ló ṣẹ̀ṣẹ̀ ń yí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn pé omi ti bọ́ sínú aṣọ torí náà bí ènìyàn bá ń tọ̀ lẹ́ẹ̀márùn-ún lẹ́ẹ̀mẹ́fà lẹ́ẹ̀meje láàrin ìlú kílẹ̀ ò tó mú àkíyèsí ìlera ṣe pàtàkì bí tọ̀ bá ń jó ènìyàn níbi kọjá bó ṣe yọrọ débi pé lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà ìtọ́ ti ń jáde kí ènìyàn tó dé léètọ̀ àkíyèsí ṣe pàtàkì bí tọ̀ ènìyàn bá ń pín sí méjì mẹ́ta mẹ́rin tàbí jù bẹ́ẹ̀ lọ àkíyèsí ìlera ṣe pàtàkì làwa fi ń sọ pé ààyè ọpẹ́ ti yọ torí lọ́jọ́ pípẹ́ sẹ́yìn ẹ máa má lè jí ẹ̀ là ń gbọ́ kò ṣe é bá wí kò ṣe é wòsàn ẹ ṣàmọ́ kìnínlẹ̀ ẹnu kìnínlẹ̀ títí dọjọ́ ọkú ṣùgbọ́n ní sáà yìí ààyè ọpẹ́ ti yọ kékeré láti pẹ̀ka àrókò tó bá dàgbà tí ẹ bọ nígbà lọ́wọ́ ẹni ló fi ṣe pàtàkì fún wa láti mú egbògi àtàtà yìí ní pàtàkì terminate prostate wọ́n ti ṣàyẹ̀wò ẹ̀ kí wọ́n tó lù ú lóǹtẹ̀ gbà wọ́n bá lè lórí ìlera ènìyàn láyéláyé ìjọba ò ní ìlú lóǹtẹ̀ gbogbo àlàyé nílò rẹ̀ ó ti wà ní ipálí ẹ̀ egbògi ìsítọ̀ ètò àtọ̀jù atọ́kùn wàhálà ìlera terminate prostate egbògi ìbílẹ̀ egbògi tiwantiwa ìtọ̀ ò ní pọ̀ lápọ̀jù bẹ́ẹ̀ ni kò ní jóni fàìfàì bí ata ìbójú kéèyàn ó tọ̀ tán kítọ̀ ó tún lọ rìn sínú àwọ̀tẹ́lẹ̀ ẹni kò dáa rárá kítọ̀ ó ní ọjọ́ nídìí gẹ́gẹ́ bí ata ìbójú kítọ̀ ènìyàn ó máa pín sí méjì mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ ìtọ̀ ìgbọ́dọ̀ ní jáde ṣeré-ṣeré ọmọ ìdáwọ́ dúró ó gbọ́dọ̀ ní ọdà ìyá ni ìtọ̀ ìgbọ́dọ̀ náà kìlọ̀ ọkọ̀ ti bí ẹni tàbí ẹlẹ́rìí dòdò bẹ́ẹ̀ ni ìtọ̀ kò gbọ́dọ̀ ní àgọ̀ mìíràn yàtọ̀ sí onímọ̀ ọ̀sán àti funfun ẹni ohunkóhun tó bá yàtọ̀ sí gbogbo ohun tá a kà sílẹ̀ yìí eléwu lọ́pọ̀lọpọ̀ torí náà ọ̀nbọ̀ lókè ọ̀nbọ̀ lódò àwọn làádẹ́ẹ́dẹ́ ẹ tètè yẹn terminate prostate láàyò lónìí kẹ ẹ gbọ́ṣẹ́ ẹ̀wò kẹ ẹ lè já mi nírọ́ ẹni gbàgbé pé oníwọ̀ ẹ̀dá lẹ́lẹ́rìí tí ẹ̀ náà wà ní jìnnàjìnnàjìnnà rsk the rock venture atọ́kùn àwọn egbògi mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí wà ní nọmba 9 ajésàfẹ́ close council power line road ìdíwọ̀n lagos ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lépè yìí sí ni 0802 948
1: Rock. Lukin ko alafia ara.

0: body mini bo kesio e wa ba mi kidu mi ayo mi ku ku ku ku
1: ku ku ku ku ku ku ku ku.
2: Àdìsá kì í ṣe orúkọ tí ẹnìkan kọ̀ jí ní òwúrọ̀ kan tí ó kọ̀ sọ ọmọ rẹ̀ nítorí wípé ó kọ̀ fẹ́ràn orúkọ náà lásán. Rárá o, orúkọ pàtàkì tá ń ronú jinlẹ̀ ká tó fún ọmọ ẹni ni Àdìsá ń ṣe. Kọranjọ́gbọ́n ọmọ líle ní jẹ́ Àdìsá. Ọmọ líle àti kọranjọ́gbọ́n tó jẹ́ pàápàá jùlọ fún àwọn ọ̀tá rẹ̀ ni nítorí Àdìsá cannot be held bound. Nobody, no situation, nothing at all can hold Àdìsá prisoner against his will. That is why his name is Àdìsá. Not an oriki for babies, but for men. And wherever you find a baby bearing the name Àdìsá, be sure that agbalagba omode lomo na nse, that baby was born a full-grown man. Àdìsá, omo ti ota re oni le ri di mole la nso ni Àdìsá. Omo to se pe ta ba so mole, yu pada samo alowo na ni. Omo riro ni waju iya e, koran jogbo ni waju ota. Alagidi l'Àdìsá nse, sugbon agidi tire, agidi to ni itumo ni o. Àdìsá ki iba oni agidi ai ni itumo ti àwọn aláìmòye ń bá kiri lóde òní. That oriki is a name filled with positive prophecies. A child who will never be held a prisoner by any situation. No matter what he faces, he will always come out triumphant. Àdìsá might get tied down, but in the end, he will run and escape danger. Bẹ́ẹ̀ ni ó sì rí nítorí orúkọ ọmọ ní Romo. Àdìsá ọmọ ológo ribiribi. Ẹni ìjàmbá ò tó dì mọ́lẹ̀. Ẹni ewu ò tó múlẹ́rú. Àpáta gàǹgà tọ́ta ò lè ṣí nídìí. Ọmọ rírọ̀ níwájú ìyá ẹ̀. Kọranjọ́gbọ́n níwájú aṣebi. Ẹ kíra f'Àdìsá. Ẹ tẹ aṣọ sílẹ̀ fún ẹṣin rẹ̀ gùn. Àdìsá ọmọ ọba ní ṣe wàá ṣeré.

ẹ ká lẹ́nu gbogbo tí ẹ ti ń gbọ́ ilé iṣẹ́ wa bond fm 92.9 ìfẹ́sùwápọ̀ kárí ayé àdéyí ẹlẹ́wù ara ẹlẹ́wù wọ̀nyí wọ̀nyí edumare náà ló kú dirí ẹwà fákùkọ wa a dúpẹ́ pé a tún gbọ́ ohun wa lórí ìkànnì lónìí bákan náà la tún dúpẹ́ pé ọlọ́run kò tún kọ àtúnrẹ́ wa ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn tó ti ń báṣẹ́ náà

dúpẹ́ lọ́wọ́ aláwọ̀ àbí tó ń tẹ̀ wá síwájú iwájú iwájú náà lọ́pàá ibi tí wọ́n máa lọ láṣẹ ti ètò ìmọ̀ àjò aṣọ́pẹ́ o adúpẹ́ lọ́wọ́ aláwọ̀ àbí.

Wọ́n dé FM 92.9 ha ní nǹkan méjì ta lè fún àwọn àgbàlagbà ju ìdùnnú lọ torí pé Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní ìdùnnú báyìí náà ni oúnjẹ àgbà a dúpẹ́ lọ́wọ́ alàgbà náà la máa pè wọ́n Charles Òkúta tí wọ́n mọ̀ sí Charlie Boy fún iṣẹ́ ribiribi tí wọ́n ṣe láti rí pé ìfọ̀rọ̀wánilẹ́nuwò lẹ́fẹ̀lawà la lè pè ní Yorùbá curiosity made me ask lẹ́fẹ̀ lawà yẹn ó wáyé a rí pé bàbá inú wọn dùn gan ayọ̀ wọn kún lára àwọn tó ti jẹ́ kí alóyè náà ni tó ń jà ràn-ìràn nílẹ̀ yìí kí ọkùnrin máa fẹ́ hùwà bí obìnrin kóbìnrin máa gbàgbọ́ pé ọkùnrin ló yẹ kí ọlọ́run dáhùn bàbá ní láyè táwọn kò rí bẹ́ẹ̀ nígbà táwọn wà ní kékeré tá a bá dẹ̀ wò náà àwọn orílẹ̀-èdè tí irú ẹ̀ ń ṣẹlẹ̀ gan àwọn gan ti ń gbégbésẹ̀ láti ṣàtúnṣe lórí fẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ní àwọn orílẹ̀-èdè bíi amẹ́ríkà ó ti dòfin fún wọn láwọn iléèwé tó jẹ́ ti alákọ̀ọ́bẹ̀rẹ̀ elementary school pé àwọn olùkọ́ wọn ò gbọ́dọ̀ máa ru àwọn ọmọdé lọ́kàn sókè tàbí tọ́ wọn lọ́nà pé kán ní ìgbàgbọ́ pé ọkùnrin lọ́lọ́run fẹ́ dá mi àbóbìnrin lọ́lọ́run fẹ́ dá mi irú ẹni tó bá ṣe bẹ́ẹ̀ wọ́n ti la àwọn ìjìyà kalẹ̀ fún wọn pẹ̀lú ìṣèjọba Donald Trump tó wà ní òde báyìí bàbá náà tún fìdí ẹ̀ múlẹ̀ pé tí bá ṣe páyé dayé láì ṣàdóṣù ṣọ̀gó kí ọkùnrin ó máa dìrọ̀ a rí pé lẹ́fẹ̀ẹ́ làwà náà ni wọ́n ṣe ń bá a lọ oríṣi kan pọ̀ ń bẹ́ẹ̀ àwọn èèyàn wọ́n ń yọ ti wọn lọ́tùn ló sì ń bẹ́ẹ̀ kí ọlọ́run kó bá wa lọ́ra ẹ̀mí olóyè olùṣègùn ọbásanjọ́ Bond FM láwà 92.9 ó dà pé nínú ọ̀sẹ̀ yìí títí di ọjọ́ Tuesday náà ni ọjọ́ òbí bàbá wa Sunday Adeniyi Adegeye tá a fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn kò sún méjì tó fi ń pọ̀ Baládé àforúkọ orúkọ náà lọ́ fi ń pọ̀ Baládé àwọn náà pé ọgọ́rin ọdún lókè èèpẹ̀ kọ́lọ̀ jẹ́ kí ààrí wọn pẹ́ láṣẹ ti Edumare gbogbo Bond FM náà ló ń kí wọn akin akin iléeṣẹ́ Bond FM náà wọ́n ní ó pé ọdún mọ́kàndínlógójì 39 years ṣùgbọ́n tá a bá wo bí tá a ti ń bá a bọ̀ ó jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n káṣá ní mọ́kàndínlógójì torí tá a bá wo láti Radio Nigeria Ìkẹjà táwọn kan máa ní àkókò gàgàrà ni Radio Nigeria Ìkẹjà o kò fẹ́ kí ẹnì kejì kó kọ ọlọ́run dẹ̀ ràn wá lọ́wọ́ wọ́n ti wá pọ̀ rẹpẹtẹ báyìí Radio Nigeria Ìkẹjà tí a bá wò láyé bàbá wa ṣéò ṣàgàrí náà ni wọ́n dá a sílẹ̀ tá a bá wọ ọdún yẹn ó ti pẹ́ a sì dúpẹ́ pé àwọn ẹ̀gbọ́n tó lọ́mú oru lọ́ta náà ni àwọn kan ṣe adarí ẹ̀ bàbá wa tí wọ́n ṣe ìwé ojú òṣùpá àwọn náà ni tó jẹ́ bá a pètàn tìlú òwú ta ni mò ń dárúkọ fún ẹ̀jẹ̀ pítọ̀ọ̀tọ̀ dárúkọ fún wa olóyè ńlá ni wọn bàbá sì wà kẹ́mi ọlá àwọn kò gùn

ẹ̀rí kí la tún wá ọ̀dájú ló gbowó ìtìjú ló bí gbèsè ọgbọ́n òdigi àfokùn òun náà lẹ̀ ń gbọ́ yẹn Monday FM láwà 92.9 wọ́n ní ààbọ̀ ọ̀rọ̀ ó tó fọmọlúàbí tó bá dénú ẹ̀ àdòdìdì ààrẹ wà nísinmi báyìí ní òkè òkun bọ́ ṣe wà nísinmi wọ́n tún bá iṣẹ́ bí ìdàgbàsókè ṣe máa bá orílẹ̀-èdè wa nàìjíríà òun náà ni ààrẹ tún làkàkà tí wọ́n ń ṣe ọlọ́run kó ràn wọ́n lọ́wọ́ àmì

0: ẹ̀ka lẹ́sà orúkọ ẹ̀wò ilẹ̀ tí ń pè wá láti sùúrù lérè à ń gbọ́ yín sà. Ogójú ni kò pọ̀ sókè. Ok sir. Ablative láti sùlẹ̀. Ẹ ṣeun sà. Wọ́n ní islamically kò wà òkè. Culturally kò wà òkè. Hello.
1: Hello, Abiodun.
0: Ẹ kalẹ̀ sà.
1: Ẹ wà kalẹ̀ Yakubu Olatunji ló kò
0: láti. Bàbá ẹ máa ṣeun sà.
1: Ẹ kú ìlú.
0: Àwa ni.
1: Àkọ́kọ́ ni wọ́n tẹ́wọ̀n bẹ́ẹ̀ bímọ bẹ́ẹ̀ ni àbí ò ti bímọ
0: fún. Wọ́n ìbímọ fún wọn. Ìyá oríbetè. Hello. Ẹ̀kalẹ̀ orúkọ ìmúlẹ̀ tí ń pè wá sà. Látàrí gbajú onífọ̀. À ń gbọ́ yín sà. Àwọn Yorùbá ni kò dùn gbọ́ létí o. Àwọn èèyàn máa ń kọrin pé èmi á jẹ ohunkun fọ́mọ mi ò tẹ́rẹ́ ayọ̀.
2: Bàbá tó fẹ́ jẹun kan bẹ̀ yẹn gan àwọn yẹn kan gbé ìyá rò.
0: Kan gbé wọn
2: lára. Àrò lẹ́gbẹ̀ẹ́ òsì yẹn lápá òsì yẹn wọ́n gbé bàbá yẹn
0: lọ. Kò lè lọ yàbá àrò ní kó lọ.
2: Yàbá fọ́.
0: Ó dáa. Ẹgbà máa ń torí tí ò súnmọ̀ ṣe kú
2: burú.
0: Hello.
3: Hello sir.
0: Ẹ kalẹ̀ orúkọ ìmúlẹ̀ tí ń pè wá.
3: Bàkú ètò.
0: Ọlọ́run ló ń tò.
3: Òkè ni ẹgbẹ́ ní arẹ́jọ́ òjòyè láti Mùsìn ni.
0: Láti Mùsìn, à ń gbọ́ yín sà.
3: Ẹ gbọ́ kí mí yẹn dáadáa ná. Ọkùnrin kí yín ni bẹ́ẹ̀ pé ètò mẹ́ẹ̀dẹ̀ bá mi kí bàbá mi Yakubu Olatunji o.
0: Ó dà bàbá náà ń gbọ́.
3: Ẹ
0: ṣeun. Wọ́n lè fẹ́m láwà 92.9. Wọ́n ní ẹ̀kọ́ tó bá rọ̀. Hello.
3: Hello.
0: Hello, ẹ kalẹ̀ orúkọ ìmúlẹ̀ tí ń pè wá. Àgbo orúkọ yín dáadáa o.
3: Taiwo Ahmed ló ń pè yín látọkọta.
0: Alàgbà Taiwo Ahmed látọkọta, ó yà ń gbọ́ yín báyìí.
3: Àpẹ́ ó yẹ kọ́mọ lọ́pọ̀ ní kọ́ lọ wọ́ ọ́ lọ ẹ̀kún.
0: Lọ́dà. Gbogbo ṣà ń tẹnu máa rù wá rù. Hello.
4: Ẹ̀ka
0: lẹ́mà.
4: Ẹ̀kú bẹ́ mẹ́ta o.
0: Àwárí yẹn o.
4: Àwọn ọmọ mi kọ ẹ̀kú iṣẹ́ o.
0: Ẹ ṣeun.
4: Aláàdé ṣe yí láti.
0: Aláàmú àmì.
4: Kò tí ẹ̀ ṣe sọ títí rárá. Ẹ má tún sọ mọ́.
0: Ká má wí mọ́. Ọ̀dà.
4: Ń burúkú digbó.
0: Mo ṣẹnu mi ń dédé iṣí bí o.
4: Ayagbábùrà rè ń sọ̀rọ̀.
0: Ẹ̀yin náà ti mo ti rí pé màá mi rò ń sọ̀rọ̀. Ọmọ aláàmùtú ayé Adéjùmọ̀. Àrí ehoro kíkà yẹ. Ẹ̀lú ẹ̀ka lẹ́ o. Ẹ̀ka lẹ́ bá fóònù di rédíò yìí tàbí kẹ́ parí ètò yín. Ó yà ń gbọ́ yín báyìí. Ẹ dárúkọ yín fún wa o. Ẹ̀dá ẹ ṣeun mà. Ẹ ṣeun mà. Àmì. Hello. Ẹ fi sí on hold. Ó dáa. Bọ́ndì láwà 92.9 ń ṣeun gbogbo pẹ̀lú àṣẹ Elédùmarè.
5: Ìjọ alábẹ́ ìjọ tó lòdè.
0: Ẹ Ekale.
6: Hello, Alagba. Mr. Abiodun.
0: Eshun, Ekale, sir.
6: Yabujo meta era.
0: Yes, sir.
6: Mr. Tawa, me no lo shi so la tokota.
0: We are boy, sir.
6: Ki ma anye ko fomo ele o.
0: Hmm.
6: Ko lo wa oni ti esi waju. Iye o ti si iye de bi tolo ti ko kadara won niyan. Ko de fi omo le ko mo lo wa ko lo woni ti esi waju. Aba yin bo.
0: Eshun. Hello.
7: Hello.
0: Ekale, sir.
7: Ekale.
0: Yes, sir.
7: Ekweto.
0: Hello, Lunto.
7: Bond FM. Loki, Loki.
0: Ami.
7: I'm a damn. Look, Lord, Lord.
0: Ami.
7: He bought no one of his feeling in it.
0: Ami.
7: Look, Lord, Lord.
0: Ami.
7: Oh, come here. I found a few things. That is the only machine.
0: And boy, sir.
7: I'm a senior of Domadu Yanni.
0: Who lever so lowly a fefe? Jo, am I getting bored you? Who fefe as a who fair shell of him or fair? Who fefe I could go to fair more?
7: What if I have a fetish? What do I have more mana? Ah, no, go about.
0: Eda.
7: Come on,
0: I'm little. Oh, I sure. Bani o fe to o fe se kari le bond lawa 92.9 won ni to ba ti wo opo eyan lo hun eledumare e ri pe o da ki on ma gba mo ni mi ko ko si wo pa igba ti o nse pe on lo bi to wa roju tawon eyan tun fi wo nisin e pe ki o ma ni ko gba moran. Hello. E ku on di afa generator e ku on di radio yi tabi ke pa e ku on di radio yi tabi ke pa te ba ti pe wa me ma ku on di ero radio yi tabi ke yi wa le patapata. Hello. E kale o. Hello sir. Era pe won ori lo e tun wa pe mo ni ke mo se so tele o ye ke ma foro lo awon eyan ko gba moro lotun lo si mi gba gba to ti je kin shun lo bi eri pe to le wa lo gba ro eyan ni amoran be won ma ki yan si on lo na sugba won to tu wa je pa agbalagba won wa ba wa da si pe ah iro o pe ko ye ko ri be bibeli na de so o ni omo to ba gbe fe eyan e o gboro fe o wa na awon ofin to ponu ti taroro mi yen nitori wo ti ri wo iya re ma lo se so. Hello. E tu wa pe ma binu. 0037888030 0037888030 ni awon yan fin da si bond lawa 92.9 je ka gbadun je baba ti n ko atare. Hello. E kale o. Hello.

0: ẹ̀bẹ̀ ń kò látàdúgbò sà.
1: Láti
0: mú sí à ń gbọ́ yín sà.
1: Ẹ jẹ́ kí bàbá yẹn ẹ jẹ́ kó wáyàwó mi wá ní kó fọ ọmọ ọlọ́mọ sílẹ̀
0: o. Ó fọ ọmọ ọlọ́mọ sílẹ̀. Ọmọ tó wá di yóò fún bàbá ní ìsìn nǹkan tó kọ̀ ọ̀dọ́ ní òun kàn ń wo ohun táwọn ará àdúgbò wọn máa sọ nǹkan. Kò fara mẹ́nìkan tí ìyàwó ò tí ì ju bí mẹ́ta lọ kó sì kẹrin. Èmi ò sọ tèmi o, mo ní kó kàn fara mẹ́yẹn kan. Àmì o, ó dàbí ẹni tó ní kó wá dájọ́ kan ni, ó ní kó fara mẹ́yẹn kan. Òun sọ tòun, ó sì ń wáwọ́ sọ́dọ̀ ẹ̀, tó fara mẹ́yẹn nìkan. Hello, hello, ẹ̀kalẹ́ sà. Orúkọ ẹ̀ ń bulẹ̀ tí ń pè wá. Alhaji Rashid láti sọ̀rọ̀, à ń gbọ́ yín sà.
1: Mo fẹ́ dé bá ilé
0: ẹ ṣeun Alhaji Rashid. Àmì àmì àmì àmì àmì kò ní rẹ̀yìn náà sà lágbára Ọlọ́run. A dúpẹ́ o, a mọ rírì yín o. Ẹ ṣeun sà Alhaji Rashid. Hello. Ee orí bété orí bété. Bondlawa 92.9 ṣeun gbogbo. Hello. Ẹ ṣeun sà. Kí lẹ pe orúkọ yín sà? Famu Iwa láti
1: Àrígbàjò.
0: À ń gbọ́ yín sà.
1: Ká ó jọ́ nípa ọmọ yẹn gan, ó ti fẹ́ra fún bàbá yín.
0: Ah,
1: ó tó gbọ́dọ̀ yẹn wà fún
0: yín. Hello.
1: Ọmọ yẹn ti fẹ́ra fún bàbá yẹn kó tó gbé ọ̀rọ̀ yẹn wà fún yín. Tí ò bá ìdí fẹ́ra fún yín, obìnrin yẹn sọ owó ẹ̀ níta.
0: Ó
1: náà mọ̀ ìpínkínní yẹn ò dáa. Ṣùgbọ́n gbé obìnrin yìí ni owó ara ẹni pọ̀rọ̀ lọ.
0: Kí alára àdúgbò máa sọ.
1: Aha,
0: ṣé kò ń lo gbáǹkù àbí kò ń rọ dànù?
1: Tó yẹ ká gbé wọ ká má gbé wọ yàbá, ẹ jẹ́ ká gbé wọ àrùn
0: pápá òfin. Bàbá Fámù Ìwọ àti ìjẹṣẹ àbí Èkìtì ló máa jẹ o, torí Fámù Ìwọ ẹgbàá òjẹ máa.
1: Àrè báyìí
0: sí báyìí sí báyìí sí ìgbà òjò Èkìtì àwọn Fámù Ìwọ àti èmi mọ̀ lẹ́gbàá. Àwọn Fámù Ìwọ ọba tí mo mọ̀ wọ́n ò ní máa tẹnu máa rò báyìí arò báró arò. Òdídẹ̀ rẹ̀ ẹyẹ ọba ọmọ ẹgbà àwọn ọmọ ayé jẹ Fámù Ìwọ. Bondlawa 92.9 ń ṣeun gbogbo pẹ̀lú àṣẹ Elédùmarè. Ẹ má bẹ̀rù pé tó bá ti di aago mẹ́sàn-án ètò wa ètò yín Tesco at NAFS náà ni ètò tí wọ́n máa dé sí etí ìgbọ́ yín. Tó bá di aago mẹ́wàá bọ̀ lágbára Ọlọ́run, Ọlọ́run ò ṣe bí náà ni ẹ máa gbádùn lórí ìkànnì yìí. Àwọn ètò wa tó bá ti di aago mọ́kànlá pẹ̀lú ògo Ọlọ́run, ètò wa ètò yín ètí a mọ̀ sí ìfẹ́ àkọ́kọ́ ìfẹ́ bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ náà ni ó máa gorí afẹ́fẹ́ pẹ̀lú olóyè láre iwájú àwòrè ni ọkọ̀ Abiodun Agidingbi. Fáńgbọ́ Agidingbi àwọn tó ní nìyẹn. Ìyàwó bàbá Wúre lónìí. Àwòrè ní fúnra rẹ̀ baálé àti gbogbo ilé ìfẹ́ náà nìyẹn ọkọ̀ Abiodun Agidingbi. Bondlawa 92.9 ṣe mú pẹ̀lú àṣẹ Elédùmarè.

má jẹ́ kí ẹran ọba kó fi ṣu ọba jẹ àwọn èèyàn tó dá sí ètò wọn ni kò tọ́ bẹ́ẹ̀ ni kò tọ̀nà kí erin ẹṣin kó má jòkó abẹ́ kó sún síwájú ó jẹ́ ìtì kó lọ wá oko mi jẹ ìyẹn àmọ̀ràn tí wọ́n gba àǹtí wa ọlọ́run jẹ́ kí wọ́n gbọ́ ọ torí ohun tí bàbá wa fámú ìwá láti fọ̀ tó sọ ó tún lágbára àwọn sọ pé ó má yẹ pé ìrìn ti yíwọ tí ẹni tí wàá ń béèrè àmọ̀ràn bí ẹ ṣe jẹ́ lápá abẹ̀yẹn náà nìyẹn o bond fm 92.9 ẹ̀yin ọ̀rẹ́ àgbàlagbà ẹ máa tẹ̀síwájú láti máa múnú wọn dùn oríṣiríṣi là ń rí lórí àwọn àtẹ ayélujára bíi ajere àǹtí kan wà tó jẹ́ pé ó ń ṣọ̀rẹ́ arúgbó kan tó a máa ń bá sọ̀rọ̀ bíi ẹgbẹ́ inú ìyá náà sì máa ń dùn lágbára ọlọ́run lágbára elédùmarè gbogbo ohun tá à ń ṣe ní dáadáa gbogbo ẹ̀ la máa kó àjọ ẹ̀ lágbára edùmarè bí ẹ ṣe jẹ́ ní apá abẹ́ ẹni adúpẹ́ lọ gbogbo ẹni tí ẹ ti pè sórí kan ni tẹ ti bá wa dá sí lágbára ọlọ́run lágbára edùmarè gbogbo ohun tẹ́yìn náà bá gbé kalẹ̀ ayé wọn àbá yín lọ torí pé wọn níbi tí kíníkan bá gbé ọjà ẹ̀ sí níbẹ̀ náà ni gbogbo ọmọ ẹranko máa ń ná tó dáhùn tó ń tẹ́tí lẹ̀ kán máa lọ máa kọ́ kán máa lọ máa lò ju bó ṣe yẹ lọ kán máa flog ẹ̀ ju bí ó ṣe yẹ lọ. Àárín ìlú Dubai lọ ní abala a máa tẹ̀síwájú lórí àwọn ètò ẹ̀ máa yí kúrò ní Bond FM 92.9 Abiodun Fọlọ́runṣọ ló pọ̀ máa dúpẹ́ pé ẹ̀ ń tẹ́.

0: 92.9 FM Karawumpa lo kaju e ko gire
1: Band FM
2: 92.9
3: Teba woju ago yi e pe gerege bayi na ni ago mesan hallelujah ni bayi a n koja lo si ori eto eto Texas Nafs ibi ti a ti pade baba wa Sheikh Dikulai Shafi ti won ti ma fun wa ni oro Olorun lori afomo emi wa agbodunu
4: الحمد لله رب العالمين والصلاة والسلام على أسر المرسلين سيدنا محمد وعلى آله وصحابه والتابعين وتابعيهم بإحسان يوم الدين ما بعد أقف الله بابا الله يقول له يقول له بكم أجتي عليه السلام gbogbo àwọn anábí ọlọ́run ọba tí wọ́n jesus wájú ẹ̀ bá ní kan bá ní gẹ̀ wọ́n wọ́n sáábé bá ní yọnu sún wọn látòrí wọn ìyọnu ọlọ́run jẹ́ kójẹ́ tàwa náà kọjẹ́ tí àwọn ọ̀rọ̀mọdé máa wá a kì í kó àbàkàrà kó àbọ̀ sí díẹ̀ tó yẹ tó wá physical to nerves location of the soul is for me mi àwọn ń sọ báàdù kọ̀wáì àmà àwọn kókókókó tó jẹ́ gbogbogbò lórí ọ̀rọ̀ ikú nínú ìlànà ìgbàgbọ́ tí a wà mùsùlùmí òun náà ni agbègbè tí a wà tó gbogbo dáadúró sí lọ́sẹ̀ tó lọ òun náà ni agbègbè pàtàkì kan òun náà ni hudurul malaikati lil-maut ayinda al-i'tidar o náà ni pé ngbà tí ọmọnìyàn bá ń pọ̀ káku tó wà léèrè tí ó fẹ́ filé ayé lẹ̀ ó fẹ́ kú láyé dáàwà yí lọ sọ́run àmàlékọ̀ wà bà nínú àgbọ́ islam náà nípa àmàlékọ̀ máa wá bẹ́ ni ó fẹ́ kú àmàlékọ̀ ìka sí wá sún fún ìran méjì ni wọn màláìka tó rahma ayinda ti dọ́lù mọ́mí àmàlékà aláàánú wọn á wá nígbàgbé mùmí ló ń pọ̀ káku lọ́wọ́ wọn màláìka tó làwọn àdá ẹyìn dàti dọ́ọ̀lì káàfì àlìfáàjì àlìmúnáfík òun náà ni pé àmàlékà oníyà àwọn á wá nígbà tẹ ẹni tó wá jẹ́ kíkọ̀ gbọ́lọ́wọ́ bá gbọ́ pò kí òbílẹ̀ jẹ́ mànáfíkì ẹ̀sìn àwọn ni wọ́n wà bá eléyìí òun náà ni àlàyé tá a sì gbẹ̀yìn bákan náà ẹwẹ̀ ìta tó fẹ́ fi tẹ̀lé kókó míì òun náà ni rahabatul-maut ìdẹ́rùba ikú ikú máa ń dẹ́rùba ọmọnìyàn lọ́kàn nínú àwọn àfẹ́ẹ̀sì nígbà tó ṣàlàyé ó ní al-maut hakíkatun qasira ó ní ẹlọ́mọ ikú pápápá kan ni tó nira tó sì mú bẹ̀rù dání fún ọmọnìyàn tí wọ́n á jẹ́ ikú láàyè ni ó ní gbogbo ohun tí bá ti ń sẹ̀mí lọ́mọnìyàn òun náà ni ikú yóò kojú ẹ̀ òun náà ni ọmọnìyàn yóò kojú dẹ́rùbà yìí fàlà yẹ́mùlùkù láhà rọ́dán wọ́n ní ọmọnìyàn kò sí ọ̀nà àbáyọ tí ó fi lè dá ọ̀rọ̀ ikú padà pé mi ò fẹ́ kó wá nísìn ikú tí ń pa ni mi ò fẹ́ báyìí wọ́n ní òsì wọ́n lọ yẹ́mùlùkù láha áhàdùn mímọ̀nà háùláwù dọ́fàán bẹ́ẹ̀ náà sì gbogbo ẹni tí ń bẹ nítòsí ọmọnìyàn lásìkò tí ọmọnìyàn fẹ́ kú yìí bóyá ń ṣàìsàn ni wọ́n ní kò sẹ́ni kan nínú àti à ń bẹ láyìíká rẹ tó lè sọ pé ikú yẹn má wà kódà tó yẹ máwọn oníwòsàn tá a lọ máa ń gbé àìsàn bá àwọn medical doctor àwọn akọ́ṣẹ́mọṣẹ́ gbogbo wọn ṣe mọṣẹ́ tó tí wọn lè dínà àìsàn tí pani tí wọn lè dínà ọkú lẹ́bìmọ̀rìngbà míì oògùn tàbí ìlànà àtọ́jú tí wọn ṣe fẹ́ nìkan tó fi yè òun náà nígbà àtọ́jú ẹlòmíì tó sì kú nígbà bá ti lọ́pọ̀ mọ́ ọlọ́jọ́ lóde wọ́n yẹ tẹ̀tẹ̀ kárọ̀rọ̀ òfin kúlẹ̀ láti wọ́n ní bẹ̀rù kú ìṣirè gbogbo seju gbogbo seju oluwan sele agaga taba gbogbo lagbaja ku aye aye ara kara tabi kan kan ku seju wa kemi bon seju wa iware emi amuni wayuwajuha alikibar wasigar woni ku ire atagba tomade ana ni won koju beruku ko magba ko momade walagini ya walfukara iko omolowo ko madalaka iberu yi okan lowo kan dalaka walakiya wadaf baina ni iberu yi ama mu alagbara nu omedeyan iberu ama mu ole nu omedeyan ko malagba ko mole wayakfil jami'u minha mawqifan wahida won tori po maniyan ni poro kui only one stand lani ko seni ka to option to ni mi se le se bayi la won ni bakana loro kuri fun gbo medeyan ni la hilata ko sete ko se ogbon maku wala wasila ko si means ko si nta le se igbese kala le gbe ta fe ni ko si wala kuwa kusagbara kan agbara oran wala shafa kusipe ipe oran wala dafa wala taji kusipe kusese gbe ja sun si waju mimma yuhi bi annaha qadima min jadil ulia tori pe in to fi rin pe iku o nbo lati bi o lagbara atoke patapata la yamliku li bashar

0: àgbàlagbà oníṣègùn ìbílẹ̀ kan bẹ nílùú Èkó tó ní àpèjẹ ewé àtegbò tó ń jẹ́ lọ́wọ́ ní Manawa Alábí Ògún bàbá àsẹ́yìn lẹ́ni ọ̀hún. Elédùà ló jogún ọ̀nà àgbàlẹ̀ ewé àtegbò fún wọn láti fi ṣètọ́jú lórí èyíkéyìí àìsàn àrùn àtàrí ara tó bá ń lé fùrùkọ́ kọlu ayé ẹni lẹ́nu. Irúfẹ́ ẹ̀dá bẹ́ẹ̀ ó sì lálàáfíà pípé bọ́jẹ́ ogun àfiṣe ni tàbí ìbínú ayé lórí iṣẹ́ ni tẹni àbí mí Alábí Ògún bàbá àsẹ́yìn ni ọkàn sí tó fi dórí ìtọ́jú ohun tí ń fa ìdènà àìrọ́mọ bí fóbìnrin àtọkùnrin ìpèníjà kọ̀ọ̀kan ló ní ọ̀nà tí wọ́n ń gbà ṣètọ́jú rẹ̀ lọ́dọ̀ wọn kábà níbẹ̀ lọ́hún kámi táyé fi sí ni láàrọ̀ ó sì kúrò lọ́gán ohun tẹ̀yọnú ayé táyé fi fẹ́ ni fún rere iṣẹ́ alájẹ́ asínà ọ̀la lẹ́dà fi bẹ́gbẹ́ pẹ́gbọ́ gbàtò láwùjọ ń bẹ lọ́wọ́ bàbá tó dájú ìjákulẹ̀ àmúborere ogun promise and faith àlákàlà táyé fi sọ ni sínú ìgbèkùn ní ìbẹ́lọ́ rẹ̀ ń bẹ lọ́dọ̀ bàbá tíru ẹni bí ó sì mórí bọ́ àǹfààní wà fún ọ náà láti rí Alábí Ògún bàbá àsẹ́yìn wọ́n wà ní number 11 BB Remaye Street Alaso Boston Olóòluwa along AIT Road Kola Boston Alágbàdo Lagos telephone 08184219500 tàbí 08077884965
1: wọ́n níbi tá a bá roko sí làáfàbọ̀ sí àti wípé adébẹ̀yìn mọ́ sí àgbà ọlẹ́ni lórí ètò ọlọ́run òṣèbí náà láwà ní bọ́dẹ̀ fẹ̀m nílùú èkó ètò tí Alábí Ògún bàbá àsẹ́yìn tí wọ́n sanwó fún ìta àmọ̀gbé ẹ̀wọ̀n lórí ètò lónìí ó ní tí yóò bá ń pè ní àkúdà àyà nígbà ọmọ kò tu ògiri kíní ń jàkúdà àyà gan-an ṣe ti ń jàkúdà àyà wà ṣá tí wọ́n gbàgbọ́ nínú tá à ń pè lákúdà àyà Alábí Ògún bàbá àsẹ́yìn ọkùnrin jọ́kọ́tọ́ bí ọbẹ̀ tápà ẹni abìsígbó tí ń birẹ̀ sọ́nà ṣukúṣukú gan ni asínkọ̀wọ̀ sí ó sì gbẹnu ẹ̀ pẹ́ńsù bàbá yìí ní bàbá sọ̀ nípa àkúdà àyà ẹni ayẹ́pa tí ò tí ì ṣetán tẹ́mitẹ́ àsìkò rẹ̀ tí ì tó tí ó kú tó wá padà wá mo bèrè lọ́wọ́ Alábí Ògún mo rìn jàké mo ní ṣé bíyàn bá kú a máa padà wáyé ni bàbá yìí ní ń padà ń bẹ̀ ó lọ́nà méjì láyé fi máa ń pa ni Bọ́lá Alábí Ọ̀sáwò ó lákọ̀ọ́kọ́ ni wípé ayé a máa pa ni sáyé tí ó ti kú àmọ́ èmi rò tí ì ní bọ́ mo wá ní bí ẹni tó wà lórí àkẹ́tì àìsàn ó láìsàn lẹ́yìn Alábí ní ẹlòmíì wà tí wọ́n ti gba gbogbo tí ó fi sẹ̀mí tí ó fi jẹ́yàn láyé wọ́n ti gbà lọ́wọ́ ẹ̀ wọ́n ti bàjẹ́ ìkan rìn bí òkútù igi bí agolo tí ò ní kankan nu Alábí ní wọ́n ti pa sáyé ó wá ní tó bá rí ìtọ́jú tá a bá mú ewé jogbo tá ẹ mọ́ ti jágba tá a gbẹ́bọ kàkà nítorí ìṣẹ̀dá ẹ̀ tá a ṣètùtù nítorí ìṣẹ̀dá ẹ̀ tá a jókòó àdúrà tá a pàtẹ́súbí tá a lórí òkè tá a rèé gbàdúrà kógo rèé ó padà wọn a máa pinnu olúfèèyàn bẹ́ẹ̀ lákúdà àyà kábíyèsí rẹ̀ ọlọ́run Alábí tí wọ́n á ní ọ̀nà kejì téèyàn máa fi jákúdà àyà òun pín sí bí orí ó sí ọ̀nà bíi márùn-ún ọlọ́run jẹ́ alẹ́ ṣàlàyé rẹ̀ tán lórí ètò lónìí àkọ́kọ́ ọ̀nà téèyàn máa fi jákúdà àyà gẹ́gẹ́ bí Alábí Ògún bàbá àsẹ́yìn ṣe ṣàlàyé ó ní wípé béèyàn bá wà láyé bó bá múra rẹ̀ bí ẹ fi orí èékánná mú nǹkan tí ò kọ̀rọ̀ gbésí ayé ara rẹ̀ kún tí sà ń sáyé bíi pé wọ́n ní wọ́n á ṣe mo ṣe bí wọ́n bá wí eléyìí alóhun ò ṣèyàn ò ṣeun òun ò lépa èèyàn wọn ò sẹ́ni tó gbọdọ̀ lépa àwọn bọ́n bá mú eléyìí a ní ògùn tí ẹ ṣiṣẹ́ fóun bọ́n bá ní ó gbàdúrà alọ́lọ́run ò rorò bọ́bá ní ó gbààwẹ̀ a ní ó fi lẹ́ o òun ò lè fi inú sí é ọ̀ lọ chọ́ọ̀chì ọ̀ sí gbẹ́rẹ́ ọ̀ sì kírun ọ̀nà olówó afẹ́ gbà tó fi dáàbò bora rẹ̀ nú ayé gbogbo ọmọ nàìjíríà ti ń gbọ́ mi Alábí Ògún lọ́lọ́run tó dá wa gangan mọ̀ wípé ilé ayé ogun lo ní àmọ́ bọ́ gbogbo ta si fi jagun aye yi o ti ko fun wa lo fi je pe iwo to ba le se tajudu o gbodo si so iwo to ba le se tajudu to le so si so ru o gbodo ni bi kan bi e bi an si gbere bi ani akaba to da to fi mo da bubura re ko mo ba pa olojo aipe alabi ogun ni gbogbo eni to fi gbogbo nkan ba ile ti san jaye tin saye bo se wu alabi ogun ni won a mo pa o o ye ba mo ni abi won be lori alabi ogun ni agbara nbe ninu aye ti won ma fi da elomi igunle nigba ti won ba ri bi pe ologo ni ogun telomi nja loni o logun sohun wa ni ogbogun dile wa gani o se jomo lagbaja na ni o wa la ni o wa la wa nu ile yi o se jomo lagbaja ni o ma ara so fun gbogbo eyan ninu ile yi ibinu eyun loto awon ota ma gbogun tiyan ngba won ba ti rogo be ni la fi padu a pe keledu a ko gba lowo awon arogbo eni saaju eni bi an ba se be awon ona tan wa ma fi gbemi eyan oporisirisi bala bi ogun baba se nsi so gbogbo mo ko tu ni ojire tin gbo mi a ni ku ka to ku o alabi ni wa ma da elomi igunle pelu aisan be ni emi wa yi otolemi otolokan oto ni eje ninu ara emi la fi soro emi ni njoko to nje be mi ba ti ku lara re o ko ri oyi pada yo doku mo le gboku si eja siku won ni pe olu ko re mo emi re o ti wa ni asepo pelu o ko re lo fi je pe be mi ba lo won o ni pe olu ko re mo o ko ti lo emi ti lo lo fi je pe opolopo gbogbo dukia won be ba tun lo nigba won ti ku tan ko ni sise mo gbogbo ti an fi le o ni sise mo elomi bo ba loko to ba fi ku o se se koko won mo so bi tate yi wa mo bi ta n lo kon gbogbo to ni lo ti ba emi re lo alabi ogun wa ni be mi ba ti jade lara ara di okutu bi emi to wa jade un o se se ko je pe ko ti itasiko tele dua ni o ma bo alabi ogun ni iwu emi be a ma lo farasin sare ranko iwu emi be a ma ko sinu alaboyun iwu emi be a ma rin ajo lo silu ibomi jo tun mo se ni be ah alabi ogun o mo kan sara si o iru kini da wo la mu lagba ara ri iru esan wo ni si o to ti gbe lo bara to ti gbe lo gboro to je ori iko na ni o wa peru aye wo lo wa yi belo mi ba gba se nla nla ti o so du lowo ibinu o ti e ni je ori ise ise o na ni o mo gba gbogbo awon oga re ti o fun se ni o mo ba won binu ni mo gba won leti in ti won fi kelo mi ni pe ibi ti o ba ti suri laye yo mo ra lato ako in ti won fi kelo mi laye oni pe gbogbo bi ti o ba ti sori re ohun gangan ni o dija le nbe oro re wa dabi asasi toro ba wa dele tan yo ma wo karu pe ohun o mo npa re bo lo si wa je o le jija won fi si emo elomi bo ba ti wonu ile bayi o ti mo gangan bi to wo wa won ti wi won ti so kakakiri agbonde pipele mo ni pele elomi irinkurin ni bi a ba n pe nirinkurin ko si ru okunrin ti o ba ti o le ba lopo aburo babe aburo ye kodo omo ye yo ni o wa ba n sasepo ni gbogbo run kan bayi ara ogun aye ni e ma ja gba laye iwo to ba n baru kan bayi pade ma lo soda labi ogun ma ba se bi lo la ba ti mo ni number 11 bibire maya streets alaso bus stop ola oluwa along ait road kola bus stop alagbagbe nilu eko number 11 bibire maya streets alaso bus stop ola oluwa along ait road kola bus stop alagbagbe nilu eko tabi 081 084 21 950 tabi 080 77 88 49 65 080 77 88 49 65 I didn't put on by legacy 08 77 88 4965 odala bi ogun aba seyin ni o ja si

0: àdìrà tó bá gbójú ní pàìrókò tẹ́wẹ́tẹ́wẹ́ àlàbí òkú bàbá sẹ́yìn àgbọ̀jọ oníṣègùn ìbílẹ̀ kóńkó bí owó arọ́ta mi lágbẹ̀dẹ lọ́lọ́run gbé kalẹ̀ fún sáà ta wa yìí láti bá ni tọpinpin lórí ohun tó ṣókùnkù tí ò yé ni mọ́ tọ́lá àbáyọ sì ń tẹ̀lé pẹ̀ látìlẹ́yìn ọlọ́run nípasẹ̀ agbára ìṣẹ̀dálẹ̀ ran baba ńlá wọn iṣẹ́ rẹ ni ọlọ́dẹ́dẹ́ àbí òkúta láyé dà sọ́jà tiẹ̀ bí wọ́n bá ti ń pawọ́ ló ń túká mọ́ lọ́wọ́ alákọ̀jọ rere ó ti lọ́wọ́ nínú àlàbí òkú bàbá sẹ́yìn ni ọ̀tọ̀ náà ṣé ń jojú oorun ni tiẹ̀ ni àbí ìbálòpọ̀ ojú àlátáyé fi gbogbo àṣeyọrí lọ lọ́wọ́ ẹni mọ́ wura rẹ níran lórí rẹ̀ ọ̀dọ̀ àlàbí òkú bàbá sẹ́yìn ni ọmọ bọ̀ jàǹkárí wọ̀ ló ń kọ́wọ́ lójú lọ́sàn gan àmì àwọn àgbàlagbà ní kọ̀dá bí wọ́n bá ti sùn lọ́mọ bára rẹ nínú ilé àkọ́kọ́ àlàpà tàbí bára rẹ nínú odò pọ́ùn wẹ̀ wọ́n tó ń gbé ọmọ jó lójú oorun tó ní òsìgbó lára rẹ lójú ayé mọ́ bọ̀ wá sọ́dọ̀ àlàbí òkú bàbá sẹ́yìn oníṣẹ́ ọwọ́ ni ọ́ ni ìbá sì jẹ́ oníṣòwò ní tiẹ̀ tó fẹ́ kọjá rẹ ọmọ ta warawara mọ́ bọ̀ wá sọ́dọ̀ àlàbí òkú bàbá sẹ́yìn ẹ̀yin kọ̀ntáktọ̀ àtẹ̀yìn tẹ̀ ń wá ipò kan ẹ̀yọ́nú ayé téèyàn fi rọ́nà lọ nínú ayé ń bẹ lọ́wọ́ baba téèyàn ó sì dìde jẹ́ èèyàn nínú ayé àǹfààní wà fún ọ náà láti rí àlàbí òkú bàbá sẹ́yìn máa lọ sọ́dọ̀ wọn ní nọmbà 11 bíbí Remaya Street Alasu bus stop Ololuwa along AIT road Kola bus stop Alagbado Lagos telephone 08108421950 tàbí 08077884965
1: àlàbí òkú lẹni re sórí dẹ́mìdé.
2: Orí mi jẹ́ ńlá, má jẹ́ ń kú o. Ẹlẹ́dà mi, má jẹ́ ń kú jẹ́ ńlá o. Nítorí orí ẹni nígbè ni tá a fi dádé owó. Orí ẹni nígbè ni tá a fi lé jìgbàrà àlẹ̀kẹ̀. Àtàrí ẹni nígbè ni tá a fi lo mọ́sáàjì àṣọba àti tanná yànrìnyàn. Lórí ètò Ọlọ́run ò ṣebi náà láwọ̀. Ní Bọ́d FM nílùú Èkó, ètò tí àlàbí ògún bàbá sẹ́yìn tí wọ́n ṣe onígbọ̀wọ́ ẹ̀. Àkúdá ayé àlà ń sọ̀rọ̀ bá lálẹ́ yìí. Àlàbí ògún ní irúfẹ́ ẹ̀mí tó bá jáde yìí tí ò tí ì tásìkò tẹ́lẹ́dùá pè é pé ó máa bọ̀. Irú wọn là á máa pè ní àkúdá ayé àbírí incarnation. Ẹ rí irú wọn gbà náà lẹ ni n ó bí ọmọ bá wojú ẹ ọmọ yìí sì wá jọ bábábábá mi o abẹ́ẹ̀rí ọmọ yìí bó ti jọ ìyá alágbájá ojú ìyá alágbájá ló gbé wá a mọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ irúfẹ́ èèyàn bẹ́ẹ̀ a máa parada tí ó lọ sílùú mi tí ó lọ mọ́ sẹ̀mí nítorí wípé ọjọ́ tá a dá fún nínú kádàrá ẹ̀ pé ó padà kò tí ì pé bákan náà irúfẹ́ èèyàn báyìí àwọn bàbá wa ń lẹ̀kùn tù jìnnà àlàbí ògún bàbá sẹ́yìn ni wọn a máa darapọ̀ máwọn àwọn wín àwọn àlùjàlú nínú igbó tó jẹ́ pé wọn ò ní mọ bí wọ́n wà mọ́ wọn ò ní lè sọ̀rọ̀ ó sì ṣe é ṣe kán mọ̀ mọ́ bí tí wọ́n wà mọ́ kán mọ̀ mọ́ tí wọ́n ṣe mọ́. Àlàbí ògún bàbá sẹ́yìn sọ̀rọ̀ púpọ̀ lórí àkúdà yà àmẹ́bí tá a wá lọ gangan lórí ọ̀rọ̀ àkúdà yà tí mo fẹ́ mú jáde ni wípé a máa ṣẹlẹ̀ wípé ọmọ mi tí wọ́n dẹ̀mí ẹ̀ légbodò àbí ká ní bàbá mi àbí ìyá mi tí ogun ayé dẹ̀mí ẹ̀ légbodò tí wọ́n wá tu bí àlàbí ògún ní irú wọn lẹ́ mọ̀ rí gbogbo tí bá ń ṣe yóò mọ̀ ya fírí fírí fírí fírí iléèwé ó ya bí gbogbo àwọn ẹgbẹ́ bá ń parí primary school lọ́mọ ọdún méjìlá ó lè parí tiẹ̀ lọ́mọ ọdún mẹ́sàn-án bá bá ń parí primary school lọ́mọ ọdún mẹ́rìndínlógún ó lè parí tiẹ̀ ní ọmọ ọdún mẹ́là tí kálukú bá ń pé àwọn òṣìṣẹ́ òun ó tètè ríṣẹ́ yóò lówó gbogbo ọmọ ya fẹ́fẹ́fẹ́ àlàbí ògún bàbá sẹ́yìn ní wú ọmọ irúfẹ́ ọmọ bẹ́ẹ̀ ẹ kíyèsí àlàbí ògún ní ó ṣeéṣe kó jẹ́ pé ayé tó wà dáadáa tí ó yẹ kó ṣe ni òun ṣe ló wá sáré ṣe irú wọn náà máa pé ní wọ́n nájà wàràwàrà ìwọ tó ń gbọ́nu àlàbí ògún ní bọ́ ọba ní ọ̀wáyé rí irọ́ lọ pa ọ̀pọ̀lọpọ̀ wá wà tó jẹ́ pé a ti wá lé ayé yìí rí tẹlòmíì ìkejì tẹlòmíì ìkẹta tó ti wáyé rí wọn àbí àlàbí pé ó là á ṣe mọ̀ pé a ti wáyé rí àlàbí ní ọ̀rọ̀ ọjọ́ míì ní àbúrú ẹni tó lòun là gbà ẹni rojo mi ni amala bi obu sabu o sai menuba awon apere te yo mo ri o lara apere te yo mo ri ti o fi mo pe o ti waye ri oni bi pe irufi oni ton to ba ri kini kan abu ko jambi kan o le ah mo ti ri kini ri ah mo ti pade ni ri oju won jora won o le se ko je pe ile aye to kokko wa lo ni won ti jojo pade ri in ta wa so nipa akuda aya iwo to ba wa alabi o baba se iwa nje ko je wa wi pe mo fi ra re le ka ye o pa o mo fi ra re le ka ye o lo ogun re mo je won pa o saye mo je won pa o saju ni orun debi potun wa pada wa o wa naja wa ko si bi ti osogun ko si bi ti osota alabi ogun baba se yin so fun wa awon seda kan wa to je pe tan ba wo pe ka won fa ogun re seyin yo tun pada lona abayo tori aye lati ba pe aye o le pada kada rada won kan le fo wa go seyin tan ba ri pe en ton wo pada mo yo yo pada lona abayo won akuku ka fun lenu aye won patapata ma bon daba ko saye o ntin be ninu aye yi o pe gba gbeje wo ma ko tun ji returns lanfani ati gbo iru kini nda o laabo lagu ara adugo te ngbo wi pe omo ologun ni o olowo lo je laye o ko le o kase o wa wi pe ojo ti lo lori re o ye ki gbogbo awon aso tele ti mo se be ni o le je po ni di kan tabi keji ifaseyin lori ogun elomi alabi ogun baba seyin ni iseese ko je podo awon obi gan lo ti wa ti won mo fi pa elomi saye ti fi da da aya alabi ogun ni obi mi yo ti fi irawo omo re lo ti tan kaye omo ohun won ni bayi ni o se je omo ohun won ni bayi ni o se je o si so si ka lowo obi na ni wa n sare fun o obi re tin sare fun o eni tin si o na ni foro lo o je gugun tin fun o sise o elomi wa o je pe ogun tin ja ton bi soda kuda aya ogun abe ni o sin ti o le to pabo ko si ko si ru sakara telomi o le lu ko si ru gi ti won le ko bo sakara elomi ibe won ti gbogbo re ti won ti sodo dakuda ya adugo elomi ti ko ti e won dana won so de won se nawo ye daku e daku fun wa se mu o de ti se pe won lo ni o si buya on ya o buya on ya o soro si o si fi gbe ku o le je pogun yi ni ja omo re loni o eyan wo iru kini se wo lagbara iru ogun wo gan ni ba oja ai omo bi ni ai begbe pe ni ai rowo na ni bi le ola ba tin mo ma lo soda labi ogun baba se bibi re mayer street alaso bosto ola oluwa alok ait root kola bosto alagbado ni ilu eko abi ko ma pe won si 081 084 21950 081 084 21950 tabi 080 77 88 4965 08077884965 alabi ogun baba se igbe eje mo dagbe lori eto olorun se bi fun tale lagbo olorun a mo pada ni ojo mejo are dr kola olatunji omo lojide lese ni kirun agbe lo po ni a jorun be ninu awotan alabi.

Ni wa se ke mi o se ke o je ka mo mo loro lo.

Go, me, I go, well, I'm going to go, me, I go, whoa.

gbogbo agbára dá padà sọ́dọ̀ yín torí ẹ̀yìn ẹlẹ́ni. Ẹ̀yin ni ọpẹ́ ṣe tiẹ̀ ní ìgbà gbogbo ọba lánàá, ọba lónìí, ọba títí ayérayé. Bàbá tó wà tí ò fìgbà kan yí kò padà, Ọlọ́run lánàá, Ọlọ́run lónìí, Ọlọ́run títí ayérayé náà ni. Bàbá mi arúgbó ọjọ́ adàgbà má pààrọ̀ òye, arúgbó ọjọ́ adàgbà má tẹ̀pá, arúgbó ọjọ́ tẹnikẹ́ni ò lè dá lẹ́jọ́. Arúgbó ọjọ́ tẹ́wú tí ń bẹ lóríire ò dé agbára rẹ̀ kù. Bàbá àpátápáàrá tó para rẹ̀ lájùbà, alágbára tí gbogbo agbára rẹ̀ kárí ayé. Ìwọ lá máa fọpẹ́ fún o, ìwọ lá máa fi yìn fún. Tá a bá wo ti ore yín lórí wa, tá a bá wo ti àánú yín lórí wa, tá a bá wo ti ìrànlọ́wọ́ tẹ̀ ń ṣe fún wa ní gbogbo ìgbà. Ọba tá a rí tá à ń pè tó sì ṣe tá a fẹ́, ọba tá a rí tó ń ṣiṣẹ́ rírí fún wa, ọba tá a rí tó ṣe pé nígbàkigbà tá a bá ní olúwa o, àbò orúkọ tẹ̀ ń bá fi mọ̀ ọ́ pè lọ́run tó sì ń da yín lóhùn. Ẹ rí pé ẹ̀yin ló yẹ ká máa fi ọpẹ́ fún. Ẹ kì í jẹ yẹun, ẹ kì í dàmàlà, ẹ kì í jẹ sẹ̀mó, páńdé ìṣó ń jẹ yín o. Ẹ wá dárúkọ oríṣiríṣi ìrẹsì, kò sí tó kàn yín bẹ́ẹ̀. Ẹ wá dárúkọ ẹ̀fọ́ lóríṣiríṣi, kò sí tó kàn yín. Ṣùgbọ́n ilẹ̀ dá gbogbo owó bẹ̀, ilẹ̀ dá gbogbo owó sínú oko pé ká máa jẹ fún àǹfààní ara wa. Ewu lẹ̀yìn jẹ́ ńbẹ̀ tí kò wá yẹ ká fún yín lọ́pẹ́ kí n so ń jẹ yín. Ẹ náà la fi ń dúpẹ́ lè ní pé olúwa ẹ gbọ́ pẹ́ wa o, níbi tẹ́ ẹ sìn wá dé àmọ̀ pa lè débẹ̀. Torí kíni bá a ṣe ń sùn bá a ṣe ń jí, agbára wa kọ́ o, agbára ẹ̀yìn Ọlọ́run àlàyé ni. Torí Yorùbá bọ̀ wọ́n ní onílé apá ọ̀tún òfojú rewo ni. Ìmọ̀ràn kan ní tòsí nígbà kó jáde kó mú wọlé ntọ̀ kan lé ń bí tó túmọ̀ sí pé èrò ọkàn èèyàn sí ènìyàn. Ọpẹlọpẹ yìí o, tí kì bá ṣẹ̀yìn ni níbo làbá wà, tí kì bá ṣẹ̀yìn ni níbo làwọn ọ̀bá wà, tí kì bá ṣẹ̀yìn ni níbo ni gbogbo wa bá wà. Ẹ wá wo bẹ́ẹ̀ ṣe ń bá wa ṣe lọ́tún tẹ́ ń bá wa ṣe lọ́sì láàrin ọ̀dẹ wa. Adúpẹ́ rírí jẹ o, adúpẹ́ rírí mu, adúpẹ́ rírí náà adúpẹ́ rírí lò. Adúpẹ́ bẹ́ẹ̀ ti ń bá a gbọ́ bùkátà lórí àwọn ọmọ, bẹ́ẹ̀ ti ń bá a gbọ́ bùkátà lórí aya, bẹ́ẹ̀ ti ń gbọ́ bùkátà lórí àwa tá a jọ kọ náà, bẹ́ẹ̀ ti ń gbọ́ bùkátà lórí iṣẹ́ wa tẹ́ ẹ̀ jẹ́ kó dìṣẹ́ mọ́ wa lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ òjò ló mà ti rọ̀ tílẹ̀ ti fi mọ̀. Àìmọye àwọn ẹni tí wọ́n nípọ̀n lé èékánná tí wọ́n ti kí ayé kó dìgbò ṣe. Àmọye ẹni tí wọ́n nípọ̀n lé èékánná tówó ti ń bẹ lọ́wọ́ wọn tí ìran wọn tí wọ́n sọ pé owó ti ń bẹ lọ́wọ́ àwọn yìí o, ìran àwọn ò lè ná tán. Ẹlòmíì tiẹ̀ tó tún dá bíà níbi wípé ṣẹ́ríbi tá a tiẹ̀ lówó dé ẹja máa fàájì lókù tá a mọ̀ ṣe tílẹ̀ ẹjọ́ kejì máa mọ́ tọ́lọ̀ ni kó máa bọ̀ lọ́dún. Gbogbo ohun tó ṣe ẹbẹ́lòmíì ló dẹ̀kù ti ń jẹ́. Bàbá tí ò jẹ́ ká dédé fẹ́ru wa sọ ẹlòmíì ká jáde ká mọ̀ wọlé. Olúwa àmàyín lógo, àmàyín lógo. Bórílẹ̀-èdè ṣe rí tó, à ń dúpẹ́ pẹ́ ń gbà.

sáré mọ́tò kọlu kẹ̀kẹ́ o tá a bá sọ pé bàbàbàbà ire náà ni ọmọ bà sílé wa ayọ̀ ni ọmọ bà sílé wa ìdùnnú àti oríire ni ọmọ bà sílé wa búburú kan ò ní bá sọ́dọ̀ ẹ̀dẹ̀ kọ̀ọ̀kan wa o pàápàá jùlọ ẹ̀yìn mọ́mì ẹ̀tọ́kọ ni bá jẹ́ awakọ̀ ẹ̀jẹ̀ ká mọ̀ pé jẹ́jẹ́lẹ̀ ní fùsòkè jẹ́jẹ́lẹ̀ ní tọ́ o tó bá jẹ́ ìwé ìbàdàn ẹ̀kan ni wọ́n lè kó lójúmọ́ tó ní àlùbáríkà nú ká padà bá nílé láyọ̀ àti àlàáfíà ìpẹ́ láwọn ọmọ wọn ó ṣe pàtàkì ju pé ká mọ̀ sáré pé ó yẹ kí n lọ ó yẹ ń lọ mẹ́rin ìdí tó ń lọ mẹ́rin eré àsádìjúmọ́ wọ̀bẹ̀ àwa náà ta sì fẹ́ẹ́ rajà ẹ̀mọ́ ìjà lọ kí n gbọ́ gbèsè tí ò ní mówó wá dé o torí orílẹ̀-èdè ṣe àgbàgbọ́ pé béèyàn bá tí ì gba owó níbì kan àní jẹ gbèsè ṣùgbọ́n ẹmú fún mi bí máa dá fún mi máa dá padà fún ẹmú fún mi náà máa dá padà tẹ́yàn bá tí ì kiri bọ̀ àgbàgbọ́ yí pé kì í sábà fi bẹ́ẹ̀ kóra jọ ṣùgbọ́n owó tá a wà ní ìsìn ẹjẹ́ kí gbogbo wa ká sí mẹ̀lọmẹ̀lọ o ẹjẹ́ á sí mẹ̀lọmẹ̀lọ nǹkan kankan sì tún wá gborí afẹ́fẹ́ kan ní ìsìn tẹ́yìn náà ti rí lọ́ọ̀dẹ yín ẹ mọ̀ jẹ́ kó jẹ́ gbà kán bá rọ́ọ̀lù yín lẹ́ẹ̀tọ́ mọ́ pariwo kí lèyí o wọ́n láwọn kan báyìí tá a ti ráwọn tó ṣẹlẹ̀ sí tí kálukú sì ń fẹ́ rí ẹ níta wọ́n ní wọ́n kàn rí dọ́dọ́ pé tó okòwò báyìí lẹ́yìn ṣe ẹ wá yáwó lọ́wọ́ wa wọ́n ní tá bá ti sọ síta pé ẹ wá yáwó ẹ ronú jinlẹ̀ dáadáa o wọ́n torí ó ti di pé ọ̀rọ̀ náà ti ń di gbá sí mi gbá sí ọ ṣé tẹ bá pín gbájú ẹ̀ náà ẹ̀tọ́ ẹja pín gbájú ẹ̀ kó lè yé wa dáadáa wọ́n ní wọ́n fowó bẹ̀yìn pé kẹ wá yáwó wọ́n ní tẹ́ bá ti kọ́kọ́ rí mẹ́sẹ̀jì ẹ wo ibi tẹ́ ẹ ti tó ti wá sí ọ̀dọ̀ yín dáadáa kódà tán bá fi mọ àkáàtì nọ́mbà yín pẹ́rẹ́ tán bá sọ owó ń sínú ẹ̀ ẹ̀yìn máa rò pé wọ́n ràn yín lọ́wọ́ ni o àsìkò ìgbà tó bá yẹ kẹ́ ẹ san owó ń padà tán bá san wọ́n báyàn jẹ́ lórúkọ wọ́n borúkọ èèyàn jẹ́ káàkiri orí ayélujára ni o ẹni tí ọ̀mọ̀ ń gbà tó kú tọ́rọ́ dání tó kú kọ́bọ̀ dání tó wá di pé wọ́n láwọn fún oníṣìṣì láti fi ṣèrànlọ́wọ́ tó wá di pé kó o dá padà ó kù díẹ̀ káàtó tán wá bọ́ sórí afẹ́fẹ́ pé lágbájá ohun gbèsè ni bí ṣe jẹ́ wónú àyàkẹ́ níka kìnìkà ṣe é mọ̀ wípé orúkọ rere èèyàn wọn ló sàn ju wúrà àti fàdákà lọ ẹjẹ́ ń sẹ́nu po lórí ìyàn ní ọ̀sẹ̀ tí ó kọjá à ń sọ̀rọ̀ nípa ìwádìí ọkọ tọmọ wa ni fẹ́ ìwádìí aya tọmọ wa ni fẹ́ àwọn tá à ń wádìí wọ̀nyí gan kì í sàwọn gangan là ń wádìí o ibi tí kálukú wọn ti ṣẹ̀ wá ni ẹ̀jẹ̀ tí kálukú bá wá sáyé là ń wádìí o tó túmọ̀ sí pé àwọn tí ń ṣẹlẹ̀ ní kọ̀ọ̀kọ̀ọ̀dún ìdílé wọn ló wà lórí ìwádìí yìí tí ì ṣe ìwádìí lérèfé nígbà tí mo sọ díẹ̀ mo sẹ́nu pé mo wá lọ sórí ìwádìí àwọn ọmọ yìí gangan fúnra rẹ̀ mo wà lórí tàwọn obìnrin tí mo ní ipa wo lẹ́yìn obìnrin kú ṣé ẹ̀yin ti fi ọmọ ọ̀dọ̀ bá ọmọ ti yín jẹ́ pàápàá jùlọ obìnrin ní àṣà àdámì ń gba ayé rẹ̀ ni ọkùnrin tó bá ń mọ bẹ́ẹ̀ sì gbogbo rẹ̀ lọ jẹ lára ayé ẹ̀ o torí ọkùnrin ìpẹ́ ń lè dáná yóò ti wá tí ọmọ yóò ti wá tí aya máa jẹ lọ ṣùgbọ́n ní èdè tòní atótó ọkùnrin tó nǹkan rí nǹkọ́ iṣẹ́ bá a ṣe ń ṣe aláṣẹ lójú méjèèjì tọwọ́ síbi rẹ̀ gan tó ń rò pọn pọn ju tóbìnrin lọ torí pé tẹ bá pàdé wọn bí wọn ti ń dáná ẹ mọ̀ pé ọkùnrin ni àbúbìnrin ni tẹ bá tọ́ ọbẹ̀ wọn wò ẹ mọ̀ pé gbọ́ngbọ́n kan sí ọkùnrin nìyẹn nígbà náà lọ́ra máa ń kò ṣe pé bá mi má mọ̀ lára rò jù yá mi lọ n tí ọ̀dà rí o iṣẹ́ ìyá ni láti ro àmàlà torí wọn ní tóbìnrin bá ro ọkà ìmọ̀ fà á máa bẹ́ẹ̀ ni tó bọ́kùnrin bá fẹ́ lóun fẹ́ ro ọkà kó fà á máa bẹ́ẹ̀ àbẹ̀wò ló fẹ́ fà á mọ́ bẹ́ẹ̀ tó sì rọ̀ mọ́ yun ọ̀tọ̀ ni bẹ́ẹ̀ bá fẹ́ kí n tu fún yín ìwọ́n tù ní ìsìn kò sí bẹ́ẹ̀ ṣe máa ro àmàlà ẹ bá rò nínú èsì ẹ bá rò nínú ibi tó tutù dáadáa tá à rí rú ẹ̀rí tó tún ju èsì lọ ẹni tó ń rò mọ́ láwọn máa làágùn o yóò mọ̀ rò lórí iná títí tí yóò fi jiná ooru tó ń wá láti inú àmàlà yẹn ni yóò mọ dojú kọ arábìnrin àbí ìyàwó tí ń ro àmàlà yìí kò sí lọ kábọ̀ ń bẹ̀ yọ́ làágùn àsìkò ìgbà tó bá ń fa àmàlà ń mára ẹjẹ́ ń tó sòótọ́ ọ̀rọ̀ fún yín oògùn ìfẹ́ kan látọ̀dọ̀ ọlọ́run tó tó ìlàágùn tọmọbìnrin ń kú là nígbà tí ń ro àmàlà kò sí bó ṣe lè mú ìlàágùn tó yọ́ kàn sínú àmàlà torí tinútinú tọkàntọkàn tìfẹ́ titara pé baálé mi gbọ́dọ̀ jẹun àwọn ọmọ mi náà gbọ́dọ̀ jẹun ara iṣẹ́ obìnrin nìyẹn bọ́kùnrin bá bọ́kùnrin mi náà níbi iṣẹ́ rẹ̀ lójú méjèèjì ní iṣẹ́ ọwọ́ tó dájú kò sí bí ó sì ṣiṣẹ́ ohun tí ò ní làágùn
kódà nínú ẹsìn gbà ní èyí máa ń làágùn tí ṣe bá káyàn lára kì í ṣe káàárẹ lòdé ìlágùn tí ń tán sínú àmọ lahun a ó mú kí ìdílé máa fẹsẹ rinlẹ dáadáa tẹ bá wá wo ogun táwọn ọmọ wa ń jẹ lóde òní níbi ilé olóúnjẹ ìgbàlódé ẹni ẹlẹni míì ní ń wò ó ni wọn ń pọn sínú inú láìlọ́nù tàbí ike ìgbàlódé tí wọn ó gbé wá yóò wá di pé ẹni tó rí jẹ oúnjẹ ń bẹ̀rù ó wá ní kó fìdí àwọn tí wọn ń rò mọ̀láhun níbi ẹ̀yìn kúnlé wọn tí ìrìn bá gba bẹ̀ kó wá rí bẹ́ẹ̀ ní so àwọn pípé ìlú ọwọ́ àmàlà kì í sáwọn fáńjẹ ìfẹ́ bí ẹ̀ bá nírú eléyìí náà lẹ́gbẹ̀ẹ́ kò bọ́lọ́nu àwa wojú ẹni tí ń rò mọ̀láhun ẹ jẹ́gbẹ́ ẹni tí wọ́n ń gbé fún wọn lórí gáńtà tí wọ́n ti ń jẹ́ ni ẹjọ́ ṣàìjọ́ mà oògùn kọ́ lọ́mọ ń lọ ṣe níbi tó ti ń dáná oúnjẹ o ojúṣe rẹ̀ tí ọkùnrin rí pé eléyìí mú oúnjẹ sè ó ni ó fi ewo mọ́mọ́ pé eléyìí ilé ẹ̀kọ́ yóò bá ń délé oògùn kankan kọ́ ẹ̀kọ́ tó mọ̀ ń gbà ń lé nípa bọ́ ṣe ń ro àmọ̀là ló wu ọkùnrin lórí ló fi rè é bẹ́ mọ́ tẹ́lẹ̀ lómìnira ni pé nígbà tó mọ̀ ń débẹ̀ gbogbo èèyàn lọ gbá sẹ́gbẹ́ o kódà ibi tó ti ń rò mọ̀lá lẹ́nu kan ti wá tòòsì ẹ̀ ẹ rí i pé ewé rẹ̀ gbóná ewé kankan ò sí ń dẹ̀ mo máa ń sọ gbogbo ìgbà pé àwọn ọkùnrin adàbí ọmọ tẹ̀yìn obìnrin ń tọ́jú lọ́wọ́ bí ìyá bá ti fọ́mọ rẹ̀ lọ́yàn sí bí ó ṣe máa so mọ́ ìyá ẹ̀ tá a fi máa ń pè ní dátì ẹ̀mọ̀ kò sóbìnrin míì tó máa gbé ọmọ wọn láyà yẹn ẹyin abiyamọ tí ń tọ́ lọ́wọ́ tọ́mọ máa wojú rẹ o bó bá ti gbéṣẹ́ ju kan ó máa ké ni láì ṣe pé bóyá pé ibi ń pa á ibi bó ṣe wà mọ́ra igbá àyà yẹn ò tẹ lọ́rùn bíi igbá àyà àyà ẹ̀ kò wá sọ́kùnrin tó bá fẹ́ obìnrin tó mú oúnjẹ wá ẹ jẹ́ kọ́là kúrò lẹ́kọ̀ọ́ kan la gbogbo ẹ̀ náà kọ́ lo oògùn tó bá dé oògùn ni í máa ń bàjẹ́ tó bá pẹ́ bó bá yá torí oògùn yẹn ló ń ṣe bí ẹni tó ràn lọ́wọ́ tó nǹkan ò bá wá rara rẹ̀ lọ́wọ́ padà mọ́ oògùn máa jà o ìyẹn mo ṣe ní ẹ̀kọ́ wo làwa náà kọ́ àwọn ọmọ wa obìnrin sáà ti ti torí ìgbàlódé ká sọ wípé wo jẹ́ kí lọ bẹ́ wọ́n mọ̀dọ̀ ó ti wà ní secondary school kó tó dé láti school kó tó ṣe nǹkan kankan mọ̀ ń bọ̀ ná ẹja tó fẹsẹ̀ rajó.

0: e ka mo pada sori eto yin eto wa ife akoko eto ti mo mu ibayi ti mo le so nu to ran to fi so wo se enu won ma fe doju temi lo won fe so pe ori be ko ri be sugbon te na ba fi la ka ye gbe nigba ta fi ma mo phone ti nje android ko ipodun me ndogun si gba ta wa yin laarin 2013-14 ni android di lori pe arira wa lori phone se laarin 2013 si 2026 ta wa yin o je odun meta lagbaku ni gbogbo kan de ti wa sare dawu laye lujara ti lujara lenu bi o ka omo mo lori pe opolopo omo mi phone won mo fi ya won te nigba ti ya ba ni kon lo se leyin kon lo se tohun o tun fi yin le o won pada bo gbo baya mama wa ti wa ni ikale a je ki won fi iriri ti won gba ta won wa ni kekere pelu ya won tori ya ti won taja koda omo yo lo nje ni won ago melo ni ya nji ki won to fori ru nje lati yanyan adugo won lo si ilu Eko ni ise mese abi idumota ti ise pe moto ni won fi ngbe moto wa ngba na ko won po ni baba wa abebi temi nikan o ma gidi nbi aya lari waju awore ni bi oro se wa ri ni si tawon obi wa ujoku lori pe suru la fun ma ba won mo wa lo o ye kan kan mu won lore so bi mo mo re lota ni abi ke la ni so po bi gboloyin
1: e ma so e ma ri so
0: ami
1: e ni si so
0: ami
1: e ti so olorun gbe ni so
0: oluwa ni o
1: ki lo so yi ko ni je pe
0: ami
1: tori ki le leto ki lo ma ba daru na ni gbogbo won ke nse
0: be
1: idile alayo ati ife ibere pepe omo ya ni won
0: be
1: ọ̀rọ̀ ńlá lẹ bèrè yóò tó ń gbà yẹn tí granite ẹ̀ ni tó bá pè wá jókòó a ní ìgbáyàwó tiẹ̀ ń jẹun lọ́tọ̀ọ̀tọ̀ àtọmọtọ́ bí àtọmọtọ́ tún bí àti tó tún fẹnu bí gbogbo àwọn àdúgbò ọ̀dọ̀ wa ló ti máa ń jẹun gbà yẹn àdògán dẹ̀ là ń lò bẹ́ẹ̀ ni gbogbo àwọn àti wa tó wà ní ọkọ lọ́jọ́ tòní gbogbo pátá ló máa jẹun gàkùnmá lọ ibi tẹ bá ti lè lọ rí igi lọdọ àwọn tó ń ṣe tó ń kun àpótí àwọn kápẹ́ńtà ẹ máa lọ ṣagi wá ni bẹ́ẹ̀ ni kí ni mo fẹ́ fàyọ ni pé sígbà tẹ bèrè yìí wọ́n máa rẹ kọ̀ọ̀kan ń gbà yàn nítorí granny mi gan tó ti jí látago méjì bago mẹ́ta tó ti gbé oúnjẹ ní tó ti bẹ̀rẹ̀ sí ní dáná kó tó tago márùn wọ́n ti dáná tọ́ wọ́n ti wà lórí ẹ̀yìn tọ́yìn lọ sọ́nà òkun lọ́hùn
0: láti lọ tó ń jẹ
1: bẹ́ẹ̀ ni ìyá mi ní báwọn ṣe máa rù sórí rè granny ọdẹ máa ń sọ ó ní kò sí ọmọ tọ́bí re tó máa sun màmá ṣiṣẹ́ wà sùn bọ́kọ mi ṣe jẹ́ ọlọ́pàá tó ṣáwárí kí n má bọ̀mọ̀ wí òun náà mọ̀ kí ni mo fẹ́ fàyọ ni pé àwọn ìyá yẹn máa fẹsẹ̀ rìn wọ́n máa gbé ẹni máa gbọ́ bẹ̀ ẹni máa gbé láìsì ẹni máa gbé gbá ẹni máa gbá wò ní gbígbóná wọ́n máa tò tẹ̀léra wọn báyìí wọ́n lọ ṣáù ìyá mi ní kí àwọn tó sọ pé àwọn débẹ̀ yẹn pé ojúmọ́mọ́ báyìí àwọn ti débẹ̀.
0: ẹ má bínú mo fẹ́ káwọn èèyàn mọ̀ bí ọ̀nà ń ṣe jètò láti ibo lọ sí ibo ni wọ́n ti dáná oúnjẹ tí wọ́n ti rìn ìta.
1: látòní fàdé ni.
0: ní mo ṣe
1: tó bá ti dáná yẹn tán wọ́n máa wá gbé lọ sí yàyà beach wọ́n ti ń lọ ta oúnjẹ o tó ti ń bẹ́ẹ̀ ni àwọn tó máa ra gbọ́ ti dúró tó ti dúró dè wọ́n tó máa ra oúnjẹ yẹn torí pé àti granny wa bá sọ ọmọ náà èmi gan máa wò pé irú ìwò lélẹ̀ ẹ fẹ́ para yín ni a máa wà nínú mọ́tò a máa jókòó ká tó débẹ̀ yẹn ṣùgbọ́n gbà yẹn wọ́n jẹ́ kó yé wa wípé ṣèbẹ́ àwa ọmọ ọ̀sìn wọ́n ti fi kẹ̀kẹ́ ọ̀kadà mọ́tò wọ́n ti fi bà wá jẹ́ ẹ wọ́n wò ní táwọn yá yẹn rìn gbà yẹn ọmọdé ẹ̀sìn wò ló lè rìn ṣásìkò tó ń jí àwọn ìyá yẹn gbà yẹn ṣé wọ́n lè jí àwa bẹ̀
0: wọn lè jí bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ̀gán ti jí orí fóònù lẹwà.
1: bẹ́ẹ̀ ni tó bá jẹ́ gbogbo mọ́mí ẹgbẹ́ má disturb ni ẹ má ní mí lára jàre ẹ̀yà àgbáyé tí ń yẹn o láì jẹ́ pé ọjọ́ ọ̀la wa là ń tún ṣe kì í má sọ pé à ń bàjẹ́ àwa wí tán àwọn kan máa ní ẹ kí ọmọ kódọ̀ rẹ yà kó sọ ọmọ tó de ọ̀tá ìyá ọmọ tí ìyá gbé sóyún sínú fóṣù mẹ́sàn-án fọdún mẹ́ta èmi tiẹ̀ kọ́ tèmi jọjú mẹ́ta lọ torí bá tún dàgbà gẹ́lẹ́ tẹ̀ mo tún máa ń pò wọ́n lọ́mọdé ara rẹ̀ kí la fẹ́ sọ ni pé won ma so pe iru omo ohun ki ya jo ki ka won ya ma fun won ni oje oya ni ko ma bowo fun mo ni abo mo ni ko ma bowo fun ya
2: ya bara wa nu
1: eje ma ja so le aye yi ma ja sori ekodo eje ka ma mo ta ba so lori are inu jara ati ninu ile wa abi bi ki ta ba wa eh e wo ba so lo to sugbon won to ngbo po agaga won ma ye sin o te ba ti so ma grab enu imi ati ma ma fi wa ninu ile a ma ni e mo mi ni e se gbo kini kun ni eyin o gbo to ni eyin ya ke ma se suru fa wo mo ah mi o gbo ri at least awa no sha ti daye ile ti ta sorun
2: igunigun daye ojo ti pe
1: so bi o gbo ri o ti awa ba ti jiwa ta ba puro ta ba fe daun pan kere ni ngba ba ti dagbo haya ise mi ti mo ti e beru egba haya mo ti fonde mi ti e fe se mi po won ma na mi tori nigba aye ti won ma so wa na ni sugbon si nkan eh ni ni sin kan ja ni so fun mo sin pe a ma bo ko nsere o to baba sere to ba die lowo mu oyun ma de ni o to le so mo pe
2: mama e lo wa bi joko
1: superstition a be gba won ya yi
2: mama e lo sempe
1: ki le se won e ma ye gba won ma se o wa se de lati ilu ni se je me mi de lati oko ni so mo ko le mi ni abi o ro pe to ba di mi nu ma loyun abi ma se kini kan abi kini won proof mi kan kan mo ito seri ba se wa yi ni mo ti mo fe so ni mo ba ni e emi ti mo joko won so fun mi dowo to ba se eh wo to ba pade okunrin to ba ki e to ba se to ba mo wa ko beru yen sokan de bi pe mi like o le kini kin down o se le gba mi lowo kin nowo tori mo pe ti ba nowo yen oyin ma de ni
2: to ba jo okunrin
1: ben si ja le so ru e fe yin o ma yesi ke ma ni mama e lo joko se nkan de bo ka to so fun yin e ti gba wo o ti bere si fun yin ma yo giri won ti won ti e ko ma se fun won ti se e wo ejo se ri ejo je ka won mo wa leko gbogbo eko ta ba de ko won na lo ma ba won de ile oko o yin le lo ma pada mulo nibi ti won ba de o ni wi pe ka ko won bi won se se ni ile oko e je ka ko won bi won se e je ki a ko won bi won se se ni ile oko pa eyin na ma dagba o lagbaja dide nle o won ko to ba ye ko se se o tori to ba dodo waju iyen ni pe tori ojo ti won ba gbegbe se to ba gbegbe se ati pe ile oko ya eleda e ma sin e lo ile oko ya walai to ba ma fi debe irorun lu ma ba de nitori won go fun ma pe kini o to je pe bo te je pe mo mi won o ja gbadun won da wan laamu ni e dide o lo se leyi o do this o do that o pada wulo fe mi na ngba mo debi ti olorun fi ijoko mi si elese merin. O sento